0: 了，我的地方在那个地方，我住住地方家来来我住，哎我的地方的我不落住，你给把路路我你那地方过不，你我住我住，老板比你热心，阿牛老阿牛包，老王也努，阿姐你来生天了，苦力苦天你把地天，阿姐别你来耶。Epo robo, ohun lo n ba siri orobo, be ni epo bi, ni ba siri omi. Epo atare, ni ba siri atare, awon olote, ti won ri de ogun, won ri de ogun, won se pada won se, won se pada won se, won be onisegun lowe, won be onisegun lowe, won yo kun mo yo kondo, won yo kun mo yo kondo, won fe wole ola, won ni kaka kegun majere, ka fi sa wa danu.Ohun ni abẹ́ àríkọ́ta ọ̀nà ṣe kò dúdú wa olùwà wa ń ra ó bá ṣe sẹ́nu ó bá ṣe sẹ́nu ó bá yàtọ̀ lé wọn lórí abẹ́rẹ́ kò gbúdọ̀ kọ́ ohun aṣọ kọ́ńkọ́kọ́ kò gbúdọ̀ kọ́ ohun odò ẹ̀yìn alayé ẹ má ṣe kọ́ ohun wa ibi wọn rí o kọ́ kígbe àwa lọ
1: torí gbogbo gbogbo wa lókì
0: o máa lọ́ lòdì kan àkúnlẹ̀yọ òun l

0: it a retired local government staff. Tẹ́ẹ̀tì gbagba tútì yín ẹ ti rìtáyà láàrin ọdún 2017 sí 2021 ẹ wà tí ìgbà.
1: Nítorí àánú rẹ̀.
0: Wọ́n ní kẹ́yìn náà máa bọ̀ gratuity yín ti wà ńlẹ̀.
1: Nítorí kí làwọn kẹfẹ́.
0: Ṣé ẹgbẹ́ àwọn tí mo ní wọ́n máa bọ̀ retired local government staff. Àwọn ti 2017, 2018, 2019, 2020, 2021.

kẹ́yìn náà máa bọ̀ retired local government staff ni o kẹ́yìn dá jẹ́ retired teacher 2018 wọn ni ẹ wá o 2019 wọn ni ẹ wá o 2021 ni ẹ yọjú o 2021 wọn ni ẹ wá o retired primary school teacher 2017 nìkan ṣoṣo ni ẹ ni ẹ yọjú tó kù tí ò ti gba gratuity ẹ ṣùgbọ́n yẹn local government staff. Bẹ́ẹ̀ni náà ti retire láti 2017, 2018, 2019, 2020, 2021 àyín yẹn àwọn local government staff ni yín o tí wọ́n ti retire òṣìṣẹ́ ìjọba àbílẹ̀ àwọn ní ẹ̀rọ ní 2017. 2018, 2019, 2020, 2021 àwọn nù ṣùgbọ́n primary school teacher 2017 nìkan ni ẹni ọwá o tí ò ti gba gratuity ẹ̀. Wọ́n ní ẹ máa bọ̀ sí rule 14 local government staff pension board secretariat nìbàdàn for the screening of their retirement document and collection of their gratuity. Bẹ́sẹ̀ ni jísẹ́nu. Honorable Akeem Ademola Ige. Wọ́n ṣe di gómìnà ráwọn nu. Ẹ dákun ẹ wá jẹ́ fún yín ní information tó tẹ̀lé ibi tá à ń lọ́pọ̀. Ẹ dákun sáwọn ọlọ́kadà ti dé di rédíò. Ẹ bá sọ ẹ jí wọn. Ìdìbò àtòrò ìpínlẹ̀ Ọ̀yọ́ a fẹ́ ṣàgbéyẹ̀wò iṣẹ́ àwọn ọlọ́kadà nípínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀pọ̀ ní ń fẹjọ́ wọn sùn. Mọ̀sẹ́mbà yìí sọ̀rọ̀ ẹni tó jẹ́ bíi alága bam bam ẹgbẹ́ ọlọ́kadà tá a mọ̀ sí Akọmọran. Àwọn náà ń gbọ́ mi kété-kété. Òṣìṣẹ́ fún apá àjọ ṣàìsùn ni. Gbáwọn èèyàn ń fẹjọ́ wọn sùn ọ̀pọ̀ street ni wọn ìfẹ́ kọ́ lọ́kadà wọbẹ̀. Ẹgbọ́n ìtàlágà wọn wí. Ó ní that is àwọn tẹ́ ń dẹ́rú ẹ̀ wò. Wọ́n ń tẹ ẹ̀tọ́ àwọn lójú. Wọ́n ń tẹ ẹ̀tọ́ ọ̀pọ̀ ọmọ Nàìjíríà lójú. Wọ́n ń tẹ because there is always freedom of movement from anywhere to anywhere. Ẹ wá gbọ́ bóòní ṣe sí àwọn ọlọ́kadà ládùúgbò yín. Bóòní sọwọ́ sáré wọn. Ṣé ẹ ní àwọn nǹkan kan tẹ́ ẹ fẹ́ sọ nípa wọn? Mo ní pẹ́ sójú òpó lẹ́fẹ̀yìn tẹ́ ẹ fẹ́ rí ń wí. Èwo ni wọ́n ṣe tọ́ dáa tẹ́ ẹ fẹ́ mẹ́nuba? Èwo ni wọ́n ṣe tó kù díẹ̀ káàtó tẹ́ ẹ fẹ́ sọ? Mo fẹ́ kẹ́ ẹ sọ gbogbo èrò ọkàn yín pátá. Kálẹ́gà wọn bam bam ní Gunta Cormoran. Wọ́n wá fún yín lésì. Lẹ́yìn ìgbà náà níwọ̀n tó sójú òpó lẹ̀ fún general. Àwọn bá mi kan bẹ̀ mí ṣẹ́ sí gómìnà aláṣẹ ìpínlẹ̀ Ọ̀yọ́. Gọ́vnà Olúwaṣẹ́yí fún mi Abiodun Makinde. Ẹ gbọ́ sà bí ẹ jẹ́ nǹkan bí ẹ ṣe kọ́. Ẹ káàárọ̀ sà o. Ẹ kú iṣẹ́ Olúwa. Agbára yóò di ọ̀tun àmì. Ní orúkọ àwọn akẹgbẹ́ mi ni mo fi àtẹ̀jíṣẹ́ tí a fi ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ aláṣẹ wa nípínlẹ̀ Ọ̀yọ́ gómìnà ẹnjiníà Ṣèyí Abiodun Makinde nípa kóòtù ìbílẹ̀ customary court láti High Court of Justice Ọ̀yọ́ State Ring Road Ìbàdàn ni wọ́n ti fi information sọwọ́ pé ẹni tó bá nífẹ̀ẹ́ sí adájọ́ kóòtù ìbílẹ̀ kọ́ lọ gba fọ́ọ̀mù gómìnà sẹ́ǹgbọ́ o. Wọ́n ní ẹgbẹ̀rún márùn-ún
ni won ta form gbogbo awon ta won jade ta won ni interest lati se segege bi adajo court ibile e ba gbo won so owo ohun si ile ifopamo Sterling Bank oke ado won enikan ka won la won se nti so yo lojo keta le ni ogun osu keje odun 2012 esa won ni lati High Court of Justice Oyo State Ring Road ni won ti fi information sita en ba nife o lati si adajo court bile ko lo gba form 5000 ni en ta form o won si nle fo pa mo Sterling Bank loke ado in la won sowo si o ojo keta le logun osu keje odun 2012 your honor sir your excellency won ni won pe awon fun iforowanilenuwo interview ni Ring Road won wa fun awon to yege ni iwe pe agba yin si ise appointment letter okay lati High Court ni ene ti fun awon ni appointment letter nigba to di on the 26th January 2026 odun ta wa yi won ni to pe awon ni Ring Road Ibadan fun verification to lo o won wa ni di asiko yi gomina ko ti ibura fun wa won ni iwe ta han si gba pe agba yin si ise ha wa lowo awon ara mere boya won din gba salary yoro e like erin po e ran demi ati fi ma janu keke ala fe erin ni se nigba ta oro ti ndu awon kan teyan ma fi sawewa emi o fe o emi o fe just oro fun awa emi o fe keyan ma fi sawewa nigba ta won eyan lo gba form ti an fowo gba form ti an se interview ti won si gba appointment letter won ni ngbo di on the 26th January odun ta wa yi won tun pe awon for verification sugbon titi di ba se soro yi gomina o ti ibura fun awon gege bi ala sani gege bi alagba Mr. Kehinde Samuel retired any I anugba ami eh mo boya gomina ti de rona won jinle njo meta e he ma ku kari pa se te dibo adibo yi ko lo nsanu in mu ki gomina ma ti eka bi kan lolede wa Nigeria bo si apa abomi from the north west to the north central amboya won ti de north east won ni gomina fe lo south east so ko ni to so waju information to kan mi lo wol lale ananu bo la won ko se wa se interview ti won gba appointment letter lati 2012 won tun lo fun verification ni January odun yi won wa ti ibura fun won sa wa bele gbese tin gba salary ada eh agbajowo la bi soya ajijowo kan ko magberu dori ani podun je o odun ko de pa wa je o laye nbi akala magbo e la ko ide ba sumo gomina alagba Sunday rawo wuro alagba Kayode Adeyemo ba mi pastor Adisa Daniel Idowu Fienod e se mo dupe
e ma pe program yi o logun logun logba logba ni eyin te lanfani ati sumo gumiyan lase ipinle oyo e pe won sake

0: ilé ìwé dáná sí ìrìnà lọ́wọ́. Bá bá dẹ́ tí mọ́tò bá dẹ́ àtákì wọn onímọ́tò náà máa mú wá ní onímọ́tò ló jẹ́bi kò sí pé wọ́n jáná ọlọ́run já ṣiṣẹ́ ṣe.
1: Àmì àmì àmì ẹjẹ́ fẹ́ lómìnira ẹ̀lọ́.
2: Ẹ̀lọ́ sá.
1: Ẹ̀lọ́ sá.
2: Sọ́mọ̀lì bí tó yẹ wòlíì tó ń kìlọ̀ wà.
1: Ẹ ṣe sá.
2: Kò tí bátùbátù lórí Facebook mi mọ nǹkan tó ń ṣe bá wa sọ fún àwọn ìdílé àyín kí wọ́n yẹ ọmọ wa yẹ wò.
1: Nẹ́tíwọ́ọ̀kì yín ni kẹ́ ẹ wo lọ́dọ̀ yín bẹ̀ wò.
2: Gbogbo wo yín ní abala kan tí ẹ dé fìlà.
1: Bẹ́ẹ̀ni.
2: Ṣùgbọ́n kíní kan wá bójú yín.
1: A wá sì rí kété-kété ń bì yìí o.
2: Ṣé mo kàn sí ìpèyí kábíyèsí yẹ? Ṣé mo ti àwọn ọlọ́kadà tẹ́ ń sọ yẹ? Ṣé wọ́n ní ìjọba ti báǹkì kíní pẹlẹbẹ tí wọ́n máa mú yẹ?
1: Ìwo ni kíní pẹlẹbẹ tí wọ́n máa.
2: Ìyàpọ̀ àbábí pé kó máa yí orí wọn. Ṣé problem kan nìyẹn? Tó wá jẹ́ pé wọ́n wà nọ́mà gbogbo nǹkan tí wọ́n sọ kò ní àlàyé kankan kálukú akọ́ṣẹ́ ara ẹ̀. Bẹ̀ kí ṣojú lásán kíní pẹlẹbẹ àti kíní kékèké tó wà nù kíní tán ní kun náírà wàhálà ni o. God bless you. Sámẹ́lì bí tó yẹ ọmọ ìyá.
1: Ẹ ṣe.
2: Olú tó ń kìlọ̀ ẹ̀ wà.
1: Ẹ ṣe. Eléyìí ò kiri ni o. Bóyá hello.
3: Èyí tó wò.
1: God bless our great nation. À
3: ń balẹ̀ àti ìlà ṣe Amẹ́ríkà ni.
1: Mo ń gbọ́.
3: Ẹ mọ̀ pé bí ilé ọ̀hún ilé náà ni.
1: Èmi náà mọ̀ gé.
3: Èyí àwọn ọlọ́kadà yẹ. Àkókò ẹgbẹ́ wọn àpọ́mọ́ra ni. Àìlè ìfẹ́ lápọ̀mọ́ra.
1: Kí a lè mọ́gò wọn?
3: Akọ ọmọ ọ̀ràn lè mọ́ pé
1: à. Akọ ọmọ ọ̀ràn. Alága wọn náà ń gbọ́ pé.
3: Akọ ẹ̀ bí ewu àrọ́bò yá gbogbo àwọn tó ń bọ báyìí ẹni ìwé kẹ́sì kù lámẹ́ríkà ìlú ni. Ó dà jẹ́ lọ́sọ̀ yìí ni. Àwọn tó máa ń gbé power bike yẹn.
1: Ok.
3: Sọ́nà ọtọ́ ọjà méjì ni jákèjá kú. Lọ́sàn-án yìí. Àwọn ẹ̀rọ ìwé ẹ̀kọ́ ọ̀nà tí ṣé bá ti wà lórí ọ̀kadà yẹ ẹ̀mí burúkú kan máa ń gbé ẹ̀ bá ti wà lórí ọ̀kadà yẹ gùn ni. Bí wọ́n ṣe ń wà ń bẹ̀ yẹn náà ni wọ́n wà bí. Wọ́n ti lọ. Ṣé wọ́n bá ti wá yẹ? Ó ti wà owó apọ́nmọ́ ẹ̀jù. Bẹ́ẹ̀ tí wọ́n ka owó ọ̀kadà báyìí ni wọ́n ti ka sókè rì. Kí ni mẹ́tẹ́ ṣe wá rí ọ̀pọ̀lọpọ̀ ni o tó wá ní nọ́mbà plẹ̀t. Ṣé bá ti lọ́lọ́pàá báyìí? Ibi tó yẹ kí wọ́n gbà láàrin ìṣẹ́jú kan. Wọ́n yí alákọ̀ wọn lọ gba di 30 minutes kí wọ́n lè ba bypass àwọn ọlọ́pàá yẹn. Tó ìjọba ní láti kọ́ tó wọ́n bá lè báàmù wọn. Ṣé ọlọ́pọ̀lọpọ̀ sọ pé bẹ́ẹ̀ fi ń jẹ́ ń nọ. Bẹ́ẹ̀ pé àmì ẹ̀yẹ bú tẹ́ pé wọ́n ẹlòmíín ní ìsìn yìí wọ́n ti bọjọ́ wájú rẹ̀ jẹ́ tẹ́ sọ́dọ̀ aláàbò ara ẹlòmíín wọ́n jọ́dọ̀ èrò ọ̀run so ìjọba láti wà ẹ̀ fún síkíọ́rítì fún ti ìpèníjà ara wọ́n gbọ́dọ̀ mójútó kìíní ìyá ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ẹ wò wọ́n ní health is well.
1: Health is what? Ẹ ṣe sá ẹ ṣe mo dúpẹ́ ẹ̀gbọ́n wa ẹ̀mí náà ni wọ́n ní ìyín ilé ọ̀hún ilé ni o ẹ̀ ẹ̀rà sà.
4: Orúkọ mi ni Abubakar Banos látẹ̀lẹ́bù.
1: Látẹ̀lẹ́bù.
4: Ǹjẹ́ mi ṣe ń bẹ̀ ní pé àwọn míì wọn ò ní yunifọ́ọ̀mù. Wọ́n wọ yunifọ́ọ̀mù. Ìkejì ni pé bíbí ò bá dójú sùn báyìí ni ìrìn káwọn bí wọ́n ti jáde ìlú ọ̀kadà. Irú àwọn ọ̀nà gan tó wà nínú ìfọ̀mù wọn ni wọ́n jìyàn bí o.
1: Àwọn tí wọn ò bá ní yunifọ́ọ̀mù nù wọn gan tó léwu.
4: Wọ́n pọ̀jù ọ́ ti pọ̀jù.
1: Ṣé wàá rí
4: Lẹ́lẹ́bú
1: Junction, Hausa ló pọ̀ mbẹ́.
4: Olúfọ̀hún kan ní Yẹ́bú. Wọ́n ní iṣẹ́ wọ́lẹ̀. Kúndà kú kìí sára ni. Gbẹ̀dẹ́gbẹ̀ báwo wá dójú ọ̀sán ní ojú ọjà wọn báyìí. Ibi ní Támàṣà bí kíní. Àṣírí àdébò kadà. Lóòótọ́ ni ẹ̀mí ni ẹ̀mí ni nọ́mbà. Ẹ̀mí ìgbóná sókè. Ṣùgbọ́n ojú ọ̀sán ẹ̀dọ̀ yúnítì wọn.
1: Bẹ́ẹ̀ni ọ̀bà dojú sọ ẹ̀yin ò ní gòkadà ntí yín. Afa abániṣe wọn ni afa abániṣe lásìkò ọgbẹ́ni ẹ̀ka kí ẹ̀mí ẹ̀kọ́ ètò orí yín kò ní í dàrú òwò. Ẹ ní ṣiṣẹ́ ṣe lágbà ọlọ́run. Ẹ wo àwọn ọlọ́kadà yẹn kì í ṣẹjọ́ wọn kí làwọn máa ń wò ṣé bí wọ́n rí àwọn ọlọ́kadà yìí. Wọ́n ní dá wọn dúró mọ́tò kà ni wọ́n mọ̀ lé kiri pé kò ló bẹ́ẹ̀ tì. Hello.

0: Instantly, ni wọn kú. Jesu. Ẹṣẹ́ síbẹ̀ ni ẹgbọ́n ti ń wí. Gbogbo àwọn olókàdá tẹ́ ń gbìn ọmọ iléèwé Muslim Secondary School. Ṣé gbọ́n táwọn èèyàn ń sọ ń pa yín o? Hello.
1: Ẹ máa kú iṣẹ́.
0: Iṣẹ́ ńlá ni o, Ọlọ́run ní mọ̀ ń ṣiṣẹ́ rẹ o.
1: Àpò àjẹ.
0: Àjẹ ni sà.
1: Kò lẹ́rẹ̀ ni o.
0: Àmì orúkọ yín bolẹ̀ ti ń pè wá.
1: Kọ́mrèdì Ṣọlá Ilé-Sanmi ló ń bá yín sọ̀rọ̀ o.
0: Mò ń gbọ́ yín sà o.
1: Láti Awẹ́. Bàbá náà wá pẹ̀lú wa o.
0: Ẹ ṣe sà.
1: Díẹ̀ lọ́wọ́ onílé, díẹ̀ lọ́wọ́ àlejò. Àwa náà ṣe ọ̀kadà yẹn rí dáadáa. Nígbà tí a fi ń ṣe ìmọ̀ gangan mo wà nínú àwọn ẹ̀sẹ̀kítìfù tó jẹ́ wípé Ayohand ni wọ́n fẹ́. Ayohand.
0: Làwọn ọlọ́kadà
1: fẹ́. Èmi yìí nígbà yẹn wọ́n sọ mí di ọ̀tá. Ṣùgbọ́n thank God, Ṣẹ́mà, Bíbélì sọ wípé olódodo
0: yóò
1: láyé àbẹ̀tì ni òun. Nígbà tí àwọn ti ọ̀dọ́ tèmi nígbà yẹn. I'm talking about year 2006. Kémi ò tó mọ̀ sí mọ́. Òtítọ́ fojú hàn o. Níta bá ti pè ní union. Èpò mọ́ wà nínú àlèkà mọ́. Kì í ṣe wípé bọ́lá ọ̀kadà kò da. Àwọn ẹlòmíì wọ́n mẹ́tọ̀ gbọ́n níbẹ̀ dáadáa. Ṣùgbọ́n àwọn àǹdá ló pọ̀ nínú ìrẹsì. Ó tún wá wà lọ́wọ́ àwọn ọlọ́pàá wa náà. Mo á fi ojúṣe wọn sílẹ̀. Wọn à ní ṣe. Nígbà tí wọ́n bá ti ń fún wọn ní token amount. It is not done. Lórí ẹ̀ wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ di aláàbọ̀ ara. Nígbà táwa fi ń ṣe yẹn, òtítọ́ ọ̀rọ̀ tí mo ló fojú hàn. Ńjọ́ tí wàhálà kan tó ṣẹlẹ̀. Ìjọ ni wọ́n mọ̀ wípé gbogbo ayọ̀ àǹtí mi fi mú wọn. Òdodo ọ̀rọ̀ ni torí àwọn méjìlá mèsì níjọ́ kan nínú wọn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìjọ kan àwọn méjìlá mèsì nínú wọn. Nígbà tí kò fi kú báyìí ó ń sọ wípé Kọ́mrèdì Ṣọlá dẹ̀ ń pariwo fáwọn o. Ayọ̀ àǹtí ni wọ́n fẹ́. Ṣùgbọ́n ti àwọn elédè kéde yẹn. Ó yẹ kí kálukú kó wà kíáfó. Torí pé iṣẹ́ ọwọ́ wọn ó burú ẹ̀kú ètò.
0: Ẹnìkan fi kíní kan sọwọ́ sí mi lórí ìfẹ́ lórí ìsáríkà wọn ni Ayọ̀dèjì Peter. You are right with the Okada people in Okado. Their former chairman Alaba works on them then, but their current chairman is doing nothing in person of Oscar. Alaba Oscar, they just like our Okada, Okado. One less, see, Kakao. Who last time got the one? Bring money new, that ticket here. Hello? Hello?
2: Hello.
0: Hello, sir. Who do you call him?
2: Yosef ló ń sùn láti Kọ́lọ́kọ̀ Ìdíòbí.
0: Kọ́lọ́kọ̀ Ìdíòbí ń bàdàn.
2: Bẹ́ẹ̀ni.
0: Mo ń gbọ́ yín bàbá.
2: Ojú òní kí ni iṣẹ́ tí ẹ̀ ń bá wa ṣe fún gbogbo aráàlú ni. Ṣé ẹ rí ní Kọ́lọ́kọ̀ Ìdíòbí láti Amá sọ pàṣẹ lọ béèrè lọ́wọ́ ẹnibọ́dì. Tó bá ti di ìrọ̀lẹ́ tí wọ́n bá ti ń kúrúsì. Márùn-ún mẹ́fà náà máa ń dì sórí ọ̀kadà. Ẹnikáwọn èèyàn ìfẹ̀sígé tó bá jẹ́ kọ́sán ni ẹ̀rí fáwọn èèyàn máa pè. Wọ́n máa ń sá ẹrí táwọn wú ìtúrẹ́ tẹ̀lé wípé ọkọ̀ tí ju bí oṣù kan sí méjì lọ ní ìsinmi. Tí wọ́n rọ́ lu ọlọ́kadà ẹgbẹ́ wọn náà ní ṣùgbọ́n tí ìyẹn já gbalagbà tí òkè sáré. Ó yà fún wọn ni wọ́n pa máa yẹn dára. Ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹnibọ́dì. Tó ẹjọ́ ẹ bá ní mo kí ẹ pé alága wọn ń bẹ̀ yẹn náà. Tẹ́ ẹ pé alága wọn tó ń gbèrò láti sọ páàsì lọ sí Kọ́lọ́kọ́ kì í sí Kọ́lọ́kọ́ níta o. Tó fi lọ lórí ìtàpé náà máa ń gbé tó bá ti dé tó bá ti ń di tó wọ́n closing time yẹn. Ẹ lọ wo bí wọ́n ṣe máa sa eré burúkú. Wọ́n á dẹ̀ lóògùn èrò sí orí ọ̀kadà ni. Kọ́lọ́run ṣàánú àwọn èèyàn ń kàn bí ìdí ibi báyà àwọn èèyàn máa ń já tó bá ti ń dìrọ̀ lẹ́yìn ni.
0: Lórí fa fa.
2: Ẹgbẹ́ òṣèlú Ọlọ́run ẹ̀bá ni mo jíjó ẹyẹ àwọn ẹran àwọn èèyàn ká lọ síwájú pé
0: bó
2: ni wọ́n ṣe ń gbọ́
0: ọ̀kadà ẹ̀lẹ́ parọ́
2: síbẹ̀ wọ́ọ̀tì ju o síbẹ̀ ló wọ́ọ̀tì gan o táwọn sọ́pàá ti yẹn wọ́ọ̀tì gan o.
0: se egbo eyan lokada te ngbo lati so part to ba do work closing time na lo worst go e je fani kan ta mi ji la fani si alaga mo bo pe wole hello sir
3: e ku se
0: yes sir uruko yin bo le tin gbe wa
3: e da kandela ta kin gbele mi
0: lata kin gbele mo gbo yin
3: ogun isu ni gori yin
0: ami eyin ogbodo ni pe ni jo lokada ladugo yin nbe
3: ah je be so
0: to ba ti koja bi iseju bi mewa alaga won o pe wole hello
2: elu atlatin aye mi god bless you
0: yes sir
2: we need to kill wa ni mo kan fe mu wa bi aba bi mana la le pe se ma ti o ba yan awon igbimo kankan ma lo si awon garage awon olokada eloko kan gugu awon ore to ko le ari ni si eti ti won biro gbogbo àwọn nǹkan tó jẹ́ pé bí wọ́pọ̀ tí ra àkíyèsí bí àpẹẹrẹ kan nìyẹn pé èèyàn burúkú ni wọ́n nígbà tí okùnrin tó ń lu etí bí obìnrin ó léwu gbogbo àwọn eléyìí ló máa fi hàn pé àwọn eléyìí bí wọ́n ní sábítíkẹ́tì apààyàn lọ́wọ́ sábítíkẹ́tì kan nìyẹn ẹ jọ̀ọ́ ẹ lè lọ́gbọ́n fẹ́ lu àrékèrèké nǹkan mọ́ gbogbo ẹ̀
0: wọ́n
2: ṣe tẹ̀ pé okùnrin tó ń lu tí láàrin yìí tí wọ́n dirun bí oníṣègùn wọ̀nyí àwọn ètò kò ṣe nípa
0: ẹjọ́ kẹsù ẹnìkan ni wọ́n fún láǹfààní sí alága àwọn gangan fẹ́ pè wọlé nípínlẹ̀ ọ̀yọ́ alága àwọn àkọmọ̀ra ẹ ṣe ẹ̀yìn náà láǹfààní àti hello
2: ẹ̀rẹ́ kótó
0: yẹ̀sà orúkọ yín bolẹ̀ tí ń pè orí na alága àwọn àkọmọ̀ra ẹ lè pe nọ́mbà tèmi gangan yo mo ti ní odo digbí sí di rédíò wọn ẹ lè pe nọmba ẹ lè kọ́ mọ́ pè mí mọ́ ẹ ti gbọ́ gbogbo ẹ lẹ ti kọ̀pìlẹ̀ alága àwọn àkọ́mọ́ra ń ti gbọ́ ha káyọ̀dé adéọ̀sọ́ kọ ìyàwó rẹ̀ bóun ni yóò sì tó fi ń sàìsùn aha ṣé ẹ ti gbọ́ bí ṣe ń dún. That is the state chairman. Hello.
4: Hello sir. Aku eto yi o.
0: Amoku aji o.
4: Yes sir.
0: Se binu pa ni ke saison.
4: Ah iro. Gbogbo ti agbolo moju to na ni.
0: Gbogbo ta godo. Se madam o wa soro pe ki alaade lataro. E tun wa dele e wa sun. E wa lake mi kan lo le gbodo sun.
4: O ma ri be le kokan.
0: Oruko yin ni kikun. Ipo wo le dimu. Lawujo le yi. Kilewi
4: Solomon Oluwadrotimi Olugbode loruko mi.
0: Comrade Solomon Oluwadrotimi Olugbode loruko yin. Ipo wo le dimu lawujo yi.
4: Mo je alaga fun ejo akomora nipinle Oyo.
0: Alaga egbe akomora nipinle Oyo. Segbon ti baba mi egbon mi anbale asisi wi lati America. Wọ́n ní akọmọ̀ra làwọn ni ẹ máa ń pè yín ṣùgbọ́n akọmọ̀ra làwọn mọ̀ tán a máa ń pè yín dà wọ́n.
4: Bẹ́ẹ̀ ni ó máa ń rí bẹ́ẹ̀.
0: Ó máa ń rí bẹ́ẹ̀.
4: Ọkùnrin tí àwa bá pera wa. Pàtàkì.
0: Ní ìsìn ẹ ti gbọ́ bí àwọn èèyàn ṣe complain lọ. Ní pàtàkì eré sísá. Èkejì ẹ já fi òkè àdó Liberty àwọn ọmọ iléèwé táwọn ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ yín bá gbé láàárọ̀. Mẹ́rin márùn-ún lẹ́yìn ọ̀kadà fún un bàbá wa kápẹ̀ láti kọ́ lọ́kọ́ ta mo to wa ni so park ba close do worole awon olokada di ma gbe won merin marun lori okada fa awon yan complain gboro won ni ti topolopo oro da labara abawa kan wa pe won ni to gbe yin dede okada gan opo ran ti mo nte dance alaga won na kanu yin sire awon pull over te mo won won ni mi o ni fo mi kan laarin ose meji o be ba di beyin okada be le ma lawon lawon chemical bu ko mo biti siyin won ni keyan jo wa wa lori okada ko fe mo ba olokada to gbe soro papo won ni be ba dara o fe lomi nu yin to be zo ha lenu won lawon oruhi ti o buti en yo lagbara won lawon kanu yin o ki won uniform won ni yen tun lewu fo se yin oda awon are tembe laarin won awusa middle belt bo le se nse si kini penija teyin gangan ni bo la se fe se lawujo le ta fi gbadun yin teyin no fi gbadun wa alaga awon ara lu ngbo yin o awon alase ri na se ngbo yin
4: mo ki gbogbo eyin ti e ti fe wole mo gbagbo pe ife yi na ni eni ti a si jo ni ni gbogbo amugbe wa ni alaafia lakoko ohun ti mo fẹ ìṣìnà ní ọrọ mi nípe láìpẹ yìí a gbọ pé wọn mú ayédèrú lọọyà ní àwọn ibì kan àti rí ibi tí wọn ti kó ayédèrú ọlọpàá báwo la ti fẹ mú ayédèrú ọlọkadà.
0: Bùlá ṣe mú ayédèrú ọlọkadà ìyẹn ni pé ẹ nígbàgbọ́ páwọn ayédèrú ọlọkadà wà.
4: Bẹ́ẹ̀ni àwọn tó bá ti lọ rí jóná sà àfi tí ọba sọ́ọ̀rì jóná ni ìrìn sáyé bèrè.
0: Àfi tí ọba sọ́ọ̀rì jóná ni ò ní sáyé bòlá ṣe wá mú ayédèrú ọlọ́kadà.
4: Bẹ́ẹ̀ni now ìgbà tí kò bá ti rìn sí ìlànà gbòógì tàbí òfin tó gbòòrò gbogbo ohun tí a bá ti rí àwa aráàlú ni ká wo ọpọlọpọ wa náà jẹbi o. Torí wípé ètò chip la fẹ́ wọ̀.
0: Ọ̀kadà tó chip la fẹ́ wọ̀.
4: Bẹ́ẹ̀ni.
0: Dákun bá ń gbọ́n ọmọ èdè sùkú wọn mẹ́rin ni gbogbo tó wà lọ́wọ́ wọn. Gbogbo tó wà lọ́wọ́ wọn 150 dé ń bẹ lọ́wọ́ wọn bí ọ́ ni wọ́n náà níyàwó lé ó bí mọ̀. Bó lẹ́sẹ̀ kí n gbé wọn mẹ́rin. Wọ́n ẹ̀sùn mọ́ra yín yẹn ẹ̀sùn mọ́ra yín ẹ̀sùn mọ́ra yín lórí ọ̀kadà ẹ̀sùn mọ́ra yín. Dákun ọkọ̀ mi mọ́ sáde bá ń gbé ẹdẹ́ léèwé o.
4: Sẹ́ẹ̀rì gbogbo tí a bá ti ń abuse omi kò dára ní ọ̀sẹ̀ tí a parí ní agbègbè àpáta ọlọ́kadà kan accident ọlọ́kadà yìí torí pé ń bu ẹ̀mí ọmọ tó fún mọ̀ ni ọlọ́kadà yẹn lè jáde láyé kí ni tó ṣẹlẹ̀ ẹni tó fẹ́ fóònù ó mú fóònù dání ó ń kọ́ àwọn ọmọ tó ń lo máa mú fóònù parí ẹni ti bí ń bọ̀ mọ̀ pé tó máa wá sọ́kàn ẹ̀ lónìí ni kò sáré ṣùgbọ́n èmi ò sí níbẹ̀ èmi ń jáàbù ẹni bí mo rí tí wọ́n fi máa rí wá gbé kọjá àwọn èrò ẹ̀ méjì tó gbé sẹ́yìn àwọn fúnra wọn dúró wá pé sáré ni àwọn èrò yẹn á ṣèṣe ṣùgbọ́n níbi pé ó ti fẹ́ máa dì í pé kò má kọ lu ọmọ tó mú fóònù ìgbà náà máa rí wá tó wà ní ẹgbẹ́ òdì kejì ló forí gbá wọn rẹ́ṣẹ̀ lọ ní ṣe ìgbà tó máa fi bí ọ̀sán ó jáde láyé. So kí ni mo fi sọ fún wa ni pé bí ó ṣe jẹ́ pé fóònù ṣe dára yẹn abuse ẹ̀ èmi fúnra mi ọmọ kọ́pà lẹ́sẹ̀ tó lọ ó mú fóònù ó ti fo abala ọ̀nà kan ó kọ abala ọ̀nà kejì ó dẹ̀ gbé fóònù ẹ̀ bẹ̀rẹ̀ sí tẹ̀ láàrin títì. No ìdí mo sọ ni pé bẹ́ẹ̀ ni abuse tọ̀kadà ṣe wà.
0: Bẹ́ẹ̀ni bí abuse fóònù ti wà labuse ọ̀kadà náà wà.
4: Bẹ́ẹ̀ni ẹni tí ò mọ̀ ọ́ gùn wà ẹni tó sì mọ̀ ọ́ gùn ó jẹ́ pé kí ni mo fẹ́ pè inú kú mu ìwàkiwà inú inú wọn bí ayọ̀ bí nǹkan kan tẹ́ ẹ bá wá wò wọ́n dáadáa ẹ béèrè pẹ̀lú ẹgbẹ́ wo ibo ni jí sọ wọn.
0: Ẹ béèrè pẹ̀lú ẹgbẹ́ wo ibo ni jí sọ wọn.
4: Ìgbà ìpínlẹ̀ ọ̀rọ̀ yẹn kọ́ lu ọ̀rọ̀ yẹn kébé ìlà ìfẹ́ ọmọ ayé béèrè. Ọlọ́kadà tó bá ń ṣiṣẹ́ ọ̀kadà tó jẹ́ ọ̀rẹ́ gbọ́mà ni tó jẹ́ pé kí torí pé ẹ mọ̀ kí wọ́n béèrè ìbéèrè kan wọ́n ní wọ́n fi dá ọ̀ràn
5: sorry sir emi o ko like to say pe awon iya kan da orun sorry ta ba nso nipa orun ko ni se pelu eya ko ni se pelu esin ko ni se pelu ise orun ni da ni se pelu ipinu eni kokan emi to fe da orun ipinu ti e lati da orun ni ninu agbofinro ari ọdaran ninu won ti won ku won
0: ebe la kan ni mu je fake lawyer yi
5: be ni ninu awon agbejoro ninu awon ise soro soro
0: ara won fake
5: ti ko si ko ibi ti ko se kan da sugbon to je dabi gba pe le po ni wi pe one e ba wo rate ti ko fi sise abe ise o ka da lopolopo nsansi ati pe and the public. It's in the so many people are one for our army, so we all look at the way our brother woman. Esa, see a look at the bus salary, time of me, only the time of me, time of me, can't avoid it.
0: But if you don't
5: know, you don't know, nkan ta ni lati se pe gbogbo bi egbe emi le fi gbogbo owo gbaya ko ki iseme egbe wa so ti tori pe egbe wa ni egbe olokada gbogbo awa la nkan ti okada elese meji ati maruwa lori ede Nigeria ni iru dabi ti won pe wa nkan ni si wa lori ko mi ile kan yen ni won se ni tori pe toran ba ti de won ni ori awon won yi mo awa ta legbe ni wa so ọ̀gá ọlọ́pàá bóyá jẹ tàbí tí ìjẹrin wọ́n pè wá sí pàdé kan wọ́n wá ń gbà wà ní mẹ́rin wọ́n wá ní nígbà táwọn wà lẹ́kọ̀ọ́ wọ́n ní níbi gáràjì kan wọ́n ní ẹni yẹn ń pa ọmọ lọ wọ́n láwọn ọlọ́kadà yẹn dẹ̀ ń bọ̀ wọ́n ní kì í ṣọlẹ̀ ẹni tó ṣàgùn motorcycle kì í ṣọlọ́kadà ó já ọmọ ìgbà lọ́wọ́ ẹni tó ń pa ọmọ lọ wọ́n ní ntọ́lọ́ nǹkan fi bá a ṣe ni pé àwọn ọlọ́kadà yẹn gbọ́kadà wọn lè ìgbà tó wá rí pé àwọn ọlọ́kadà tó ń tẹ̀lé wọn ojú ọmọ yẹn lẹ̀ ọmọ tó jù lẹ́nu orí eré ọmọ yẹn ṣìṣe wọn gbọ́mọ lọ́sítì ẹ̀gbọ́n ọlọ́pàá yẹn wá ní káàrí pé ìdí ká gbọ́dọ̀ sọpọ́ọ̀tì síkírítì wípé ká pé ọlọ́kadà yẹn ká pé wọn bá lé gbogbo àwọn ọlọ́kadà yẹn làwọn máa bẹ̀rẹ̀ sí kó
0: ká pé àwọn ọlọ́kadà tó sojú wọn pé eléyìí jọmọ ọlọ́mọ gbé ni tí wọn bá gbà bíi iṣẹ́ láti kóró káwọn náà máa lé ọ̀kadà yẹn lọ ó ṣeé ṣe ká mọ̀ ẹ̀rọ ọmọ yẹn mú ọgá ọlọ́pàá ń tàn ọ̀bọ̀ wá rọ ọmọ yẹn mú ọlọ́kadà làwọn bàbá máa kó torí wọn wóbi lè pé
5: ara
0: alọ́kadà náà ni.
5: wọ́n ti wà níjà yìí pé kájọ káwa náà kájọ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn agbófinró eléyìí wá sì ń ṣe ní gbogbo ìgbà. so kí ni mo fi sọ fún wa ni wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà bí ẹnìkan bá kó owó pàápọ̀ tó bá lọ sí ibi tí wọ́n ti ń ta ọ̀kadà tó bá ra ọ̀kadà ó gba nọ́mbà kò gba nọ́mbà ọ̀pọ̀lọpọ̀ ọ̀kadà ẹ̀rì tí wọ́n kọ ìní wọn kọ nọ́mbà plate number àwọn mílíkì mọ́ àwọn agbófinró wọn lẹ̀ mọ́ ṣé plate number nìyẹn ìní ìwọ̀n àti ẹ̀mí lẹ̀ nǹkan kan mọ́.
0: ṣé ẹni pènijà pẹ̀lú ìjọba ni ìjọba làwọn fẹ́ rẹguléètì yìí àwọn rẹguléètì yìí tí n bá ń bi yín lérè nísìn mo mọ̀ pa ẹgbẹ́ ọlọ́kadà ta nípìnlẹ̀ ọ̀yọ́ bíi méjì ni ẹ̀yin lẹwà lágbá tàwọn àkọ́mọ́ràn tí n bá ní bẹ́ẹ̀ mélòó ni gbogbo nọ́mbà àwọn mẹ́mbà yín nípìnlẹ̀ ọ̀yọ́ báyìí ṣe é ní dẹ́ta yẹn lọ́wọ́.
5: ẹ máa gbọ́ ṣe nígbà kan kó tó di kó gbogbo tí àbáfẹ́ bá gáràjì sílẹ̀ àwa ọlọ́kadà yìí la kóra jọ síbi tí wọ́n ti mọ̀ ní pẹ́pẹ́ pè mí bẹ́ẹ̀ owó láti gbà wò ṣùgbọ́n ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ lórí mi ṣe ránṣẹ́ rí kò sí registration tẹ́nìkan nílé ṣe tí ò bá kárí àwa tá à ń ṣiṣẹ́ àlọ́run níwọ̀n àti fárí lẹ́yìn olórí.
0: níta ìwé ni pé ìjọba ò pè yín sí màá tí ń gbà jọba.
5: wọ́n máa ń pè wá ní bẹ̀rẹ̀ níṣẹ́ bí ẹgbẹ́ ká fi àpẹẹrẹ wọ́n ṣe rẹjísítrẹ́ṣàn láyé gómìnà àná ọ̀gbọ́n isaac abiola jimobi ìgbà tí ètò rẹjísítrẹ́ṣàn yẹn lọ ó ní wọ́n ṣe gbé kalẹ̀ fún wa wọ́n fi àwọn ètò tó dára tí ó jẹ́ pé yóò pé àwọn ọmọ ẹgbẹ́ wa sínú wá sì dùn bàbá àwọn ọmọ ẹgbẹ́ wa sọ̀rọ̀ mo lè rántí wípé ìgbà yẹn 3005 ni wọ́n pe rẹjísítrẹ́ṣàn ìgbà tí wọ́n gba owó yẹn lọ káàárín nǹkan kan tí sẹ́yìn ò ṣe àgbo olúgbé agbègbè fẹ́lẹ̀ lóògùn máa ṣe tí wọ́n stọ́ọ̀pù wọn àwọn táwọn sọ wọn fi gba odidi owó.
0: Wọ́n ti gba 3535 3535 lọ́gbọ́ àwọn olókàdá lọ́pọ̀ orúkọ ẹ wá rí pé rẹ́jísẹ́ yẹn gò ní tùmọ̀ at the end of the day.
5: Yes, ìgbà tí ìjọba ilé ìgbé tí pẹ́jọ́ ọ̀bán gómìnà yìí wọ́n gbé aláàánú sí wa wọ́n ní kí lọ fẹ́ káwọn èèyàn máa jẹ ẹ ń ṣùgbọ́n ká rẹ̀gúlétọ̀ ni wọ́n ti pé èmi wà nínú ẹni tó mú bọ̀ wájú gọ́gbọ̀n ẹgbẹ́ káàrin báyìí ṣùgbọ́n dápẹ́rẹ́ rẹ́jísẹ́ṣẹ́ ìdílẹ̀ tó gbé fúnkọ̀ àwọn náà tún yìnbọn wọn ní kán lọ ṣe àwọn kan lọfẹẹ wọn ò ṣe lọfẹẹ ní ìsìn ní 12,000-15,000 làwọn ọmọ kan fi ń gbó kàfi ṣe registration tí ò tí a ti rí ṣe títí di àkókò ìtìbò ti dé kí ló dẹkù bí pé wọn fi ń jẹ àwọn tó àwọn ọmọ wọn kàn fi ń jẹun níta.
0: A kàn fi ń jẹun níta ni.
5: Na kí la fẹ́ mú jáde nílé kí ni tí ìjọba gan fẹ́ drive by registration ní bí kí a lè mọ ẹni tó ń wọlé tó ń jáde ni. Àwa dá ìjẹ́ pé yan ok. A ní yúnífọ́ọ̀mù tí wà á tà ń lò.
0: Ok.
5: Ó jẹ́ blue. Àti lómi yellow stripes.
0: Ok.
5: Ó máa wà lára ẹ̀.
0: Ok.
5: A jẹ́ kí ó yé wọn wípé ẹ bá fẹ́ rẹ́gísítà ọ̀kadà PMS National Union tó bí PMS ní ìsìn àwọn náà ní yúnífọ́ọ̀mù tí wọn. Rẹ́gísítà tí ìjọba fẹ́ lò ẹ jẹ́ pé nọ́mbà yẹn la máa tẹ̀ mọ́ ara yúnífọ́ọ̀mù yẹn. Bọ́ ní ìsìn wọ́n ní kan lè wọ́n àgbẹ̀tì wọn ní kan lè yúnífọ́ọ̀mù kan ṣùgbọ́n yúnífọ́ọ̀mù gan kó tó ṣe báyìí ti ṣá. Ẹlẹ́ẹ̀kejì àwa tẹ̀ mọ́ ọmọ ẹgbẹ́ tó wulẹ̀ ń dá ọ̀ràn mọ́. Wọ́n láwọn sọ yúnífọ́ọ̀mù lẹ́yìn kan yúnífọ́ọ̀mù yẹn gan mélòó ló wá wà ní kàmú ìsìn. So kí ni mo fi ń sọ ni pé.
0: A máa ń rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ yín náà ń gbọ́n bá mú wọn rìsíìtì tó fi sanwó ni ó mú dání. A lò ti lọ bẹ̀ láàmúyẹ ìgbà owó orí yúnífọ́ọ̀mù gbà.
5: Ọ̀kadà tá a máa ń sọ yìí close to 3 million ni wọ́n gbà. Ẹ má ní ká gbàgbọ́ pé láti wá lọ ìdílé ẹni tó máa san ayàkọ̀tì ìsìnkú kan kò rọrùn. Ó ti san bí 12,000-15,000-17,000 gbà mí wọ́n gba 20,000 lọ́wọ́ ẹ̀ lómi ó ti lọ fi ṣe registration. Ó fẹ́ sọ̀rọ̀ wá lọ tò kóun fẹ́ gba uniform. Tó bẹ̀ máa san ìgbéyà 35,000-30,000 láì lọ́sọ̀ọ̀sẹ̀ tó ń lọ san bí 2.7 million ní lórí ọ̀kadà kan ṣe láì ra mọ́tò. Ẹ sà ẹ jẹ́ ká jọ yẹ̀ wò ibi tó wà gbé lọ òun ṣá tí ò bá lè gbé ara àwọn èèyàn wọ̀nyí ok wọn ò jalè wọn ò ṣe yahoo wọn ò dáràn wọn tún wá yàn láti ṣe iṣẹ́ tó kó ń gbà láàyè ẹlòmíì káwé tó yẹ kó jẹ́ pé iṣẹ́ tó nítumọ̀ tìmọ́lẹ̀ tó tún wá gba kámúdébẹ̀ yẹn ó tún wá gba ọ̀kadà àti wá ní kòtò tó kì í ṣe pé wọ́n jẹ́wọ́ ẹgbẹ́ pé torí pé fẹ́ gba yúnífọ́ọ̀mù ni kó ṣe lọ tó kọ́ tó gbọ́ ọ̀kadà tó fi ń tó rí ibi fámìlì ẹ jẹ́ káwé fúnra wa ẹ sà tá a bá fẹ́ máa.
0: Ẹlẹ́àbújọba ṣùgbọ́n consultancy èmi rò pé pàtẹ́yìn bá sanwó registration 12,000-15,000 níbò mi sanwó tí ojú ẹsẹ̀ lọ́yẹ kó gba gbohun tí ó gbà àti yúnífọ́ọ̀mù.
5: Ẹ ṣe mọ̀ pé data collection ni.
0: Ok.
5: Wọ́n máa tẹ̀ka. Wọ́n máa ya fọ́tò rẹ̀. Kíní QR code tí wọ́n ṣe yẹn wọ́n máa process ẹ̀ ni. Àbí yìí ní tí àwájú sọ́kò kì tẹ bá ti gba gbogbo kíní ẹ jẹ́ ká máa ní yúnífọ́ọ̀mù wa kó jẹ́ pé kí àwọn
0: èèyàn ló máa wára
5: á lè mọ àyè ẹsẹ̀
0: àwọn
5: máa lè mọ́nítọ̀ ẹ̀ tí aṣọ tó ń lò bá gbó ó lè lo yọ kóòdù yẹn kó tó ran máṣọ mi. So that kò ní sí delay fún pé ó yẹ ṣẹ̀fẹ̀ lọ gbà míì.
0: Ṣùgbọ́n consultancy ọgbà sí lẹ́nu.
5: Ọ̀pọ̀lọpọ̀ kìnìún àwọn làǹdó àṣọ tí fún wọn ní báǹkì tó ń sponsor ọ̀kadà yìí. Tí kò bá dẹ̀ rówó san nígbà ni ọ̀kadà máa jẹ́. Torí pé ṣé àwa tá a ṣe ṣọ tíṣà máa fi ẹjẹ́ kan wá gbé wa ni. Tí ò bá sá àwa gan máa gbà lọ́wọ́ ẹ̀ pé gẹ́gẹ́ ló tó kò rọrùn láti di ọlọ́kadà ò lè dúró ìṣẹ́jú márùn-ún pẹ̀lú réètì tàbí ìgbẹ́nìyàn ẹ jẹ́ káwọ́ títí ọdọọdún ni àwọn gírádùétì ń jáde iṣẹ́ wo ni à ń pèsè fún wọn. A sì ń sọ pé káwọn ọmọ máa jalè àní kan máa ń ṣe internet fraud. Ẹ̀sà ìkan la máa mú tí wọ́n bá wá ń ṣe ọ̀kadà yìí tó bá wá mòfin ṣe kò yẹ ká tún fara ni wọ́n.
0: Ètí bá mòfin ṣe kò yẹ ká tún fara ni. Ọ̀dà omi ìpè bá a ṣe ń wí gan nípínlẹ̀ ọ̀nì ìjọba ọgọ́ ò lè sọ fún wa iye nọ́mbà ọlọ́kadà tá a ní ni pele Oyo
6: melo na ti register esa te ba lo si awon bi kan yato si Ibadan te ba lo sa won bi kan Okada won akoko lo soko ni even Ibadan te so yi e lo wo population Okada laaro o pa po to ba tin do wo bi ago mokanla opolopo won ti lo si shop won ti lo senu ise to ba ti wa di anything from 4-5 ẹni pọkàdà tún ti pọ̀n títì kí ló fa ọ̀pọ̀lọpọ̀ tó lọ sí ṣọ́ọ̀bù wọn látàárọ̀ tí ó ta àwọn náà ó padà gbé tọ́dẹ̀ gbọ́kàdà lọ bí iṣẹ́ wọ́n pa ṣọ́ọ̀bù dè pé a ṣàjẹun lálẹ́ wọ́n sáré fi jámà
0: ọ̀pọ̀ dráìvà ní jẹ́ pé ṣiṣẹ́ dráìvà tí ń wa ọ̀gá rẹ̀ láàárọ̀ tí bá ti ń lọ gbọ́gà rẹ̀ lé láti máa wà lọ yọ ọ̀kadà rẹ̀ yé palẹ̀ ṣe ń jìmọ́ ìyẹn ò fi mú jẹ́wọ́ bí ago
6: láti jẹ́ pé ìwé kí ni ẹ bá dẹ̀ wò kò sí tó burú níbẹ̀ àwa ò dẹ̀ kí lòdì sí irú èèyàn bẹ́ẹ̀ tó bá ti lè pa òfin
0: ẹgbẹ́ wa mọ́
6: ẹgbẹ́ mọ́ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gba àwọn ọmọ ẹgbẹ́ wa gan ok nígbà abu táwà ti ń sọ pé ọmọ ẹgbẹ́ wa má ṣe báyìí o má gbèrò balóde ni ọ̀kan wa báyìí ẹ̀dẹ̀ rẹ nìkan ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ máa ṣẹlẹ̀ sáwọn ọmọléèwé gbà mí kí wọ́n bá jẹ́ bí ọ̀rẹ́ tí wọn bá jẹ mẹta mẹrin tí wọn lọ ọkadà kan wọn á fẹ gùn kan lè wà lórí ọkadà láwọn ọmọ síbi secondary school gbọngàn.
0: ok
6: na nígbà tí wọn bá dẹ lóò gbé tí tó wà lábẹ gáràjì tí ẹni tí ò sí lábẹ gáràjì dẹ lẹbi àti gbé.
0: tó nǹkan mú jẹ kí títí jẹ lọkàn palẹ ẹ mọ bọ tí ìjàre tó wọn bá gbé yín owó
6: tí wọn bá gbé yín yóò gbé yín tó bá ń lọ láàrin ìlú kí ni wọn máa pè wọn ẹwà wọn mẹgbẹ yín yàrá tẹ́lẹ̀tẹ́lẹ̀ a sì ní agbára díẹ̀ láti mú wọn tó ẹ bá tó wà wúrú ọ̀kadà yẹn tá a bá wá fagídí mú gbà míì tó bá dọ̀rọ̀ òfin wọn á ní sọ ọmọ ẹgbẹ́ yín ni òfin yín ọmọ ẹgbẹ́ yín nìkan ló wá fún un wọn lè múyàn fún ọ̀nà fún ṣìṣọ àìpọ̀lọpọ̀ gbà ló jẹ́ pé ṣe la lọ lápadà lọ fún gbà àwọn ọmọ ẹgbẹ́ wa.
0: ìyẹn ni gẹ́gẹ́ bí ẹgbẹ́ tẹ ẹ bá tún wò pé ntọ́kùnrin kò yìí kò yóò kò kọ̀ lẹ́tọ̀ọ́ tẹ ẹ bá dá dúró tẹ ẹ bá mú pọ́pọ́ tó di pé wọ́n tòfin bọ̀ ọlọ́pàá ó sọ fún yín wípé òfin yín ọmọ ẹgbẹ́ yín ló mú sọmọ ẹgbẹ́ yín lòun ni.
6: tó bá mọyàn bóyá gbófinró lẹ tó ra ọ̀kadà fún wọn á sọ fún yín náà wọn á ní kí lagbára yín sẹ́yìn lẹ̀ ń dọ́dà ni àbẹ́yìn ni ìjọba. so gbogbo tí òfin ò bá dẹ̀ ti là kalẹ̀ ẹ sọ ní ìgbà ibìkan ni wọ́n fòfin de ọlọ́kadà láti máa wo àwọn ibìkan.
0: ẹn láwọn street kọ̀ọ̀kan mi ẹ̀ lómi òye ọlọ́kadà ò gbọ́dọ̀ wọ bí yìí o.
6: ṣe yẹn torí pé poor man job lọ́kadà ni gbogbo àwọn tó ń ṣe bẹ́ẹ̀ arúfin ni wọ́n.
0: torí pé poor man job lọ́kadà àwọn tí ń ṣe bẹ́ẹ̀ arúfin ni wọ́n.
6: ṣé torí pé ọ̀kadà ni mo ń lò ní mi ṣe lè wọ́bẹ̀ kini ṣe provision section 40-41 nínú òwe òfin ṣe yọ ọlọ́kadà sílẹ̀ ni ó ní ọmọ nàìjíríà lè rìn káàkiri kò traffic law dé rural trunk b trunk c road làwọn ibi tẹ́ ń sọ ìwọ́n á ní ọ̀kadà gbọ́dọ̀ wọ street yìí torí kíni then when there is insecurity tí ètò ààbò bá mẹ́rin kí là ń gbé mọ ọlọ́kadà fún kò ṣe báwọn kan la gbà sí àgbẹ̀ ètò ààbò. Àwọn kan lágbọ̀n sẹ́gbẹ̀ ìtàbò ní tí mo kàn rí ni pé ṣe rí àwùjọ wa àti ìfẹ́wọ́ ojútùú sí ìṣòro tó bá wà. A wàá wò pé ta ni kò sí nílé tá a lè jẹ́ sókè wúrẹ́ rẹ̀ bí ẹyọ kan. Ta ni a lè dá lé lórí tí gbogbo ìlú òsì mọ̀ wò pé àwọn ilé lẹ́fẹ̀ẹ́ bí àwọn tó lágbájá ló fà á and that is why a kì í sábà lè jútùú fún àwọn tó bá ń ṣẹlẹ̀ láwùjọ wa. Torí pé ìlú tó bá ti jẹ́ pé wọ́n máa ń blame àwọn tán bá weak wọ́n mọ̀ pé kò sí ọlọ́kadà ò lè péjọ́ ìbá bá ti sọ pé yá o lè kọjá ń bì ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ọdún tó ń parí lọ yìí ìjínigbé tó ṣẹlẹ̀ ní ìbàdàn gbogbo wa rí fídíò yẹn náà mọ́tò náà fi jíyàn kó ṣọ́kadà ni but òfin tó gbàdé òfin wo lórí ta wo ta náà fòfin dè
0: ọlọ́kadà
6: ọlọ́kadà ni
0: ọ̀rọ̀
6: ẹ sà
0: mọjúmọ
6: ṣe crime ni sà kò dí ara 1001 reason tó lè mú kéèyàn rìn lóru èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mo bọ̀ láti Abuja mo wọ mọ́tò mo láti gbé flight mi ọ̀sán ni but flight wà delayed ó wà delayed so ida ti ma de Eko o gbera ni Abuja ni boya bi 10:30 mo de ko mo de lati wa mo de Badan sir mo de Badan ni boya bi past 12 mo bo le ni challenge
0: okay
6: kilo ku to ma gbe mi okada ni mo go DNPC
0: na papa
6: ben okada mo go ibe ni moto mi wa de o mi pada lo ni office mi wa bebe na ni mo kan bo ni office mo so ni bo se ke so titi ni there are 1001 reasons to le mo keyan wa lojo na ke ba bo so do ni ko ngba mi e le wa lojo na ko loju sport kan for 10 hours igba ti won se awon ofin kan mo so fun won ni le gbe ma so fun gba yen pe kilo le ko e fe ma fi ya je awon alaise opolopo lokada n pe e file ise ta ba se dago mewa mo ni ke nkan mi le sele ofin ta so ya foju lo fun ko me ni kankan mo okay boya aburo enikan nbo lati ona jeje o wa bo si woro odu ni ago mewa ago mokanla ago mejila mi de ni eyan to ni moto okada mo ni ti mo ni lo fi gbe e wa nitori pe won se ofin pe mi o le lo fokada mi gbe e sa ta ba serious lati mu ki nkan se
0: bo la se ninu oro yin
6: a pe awon ta ba gba sa gbon kankan mojuto bi se pe ta nso yi olokada to ba gbero mere won mu abi eyin
0: eyi to wole to eyi te ba lafani ati ma gbo wa Comrade Solomon Oluwa duro ti mi olugbode alaga komra ni pele Oyo le gbohun re olagbara o awon eyan ti pon bi o lori kan ni ba ndore o ade osukayode o ni alaga awon akomora la ngbo yi alaga awon PMS okada nko so wa sa se nlajo si papo
6: be ni won ti pe mi fun awon akisi kan lale
0: won ti pe yin fun awon akisi kan lale
6: yes
0: se wa ni kan na duro si radio won o eyan won si
6: mo ri agbe se so mo ti post e mo ti kini but mo se pe mi ni owo ale ifan won kan eyan alage to je nke amaru wa won lo pe mi fa won akisi kete kete de mo ti act le lori
0: ari ago marade sa lati ilu Eko won ni aku eto kọlọrun gba wa lowo fake olokada lati Bariga Leko egbe won bale assist won ni won ni a check olorun da o olorun da ba oju rin latojo opolopo awon ni awon loka to wa nbe ni oni number lara okada ka wa mo so ka wa ma aso di QR code joba ha ambulance in the house to work with road safety and other traffic law enforcement agency idanu selu o be ba ni amarin ni tamu ka gbodo rin o ha oda egbon wa eyin na ni pe ni jale nso yen o gẹgẹ bi olokada nipinle Oyo ona wo lalẹ
6: e fi kun sir ko ran eto le to bayi igba ti awon janduku awon jaguda n gba olo to n gba okada lowo olokada ti won pa won an ki gbe ngba yen sugbon igba ti kini n pa omo mekun nu o n folu mo ni igba to kan mo lowo la ngo la wa n pariwo àìmọye àwọn olókàdá ni wọn ti jẹ victim then ṣe rí ìlú tí ò bá ti sí ìjìyà tó gbópọn fún ẹni tó bá wùwà ìbàjẹ́ ìwà ìbàjẹ́ máa gbilẹ̀ sí o.
0: ẹgbọ́n sẹ́ ń lájọṣepọ̀ pẹ̀lú àjọ road safety.
6: gbogbo wọn lájọ lájọṣepọ̀ pẹ̀lú wọn.
0: kí lọ́nà àbáyọ tí gbogbo àjọ ní báyìí àtẹ̀yìn àtàwá. Ara
6: sorry ona abayo ni wipe awon ofin ki ijiya wa ku ofin to ba de ti mu eru ko mu omo sorry ara awon nkan to be ma ntenu mo tin ba ti lan bala se pe bayi ni pe ki won se atunse si administration of criminal justice wa
0: atunse si administration of criminal justice wa lorilede yi nipinle yi
6: emi o si ni en to ma blame olopa o nilu gẹ́gẹ́ bí ìrírí mi I think it's more than I've been an executive of this Akoman for more than 18 years now yes from the unit level ni mo ti ń babọ̀ now nigbati a ba ri pe awon kan wu abaje kan gbokada wa gbogbo awa ati agbofero gbogbo machinery ta ba le put in place ta ma fi de awon eyan won ohun le take wa lodun meji ka tori mi mu o ti gba opolopo kada o ti se opolopo le se o ti won ti pa yan gba mi nigba ta ba wa tolorun ba wa so wa mu ta ba wa gbe won lo sile ejo ta baba fa won lolopa lowo kini se tolopa kolopa gbe won lo ile ejo within a week won ni won ti be ni won o ti se pada se no wa odaran
0: ha
6: esa
0: won ni belebu offense ko yen
6: ati o belebu ati ti o belebu gbe ko se ti o belebu gbe condition lo yato to
0: ko se ti o belebu gbe condition lo yato to ha alagba alagba oluwa dara oluwa duro timi olugbodi olugbode oda be ni gbe lo lewe
6: mo lo lewe
0: iwe be leka
6: ah ko da mo se nka we lowo lowo
0: ki la so yin de di se okada
6: ah eh kini occupation occupation gege bi eyin omo we se ko wa ni pe occupation is any lawful activity that people engage in to hand living. No, o se teyan ba ti se to bo fe mo ti ki se pe o fe npa omo la keji lara to bo fe mo ni se now yes ki se pe ba pe ise okada la fi bere mo yan agbe laye mo fere ise agbe oni mo nse so mo ra okada lati ma pe ran ise agbe olorun osin mi lowo ni igba ti oya awon olokada adugbo mi wa la o se fe kan ma se register go wo na ma owo epo te se owo epo ìgbẹ̀lẹ̀ láti rẹ́gísítà pẹ̀lú wọn àwa aláwọn ẹ̀wọ̀n ìgbà ẹ̀rẹ́ jẹ́ kan ń bẹ̀ àwa àdírẹ́sì wọn kí bó ṣe kó rírì ìgbẹ̀lẹ̀ tó kọ́ ó ṣe wá ṣàkọwé wa bá ṣe di ẹgbẹ́ tara bọ́ nù.
0: yóò ti tọdún mélòó bẹ́ẹ̀ tẹ́ ti wà lẹ́nu ẹ̀.
6: ah láti 2001.
0: láti 2001. tó a tó pé yìí jọ mi ẹjẹ ń fáwọn aráàlú lórí ọ̀fẹ́ ẹ ti bá wa sọpọlọpọ ọ̀rọ̀ ẹ ṣe mo dúpẹ́ o Olorun anu re ni ko fun wa se lo lede wa Nigeria. We may not agree 100% with this man that wonderfully addressed. Ero won ni pe araalu ni pariwo olokada na ni pe nija. Ijoba be consultancy alakoko kale laye gomina wa Ajimobi won gba bitibiti owo lowo won. Won ni oni koko bi ku ya laisi loke ki boda laisi omo binu. Consultancy gbowo lo. Joba na gba se awon be. government ha o tun di joba tin be lode ni sin won tun tin gba egbelegbe idegbe ngbe won ni yoba bukunu owo lowo won aga wa ni ko tun ni koko won la wo blame joba o consult ijoba go le so iye olokada to wa ni pele oyo fake olokada na po ha mo la se se ojo ti lo iwon ba seju die loku ti mo ni e ma pe o oju opo re o feyin ti leti le 0912370 8675 0912370 8675 feyin te wa lokere +234 814249 1006 eyin te wa te je ti leti le e ma gba oju opo awon tokere e ja se ni papa pa ojo ti lo hello
7: sir e ka le sir
0: ale ko la wa yi o la lembo la go meta fe lo lu ajin la wa yi
7: ajin ewo sir ni po awon lokada yen nkan ti daddy yen so ton si is true an lo si aise
0: e daruko ara yin o e so bi e ti npe o
7: ẹ̀nà àdùnnú láti àpáta ni mo ti ń pè.
0: Orúkọ yín o.
7: Èmi ni Olúwakẹ́mi Dáúdà láti àpáta.
0: Nípa pàpà mọ̀ gbọ̀ yín.
7: Ẹ wò sà bá igbó ọlọ́kadà yẹn ní alẹ́ ni ojú tẹ̀ ń rọ̀ ìjọyìn ní àti ọmọ ọmọ mi là ń lọ sí àìsàn ìjọyìn. Bá ṣe dé Queen School ní oríyá Queen School yẹn ọmọ yẹn pariwo lórí ọ̀kadà. Ọ̀kadà yẹn dúró ó níbi tá a dúró sí yẹn ó léwu púpọ̀ ó súnmọ́ wájú. Ìgbà tá a máa wo ẹsẹ̀ ọmọ yẹn kì í ṣe ní ọ̀kadà ó ti jẹ ẹsẹ̀ ọmọ yẹn bí ìlàjì.
0: Ah!
7: nkan to dun mi to ba gbogbo awon bi ta o dun yen de ro gan o de wa gbe wa o gbe wa segbe kan bi te ro wa o wa puro bi pe o fe lo ra epo o de sa lo ninu ijo yen olokada na de ni alo almost 2 months ni o situ se bi olokada na ni yen awon olokada egbe na bi se ran lowo fo mo yen se ri gbogbo awon adamojo olokada o ti kun tansi báwo la ṣe fẹ́ dá wọn mọ̀ báwo la ṣe fẹ́ mọ̀ wọn àtàwọn tó wọṣọ àtàwọn tó wọṣọ ọlọ́kadà náà
0: bẹ̀rẹ̀ ẹ ṣe mà hello
8: yìí tó wò
0: God bless Agbẹ́nisẹ́
8: Ambale Aziz láti America
0: ọgbọ́n
8: yìí kò sáni ẹgbẹ́ bá sọ̀rọ̀ yẹ ẹni tó ó gbọ́ sáṣá ni ẹnu ẹ̀ sì gbù dáadáa tó túmọ̀ sí pé ó túmọ̀ sí pé ẹni tó kàwé ó bẹ̀ ka ọpọlọ ni ṣùgbọ́n ọyẹ kan wa gbọ́ mọ́ ẹ̀kú mọ́ sọ̀rọ̀ rẹ̀ kọ́lẹ̀ kan pé ọlọ́mọdé àwọn ọlọ́kadà ẹgbẹ́ wọn ya pọ̀ mọ́ra ni kí wọ́n gbà mọ́ra tara àdúmọ̀ tí wọ́n ṣe rí ojúṣe wọn sínú kí wọ́n máa mú ọlọ́kadà ṣùgbọ́n láti ní àjọṣepọ̀ tó strong pẹ̀lú àwọn ẹrú ṣètì àti ultima yẹn àbí tí mo sọ yé
0: ẹgbẹ́
8: kejì irú bí wọ́n sọ fún ìjọba wípé àwọn ọlọ́wọ́ tí wọ́n máa fún àwọn ọmọ ẹgbẹ́ àwọn aláṣọ kí wọ́n dẹ̀ ní proper registration wọn lọ́wọ́ ìyẹn lọ́wọ́ kí wọ́n ti ṣiṣẹ́ síwájú sí ìjọ ní ọ̀rọ̀ aráàlú lọ́rùn torí pé a lè mọ ibi tá a wá àwọn ọlọ́kadà ìṣú èyí tí ìbá sọ ọmọ ẹgbẹ́ àwọn akọ́ ni ó mú wọn wọ́n tọ́ka wọn sí àwọn agbófinró ni ẹlẹ́ẹ̀kejì ẹyin kò sígbà tó lọ́kadà onírìn à ìlú tí ẹ̀ bá tún ń jà sófin ìlú tí sikẹ́rìtì ẹ̀ bá dúró dá ní o àdúgbò tí wọ́n gbé ọlọ́kadà lénìí tí wọ́n lọ pààyàn bẹ́ẹ̀ lọ́la pẹ́pẹ́ ní àwọn òde pẹ́pẹ́ eré ìṣàkúṣà ní sáré tán ní amẹ́ríkà tá a wà gan-an ó níbi tí ó ní ojú owó tó ní sáwọ àdúgbò kan ó sì níbi tó ní wọ̀ báyì sọ pé ìlú náà ní freedom tori tí wọ́n bá lọ tó bá bọ̀ báyì tó bá mọ bí erin ọkọ̀ ọlọ́pàá lẹ́yìn rẹ ni tí wọ́n gbé ọlọ́nu tí wọ́n bá ti lè ṣàlàyé ara so automatically wọ́n mọ̀ ṣe pé ẹyin mo ní ráìtì kan kékeré kan èyí tí wọ́n bá ti ń sọṣẹ́ tí wọ́n bá ti ní aago báyìí la fẹ́ ládùúgbò tí aago tí wọ́n fẹ́ mi ẹ̀yìn kọ́lẹ̀ ládùúgbò freedom ó wà limited o
0: freedom wà limited
8: ó wà limited lóòótọ́ freedom of movement wà bọ́ tó bá di pé yọ pa ẹlòmíì lára wọ́n kò fi ni o ṣe kí ni fẹ́ẹ́ ní bẹ́ẹ̀ ni ọlọ́mọ àwọn aṣọ́mọ́mọ́ pé wọ́n sàn dáadáa ìgbà kí wọ́n mọ̀ sọ pé wọ́n fẹ́ lu ọpọlọ tí wọ́n níyẹn láti fi jọ pé ráìtì mo fẹ́ fi jà fún yọ pa wọn la yọ pa aráàlú la o ọkọọkọ.
0: ẹ ṣe ìjọba náà lẹ́bi inú ọ̀rọ̀ tó pọ̀ yìí ìjọba náà lẹ́bi tó pọ̀ ẹ̀lọ́ agbọnyin o hello.
9: mr akiyemi.
0: yẹra sa.
9: I'm very sorry ẹjọ ṣe rí gẹ́gẹ́ bí mr ambali bí wọ́n ṣe wí ìgbà tí àwa fi ń ṣe ọ̀kadà àwa làwa ń lọ gba uniform ní ọ̀dọ̀ àwọn government inú unit wa àwọn executive àwọn tá a bá ṣe registration fún àwa láfún wọn ní speaker láfún wọn ní flag làádẹ fún wọn ní aṣọ àwa làwọn ò lọ kó uniform yẹn ní ọdọ government so ti yẹ kì í ṣe wípé bọyá àwọn agbódegbà kan nígbà tó ti di àwọn agbódegbà iná ní gbogbo rẹ ló fi ń dàrú dẹ̀ lórí wípé bọyá kò sí alèrìn nígbà tó wù wá àlèrìn o torí olójú kan ò ní rí ojú rẹ kò sọ wípé kò fọ dẹ̀ nígbà táwa dẹ̀ fi ń ṣe a ní màṣá nínú wa a ní discipline tá à ń fún wọn bóyá mo sọ lẹ́ẹ̀kan wọ́n sọ ìmí lẹ́nu nígbà yẹn a ní màṣá èyí tó bá ti sẹ̀ à á lè kí wọ́n mú àádẹ́ ṣe ìmọ̀ ẹ̀mọ́lẹ̀ ìmí bá débi wípé àwọn tó bá mí yé nínú wa
0: màá
9: tó gbé wọn lọ sí police station nígbà yẹn.
0: Ẹ ṣe ẹja fẹlẹ mi ní aláǹfààní ẹja fẹlẹ mi ní aláǹfààní bàbá alátawẹ ẹmọ gbádùn yín dáadáa alátakí mọ ní jarí gbádùn yín dáadáa ẹlọ.
10: Abubakar Badmus látẹlẹmu
0: gbádùn yín
10: nípa ti rí security choose aago mẹwàá kò sọ lọ́kadà náà o in tó sọ yẹn kó yí padà lórí bílù sì rí ni bílù sì rí ṣùgbọ́n pé kò sí
11: ṣe ẹ wá gbọ́ analysis wọn
10: gbogbo ara
11: bí ẹ bá wá ń bọ̀ látọ̀nà èkó tẹ kó sódọ̀ tẹ ẹ wọ bàdàlágo méjìlá ẹgbọ́n ẹni sùrùsà tẹ ẹ wọ bàdàlágo méjìlá tọ́rọ ẹ̀yìn kan wá ní ọ̀kadà tó fẹ́ wá gbé yín ṣé tá a bá ń sòfin òfin náà kọ òfin èrò àwọn nǹkan kan ń gbà mí o. ẹ má jà sọ pé bẹ́ẹ̀ kọ́ ẹ jájọ jókòó gbogbo wa ká jókòó around table ká jọ wò round tá a bá jọ wò ẹgbọ́n wọ́n ní ìsín wo ìkòrò wò ó tá a bá jọ wò gígùn ní igun ẹ ṣe mo dúpẹ́ tí ọba tí kàn wá ni tó bá kàn wá a wò pé ha bó o lè lè hello. Hello, mo n gbọ yin o. Olúwakú ètò orúkọ yín bulẹ̀ tí ń pè wá.
12: Orúkọ mi ni Ọ̀túnba Adékúnlé láti Olódé.
11: Ọ̀túnba Adékúnlé láti Olódé mo n gbọ yin.
12: Nígbà tí bàbá yẹn yànnà ó yànnà náà àwọn ọ̀rọ̀ yẹn dáadáa. Ṣé láwọn olódò wá ń bìbà náà gan? Ó ọjọ́ ẹgbẹ́ táwọn kan dá wà nínú àwọn nǹkan yẹn. Àwọn kan dá wà náà wọ́n ti àgàn náà. Ṣé bá ti mú àwọn ọlọ́kadà tó wà lóde yẹn? Ṣé máa tọ́nu bí ààrẹ díje lóde ìfọkẹtẹ bá ń bọ èmi ò ní wọ sọ èmi ọkàn máa bù sí lórí ìsinmi ni bẹẹ ló bá ṣe kọ sí ibi tí olódó rẹ báyìí àwọn ọtí màá yọdọ dáadó wọn dẹ gbó lọwọ wọn wọn ni wọn máa lọ òkúrú ìgbà ní méjèèjì yẹn wọn wojú ìgbà náà síra àwọn náà ẹ̀ǹda náà pọ̀ ní gbogbo àwọn ọtí màá yẹn náà wà ní àwọn ọmọ ẹ̀yàn ọlọ́kadà yẹn náà bẹ́ẹ̀ ti sọ ó bá mójútó àníyẹn náà olùrìnjọ bá jẹ kí ètò bàbá.
11: Ẹyin tó
13: lẹ́yìn rẹ̀ ń bá kàrí ni. Ẹlẹ́ máa bá wa sọ̀rọ̀ fún àwọn pẹ́ńsánà primary àti pẹ́ńsánà institution lẹ́nu àwọn agbọ́mọ ọgbọ́dẹ̀ ti lọ.
11: Èmi ti ṣàlàyé fún yín mo ti fún ọ ní information tẹ́ ní kí n fún wọn. Tẹ́ ẹ bá gbọ́ wa láti ìbẹ̀rẹ̀. Information tí mo fẹ́ fún wọn mo ti fún wọn láti ìbẹ̀rẹ̀ ètò yìí. Ẹ lè pa sórí kan ní bá dọ́rẹ̀ kan lọ́tọ̀ gbọ́ sá. Ẹ mọ̀ bínú. Akínyẹmí. Lọ́hùn.

rí má sọ fún yín pé Nàìjíríà tajọ wà yìí. Ẹ má sọ pé gbẹnu ẹ sọ̀hún fún alága àwọn àkọmọra nípínlẹ̀ Ọ̀yọ́. Ó dúpẹ́ lọ́wọ́ ìgbà wa ń balẹ̀ Aziz. Wọ́n gbà pé arákùnrin yẹn dájú tán yányá. Very sound. Kèé kàwé tán ṣùgbọ́n kàwé ọmọ.

0: pẹ̀lú àwọn tí ìṣèjọba wa nù. Tẹ́ ẹ fẹ́ gbọ́ tí mo fẹ́ wí pa wọn, wọn ì gbọ́rọ̀. Ọ̀pọ̀ tẹ́ ẹ bá sọ̀rọ̀ fún tí ó ṣe wá láǹfààní, wọ́n sọ yín di pé olóṣèlú níran yín, ọ̀pọ̀ṣẹ́ lẹ́ ń ṣiṣẹ́ fún. Bí títí wọn ti máa dinu. Àfi kẹ́ ẹ sá máa ṣe pressingi wọn gbogbo ìgbà sáá ni màá tẹ̀ wọ́n lọ́rùn. Ẹ bá wa máa gbọ́rọ̀ ni.
1: Dọ́lójú ìlú ogodo.
0: Sẹ́ mọ̀ pé irú eléyìí ó yẹ ká sí tá a lè pè ní tá hold meeting lé lórí. Ẹ kàn lè ṣàdédé kàn gbófin ká lè jàzàgbà ká máa wo gbogbo pros and cons. Ẹ gbọ́ dárákùnrin wí.
1: Gbogbo fáwọn onílù lẹ́yìn
0: ẹ. Nítorí ẹ ti mọ̀ púpọ̀ tí ń sọ̀kadà ní ọ̀lẹ́ tí ó gbèjà wọn. Fẹ́kì ọlọ́kadà pọ̀ ń gbòòrò. Táwa yọ lọ yẹ kó gbójú lówó mọ̀ bí ìbá ṣèjọba ní gbogbèsẹ̀ rẹ̀. Ìjọba wa lè ṣe kí wọ́n mọ̀ kàn sáwọn tí ẹ wà lágbọn rẹ. Ẹ ń gbowó o lọ́wọ́ wọn o. Wọ́n ń já tíkẹ́ẹ̀tì o. Wọ́n ń sa sábà mu láàárọ̀, wọ́n ń sa sábà mu lọ́sàn-án. Àbí sọ́wọ́ tí kò sọ́tà sì ń gbà ṣèjọba ọ̀gbà ńbẹ̀. Láyé Abiola Jímọ̀bí. Kò sọ́tà sì gba 3-5. Wọ́n ní kò ní kókó bí òkú yàrá ìsìn lọ́kẹ̀. Ọ̀pọ̀ olùkúrò musu náà ni. Láyé ẹsẹ̀ yìí Mákindé ti ń kó bá ń lẹ̀ báyìí. Kò sọ́tà sì ń gba 12,000 ń gba 15,000. Wọ́n ní kẹ̀tì ní kókó bí òkú yàrá ìsìn lọ́kẹ̀. Àti wá bá sì kò òṣèlú ìjọba gan ráyè àti bójútó kankan mọ́. Politics ìjọba gan báàkì. Àwọn yẹn bá mú jẹ́ ń gbòòrò. Ọwọ́ akẹ́tí ọ̀sọ̀pá ìlà bọ́lá ìjọba ọ̀pọ̀ mọ́ rí. Mélòó ń gbogbo ọlọ́kadà tá a dé ń pinlẹ̀ Ọ̀yọ́? I challenge Ọ̀yọ́ state government.
1: Àfikún àtòdíà.
0: Àná ni tó bá dẹ̀sẹ̀ tá o láti dá mi lóhun ọ̀rọ̀ yẹn èmi gangan dẹ̀sẹ̀ tá o.
1: Àwa ìdánú ẹ̀.
0: Mákíyọ mímọ̀ lẹ̀dẹ̀. O kí gbogbo wa. Ẹ sí mi rọ̀bọ̀ rebe. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń dá sí mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ pé kó dé tì gbọ́ wọn. Èwo tá a wá gbà lọ gbogbo ọlọ́kadà 12,000 15,000 àkáǹtì ẹ̀dà 0. Ọ̀sán tá a sì ń kówó lẹ̀ déńtì ẹ̀. Ẹ pè mí. Ojú òpó tẹ́ pè mí sí ni 08032954191. 08032954191. Emi ati yoo nipade ayo to ba do su ti mo. E ma gbagbe pe iseju wakati kan na lafi simi ile ise wa idi e. Ago merin ba ti lu balikisi nbo. Akin Yemi loko temi je. Eyi to wo, God bless our great nation. Gbogbo wa o, Happy Independence Day.

0: mi.
1: Lọ́jọ́ Wednesday Olúwa ò ní fi àdánwò ṣe ìdánwò fún ìwà tọmọ rẹ o. Àdúpẹ́ oṣù September yìí parí láyọ̀ àti àlàáfíà o. Ọba mi tó tó nǹkan tó Ọlọ́dúnmọ́rè. Ọba mi ọ̀rọ̀ wọ́, ọ̀rọ̀ wá, ọba mi ọ̀rọ̀ wá, wọ́wọ́wọ́wọ́, wọ́n ti ń ka ṣe mi láyà. Gbogbo ilé tó mọ iye Ọlọ́dúnmọ́rè káwọ́ yín bẹ́ẹ̀jì sókè. Ẹ pariwo go go go go go go go go go. Bàbá Lábíyẹmọ ló sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ Pásítọ̀ Fẹ́kẹ́ ẹ̀mọ rẹ̀ ni mò ń jẹ́. Olúwa yóò mú ìwà tọmọ rẹ kúrò ní agbègbè àwọn tí ò jẹ́ kẹ́gbìnlẹ̀. Màmá tí òṣùbá ti ń parí tó ń wá sí apá kan. Ó kàdà bíi pé wọ́n fẹ́ pojú ọjọ́ dé. Kí òye ńlà kálẹ̀ wọnú ìgbọ̀tun. Òun ló mú wa tá a fi fẹ́ wọnú àdúrà alẹ́ fún ọjọ́ mẹ́ta. Àdúrà ọjọ́ mẹ́ta ni wípé a fẹ́ pọn pẹ́pẹ́ àṣedàrùjẹ́ lórí ọmọ. Tá a dẹ̀ má bẹ̀rẹ̀ ní alẹ́ ìní. Màmá sọ́rí òní Wednesday, Thursday àti Friday. Gbogbo wọn máa rí wípé a gbàdúrà ní alẹ́ ká tó sùn. Tí alẹ́ ìní o máa pàdé mi lórí Facebook àti TikTok ní aago mẹ́jọ ìrọ̀lẹ́. Ẹ̀yin tẹ́ ẹ bá lè darapọ̀ ní ìrọ̀lẹ́ pẹ̀lú mi. Rí wípé ọgbà nínú yàrá rẹ kó o tó sùn o. Òun náà ni gbogbo èèyàn máa gbà nínú ilé rẹ̀ lálẹ́ ọ̀la kó o tó sùn. Sọ wọ́n rí ọjọ́ Friday. Wọ́n dìdí ìrànmi níṣẹ́ fún oṣù October ni. Wípé kí gbogbo wọn pàdé ní dálẹ́mọ fún ìṣẹ́ òru. Ibẹ̀ láti máa gbàdúrà alẹ́ fún ọjọ́ kẹta. Wípé èmi ò ní ṣàṣẹ dànù lórí ọmọ. Kò sọ tó dàbí wípé kẹ́nìyàn ṣiṣẹ́ ọmọ. Kó dẹ̀ tún wẹ́ fọwọ́ ara rẹ̀ jèrè iṣẹ́ ọmọ tó ṣe. Ṣùgbọ́n ṣe ni láàánú wípé àwọn agbára kan wà tó jẹ́ pé òru náà sinmi sí. Tó jẹ́ pé tábí ọmọ bá ti sùn taratara lálẹ́. Àwọn èmi òkùnkùn tó jọba lóru á wọlé wọ́rẹ́. Wọ́n lè wọlé látọjú àlá. Tí wọ́n sì sàbá lórí ẹyin tó jẹ́ pé àwọn kọ́ ló yí ẹyin ọ̀hún. Tó bá tún wọ́n wá tún kẹ́yìn ẹlẹ́yin lọ. Màmá bàbá pẹ́pẹ́ àṣedàrú tí mò ń sọ nìyẹn. Yẹ́ ń ráṣẹ́ sí ọlẹ́ni. Tàlẹ́ni tó lọ fẹ́ tẹ pẹ́pẹ́ àṣedàrú sílẹ̀ fún ọ lórí ọmọ. Wípé òun á jẹ́ kó o máa jìyà lórí ọmọ. Wípé òun á jẹ́ kó o máa làágùn tajọ tajọ lórí ọmọ. Wípé òun máa jẹ́ kó o tẹ gbogbo nǹkan ìní rẹ fi tọ́ ọmọ. Wípé òun máa jẹ́ kó o ṣe ẹ̀sùn léraléra lórí ọmọ. Wípé òun máa jẹ́ kó o pebi sùn tó rí ọmọ. Wípé òun máa jẹ́ kó o fara gbàrùwẹ̀ lórí ọmọ. Wípé òun máa jẹ́ kó ojú rẹ̀ orí rẹ̀ dàdà lórí ọmọ. Wípé síbẹ̀síbẹ̀ òní tún padà jẹun ọmọ. Wípé ìfọ̀kànbalẹ̀ òní sí fún ọ lórí ọmọ. Wípé wà tún fi ọwọ́ àbámọ̀ pọnu lórí ọmọ. Wípé ọmọ ìjẹ̀sí kaná lórí ọmọ. Gbogbo pẹpẹ ṣẹdẹrù lórí ọmọ yìí olú àbàjẹ́. Ta ló sọ pé bó ṣe ṣe síbẹ̀ ọ̀rọ̀ ọmọ rẹ òní níyanjú. Ta ló sọ pé ọmọ torí wàhálà kábọ́ sí kejì tó rí ọmọ. Lọ́ní irú pẹpẹ bẹ́ẹ̀ ó yẹ wólulẹ̀. Ó jẹ́ sèmọ́lẹ̀ inú bí mi ẹni tó náà ní jẹun ọmọ. Ó yẹ túbúlulẹ̀. Káwọ́ ẹ̀mẹ́jì sókè bí mo ṣe káwọ́ ẹ̀mẹ́jì sókè ẹni náà ní jẹun ọmọ ó ní rí mọ́. Kò láyé ti lé ẹyí tó náà ní jẹun ọmọ ọmọ ẹ̀gàn. Ó yẹ wólulẹ̀. Ó ní fi kọ̀rọ̀ jáde nínú oṣù yìí. Sọ́mọ́ pín ìbànújẹ́ lọ́fẹ̀ẹ́ kò ní kàn níparí oṣù yìí o. Olúwa yóò fi ọ̀nà àbáyọ fún ọ níparí oṣù yìí o. Bójú ṣe parí etí rẹ ò ní gbẹ́yìn kì lórí ọmọ. Ọmọ rẹ ní bá ọlójú jẹ́ bójú ṣe parí. Ó ní tàbùkù tọmọtọmọ níparí oṣù. Màmá alálàire yìí ó lè lé ṣùgbọ́n ìràwọ̀ méjèèjì máa tẹríbà. Òrò àtọ̀ ṣùgbọ́n náà sì máa tẹríbà. Bójú ṣe parí abánijẹ́ ò ní mọ̀ ní ọlé wa. Màmá ọmọ rẹ ni mò ń gbàdúrà fún òde dìde ó ní pàdánù ọmọ. Wàhálà yóò yọ̀ lórí ọmọ rẹ lópin oṣù yìí. Bójú ṣe parí ó yẹ gba ire. Gba ayọ̀, gba ìgbéga, gba ìdùnnú. Àìsàn kò ní di ọmọ lẹ o. Ká tó kí ẹ bínú yẹ wàá pọ́lẹ́ alárinrin tọmọtọmọ. Bójú ṣe parí ìlàkọjá rẹ dópin lórí ọmọ. Bójú ṣe parí òní ta dúkìá láti wú ẹ̀sán. Níparí oṣù ìwà kájọ ayọ̀. Níparí oṣù òní rìnrìn ìyà. Níparí oṣù owó gidi àwọlé. Níparí oṣù wàá rìnrìn ògo. Níparí oṣù alárinrin rẹ máa ṣe. Níparí oṣù wàá jẹun ọmọ. Níparí oṣù ọlọ́run yóò gbógo kọ́lẹ̀ rẹ. Níparí oṣù nọ́mbà ayọ̀ rẹ máa jáde. Níparí oṣù wàá rí bá ti ṣe. Wàá rọ̀nà gbégbà. Ẹ̀rín ọmọ rẹ ò ní bọ́ sódì. Bójú ṣe parí ọmọ rẹ ò ní rúgbó ogun. Ọ̀rọ̀ ọmọ rẹ ò ní tàsé. Wọ́n ò ní fi àpẹẹrẹ bọ́ ogún ọmọ rẹ mọ́lẹ̀. Ìpàdé orí àpẹẹrẹ kò ní dẹ̀rù lórí ọmọ rẹ níparí oṣù yìí. Gómìnà 23 ìjàmbá kò ní bọ́ ọlọ́jijì níparí oṣù yìí o. Ayé ò ní fọ ọmọ rẹ ṣe yẹ̀yẹ́. Ọmọ tó pèsè omi fún agárì yóò pèsè fún wa tọmọ rẹ níparí oṣù yìí. Genesis 8:30 Sarah rẹ́rìn wá rẹ́rìn ayọ̀ tọmọtọmọ. Lọ́gọ́kẹ́ Bẹ́tẹ́lì lọ́ṣẹ́ rere tọmọtọmọ. Ìjì olú fi ọmọ rẹ ò ní rẹ̀ dànù níparí oṣù yìí. Ó yẹ gbẹ́rin àjẹjẹ tó tọmọtọmọ. Wọ́n ní gbẹ́rù ọ̀rọ̀ kan mọ́lẹ́ o. Ogun adi tí èmi kò ní mọ́mọ́ rẹ rìnrìn àjò kádàrà. Òkùnkùn kò ní mọ́mọ́ wa pamọ́ o. Ayé ò ní dọwọ́ rú fọmọ wa níparí oṣù yìí o. Ẹyin kẹyin tó bá forí sọ pé tẹ ọmọ rẹ yóò fọ́ dànù. Tẹ̀sọ́tẹ̀sọ́ làgbàdo ń jáde ògo ọmọ rẹ máa jáde o. Bí igi bá wọ́lu ojito kere la go gbe omo re ma bori o omo re le ri kan iri ogo iwa gaga mama daddy ko ni daru o alumudu ko ni mu olomo lo iwaju iwaju lo pipe ti re si iwaju lo ma yo ma lo o we 630 agbegale re oni jososo lori omo oju je pari wa dide tama tama oju je pari lo serere oju je pari lo ri anuba oju je pari ogo re ma buyo oju je pari wa ri ba ti se oju je pari wa rona gbegba oju je pari oni dabu lori omo oju je pari o ma lo re o ma bo re o foto to ba wo jo ko je yo ma gule laye o oni jo kadagu oni keke oni siri o anu yanju oro awon mo re a jo yin olorun logo eto re to asibi ko olorun ko ba gba jade ire loju owo rire loju re ma ma ri o oju je pari ogun jija re pari ijambu pari aje ti pari lasigbo pari ayo loku ogun o wa yin olorun logo ajo owo to n da alajo oni kowo sa lo o yesu oluwa wa ma madura to ko di ale ni lago mejo ori facebook ori tiktok ori youtube to ba ti fe darapo wa gbe omi osi tutu si egbe phone re bo se ma lo ninu osi tutu ma ba so fun eni role ari ka wa mi ta ba ti play a ma se mi bakan bakan engineer ba mi gbe soke
0: omo mi need admission so later on ti mo wa mu omo yen lo si isoje agege ba se ndele lale o ri admission si ijebu ode
2: e pa te wo mo e ti ra admission si university o ẹyin o kàwé ọmọ yín kàwé ẹ ti kàwé nìyẹn gbogbo ẹni ń gbọ́ mi láyé ọmọ yá fìwé jẹun.
1: báwo ni gbé ẹ̀rí kejì sí.
3: mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá dàbí amọ́ lẹ́yìn ìsọjí agége tí mo wá ọmọ mi ṣe introduction fún ìyàwó mo bá lọ bá ṣe introduction ní Ikorodu.
2: Ilẹ̀ lẹ́ lọ ṣe girama.
3: Introduction.
2: Ìtòdọ́.
3: Ní Ikorodu.
2: Girama kí ló dé sí? Ṣé o kàn fọ́n ti kẹ sọ yìbó ni? Èwo ni introduction? Introduction jẹ́ introduction. Èwo ni introduction? Màmá gbangba láwà ìjàre. Mo ṣẹ́jú ṣẹ́jú mo ní ẹ má sọ English. Mo ti sọ látara ẹ má sọ yìbó.
3: Mo lọ ṣe mọ mi mọ̀ fún ọmọ mi. Ikorodu. Mo dúpẹ́ pé ó dùn ó náà rinrin.
2: Kí ló dé tí ẹ ṣe make up lọ́jọ́ yẹn?
3: Mo ṣe make up. Mo wégele.
2: A nìkan gbọ́ mi nínú ilé. Ọjọ́ ayọ̀ ọmọ tiẹ̀ náà ẹni yẹ o.
1: Mo ti sọ̀rọ̀ ìṣòro ọjọ́ Friday jẹ́ ìsọ́lẹ̀ kan sí. Tó bá mọ̀ wípé ó jáde tí kì í lẹ́ kàdúrà alẹ́. Ó jáde tí kì í lẹ́ kìṣẹ́ ooru. Mo kí o kú oríire o. Nítorí ọ̀run ti jẹ́kẹ́lẹ́ jáde dandan fún ọ. Àti pé ìtúsílẹ̀ tó máa bí ó ṣe kókó fún ọ. Ọjọ́ Friday gbogbo abiyamọ ló máa péjọ ní Dálẹ́mọ nílùú Sango. Náà nígbà tí mo lọ sí Pastors Conference ní ọ̀sẹ̀ tó kọjá. Mo ní àǹfààní láti lọ bomi orí òkè ní orí àpáta. Bí àpáta ń jẹ́ gùsókè tó. Ẹ̀mí mímọ́ ta mí ló lọ bọ́ pé fúnra mi ni kí n gbé sọ̀kalẹ̀. Wípé bẹ́ẹ̀ náà ni ò fẹ́ sọ òtù káṣe dànù ńlẹ̀ lórí àwọn ènìyàn. So omi tí mo pọ̀ yẹn la máa pín fún gbogbo ènìyàn ní ọjọ́ Friday ní ṣọ́ọ̀rù lọ́fẹ̀ẹ́. Màmá bọ̀ jẹ́ lo September October máa dùjú bẹ́ẹ̀ lọ. Eré rẹ̀ la máa sá ní òru Friday. Buhari re gbà. Oníyi tí oṣù parí gbogbo ènìyàn máa dáàrọ̀ pẹ́ parí oṣù gẹ́gẹ́ bí ìṣe wa. Bó ṣe ń da lórí ara rẹ ló da lórí àwọn ọmọ àti iṣẹ́ rẹ. Àwọn ọrẹ yìí náà la máa fi ń gbé ètò rédíò yìí lọ sí ìpele tó kàn ní oṣù tó tẹ̀lé. Kò sí iye tó lè fi ránṣẹ́ ọṣẹ́ àríwú pé ó dá sí. Ó tẹ̀tí dẹ́ni ìbùkún àmì ni kò ṣe. Bákan náà má pàgbẹ́ ìpàdé wa ní ìfọ̀ ní aago mẹ́sàn-án ní àárọ̀ la. Tí gbogbo ènìyàn bá ti ń bọ abọ́ oúnjẹ rẹ̀ ló máa mú dání. Ẹ̀bùn títí ní báyìí ni mo fẹ́ bọ̀ dà sínú rẹ̀ ó ní ìtumọ̀. Láàrin rí ìjà ibi o. Ọlọ́run bàbá alábìyamọ o.
4: Ààyè ló wà.
5: Hello, hello, prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
1: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
6: Ladiliwa FM 96.7
7: La Gelu FM Jaga.

0: oṣù kẹsàn ọdún 2026
1: 30th
0: of September.
1: Olúwa èmi gbé ọgà o. Àwọn ọ̀run bá mi yọ o pé o ṣe.

rere. Olè méjì ni wọn kan. Má gbé àgbélébu pẹ̀lú Jésù. Jésù bẹ láàrin wọn, ó ń gbọ́ ohun tí àwọn méjèèjì ń sọ. Ìkan pariwo fún ìdájọ́. Ẹ wo bí ìkejì ń pariwo fún àánú. Torí ìyí tó ń pariwo fún ìdájọ́ kò mọ̀ wípé àánú ló ń ṣògo lórí ìtẹ ìdájọ́. Àwíjàre kò máa tọ́ sí mi o. Àánú ni mo bèrè. Torí mo ti ń bá wọn yọ̀yọ̀yọ̀, Ọlọ́run ayọ̀ mi. Ṣèrántí ọjọ́ tá ó yọ fẹ́mi náà o, mo bẹ̀bẹ̀. Ẹ̀gàn yìí má pọ̀ ju ojú dẹhùn tì mí. Arúgbó ọjọ́ o, ayé ráyé wa múnú mi dùn, jẹ́ kí n lọ́jọ́ ẹ̀yẹ. Ká a máa kàbárò balẹ̀ àgàdà. Kí wọ́n kẹ́mi náà láyé mi o. Yé kú oríire ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin tó jẹ́ wípé ìpele tẹ́ wà, ẹ mọ̀ pé ẹ lè ṣe nǹkan kan báyìí. Ẹ mọ̀ pé gbogbo tẹ́ mọ̀ lẹ ti try. Kódà o ti tojúbọ̀ bí tí ò yẹ kó tojúbọ̀. Ṣùgbọ́n síbẹ̀ ohun tó ń béèrè ò rí náà. Àbí kí ló dé téèyàn ó wà nídìí òro tí ò ní lè róro jẹ. Ọmọkùnrin kan ló wá bá mi ní Abẹ́kúta. Nígbà tí mi ò ráyè ṣe counseling, àwọn pastor mi wá bá mi pé dádì ẹ̀jọ́ èèyàn ńlá ni. Ìkan lára àwọn alágbára ní ìlú Abẹ́kúta ni. Ẹ já fàyè lẹ̀ kò rí yín. Mo ní òkè ẹ mú wá bá mi ní hòtẹ́ẹ̀ mi. Ẹ̀sà ó sì wá bá mi. Nígbà tó tẹnu bọ̀rọ̀, ó ní ẹni báyìí báyìí ni mo wà pẹ̀lú. Èmi àtẹni báyìí báyìí lájọ́ ń sùn, lájọ́ ń jí. Ibi tí mò ń gbé leléyìí, ibi tí mo ti ń ṣiṣẹ́ rèé. Ṣùgbọ́n dádì, ìjẹ́ ẹ mọ̀ pé bí mo ti jókòó yìí, mi ò lè dá èmi fúnra mi ni o, ní 10,000 lọ́wọ́. Kìí ṣe pé mo fẹ́ fún yẹn o, mi ò lè dá ní fúnra mi. Tí ń bá wa lọ báwọn èèyàn pé ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́. Wo wà á bú sẹ́rè kí ọ̀rọ̀ mi tó délẹ̀. Ìwọ tó ń ṣiṣẹ́ pẹ̀lú lágbájá, ìwọ tó wà ní ibi báyìí, ìwọ tó ń ṣe báyìí, àbí o mọ̀ọ́mọ̀ wá, o fẹ́ mọ̀ fi wá ṣẹ̀ sí ni. O ní dádì, màá sì jókòó nù lé, màá sì mọ̀ dá sọ̀kan. Ẹ̀sà ẹ gbà mí, ó bá di ẹsẹ̀ mi mú, ó bá bu ẹkún àgbàlagbà. O ní òun ti ní tọ́rọ̀, òun ò bá ti lójú tún bí òun ò lọ gbé nǹkan jẹ ni. Mo nínú òkò tó bẹ́ẹ̀, mo ní ẹjẹ́ àgbàdua. Bí mo ti gbàdúà fún tán, mo ní Olúwa ní ẹ lo orí òkè, ẹ lo ọjọ́ mẹ́ta, ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí. Nígbà tó fẹ́ mọ́ lọ, ó wá pe ọmọ rẹ̀ pé bàbá yìí ò máa sọ pé kí n mú nǹkan kan wá. Ní àdádì ò ní bèrè nǹkan kan lọ́wọ́ yìí. Ìtàn ní kẹ́ ẹ lọ ṣe, ò ní kẹ́ ẹ lọ ṣe. Ẹ̀sà nígbà tí ọ̀nà ìrètí ènìyàn bá kú, nígbà téèyàn ti sáré sókè, téèyàn ti sáré sódò, tí nǹkan kan ò jáde, irú ẹni bẹ́ẹ̀ àánú ló kù tí ó mọ̀ bèrè fún. Èmi náà ń fẹ́ aláàánú kan ṣoṣo tí ó fà mí gòkè láyé. Mo ń bẹ̀ ọ́ Ọlọ́run òdodo, mo ń bẹ̀ ọ́ Ọlọ́run òdodo. Èmi náà ń fẹ́ aláàánú kan ṣoṣo tí ó fà mí gòkè láyé. Ẹ̀yin tó jẹ́ wípé àwọn àbúrò yín ti bẹ̀rẹ̀ sí rí yéfé. Ipò ẹ̀gbọ́n wọn ti gbà kúrò lọ́wọ́ rẹ. Ìyá rẹ ò rí ọ bí ẹ̀gbọ́n mọ́. Àwọn àbúrò rẹ ni wọ́n ń pè sí ọ̀rọ̀. Wọ́n pè wọ́n kó bá wọn dá sí nǹkan mọ́. Ó ṣe ni láàánú
o kan je akobi ni but o ri kankan kokobi manaka haba enede bilia da haba olohun to pe mi to ran me nise oni ki so fun e pe ko mura laaro yi anu mi ni o se anu mi ni o se

dìgbà tí mo bá padà sínú ẹ̀ṣẹ̀ mi ké ò tó gbọ́ mo fọwọ́ lẹ́rán.

0: de da ta haneka haba ederua bahada ya da kuma faye mi sile kemi ma se kuku ti o layeye aye ori mi ma gba bode olorun mi gbo esa a fe bere fun anu hey ti o lodi won unmeasurable mercy anu ti o lodi won eyan omo olorun e mura laaro yi e pi oruko jesu ka pi ememema wa ni olorun alaanu na wa anu sime olorun alaanu o na wa anu sime taye to fi mi bu o na wa anu la o ya adua
1: oruko jesu
0: Ba ni gba ti ise ranse mi si nbe ninu ide ti anu ko darapo oju mi ri to esa eyan le ni pe kaye mo be ipe fun ti anu o ba ti tele ise olorun awon baba mi o esa eyan le ni ororo lori ki aye roro si ti anu ko ba dan pelu e and that is why ti mo fi fe ko gbo ile mo lo gbadua fun oba kan emi ati ore mi kan ranse olorun lohun na esa ni ilu kan ta ba ti koja ore ta fe mo lo ondo awon ilu to wa loju ona yen bi mo si ti debe emi ati ore mi lo mo oba yen ba ti debe bayi ko ti pese ju marun esa iyan gbigbona ni won koko gbe wa mistake akoko ti mo se lodun na ni esa ba ti gbe iyan de ore mi ti yan asole ohun o wo iyan mara won wa koju si mi pe man of god seyin na ma jeun mo wa da won lohun pe mo wa nu awe esa bore mi ti jeun lo nfenu re so pe awon woli inu apata la won awe la won ma ngba ngba to jeun tan gbogbo awon to nbenu ile oba na ni ma gbadua fun gbogbo won mo riran si mo gbadua fun kabiyesi ati awon omo esa sugbon nigba to da aro ojo keji ta fe mo lo kabiyesi pe mi ati ore mi o fun ore mi ni kokoro moto esa o de ku 35 le mi lowo menara masodalia amakwa bahada ewo bi ba tin lo lore mi tan esi si mi lori mo ni opa oni kilode mo ni like gbogbo ton se odi lo nbo si lara mi loju ona ni express ore lo tira dodo ikire o ra adun lo fe mo na si mi mo ni ani je nkankan ani ogbele o ni se mo binu ni mo ni mi o binu sa fi mi le bayi esa nigba ti mo bo le ni koto ni arida bustop ti mo gbona le mi lo esa mo wa lo nke oluwa ki lo sele oluwa ni omo lo bere fun anu ti anu o ba ti darapo mo ise eniyan eyin o mo se nkan la won mo fun ni kekere e makahaba e nabuada haba ẹgbọ́ mi láàárọ̀ ẹ̀kan lókù a fẹ́ bèrè fún ẹ̀yà ń gẹ́lì oníṣẹ́ àánú ẹ bá mi rìnrìn àjò ẹ bá ayé mi rìnrìn àjò èmi náà fẹ́ jẹun àánú ẹ̀yà ń gẹ́lì oníṣẹ́ àánú ẹ bá ayé mi rìnrìn àjò ó yá toi.
1: Oye
0: gozo da le gabara na noda hapo. Eya gali odisi anu. Eba ye meni riadu. Mene bobe bame ka hata ye lo gozo. Eba ye meni riadu. Eya gali odisi anu. Aha. Eba ye meni riadu. Eba ye meni riadu. Ameta jesu. Oluwa wa.
2: Amen. Amen. Amen.
0: Jo je mo pe oni ni ojo anu to kain gbogbo eyan wa ohun adidun o fe gbadura si bayi wa ri daju pe oni ore anu loni esa gbogbo eniyan lo ma da ore anu ba ti ma da ni gbogbo ojo Wednesday niyan emi awon woni wo bi ma fi account number to ma lo sile ma de so asiri to wa nibi pe keyan fi ore sibi pepe adua now then kokko pe account number yen fun e gbogbo eyin omo Olorun te ma da ore laaro e se pelu account yi 02 71 96 92 04 then tun pe 02 71 96 92 04 Wema Bank ni bank yen Wema Bank temi tope okun ade alade wura egbo mi o gbogbo eyin omo Olorun te ba ni nti won pe ni ohun adidun e le mu dani bayi gege bi mo ti so fun wa pe o la fi gbadua o la ma fi da ore o la ma lu laaro gbogbo eni to ni mo so tele si aye yin o bi oluwa ti nbe ti emi embe laye tori pe da ore te de lo wa didu bi point of contact mo so tele aye yin ko tun mo ikoro mo
2: amen
0: ise re ko tun mo ikoro
2: mo amen
0: bo ti la wa didu yen to dun loruko jesu o tu je ikoro
2: mo amen
0: egbo mi adua yi gbogbo eyin omo Olorun ni mo fe ke gba bo ke to gba e je Kristo so ile fun yin jo je mo pe anu le down anu le down ni toku ko su pari anu opin osu anu last minute mercy be ni o le down fun wona bibeli so pe Maria alabuku ni fun iwo laarin obere nitori iwo la koju si ta se lore ma anaberu abahada e pe oruko Jesu e pe emi mimo gbogbo eni to nilo anu laaro ni ko gba anu ipari osu e yonda re femi na anu ipari osu e yonda re fun mi gbogbo ibi ti mo ba wo mo fe ri anu nibe gbogbo ibi ti ese mi ba te je ki ri anu gba anu ipari osu e yonda re o ya adua
1: oruko Jesu
0: e mi mo
1: anu oluwa
0: anu ipari osu
1: anu ipari osu
0: e yonda re
1: oluwa yonda
0: ibi ti ese mi ba te
1: oro re wi pe gbogbo ibi ti ese mi ba te iwo oluwa yo
0: e yonda anu
1: anu ipari osu ki isere re mi ko le ya koko oluwa yonda fun mi oluwa yonda fun mi anu ipari osu oluwa yonda
0: oluwa wa
2: amen amen amen
0: gbogbo eyin te ni ibowo emu bayi gbogbo eyin te de ti gbo tele te owo re o wo bi embargo ta gbe si owo re ti o je ki orere le wo be ale ta pa le owo re ti o je ko owo re le kore o fowo sise to ba di bi kore won bo owo re mole o lagun to ba di bi ati jere won je ori nkan kan ko oluwa ni ki gbogbo eniyan ki won gba adua eleisi owo won e pe oruko Jesu e pe emi mimo e mu aye ninu owo mi ina e ba nja iwo owo ilo kere ẹ̀mú ayé nínú ọwọ́ mi iná ẹja ọwọ́ mi kó lọ kéré ẹ̀mú ayé nínú ọwọ́ mi iná ẹja ọwọ́ mi lọ kéré oyè àdúrà
2: orúkọ Jésù
0: ẹ̀mí
2: mímọ́ ẹ̀mú ayé nínú ọwọ́ mi olúwa finá jà olúwa finá jà ẹ̀mú ayé nínú ọwọ́ mi tí ó jẹ ní àkójọ tí ó jẹ ń kórè ohun rere olúwa finá jà olúwa finá jà olúwa finá jà ẹ̀mú ayé ní ọwọ́ mi olúwa finá jà olúwa finá jà
0: olúwa finá jà àmì mẹ́ta Jésù. Olúwa wá.
2: Amen.
0: Ṣọmọ kankan gbogbo ẹ̀yin tí ẹ tẹ ọwọ́ yín yẹn ẹ̀yin tẹ lo anglophone yẹn mo sọ bí wòlíì lórúkọ Jésù ohun tá a fi mú ọwọ́ rẹ mọ́lẹ̀ tí ò jẹ́ kó lè kórere mo sọ tẹ́lẹ̀ àmì yẹn gbẹ sọnù. Obìọ́ ni o ohun tí mo n tẹnu mọ láti jẹta ni pé kí gbogbo ènìyàn ní ọrẹ àánú lónìí ṣe rí tó bá ṣeéṣe fún yín ẹsà ẹ ní ohun àdídùn pẹ̀lú ọ̀rẹ́ yín ẹ̀yin tẹ́ ẹ máa dá ọ̀rẹ́ mo bí ọ o lè lọ rà á tá a bá ti parí program o lè lọ rà á bó jẹ́ sweet bó jẹ́ sugar bó jẹ́ oyin o lè lo ohun àdídùn ni kan make sure pé bó ti dá ọrẹ yẹn tán kíní yẹn ló lá kan make sure pé bí ọrẹ yẹn ti lọ báyìí ó dẹ̀ láwọn àdídùn yẹn wọn á gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ ẹni tó rán mi ní kí n sọ fún ọ kó tó pé 72 hours àánú tí ayé máa ń béèrè pé bó o lo ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa dá ọrẹ àánú ní òní ọjọ́ àánú tó parí oṣù mo sọ bí wòlíì àánú tí wọ́n máa ń bèèrè pé ń bo lo ti rí bó o bá ṣàmì lọ rí àánú gbà
2: ṣùgbọ́n
0: má pé account number fún ẹ̀yin tẹ́ ẹ máa fi ọrẹ àánú lẹ̀ mo bí ọ ni o ọ̀rẹ́ yẹn ni kó o kọ́kọ́ dá kó o tó láwọn àdídùn yẹn ní kété tó o bá ti dá tán láwọn àdídùn yẹn ẹnìkan ní dádì èlò ni ọrẹ àánú 1200 o là ń lò lóṣù ọrẹ àánú wa nìyẹn gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ máa fi ọrẹ àánú yín sínú àkáǹtì nọmba 02 71 96 92 04 jẹ́ ń tún pè fún ọ 02 71 96 92 04 wema bank ni báǹkì yẹn o wema bank tèmítọ́pẹ́ okùn adé aládéwà ẹ gbọ́ mi sà gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ní òní wednesday mo máa wà ní àpẹtẹ ní ìbàdàn ẹ̀sà nínú ìpàdé àánú lẹ́ẹ̀kan sí mo bẹ̀ ẹ́ tó bá wà ní agbègbè àpẹtẹ ní ìbàdàn ìwọ náà darapọ̀ láàárọ̀ aago mẹ́sàn-án ni màá ti bẹ̀rẹ̀ àdúrà pẹ̀lú àwọn ọmọ ọlọ́run gbogbo ẹni tó máa darapọ̀ mo bẹ̀ yín tẹ́ ẹ bá lè rí omi àjípọn ẹ gbé wa o ẹ̀sà bó o bá tiẹ̀ rí tó bá dé church wọn á bù fún ẹ.

àwọn òrí ẹni kún wọn lọ́wọ́ nínú àdúrà kí prayer life wọn lè máa lọ jẹ́jẹ́ ìdí agbájọ lélẹ́yìí ti pàdé òjò àdúrà 300 days èyí tí ọlọ́run gbé kalẹ̀ fún wòlíì tèmi tọ́pẹ́ ìjẹ́ jésù ṣe bẹ̀rẹ̀ ó ní ọ̀fẹ́ lélẹ́yìí láti jọ máa gbàdúrà papọ̀ tó fi dára kẹ́ darapọ̀ mọ́ ọlọ́run kankan prayer group lórí whatsapp yìí má sáré kiri mọ́ inú yàrá ẹ ọ́fíìsì ẹ tàbí lẹ́nu iṣẹ́ rẹ ni wọ́n á ti máa gbàdúrà pẹ̀lú ogun lọ́gbà àwọn ọmọ ọlọ́run lórí whatsapp group ọlọ́run kankan

0: 9025270274. Wà sí alábàápẹ́ bá ṣe ń gbàdúrà àti testimony sí ń tẹ̀lé lórúkọ Jésù.
1: Ọlá ni ọjọ́ ìpàdé tí mo ti ń fẹnu sí láti bí ọjọ́ bíi mélòó yóò bẹ̀rẹ̀ Thursday 7, Friday 7 àti Sunday 7. Ẹ kíyèsí, Olúwa ní kí n pe àkòrí ẹ̀ ní ìbéèrè láìsí ìdáhùn, question without answer. Ẹ̀yin kan wà ń bí tí mo máa bẹ̀ pé ní ọ̀la ní ìlú Ìbàdàn àti ìgbà tí mo ti dé látorí òkè, mo bí orí ọ̀fẹ́ ńlá ni mo ní ọ̀la ní ìgbà àkọ́kọ́ tí màá ní orí ọ̀fẹ́ láti darapọ̀ ní ìjọ wa ní ìwòrò. Ó máa kún fún agbára, ìsìn tó kún fún agbára ni. Ẹ wo bí kìí ṣe irú àkókò ìsìn tí a máa ń ṣe tẹ́lẹ̀, eléyìí àtọ̀ bẹ́ẹ̀. Wo bí ohun méjì la fẹ́ ṣe, máa sọ dáadáa láàárọ̀ la, aago mẹ́fà ní àárọ̀ kùtùkùtù sí aago mẹ́sàn ni. Ogunlọ́gbọ̀n àwọn èèyàn ló máa wà ńbẹ̀. Màá bí ọ pé bíwọ náà bá lè darapọ̀, jẹ́ ká jọ wà ńbẹ̀ ní àárọ̀ kùtùkùtù ní ọ̀la. Ohun tí Olúwa sọ fún mi ni pé gbogbo ẹni tó bá wọbẹ̀ yẹn ni kó bu omi yẹn fún ẹ̀sà. Olúwa ní fún wọn ní omi fún odidi Thursday 3. Àwọn tí wọ́n darapọ̀ nínú ìsìn yẹn ní ìlú Ìbàdàn ni o. Mo ti ṣe é ní Sunday 2 ní Abẹ́kúta. Mo máa bẹ̀rẹ̀ ní ìlú Ìbàdàn ní Thursday yìí. So gbogbo ẹyin tẹ́ bá ní orí ọ̀fẹ́ ní ọ̀la, ó kún fún agbára. Màá máa sọ dáadáa sí i ní ọ̀la. Kàn mú nọ́mbà yìí pé bóyá o fẹ́ bèèrè fún ìjúwe bó o ti lè débi ìsìn yẹn ní ṣọ́ọ̀chì wa ní ìlú Ìbàdàn ní ọ̀la. Máa pè sórí nọ́mbà yìí 09025207024. Àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá orí àánú náà, nọ́mbà tẹ́ ẹ lè lò nìyẹn. Jẹ́ ìpínlẹ̀ kan sí 09025207024. Thank you. God bless you.
2: Ladilu FM 96.7.
3: La Gelu FM, Jagaba Gogo Radio.

àmì ìmọ̀ bọ́ yóò ń dá gọ̀jọ̀gọ̀jọ̀ sí bàbá mi ẹni tó dá ọ sí tẹ̀bí tara gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run kò ní dá kọ́ ọmọ mọ̀ dúpẹ́ o mọ̀ jíjú ọpẹ́ kọ́ ọmọ yọ gbogbo ìgbà tó bá ṣẹ́gun oṣù tó rẹ́yìn oṣù lọ́yẹ kọ́ ọmọ yìí ní oṣù tó kọjá ńgbà tá à ń ṣe suya night bàbá kan fún wa ní owó táṣẹ́rẹ́ kan ó ní kí n pín fún gbogbo àwọn èèyàn and mo gbé fún ọmọ kan tó pín fún gbogbo wọn mo ráwọn tí ń dúpẹ́ wọ́n mú un níwọ̀nba bó ṣe mọ ìmí ó tún ti sì ní tọ́ba tún ti dalẹ̀ lórí YouTube lórí TikTok a tún mú àwọn díẹ̀ bí ẹ̀mí ọlọ́run ṣe sọ pé ká ṣe nìyẹn ọ̀dọ́ máa wà lórí Facebook YouTube and TikTok láàárọ̀ yìí ní aago mẹ́fà ẹnikẹ́ni bí èlò ló ń fi ilẹ̀ ní tí ìsọ yẹn ó dìgbà bá dórí Facebook tá a bá dórí YouTube màá sọ tó ṣe wọ́n ní yin ni yin ni kẹ́ni ó ṣe mí bẹ́mi gan tí mo jẹ́ wòlíì yín báwọn èèyàn kọ̀ọ̀kan tí mọ̀ọ́mọ̀ọ́mọ́ sọ pé ẹ ṣàánú àwọn èèyàn báyìí bẹ́ẹ̀ ló ló ń ṣàánú èmi náà ó dúpẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fàyè tèmi náà bàbá àrà ẹ evergreen lórí yẹn inú mi sì ń dádùn láti fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mọ̀mọ́ bó ṣe ń dúpẹ́ mọ́ fọwọ́ kan dodo mọ́ fọwọ́ kojú mọ́ fọwọ́ kan rí gbogbo ibi tó bá fẹ́ kọ́ gbà wòsàn ni ọmọ fọwọ́ kan à ń bọ̀ ntọ́ọ̀tì lónìí pẹ́pẹ́ yọ pọ̀nmọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ́run lábẹ̀rẹ̀ ìsìn gbọ́wọ́lé lónírà bá jígan.

0: mena sahaya inti manje nse de sare o iyoku ton dola ola ni wahun gbogbo eyin te wa ni badan oni leto ti eyin te wa leko ola nti yin ni 12 adua meta pere pere na la gba o obodo bo nkan kan le mo tun lo sori Facebook ni nsin enikan ni mama yi omo ti so ah iso debi kankan ko le mo pe alagbara ni Jesu ti n ba so fun o pe nkan kun le sere le pe ni eri 77 te leyi adua meta pere ni loni adua meta ni lori Facebook adua meta ni ni ago mesan ale adua meta ni nilu Eko eyin omo Olorun mo fo re sere o gbogbo bi e ba wa to ba ti di 12 lola nilu Eko e pade mi ni gospel lati iyana paja ni e ti wo command straight elevation ni gospel bo la aro yi nbo lo wa gan ti a lo church e gbe lati monday lati mu kankan kan ejo lo mura lati wo rojo ewo moto gba gele verse kale ni wema e bere church olorun ojiji bi garage yen se yin o lenu mo mi olorun to nse bebe bi itatijo awa la sin baba be mo je won pa ro fun o tori pe su ti mo ko ri tu sile ni je wo logun mo nse so ogun na niye ko le oda isin meji na ni ikani 8:30 elekeji ni 4 lagbara olorun suya night wa yo le kankan kan o di 9 lale enikan si to ni nfa won kan ni kankan yin si jise yen bo go se je ti olorun gbogbo eyin omo olorun ka mo se ri enikeni ti o ni rubo pe laaro yi o ba se 5000 ba se 2 bo lohun ba se to lowo re ni abo lohun o da si oni elu account eyi te ba ni ida mewa na fi si account number church ni 19 66 36 38 73 e tun pe 19 66 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ubi jade account number church ni bi yin ba wole elu eleyi 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International ni ubi jade First Bank ni yen gbogbo eyin omo Olorun ti won bi loni da e wa kunle e wa do bale eyin te mark wedding anniversary yin na bayi loluwa wi egbaye to dun latoni lo egbaye to po egbaye to pe in the name of Jesus may your life begin afresh happy birthday long life and prosperity happy wedding anniversary mo gbadua fun president ati governor wa bayi loluwa wi e ma tinu ogo wonu ogo enikan ni mo fe share testimony e je ki o loud connect lori number it is well with you 080 88 71 65 66 e send the message ire atanu ko bayin e je mo lori Facebook you are blessed it is well with you
1: Lagilu FM 96.7 Lagilu FM Jagaba Gogo Radio Maru Maru
2: Alagbawi gogo aye o ase tin je ase edidi tin je edidi oro tin je oro oro ti o ta seri alagbawi gogo agbaye oluogo ni foruko re oluwa ma joba lo ma joba lo ma joba lo ma joba lo ninu ija fojuri atile ti won fojuri tin ja kai to so aye di aja ka oko mo so ebi mo ko dide gbe tija agbara ti fi wa temi pa mo waju olore iji mara anugba iji maro regba iji ma ba won se bi ase ti ati ase danu loni iji yan se wo se gbogbo bi to tin gbo mi owo aju ni lo tin se atako go fo majamu to ni ko ni tegbe mo e ma se e ma se e ma fa e ma fa e ma fa lai seli loni okun jesi
3: amen
2: igbiyanju tin ja sofo yi emi mo dan si ani sase danu ani sase danu ani sase danu ani sase ti mo ija yo ni ja wa mo egba kan ni ba wa mo ani ka ba mo gbogbo ni bori wa in the name of Jesus. Gbogbo bi ta ba tin gbo mi kaakiri gbogbo agbaye. Oruko mi oye pada. Oruko mi ni Woli. Hi o. Ajilore Atamatase. Iléeṣẹ́ ìránṣẹ́ Christ Artillery Crusaders CAC Atamatase. Tọ́lọ́run ba gbé ibùjókòó agbára àánú rẹ̀ kalẹ̀ sí Olúwo tó wà lọ́nà tó gé ti ẹgbẹ́dá nílùú Ìbàdàn. Alágbára o. Ẹ jẹ́ ká lọ dúpẹ́ lọ́wọ́ bàbá tí mo lẹ́yìn wa. ipa to buri ipa to buri agbara e wo je yin baba yen o alagbara israeli alagbawi mi alagbawi re ipa ta ba se le wa kan gbo ore so wa kan to ogogo e mo ni ya ji to so ko ya o Jesus Oluwa wa
3: amen
2: o ya mo ni e te ri yin baba de ni e te ri ba e gbo dukan lo yin oro ya wo okan kan fi okan le wo olorun fi o jesus lori je gbele so pe jesus omo olorun
3: jesus omo olorun
2: sami mi na bi ayi je mi
3: iji
2: yi ja mi o ja won mo o ja ile mi iwo to so lo mi pe ko ja te mi si da ke ba se fiji to ja mi iji to ja le mi iji to ja mo iji to ja ise mi iji to ja ipe iji to ja rajo ni ko da ke wo
3: ni
2: iji ko da ke adoni ni la jesus oluwa wa
3: amen
2: o ya kun le ba mi ekunle sure se meje edowo yin edile ekunle kuda o meje edile o wa fori bale
3: ba
2: so pe mimo
3: mimo
2: mimo mimo
3: so na
2: ba wa nje loluwa se nse
3: mi
2: ti wa ni we fori kan ni ese kejo lo wu dada koda o ti wa ni ga ese yo le te fado in se kan sere sere bi gbagbo re ba gbe lati ma si olo ah wa de rogo olo o ya so ti kunle yin o wa fori bale ba wa ni mimo
3: mimo
2: mimo so lo na mo boya o mimo mimo ma sura lo amugun ah oba teru re to ba yan eh baba agbalagba a soro nipa iji
3: be
2: se oni na ni o a ni agbara ju a ma tun subudu agbara tori gbogbo ojo to ba ti pari osu keso Wednesday eh bi eleyi na ni Wednesday bele ni a shi budo every on the 30 e wa gbo kilo ma sele nitori akanse adua e kan lodun ta ma npe ni 24 hours marathon prayer ideja
3: 24 hours marathon
2: prayer ideja e kan lodun lo ma nwaye ni gbogbo on the 30 ojo to gbe yi osu kesan lati ago meta osan gangan titi di ojo kini ninu osu ekewa ni ago meta osan e gbo mi eyan ma nbere ile aye oh my god won man ki ku orire won man ki kabo won a pe lomo tutu jojolo e wa gbo bi omo tutu jojolo se wa e le mo ru ogun to ni o e kabo na ni won ni omo ma ku omo ma yi won ni wa ki olomo ku ewu wa si ma ki omo tutu jojolo kabo ko to mo pe aye wa ko to da mo pe ogun wa o di osan gangan abajo to je gbogbo eyan tin suku iji kan ja ogun kan ja osan gangan aye won na ma nsoru e idi re omojo mejo wa ni ko le ya were bo omojo mejo ba ti ya were aye oni pe were wa lo ni oka ori ni nitori wi pe omojo mejo won le mo ni were amo to ba di osan gangan aye to ti wo gun odun to ti wo gbo odun to wo gbe odun lo na to le mo to ma ya omo to ma ya ologun atele to ya ya kuya omo to ma logun aye atele to foko soro o di osan gangan aye kan to mo ah wa ni gbadura pe yan kan ami ni ko se momo yi omi je re lori oro omo yen ni na kabaliaka eje n gba gbogbo abi amopo omi je ati damu lori omo o to be
3: amen
2: yesu ni ka to na na kabalia mo ni omi je ati damu yen o to be
3: amen
2: ije aku fi koro tin tin pa se omo yen wa o ya ije yen daka
3: amen
2: isowo to fin damo to fin dawa mo to fin fomo juwe banu je ya ka di da kabalia abi amo ilo ma sami o ni na ya ka to di na kasadia ije yen shi wa sha mo me yi ba lo wa ni kin lo kede fun o a so banu je lori oro omo egbo sa ina fire mo so ni ti ogbe dota se aso ikoro egbo ni na ya kai taboria oluwa faya mo so ekun yen tan egbo mo mo kan ba mi soro sometimes ago lori oro omo o ti ja seri bayi o o ti di eri o mama yen ni ibanuje npo lori omo o ni nitori pe ko pa o leri ri eku kikoro lo ma ni lori omo egbo mi o mo boya bi amo kan wa bi ti olorun fun lanfani lati si ami o da eku kikoro ati o je ikoro lori omo o do ku loruko
3: jesu
2: osan gangan ni a ma bere program yen every on the 30 ni to ba ti di on the 30 la go meta osan gegege la ma bere egbo a wa gbadura yen ipele meta na ni ipele akoko la gbadura ta bere la go meta to ba di owa go mejo si mesan a ma pari ipele yen ha awon opolopo ran se olorun lo ma bo nbe o mura o aleni o now to ba tun wa di oru ni ati bi 11:30 a tun wa bere ipele keji to fi ma wo ago marun laaro a fi kan kan adua ni opolopo ran se olorun lo ma sise moju pelu awon olori emi to ba wa di Thursday October wa yi eleyi a wa bere ti October wa ago mesan laaro ni a wa pare se ago meta gba mi an bere la ago meje fi kan kan adua ni idire ọ̀sán tà ń gbé wọ̀ ní pé ọ̀sán gbogbo ayé ẹni lọ́n mọ tí èèyàn máa jẹ́ ìwé kan àwọn pè ní 1 Samuel chapter 16 bàbá kan ní àwọn ọmọ tó pọ̀ ìkánnú wọn léńjẹ bí ọmọ 16 years wọ́n kó gbogbo ọmọkùnrin inú ọjọ́ bàbá yẹn jésù ni wọ́n pè wọ́n à ń pélé ètò kéré torí wọ́n wo ìgbé ayé tó ń gbé bí ìgànbèlé bí nǹkan ni ẹ wá wò ó ṣùgbọ́n ìránṣẹ́ ọlọ́run ni ọlọ́run rán pé kó lọ fi òróró sí wọn ní orí nílé wọn wọn ò ṣí mọ torí wípé wọn mọ̀ pé ó máa jẹ́ nǹkan nígbẹ̀yìngbẹ̀yìn tẹ bá ka ìwé tó ń pè ní 1 Samuel 22 gbogbo ìdílé rẹ̀ wà padà bọ́ sábẹ́ ẹnìkan olúwádẹ ní gbàdúrà fún ọ ó ń bá ìdojúkọ tó lágbára pàdé ọmọ olúwádẹ ní kò lọ kàwé yẹn lóòótọ́ ti fẹ́ so fẹ́ pò ń diẹ bó bá lè bọ̀rọ̀ sí mi lẹ́nu bí wòlíì lọ ka ìwé yẹn olúwa sọ wípé ó ń bọ̀ wá dùn tó tún fáwọn èèyàn jẹ lọ kọ sílẹ o nítorí pé ó ń le báyìí ó ń korò báyìí frustration dẹ̀ ń bá ọ yàtọ̀ ó ká ìkàkadà ní nàbàlíà ìwọ tí olúwádẹ ń sọ nípa ẹ ó tiẹ̀ múra pé o fẹ́ sá kúrò ní nàìjíríà bá gbọ́ ó wù ẹ lóòótọ́ ṣùgbọ́n o tún lo fẹ́ sá kúrò lọ́rọ̀ ilé ìwé wọ́n sá ó ní ire rẹ ti dé tán bẹ́ẹ̀ lolú ẹ ọlọ́run àwọn ogun bá mi sọ̀rọ̀ ẹ ń bá mi sọ̀rọ̀ lórí má nǹkan ó bí ọmọ yẹn síta ni kì í ṣọmọ ìyàwó ilé o ọ̀rọ̀ yẹn ti dá wàhálà sílẹ̀ ó ti lọ abandon ọmọ yẹn ní tòótọ́ tòótọ́ tán bá rọ ọmọ yẹn wọ́n mọ̀ pé wọ́n lobi olúwa ni kò lọ gbé ọmọ yẹn o ogun ọ̀la ni o bẹ́ẹ̀ ni mo sọ fẹ́ ogun ọ̀la ni o nítorí nígbà tí ó bá délẹ̀ wà á rántí mi o orúkọ mi ni wòlíì àdìlórí àtàmátàsí wà á ní bàbá wòlíì yẹn dẹ̀ sọ lọ́jọ́ yẹn pé ogun ọ̀la lọ́mọ yẹn ẹnìkan gbọ́ wọlé rí ẹ báyìí ni mo sọ ogun àmúwáyé tán máa ń kọ sí ayé ènìyàn tàbí tán máa ń kọ sílẹ̀ nípa ayé ènìyàn tàbí ohun tán fi ń dẹ́ ènìyàn mọ̀ mo sọ nígbà kan mo ní ká bá ń sọ̀rọ̀ nípa ògo mo ní ògo ní nǹkan àdámọ́ ayé ènìyàn tí ayé fi ń júbà tán fi ń respect tán fi ń pọ̀ yẹn lè báyìí ni mo rí ògo yóò ní ìjábọ̀ mo ti sọ́kù sẹ́ni tó ń gba ògo wọ́n kàn lè dá ògo yẹn dúró ni mo sọ pé wọ́n lè gba ògo ènìyàn wọ́n lè gba ìdààmú ẹ̀ wọ́n lè fi pamọ́ sẹ́wọ̀n ogo máa ń ṣẹ̀wọ̀n o bẹ́ẹ̀ mo sọ fún yín odi ni ogo ìdílé máa ń ṣẹ̀wọ̀n ìjì burúkú dẹ̀ ni tí ogo ìdílé bá fi lọ ṣẹ̀wọ̀n bíbélì jákàmù nínú ìwé Genesis àwọn arákùnrin Joseph ni wọ́n dìde gáú wọ́n dẹ̀ lọ sọ ó dẹ̀ àrèjẹ̀ wọ́n lọ ta ní ẹrú nígbà tí wọ́n ta ní ẹrú tán àkókò kan wá dé ìjì já ilé wọn ìjì kílójà wọn ìjì ebi ni ebi mọ̀ pa wọn o ebi yẹn mọ̀ pọ̀ o ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ ilé kí náà pèlè kẹ́ èpòpò tó múlé dúró wọ́n pè bẹ́ẹ̀ ebi ọ̀pá àgbà wọn ebi tó pa àgbàlagbà ó wà fọwọ́ mẹ́kẹ́ fọwọ́ mọ̀ òpó ilé ó wà ń wò ebi yẹn pa wọn gan-an nígbà tó wá yáwá bàbá wọn àti wọn fẹ́ wípé ẹ jẹ́ ká lọ sí jìbìtì ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ àlọ́ wa bá a ṣe jẹun kébi má lù wá pa wọ́n dẹ̀ wà níbẹ̀ náà ìyá yẹn mọ̀ pọ̀ àmọ̀ ìyá yẹn pọ̀ tó jẹ wọn gidigidi ṣé bọ́ ní alálàáni ló ń bọ̀ yìí wọn ẹ jẹ́ amúkápá káwọ́ bí àlá rẹ ṣe máa ṣe bẹ̀tà dé ń lọ dìde ní ìní parọ́ nítorí ìpinnu ọlọ́run ni ṣe rí ó ní kí nínú ọ̀rọ̀ mi kò dẹ̀ ní lọ láìṣẹ́ wọ́n bí ìwọ ọmọ ń bá sọ̀rọ̀ mú ni ẹ wò bí ẹ jẹ́ ń gbàdúrà fún ilé yìí jí gbogbo àwọn onílé yìí sókè ẹ dìde sórí ẹsẹ̀ yìí àṣẹ ni mo fi sọ̀rọ̀ tí ò gbọdọ̀ tà sí ìjì tó ń jalè ìjì yẹn máa ṣe ọ náà ìgbà tí ìjì yẹn dé ṣé bọ́ láwọn ti àwọn fẹ́ pa ológun ọmọ ni mo ti sọ fún ẹ wípé ológun ọmọ lè bá ìdojúkọ pàdé kò jẹ́ tuntun kò jẹ́ tuntun àtọ̀ náà wọ́n wá lọ tà lẹ́rú ó délé pọtifari torí ògo ṣì wà láyé wọ́n tún fi ṣe lórí ẹrú wọ́n tún lọ sọ́sẹ́wọ̀n torí ògo ṣì wà láyé wọ́n fi ṣe lórí ẹlẹ́wọ̀n níbi tó tún wà kábíyèsí ránṣẹ́ wa mú ibi tí mò ń lọ rí gbogbo ẹbí àti ará tí wọ́n kọ̀ sílẹ̀ àwọn náà tún padà wá wá pẹ̀lú ìtẹríba àti ìjìyà olùwádìí ẹni kí n gbàdúrà fún ẹnìkan ó sunkún lánà mọ́jú èmi ni torí gbogbo rẹ̀ dojúrú kò tiẹ̀ yí ẹ ó wá ń sọ pé ó mọ nǹkan ó mọ̀ ju àwọn ẹgbẹ́ ẹ lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bí ó ṣe mọ̀ tó ó rí pé òòtó ẹgbẹ́ olúwa ní kí n lọ sọ bákun bá di alẹ́ kan ayọ̀dẹ̀ ń bọ̀ lóòrọ̀ èmi rè ó wòlíì àdúrà àtàmátàsí tá a rán sí ọ ẹkún rẹ tán lọkọ sílẹ̀ wà á rẹ́rìn dáàsọ tí mo ṣe ń pìyàn gbé ra wẹ̀ǹsẹ̀ yìí èyí ni wà á múra ìpele méjì ní ìrìn àjò tó wà ń bẹ̀ yìí àdúrà ọjọ́ méjì ni wẹ̀ǹsẹ̀ yìí àti tọ́sí ni tí ó mọ kí ló máa ṣẹlẹ̀ gbogbo bí tó bá ti ń gbọ́ mi lọ múra máa bọ̀ ohun tó lówádé ká ṣiṣẹ́ lé lórí òun ni wọ́n pè ní ìjì búburú dàtẹ̀
4: ìjì búburú
2: stop evil storm náà ẹ jẹ́ kí n padà síbi tí mo ti ń sọ̀rọ̀ lórí programu yìí kí n máa ń pè ní ìjì bíbélì jẹ́ kámù nínú ìwé ṣe apostle níbi tán ti sọ ní verse 27 ẹgbẹ́ tó sọ nígbà tó sọ̀rọ̀ ó ní ìjì ṣíṣe ọwọ́ òdì afẹ́fẹ́ ṣe ọwọ́ òdì ṣẹ́rí tí afẹ́fẹ́ bá ti lè ṣe ọwọ́ òdì òun náà pè ní ìjì òun tó ṣe sọ́dọ̀ nígbà tó dé verse 4 after apostle 27 ìwé ṣe apostle orí ẹ̀kẹta dín ní ọgbọ̀n ẹsẹ̀ kẹyìn ó ní nígbà tí àwa sì ṣíkọ̀ níbẹ̀ àwa lọ lẹ́bàá people nítorí afẹ́fẹ́ ṣe ọwọ́ òdì
3: charlie mi to afafa bere si showo di gbogbo nkan bere si gbe ida duro ida bu bere si ba won isoro bere si ba won ba to ma so oni nigba to ya nigba so nigba ti awa nlo jeje jeje ni pe won le sare gbegbe won mo nkan ti awa nlo jeje jeje ni ti o ko sare to wa nlo slowly ni abi ojo ona to ti baje so pa ma lo slowly iyan ni pe aye ngba slow ogo ngba slow ise ngba slow ni akoko yen e ri pe ni ba sise seyin oni lo dede oni ba ntaja ekuta ma ba oja ise owo odi afefe odi e ri ba yen e lo ni to oju oluwa fomo ko ni romo bi ogbogbo ngba slow ilo siwaju ngba slow mo so fun oso lorun kan oni ero ni ma dupe ti gbogbo o le gba slow ṣugbọn ko mi pe ko ni lo ṣugbọn gba to ma wa pari e oni awa nlo jeje ni ojo pupo ti awa si fi agbara kaka de okan kan ki ni du ti afefe ko fun wa laaye afefe to sowo de ko iji fun yan laaye ki fun laaye ka ma da mu eyan won da mu oko ninu iwe matthew gan nigba to ya won lo ji jesus ni won lo ya jesus ni iji da keje ibi ti mo lo re nigba ti o fun laaye won ni nigba ti awa si fi agbara kaka koja re awa de ibi tun pe ni ebute yin ju ibi ti mo lo re oluwa ni ki lo kede fun gbogbo eyan papata mi o mo n to n ba pade mi o si mogun to n ja oluwa ni to ba le wa si 24 hours marathon prayer yi je n ju ebe fun e o n bo lati eko ni o n bo lati sagamu o n bo lati jebu ni se bi pe awon kan ti loyinbo won ti de lati jeta ni waju obasola yato pe awon mo mo wa pe ekan lodun yi awon oni mi si e now elomi america lo ti wa o elomi wa ni be yerun ka ni badan a tun ma ni edako ebun ladua seri eni to ba ma asiri nkan ki n fi sere sa o n gbo mi nile list si ni e ri pe mi o ti e ti pe adua rara tori afẹ agba adua ohun ta fẹ fi gbogbo wednesday yi se naa ni adua ati aarọ lati ma wọnu adua ibi ti mo n lọ ri ayan fẹ ka ma wa ti sọ awọn to ti mura ọkọ labẹkuta awọn to ti n ṣeto ọkọ sango ọta awọn to n tọna bada agiribọ awọn to tun ma gbera ifun ni sagamu ni eyi to ti n prepare ka ma sọ ti awọn to ma gbera ijẹbu ode ha odi kaluku ki nọmbọ fun 24 hours marathon prayer ìdíjà ìdíjà yẹn èdìdí kan mọ ni ìdè tó já tẹ fi gbórúkọ mi nìyẹn ọlọrun bá dábàjẹbù lọdún tí ó fi di pé àwọn àti ìdíjà mọ ó ní ìdí dẹ máa já o ó ní ibi tó ga tí àwọn ọpọlọpọ wọn mọ pa lè dé ó ní àdé ìdí rẹ ayé alálùmọlẹ ta wà lábẹ páàntà kankan páàntà agbájúmọra ní ọdún tí ọlọrun dẹ máa jẹmú yẹn mi ò ní tí wọn di àyànfẹ tó ń gbọ mi àyípadà bẹrẹ lójú ẹsẹ láti sọ àtúnfíjẹ wípé gbogbo wọn tí mo bá ń bá sòótọ ọrọ bí iye rẹ bá ṣí lọmúra oh my god ó máa ní agbára jù á ní agbára jù ó máa ní agbára jù gbogbo ibi tó bá ti ń gbọ mi olúwo tó wà lọ́nà tó gé tiẹ̀ gbẹ́dá nílùú ìbàdàn olúwo tó wà lọ́nà tó gé tiẹ̀ gbẹ́dá nílùú ìbàdàn ṣùgbọ́n tó ń bọ̀ láti èkó tó bọ̀ láti ìjẹ̀bú tó bọ̀ láti sagam tó bọ̀ láti gbogbo rẹ́mọ ògèrè ni ọkọ̀ tó bá ti gbé ẹdé ìwó ròdù ìbáṣẹjẹbù ló ti bọ ọbáṣà ti dé ìwòrò ìbáṣọgbó mọṣọ ló ti bọ tó bá ti dé ìwòrò ìbáṣọkègùn ló ti bọ tó bá ti dé ìwòrò wà á ti rí taxi tó ń pe olúwa ẹgbẹdá olúwa ẹgbẹdá taxi yẹn ni kò wọ ni kò jẹ sí olúwa ojọṣọ ìwòrò sí olúwa ojọṣọ ìwòrò sí olúwa ojọṣọ tó bá ti wá dé olúwa ojọṣọ gòkè sókè lẹgbẹẹ pharmacy wà á ti ilé ìtajà oògùn yẹn pẹ tẹsí báyìí ni òun orí express láti orodù ní ìlú ọ̀kadà kọ̀wọ́ taxi kò jẹ́ sínú ojú ọ̀ṣọ́ láti orí ojú ọ̀ṣọ́ kan gbé ọ̀kadà títẹ̀ lórúkú ni sọ wípé àtàmátàsí ló wù ojú báyìí lọ ó ti débẹ̀ kí ni èrè tó wà fẹ́ tó bá wà nọ́mbà wà àkànṣe òróró tí a máa ń pè tó gbèyàn máa ń wá fún ó máa ṣe ẹ̀kan lọ́dún ni o bẹẹni gbẹrọ ṣe pọ tó gbogbo èèyàn wá ṣe pọ tó lágbàáyé ẹni 120 pieces ni kò lè kárí nínú ẹ̀sìn 80 péré làwọn èèyàn máa ra 40 tó kù ó wà fún special purpose so tó o bá wá wà láǹfààní àti ra ìdẹ́já náà ni kí ni iṣẹ́ òróró yẹn gbogbo owó tó ń gbọ mi ọlọ́màjò ní attack ẹ̀rọ wọn báyàn lò lójú oorun èèyàn jọ oúnjẹ ojú oorun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà bá dé àṣàlàyé ẹ̀ fún ẹ lábẹ́ ọba tó dáyé àtọ nọmba 2 gbogbo ẹni tó bá wá pátápátá ló máa láǹfààní sí ọṣẹ ni awẹbi ni wọn fi wẹbi dànù gbogbo wọn tí ìjì ayé kan jà ìjì gbèsè ìjì àgbà àná ẹlòmíì báyìí ó ti gba oríṣiríṣi owó tó lọ fi ń ṣe okòwò ọjọ́ tó ti gbà náà ni gbogbo ẹ ìgbèsè lọ́tọ̀ọ́ sì ni náà èkúta ọjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ ajínilọ́wọ́ ọ̀fà burúkú so nǹkan báyẹn á fún ẹ lọ́ṣẹ yẹn ọ̀fẹ́ ni ọ̀fẹ́ lọ́ṣẹ́ máa fi ògbé yẹn ẹ wá gbọ́ omi ibùdó agbára tó o ti ń gbọ́ yẹn á bà mí omi yẹn á bu ògbé yẹn pàápàá lọ fi wẹ̀ kí ṣe pé ó máa fi wẹ̀ nìkan á tún fi sí bọ́tù tó jẹ́ wípé wàá tún gbé dání lọlé lágbo ọba tó láyé àtọ̀ ọ̀fẹ́ náà ni o lágbo ọba tó láyé àtọ̀.
4: orúkọ yìí àti ibi tí ẹ ti wá.
0: Ah,

0: FM 96.7. Ejago.
1: Eku asoji o ago mefa ti lu gerege lati kanin lagelu FM oke gajoke ile funfun balao felele nilu Ibadan akojopo iroyin agbaye lamoto yin wa lafejumo oni temitayo oyeladun loniro yin saaju egbo kuko to wa ninu iroyin na ilegbimo asofin agbale wa Nigeria ti ro ijoba apapo le yi lati dola awon to wa lakata awon ajinigbe ti won si dabobo awon agbegbe ti awon ajinigbe ti n sose gomina ipinle Cross River Otu in lo ti fun awon eyan ti won lugbadi isele jamba na ni owo kan ti se 54 million naira be lo ti si awon si akase leka eto dajo ni ipinle ohun awon omo ogun orilede America o na ni won ka sa won ku ni Iraq leyin bi ogun odun e ti won ti nbe ni agbegbe na le ti won fi fayele fun Iran akoni mo gba fun iko Super Falcons Eguavoen in lo ti kesi awon agbabolu mejide ni ogbon ele ti o kopa ninu idije ifeye kumesi oyo ti Olympic ti o waye ni Comoros egboro yohun lekun rere ilegbimo asofin agbale wa Nigeria nibi ijoko won ele to waye loni leyin isimi ranpe ele ti won lo oni won ti kesi ijoba apapo le wa Nigeria lati dola awon omo Nigeria tun be nigbekun awon ajinigbe ki won si daabobo awon agbegbe ti eto abo ti yin nile yi Ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà Sẹ́nítọ̀ Godswill Akpabio òun ló pè fún ìgbésẹ̀ ọ̀hún níbi ìjókòó ọ̀hún tó wáyé lẹ́yìn ìsinmi eléyìí tí wọ́n ti gùnlé láti ọjọ́ 23 oṣù keje ọdún tá a wà nú ẹ̀ yìí ó fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà òun yóò gbé ìgbésẹ̀ lábẹ́ òfin láti rí dájú pé ètò ààbò tó múyányán wà nílẹ̀ yìí tó ń ti dídènà ìkún omi àti wíwá wọ̀rọ̀ kọfí sàdá lórí bí nǹkan ṣe gbó lórí gọbọi fún ọmọ Nàìjíríà àpabì wá rọ ìjọba àpapọ̀ lẹ̀ yìí àti àwọn lájọ elétò ààbò láti dóòlà àwọn ọmọ Nàìjíríà tó ń bẹ lákàtà àwọn ajínigbé. Gómìnà ìpínlẹ̀ Cross River Sẹ́nítọ̀ Bassey Otu òun ló ti gbé owó kan tí ṣe 54 million naira kalẹ̀ gẹ́gẹ́ bí owó òtura fáwọn olókoòwò tó tó bí 18 eléyìí tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ní gbọ̀ngàn ìtajà àgbàlódé kan tá a mọ̀ sí spa ní Calabar. Bákan náà ìlú ṣíṣọ lójú àwọn iṣẹ́ àkànṣe kan tí wọ́n ṣe ṣẹ́ka ètò ìdájọ́ ní ìpínlẹ̀ ọ̀hún wọn pé àwọn olókoòwò tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà yìí lọ́kọ̀ọ̀kan wọn gba owó kan tí í ṣe 125,000 naira gẹ́gẹ́ bí owó ìrànwọ́ láti ṣàgbéǹde okòwò wọn eléyìí tí wọ́n pàdánù sọ́wọ́ ìjàmbá náà

àjọṣepọ̀ wọn lẹ́ka ètò ààbò sì tún dánmọ́rán sí báyìí wọ́n sì ń gbégbésẹ̀ láti ra ọkọ̀ òfurufú kan iléetọ́ pè ní 12AH1Z Viper helicopter láti túbọ̀ jẹ́ kí ètò ààbò tún yanyan kó wà Nàìjíríà. Àwọn ikọ̀ aláàbò orílẹ̀-èdè Amẹ́ríkà tó ń bẹ Nàìjíríà ni wọ́n ṣàfòmọ́ ọ̀rọ̀ yìí lójú òpó ìkànnì X lánàá tí ṣọjọ́ ìṣẹ́gun wọ́n ṣàpèjúwe ìgbésẹ̀ èyí tí ilẹ̀ Nàìjíríà ń gbé lọ́wọ́ láti ra ọkọ̀ òfurufú ọ̀hún ó ní láti túbọ̀ jẹ́ kí ètò ààbò tó mú yányán kó wà láàrin orílẹ̀-èdè méjèèjì pàápàá jùlọ ilẹ̀ Nàìjíríà. Bẹ́ẹ̀ òun làwọn aṣojú elétò ààbò Amẹ́ríkà tó mẹ́ Nàìjíríà òun ni wọ́n rí pé à ń gbósùbà kárí o ìyẹn fún àjọṣepọ̀ tó gbangbọ́n eléyìí tí Nàìjíríà ní pẹ̀lú Amẹ́ríkà pàápàá jùlọ láti rí dájú pé àlàáfíà àti ààbò jọba ní ẹkùn ilẹ̀ Áfíríkà lápapọ̀. Wàyí o ẹ tẹ́tí sí ìròyìn tó wá láti ilẹ̀ òkèèrè ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà òun náà ni wọ́n ti ṣetán o láti kó àṣà wọn kúrò ní ibùba wọn tó wà ní Iraq ìyẹn ní òní gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàfòmọ́ pé ìgbésẹ̀ yìí òun ló dàbí àjàṣetẹ̀ ìyẹn fún Iran tó ń tàwọn orílẹ̀-èdè tí wọ́n jẹ́ alájọṣepọ̀ pẹ̀lú rẹ̀ léyìí tí wọ́n wípé látìgbà tí àwọn ọmọ ogun Amẹ́ríkà ti dó sí ibẹ̀ ọ̀hún wọn ni kò ní ní àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà eléyìí tí wọ́n jẹ́ bí 4,000 ó lé ní 5,500 tí wọ́n ti dágbére fáyé fún ogun tó ti ń wáyé láti bí 20 ọdún sẹ́yìn. Akọ́ṣẹ́mọṣẹ́ elétò ààbò Iraq kan ló ṣàfòmọ́ pé ìgbésẹ̀ èyí tí Amẹ́ríkà gbé ọ̀hún pàápàá jùlọ òun náà ni ló ti fún Tehran àti àwọn alájọṣepọ̀ rẹ̀ lórí ọ̀fẹ́ láti gbáyé gbádùn kí wọ́n sì wà lálàáfíà pẹ̀lú. Lákòótán ìròyìn eré ìdárayá akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Super Falcons ti Nàìjíríà Augustine Igbavun òun ni ó ti mú àwọn agbábọ́ọ̀lù tó jẹ́ 28 eléyìí tí ó kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kòmẹsẹ̀ ó yọ ti Olympic ọdún 2028 nígbàtí wọ́n mọ̀ kojú orílẹ̀-èdè Comoros ẹni tó jẹ́ balógun ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons Rasheedat Ajibade òun náà ni ó léwájú àwọn ikọ̀ ọ̀hún pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù bíi Chiamaka Nnadozie Asisat Ozuala Oluwatosin Demeyin Geneva Echegini àti Michele Alozie. Bẹ́ẹ̀ òun ni gbajúgbajà àgbà ọwọ́ ẹ̀yìn òní ìyẹn tó rúkọ rẹ̀ ń jẹ́ Ashley Plumtree òun náà wà nínú ikọ̀ ọ̀hún eléyìí tó yẹ pé ó ti padà sínú ikọ̀ náà lẹ́yìn eléyìí tó pàdánù ife ẹ̀yẹ tilẹ̀ Africa tàwọn obìnrin 2026 látàrí ìfarapa tó ní kódà àwọn ìràwọ̀ tuntun eléyìí tí ó tó kún wọn òun láti rí Kristana Uzoma Farida Abdulwahab Tòmínínú Adésínà Vivo Nwocha Shakirat Masood Olúwakẹ́mi Adégbuyì àti Janet. Àwọn agbábọ́ọ̀lù yìí ni wọ́n ti pàláṣẹ o láti gún wá sí ilé ìtura kan tí wọ́n pè ní AM2PM ilé tó wà ní ìjẹ̀bú òde lọ́jọ́ Àbámẹ́ta ọjọ́ kẹta oṣù kẹwàá ọdún tá a wà yìí. Wọ́n ṣàfòmọ́ ẹ̀ pé ìfẹsẹ̀wọnsẹ̀ méjèèjì tí wọ́n gbà á òun náà ni ó wáyé ní pápá àṣeré ti Remo Star tó wà ní ìkẹ́nẹ̀ Remo látàrí pé orílẹ̀-èdè Comoros kò ní pápá àṣeré eléyìí àjọ CAF tí wọ́n ti buwọ́lù. Ọjọ́ ẹtì ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ yóò wáyé léyìí ìfẹsẹ̀wọnsẹ̀ kejì ó sì wáyé ní ọjọ́ kẹtàlá oṣù kẹwàá ọdún ìbákan náà. Kí n tó máa lọ ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn lẹ́ẹ̀kan sí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà ti rọ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí láti dóòlà àwọn tó wà lákàtà àwọn ajínigbé kí wọ́n sì dáàbò bo àwọn agbègbè tí àwọn ajínigbé ti ń ṣọṣẹ́. Gómìnà ìpínlẹ̀ Cross River Otu ń lò ti fún àwọn èèyàn tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná ní owó kan tí í ṣe 450,000 naira bẹ́ẹ̀ ló tún ṣe àwọn iṣẹ́ àkànṣe lẹ́ka ètò ìdájọ́ nípínlẹ̀ ọ̀hún. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà òun náà ni wọ́n kà sa wọn kúrò ní Iraq lẹ́yìn bíi 20 ọdún èyí tí wọ́n ti ń bẹ ní agbègbè náà léyìí tí wọ́n fi fààyè lẹ̀ fún Iran. Akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Super Falcons Igbavun ń lò ti ké sí àwọn agbábọ́ọ̀lù 28
ele ti o kopa ninu idije ife eye kumesi oyo ti Olympic ti o waye ni Comoros iroyin afejumo ni oni ju bayi lo lati kan ni lagilu FM ke gajoki ile funfun balao felele nilu Ibadan fokan ojo kan ri to njare lati kan ni e kan sita kun agbaye wa pelu www.lagilufm.com bele lori ofe lati tele wa lori kan ni Twitter lori kan ni X pelu lagilu FM 967 ele feran wa lori Facebook pelu lagilu FM 96.7 tunde olawuwo lolotu royin yi pelu iranlowo baba tunde mure ni keji ti mitayo oyeladun lo ti royin e seun te n gba wa o ka ma ya se irin

0: Hello.
1: Hello, hello, I'm a question.
0: It's Sony, sir. Kojuma, sir.
1: I'm the last lady, American.
0: Yes, you, sir.
1: If I did to me, in the case, if I for quality, every new to me, commission. You know, the last year, I mean, you're to hold back. Ọba papu sibe yo na je oku ori pe o n go ba lo sise ori no lo situ ori ni je to keke e ti ba tun wa ru o ko de la 50 cent pa be pa wa ni minimum wage America e bi o si je 20 hours wa ni mo ku di $2 pa wa le e ra ko e jo se ko ko ti beru so ko lo mo fi aje wa ni o ni lati ni information di tin lo lowo ko a se mo gbiyanju da ke yan gbiyanju sugbon so bi o ni dago o ni dole bla tin sise so e mo ni amoye to se la ni esin omo ti o ti to o sa mi wa ni pe ko
0: e si won dupe sa e si won sa
2: 09123786675. Hello. Ami. Ya tun ba lo mi gbona subhanallah won ti to mere be ti an lo wa le o kele kalara ale si ti a fi maro ko mu mole ori ti o ba si ni je ko mo yo bi fun ke ngbe yo bo te yin edanu ni olorun ni ja ji ya tomo tomo o e ku ewo ma papa o lo adi tenti
0: soki hello
1: hello ma
0: akojumo sir
1: era ma di baleki
0: sir yes
1: e wa ku gbadun abi e ku gbadun gbadun na ni gbadun to ro po mo se
0: abi
1: e baje
0: ami
1: e ku to ko mi ni faida ta oko ati ta gba kan yan ri ko lo nse anu wa igbogbo e se ri on na lo fa to ni ka lo ko fi wonu abayo losun lo si papa ju lo omo obirin àwọn òbí leléyìí iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa o torí lọ́pọ̀lọpọ̀ gbà leléyìí nígbà tó bá ti rí ọ̀rẹ́ ọmọ wọn tó wálé tàbí tọ́jọ́ sọ̀rọ̀ lórí fóònù tóun náà wá ń fún wọn ní lámbà wọn ti lérò wípé bí abo ṣe rọrùn nìyẹn tó ọ̀pọ̀lọpọ̀ òbí náà ni wọ́n á dìídì ti ọmọ wọn lọ síbẹ̀ èlóòtọ ara ọmọ mi kankan náà táwọn náà máa ń sá lọ tó ẹgbẹ wọn ó kàn lọ òbí lójú tó bá dàn tán òun ṣe mọ pé ìyá wọn pé àyà ń jẹ àwọn ń bẹ o kọ wá gba àwọn lẹ o ní èyí ẹ òbí náà ó dẹ mọ ṣùgbọn gbogbo ẹ ọrọ tá a bá máa sọ fún àwọn ọmọ yìí náà ká máa sọ ọrọ ọjọ ọla gidi bó wà fún yín tẹ bá farabalẹ ó yẹ kàwé ni o gbẹrẹkọṣẹ ni o so ti eyin ko ni le ja ko won ko ma je pe oro pe o ri ore re ni o ri ore ni e mo gbogbo ru kan yen na o ma ma ru awon mo nu ijokunrin jobirin lati lo si ese pe e ko eto ko ni baje
0: e se won dupe sa se 09123708675 hello
1: e ko ojumo anti bali pe
0: ojumo ni sir
1: kore koro lenu yin
0: amen
1: la gbe omo te waju
0: amen
1: taiwo o ma ja o ogo ati lati wo fun loko mi o
0: eseun sir
1: obi ni se se po mm ni o ti se wa na kolon ti amon na gbo
0: amen
1: toro polopon amon gan papa di na ma be afara wi gan gan ni sakura won
0: mm
1: won si ni bi labaja se mero si jeri e won amon le dura won lo
0: mm
1: ni ta mo do se se le je se re e ri pe kan di ati time inu kan na won ti jade
0: ben
1: ti an ba sa wa la wi awon awon lawon ona kan o ma sakura ko kan no won
0: ben
1: so ka ma se ale ti ko na won je ogbo o
0: amen
1: a ri ni gbo o
0: amen
1: ko ni koro lenu yin
0: amen lo
1: ogo ati lati wo fun epo eto
0: e se won ti ko se am hello
1: hello e ko ro an ti e je Someone is equal near Yasa, but I'm not yet. Get to be a good Latin. I'm almost with a woman there, she knew her else if you are. Very more you are the big one going second. No, no, back and don't take it to a long march. The police are coming to say you turn to me. Long time down.
0: Hello.
3: Hello, e caro ma.
0: Akoju
3: mama.
0: Yes ma.
3: Yes ma. E rama.
0: Yes.
3: O ko temi ni temi so pe lati Olubado. Mo ki gbogbo awon lopo ni kon ti soro imo wa o joba. Keri ibi ti opolopo obi ti ma se mistake. Se yo ba ti ni mo. Opolopo ni o ni mo. Awon mi ton ba ti ni imo. E iwi e je ko mo ka ni se e je ko mo ko ona ton fi o ese omo to ona ma nigba ton omo ti o kawe ti o ko se ti o gboga owo ejo ko de fe jeun ko fe woso ko fe lo fun tawon egbe nlo ti lo ma se ona ti o ba sa sewo a ma wo asewo na lo nse lohun ọmọ tó ń fi ẹsẹ̀ wọn pọ̀ ni àwọn tí wọn dẹ̀ ní láàkàyè tí wọn kàwé náà ná máa ń fi ẹsẹ̀ ọmọ tọ irú nǹkan máa yẹn ọmọ tẹ́ ẹ fi sí ìdíṣẹ́ tẹ́ àbí tó kàwé tó ní láàkàyè kò ní máa kò ní á mọ̀ pé ọ̀nà yìí kì í ṣe ọ̀nà tó tọ́ tó bá fẹ́ lọ sí irú ibẹ̀ yẹn a lọ sí kọ́ńtrì irú tó bá ta ló fẹ́ pẹni tó wà ní nàìjíríà gan ò ṣoríire bọ̀wọ́n ọmọ ọ̀nà ọ̀nà tán bìlíìvù pé táwọn bá ti travel now táwọn bá ti lọ káwọn ṣáà travel wọn ni mo ibi tán lọ ìyá ń jẹ ọ̀pọ̀lọpọ̀ wọn ìyá ń jẹ ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe most of àwọn tó ń kàwé ẹ lè rí kọ́ńtrì ọmọ wọn lọ rúbẹ̀ àwọn tí wọn lọ pọlọ tán ní làkàyè wọn rí wọn pọ ọpọ níbẹ rẹ ọpọ káàkiri bẹẹ wọn wá ti ọmọ síwájú ó yẹ máa lọ ẹ máa lọ ibi tán mọ àwọn gan wọn ná èmi tó bá ń sọ̀rọ̀ lẹ́nu báyìí ẹ á máa dàbí pé kẹ máa fọ etí ẹ ẹ wá ti ọmọ sí ẹ ti ọmọ sí ibi àṣẹwó ìyá ń jẹ ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ jẹ́ ká máa sọ fún wọn ìtẹ́ bá ti rí ikán èmi mo gbálẹ̀ ó ṣàánú òun fẹ́ lọ ni mo padà sí ti passport ẹ̀yìn mo wá lọ báyìí ẹ̀yí ẹ̀ náà ni ẹ jó mọ lọ ó fẹ́ lọ síra ìlọ́ọ̀kì rẹ̀ ni bó ṣe fèdè sọ ni mímú ìlọ́ọ̀kì kí ni àbí à ń jẹ yín ni àbẹ́ orí ń ta yín ni ẹ wo ẹgbẹ́ ṣe ń sọ yìí bóyá ọ̀pọ̀lọpọ̀ wọn a máa gbọ́ ẹ kú ètò tó rẹ̀
0: lómìn.
1: 0912307086 75 ṣe sọ̀rọ̀ kẹ́rí àwọn èèyàn ti sọ̀rọ̀ làkàyè kẹ́rí àtọ́lẹ́tọ̀ ọmọ rẹ yóò pọ̀ ní kẹ́rí ọwọ́ òbí ní gbogbo ẹ̀ wà táwọn òbí wa bá ń ṣe dáadáa jẹ́ ọmọ jẹ́ kọ́ lọ́wọ́ ẹ̀kọ́ òwe ẹ̀kọ́ ẹ̀sìn jẹ́ pin mọ́ wọn ọmọ òwe máa lọ wípé bóyá àwọn ọmọ lọ ṣe tí ó ní dáadáa kan ṣùgbọ́n ìgbàgbọ́ ti fi mọ kọ́ wọn tó ti jẹ́ wọn mọ ẹni pé gbogbo ọ̀rọ̀ náà wọ́n gbọ̀ tó kọ́lọ́wọ́ sàmì gbogbo wa ní ọlọ́run rẹ̀ jẹ́ kí gbogbo ara rẹ̀ fi ọmọ bí ọlọ́run ti dáhùn ọmọ wọn gbọ́dọ̀ sí alẹ́ ṣùgbọ́n tá a bá ń ṣe ká máa fi àdúrà ní gbà agbára kọ́
4: wọn ní tọ́ ọmọ ẹ yóò pọ̀ ní sẹ́yìn ọlọ́run jẹ gbogbo wa ká ṣàṣeyìn àwọn ọmọ wọn yà dáadáa lójú ẹ̀mí wa ẹyin náà ní sí rn sí wa dárí àwọn ọmọ wa pẹ̀lú yín kọ́mírèdè jọ lálẹ́ láti ara ń ka ilẹ̀ ní ọ̀dà fún yín
0: gbàgbé
4: ní ẹ̀mọ̀ ìgbà ni bọ̀lá bọ̀lá haúlá bọ̀lá kùwátá ìlà.
2: Hello, ẹ káàárọ̀.
0: A kò jùmọ̀ sọ.
2: Ojúmọ ẹkú ètò ọlọ́run àlàkà yìnyín rẹ ní iṣẹ́ lágbélé òsèlú ìbàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti sọ̀rọ̀ ẹ̀rí adáyétẹ́là ń tẹ́jú oníkálukú mọ kádàrá oníkálukú dẹ̀ mọ bí tó jẹ́ pé kìíní bó bá jẹ́kọ̀ọ́ nílé owó fọmọ adámù olórin kan ti kọ́ olólẹ́ni tí kádàrá ẹ̀ bá bẹ̀ mu kò kí n ṣe pé mo fẹ́ lọ ìtọ́lọ́run lẹ́dàá kọ̀ọ̀kẹ́ ó gbé tí ó ti ṣoríire ọ̀la àti ọ̀tọ̀ọ̀tọ̀ ó wà lọ́wọ́ òbí ó wà lọ́wọ́ ọmọ tàbá di irú ọmọ lásán ọ̀rọ̀ lápá o wọ́n tó bímọ tó mọ̀ ọpọ́mọ lọ́jọ́ ọ̀la ẹ̀ ọmọ ni wàá dẹ̀ tó ti tó bá dọjọ́ alẹ́ kò sí bí wọ́n ṣe lè wà lọ́dọ̀ wà dárúgbó tó dẹ̀ fẹ́ jẹ wọn ọmọ wàá mọ̀ bí wàá ṣe máa pọ̀ṣù ọ̀rọ̀ ọmọ ọmọ tá a bá sọ̀rọ̀ pé má kẹ́ jù báyìí ni gbèsè ayé tí ń gbégbèsè yóò tí ó di dandan kó gbé ọ̀pọ̀lọpọ̀ wọn ò náání ọmọ àbọ́mọ sọ̀rọ̀ ọmọ á fẹ́ jápa ọmọ tá a ra fóònù tó mú fóònù wọlé tá a béèrè pé bo ló ti mú wá tó ló ń rí lọ́dọ̀ akẹgbẹ́ òun ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ nìyẹn tó kádàrá dẹ̀ nílé ayé ibi tó kálukú gbé tó ti mọ́ láti ẹ̀ ọlọ́run ọba ló mọ̀ ẹni tí ó ṣiṣẹ́ orin ẹni tí ó ti ṣe ọkọ̀ ẹni tí ó ṣe àìmọye iṣẹ́ ọlọ́run ọba ti mọṣẹ́ tó kálukú ṣe ilé iṣẹ́ lágbélé òní ìbàjẹ́ orúkọ tèmi nìdùnú ẹlẹ́ran láti lò náà látẹ̀ ọ.
0: ẹ ṣeun àdúpẹ́ sá. 09123708675 Hello. Hello,
5: Aláàjì ọmọwé Ayọ́lá gbogbo láti hàn látọ̀. Ẹ rí àwọn kankan bẹ tí ọ̀nà sáwọn èèyàn wájú ìkú wa náà kan kó lọ. Àwọn tí wọ́n ń kó ọ̀yàn lọ́wọ́ ní sọ fún ọ pé ṣé báyìí náà ń lọ sí. Ẹyọ ìgbà kan ẹ bá fẹ́ lọ wọ́n níṣẹ́ ń bẹ lẹ́kọ̀ọ́ ìgbà tí ayé wà lójú òru pín. Wọ́n á níṣẹ́ ń bẹ lẹ́kọ̀ọ́ tó bá débẹ̀ ọmọ ọ̀dọ̀ náà máa lọ sáwọn èèyàn sí wọn sì pọ́n fún wọn. Ẹ bá lọ sí ìlú Èbó ṣẹdára ọmọ Nàìjíríà wa mo tójú wọn ń rí lórí yà ń lẹ́nu. Wọ́n ò ní sọ wọ́n níṣẹ́ wà ní Canada. Ẹ wá láwọn iléeṣẹ́ rédíò gan-an kan ń bẹ fún ọ̀rọ̀ health situation. Ẹ máa polú ẹgbẹ́ James kan wá bí ó sọ fún pé iṣẹ́ 100 wà ní Canada ni wọ́n sanwó ọwọ́ ìgbà owó àwo. Nígbà tí àwọn ọmọ bá débẹ̀ mo kún ọ lọ sókè ẹ̀. Ìwé á ṣe pé gbogbo àmì hàn sí bá ibi tó yẹ kí ìjọba ṣe nìyí. Human trafficking ni àwọn tó ń ṣẹ́dá àwọn ọ̀dájú ọkàn fún wọn. Ẹ pa àwọn èèyàn láti àwọn ọmọ láti bí ìpín iṣẹ́ kan bẹ fún ọtán máa ṣe service. Wọ́n bá gbọ̀n ẹ lọ sí wọn mọ́ hòtẹ́ẹ̀lì ẹ gba gbogbo pásọ̀tì wọn. Mo lọ sílùú kan àwọn ọmọ Nàìjíríà ń sunkún láwọn ńlá àwọn ọmọbìnrin. Mi ò lè jáde lọ́sàn-án torí wọ́n mú wọn. Wọ́n á lọ kó wọn ti ń ṣe tí ò gbà. Ó ló gba nǹkan yìí ní ká ṣọ́ra o. Ní ìtẹ́ bá tẹ̀lé ọmọ tẹ́nìkan wá sọ fún pé sàtífíkèètì iṣẹ́ ni ó máa ṣe lọ́run. Tó sì wá débẹ̀ tó jẹ́ pọ́tọ̀ ni tẹ wá ń lọ fi ṣe tẹ́ wá fi ṣe èèwọ̀ ẹrú. Ìyẹn ló yẹ kí ìjọba mójútó. Lẹ́yìn náà kí ìjọba kan tún lù ṣe tílù bá da ẹnìkan ò ní máa sá lọ ibì kan. Aláàjì ọ̀mọ̀wé Ayọ́lá gbogbo láti nà látẹ̀.
0: Ẹ ṣeun àdúpẹ́ sá.
2: Hello.
0: Ẹ
2: ojúmọ́ o.
0: Ojúmọ́ ni sá.
2: Agbègbè mi bàjẹ́ o. Orúkọ tèmi ni ọ̀kẹ́ Olúwa Rótìmí Olúwa Kọ̀ntẹ́ẹ̀n Àríṣe Ààrẹ Aláṣà Àpáta Ìbàdàn. Ọ̀pọ̀lọpọ̀ òbèrè lọ́wọ́ orí ibi ọjà tí ń tà ni wọ́n gbéra tí wọ́n lọ. Lẹ́yìn ohun gbogbo náà nkankan náà ló kú sí. Ẹ̀dá ọ̀kan ẹ̀ lè wà nílé ayé kó má béèrè báwo ni ìgbésẹ̀ ẹ̀kẹ́ tó fẹ́ gbé bó ló ṣe fẹ́ gbé. Ṣé ibi tó wà gan wà ni àbí kó kúrò níbi tó wà yẹn. Ó yẹ kí èèyàn máa ṣèwádìí. Òun ló máa ń fà tó fi jẹ́ pé wọ́n ní ìlú Èbó ìlú Èbó. Ẹ̀kọ́ ọlọ́pọ̀ ti bìlíìfù pé tó ń bá sà ti lọ sílùú Èbó òun ti dolówó. Àti ọ̀pọ̀lọpọ̀ tó wà lọ́rùn náà tó jẹ́ pábẹ́ bíríìjì wọn ń sùn tí wọn ò rí nǹkan kan mú wá. Mo rí orí Facebook bàbá kan pòfẹ́sọ̀ ni tó lọ sí Canada 40-something years kọ́ ló lò lọ́rùn tí ò mú nǹkan kan wá. Ó kàn ń sọ English, ó ń sòyìnbó. So kí ló àǹfààní? So fún délé yìí ká rọ àwọn òbí sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lọ gan àwọn tó tẹ máa ń gba ọ̀nà tí ò yẹ kán gbà lọ tán máa ń gbà lọ. Ẹlòmíì wọn ni yóò jábọ̀.
6: lẹ́nà igungun ẹ̀skẹ́lẹ́tì wọn kàn fi ni ó wálẹ̀ ibi tó ń bá ti jábọ́ nìyẹn tí ẹ̀ ti tán síbẹ̀ nìyẹn wọ́n máa bá wọn tìránù lọ́nà wọ́n máa ṣera kí náà fà ní kí làá wá káàkiri gan so ẹlòmíì dẹ̀ rí ọ̀lẹ́ ní a lóun ò lè ṣiṣẹ́ kan iṣẹ́ níbi tí wọ́n ti mọ̀ ń iṣẹ́ tó wá lọ ń ṣe ń bẹ̀ gan iṣẹ́ tí ò dáa ni so second man city sì ni ó tún lọ jẹ́ lọ́hùn so tó bá wà nàìjíríà tó bá mọ nǹkan tó ń ṣe bóyá ìwé lo kà bóyá ṣe lo dẹ̀ kọ́ tó rọra ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ tó dẹ̀ ń bẹ lọ́hùn tó ń gbàdúrà kò síbi tí kò lè gbé èèyàn dé so fún di eléyìí káwọn òbí àwọn òbí ká ṣọ́ra wa tẹ́nìkan bá sọ pé ọmọ yín ẹ jẹ́ kí n mu tráfù ẹ tó bá dé yóò máa send owó sí ká rò dáadáa ká sì máa ṣèwádìí yìí bá a bá ti ṣèwádìí àwọn ọmọ wa ò ní bọ́ sọ́wọ́ o ọ̀kẹ́ olúwa contain àríṣe àrí aláṣà àpáta ìbàdàn kwètò.
0: ẹ ṣeun ẹdúpẹ́ sọ. ọjọ́ mi bá mi lè ọba. Ogá kọ́lọ̀ ń ṣe àní ibi táti máa ń fẹ́ ní orílẹ̀ lórí lórí ètò òwúrọ̀ la wà ọláyíwọlá àbọ̀làdé thank you so much ẹ ṣeun adúpẹ́ láti àbọ̀làdé facebook ní ẹ̀tọ́ ó náà láti gbọ́ ẹ jẹ́ ká mójú táwọn wa dáadáa gbogbo ibi táwọn wa bá fẹ́ lò ẹ jẹ́ á mọ̀ dáadáa kó ká má mọ̀ dájú dáadáa pé báyìí ni o báyìí ni o báyìí ni o ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ń sọ́fà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ wo ni rí wàhálà pẹ̀lú aṣọ ẹ jẹ́ kí n máa fanfani yìí kì í fi máa kí bàbá wa tó máa pé 32 years tí wọ́n ti kú ní orí pé ayé bàbá wa lamid jalaruru ọ̀la ni wọ́n máa pé 32 years tí wọ́n ti kú ní ilé ayé lágbọ̀rọ̀ ọlọ́run ọtún bá wà fún ọ̀run kẹwọn pẹ̀lú aṣọ ọlọ́run ọba lágbọ̀rọ̀ ọlọ́run ọba nǹkan tí wọ́n fi gbogbo tí wọ́n fi sílẹ̀ pátápátá wọn ò ní rí wàhálà lórí pẹ̀lú aṣọ ọlọ́run ọba tó ẹkẹ́ ọdún máa kí ọmọ ọlọ́jọ́ bíi tèmi ọmọ tèmi nìyẹn ìrìolúwa adébáyò abúbẹ̀dẹ̀ tí yóò mẹ́ta lè san long government prosperity ìgbọ́dún ọdún kan wáṣọ pọ̀dún láyé nínú owó nínú ọlàlàáfíà ìgbéga ẹ̀kọ́ tó ń ṣe ìbálẹ̀ ọ̀rọ̀ a ò ní fọjọ́ òní fi dágbére fààyè pẹ̀lú aṣọ́lọ́ ọ̀làníyì òun náà ṣe ìbẹ̀dẹ̀ lẹ́nì abúbẹ̀dẹ̀ tí yóò ọ̀làníyì lágbọ̀rọ̀ ọlọ́run ẹ̀rọ ànúgbà ajani mi abolaji anani bede aburo mi koko mi lenu ko fun mi ni nkan kan sizo ko fun mi ni nkan kan jinsa ki lori radio ajani abolaji that's my own blood my first love I wish you long life and prosperity but o tun kan wa sopodun laye ninu o ninu ola alafia igbega I could ton se bale oro o ma sunke bi en sumo o ma sun de ma de loja ba baba aisha mo kí ẹ lágbọ́rọ̀ ọlọ́run àní wàrà wa ti pẹ̀lú aṣọ ọlọ́run ọba títí ọjọ́ mẹ́jọ tí jáde bísílà balọ̀kìsì bísílà ọ̀fàlàgà ìgbéyàwó ló tún kí n pé ayọ̀ àti dunu tí mo fi ń sí òun náà ní ìgbà tí báyìí pẹ̀lú aṣọ ọlọ́run ọlọ́run ọba tún ní tèmi ìṣọ́lá tèmi ni lágbọ́rọ̀ ọlọ́run ọjọ́ mẹ́jọ a tún padà ara wa 08160337888 08160337888
7: Lagilu FM 96.7
8: You are Alpha and Omega.

0: ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Àkọ́bí ọmọ yín lónìí àwọn sáàmù méje tí mo máa pè lónìí. Gbogbo ẹni tó lóore ọ̀fẹ́ àti gbòmí tí Ọlọ́run bá ṣe ọ́ ní àkọ́bí, àbó ojé ọ̀kan nínú àwọn tó bí àkọ́bí. Àwọn sáàmù tí wọ́n pè nínú ìpàdé tòní, ẹ̀yin ni sáàmù náà wà fún o. Ẹ lè rìkọ́ọ̀dù ẹ̀ sílẹ̀, ẹ sẹ́ǹdì ẹ̀ sáwọn ọmọ yín. Gbogbo agbára tó dúró ní ìkóríta àṣeyọrí tó lòun fẹ́ pàdé àkọ́bí ọmọ rẹ, agbára yẹn máa sọ agbára nù. Gbogbo ẹni tó ṣẹ̀ tó rò tó lòun fẹ́ gba bí àkọ́bí mú ọ, kó tó mú ìpinnu rẹ̀ ṣe, ẹni tó ní ayé àti ọ̀run ó máa gbà ọ́ lọ́wọ́ wọn. Gbogbo ẹbọ tí wọ́n gbé nítorí àkọ́bí ọmọ rẹ, gbogbo kòtò tí wọ́n gbé nítorí àkọ́bí ọmọ rẹ, gbogbo ọfà tí wọ́n ń ta nítorí àkọ́bí ọmọ rẹ, mami bẹ bá sàmí lónìí, gbogbo ìkójọpọ̀ wọn nítorí àkọ́bí ọmọ rẹ, lórúkọ Jésù ó yẹ kó máa bàjẹ́. Ewé táyé torí rẹ já, egbò táyé torí rẹ wà, àbẹ́là tí wọ́n torí rẹ rán níṣẹ́, bátú sẹ̀ǹdà ní kó fi ṣe. Gbogbo iṣẹ́ tí wọ́n rán nítorí rẹ, nítorí àkọ́bí rẹ, mami ṣe ẹ máa sàmí, iṣẹ́ yẹn bàjẹ́ láàárọ̀. Gbogbo ẹ̀yin sójà of Christ pátápátá, ọjọ́ Monday ó ní ìpàdé sójà of Christ ní orí òkè inú mọ́ wọ̀ ní ìlú Apatẹrẹ. Àwọn wo là ń pè ní sójà of Christ? Number one, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ, orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà. Number one, àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn, gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè. Number two, gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn, èmi kìí kúrò lórí òkè lọ́jọ́ Monday. Orí òkè ló mọ wọ̀ nílùú Apatẹrẹ, gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti Ìwó Road. Tẹ́ ẹ bá ti dé Ìwó Road, ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyèdèjì, ẹ wá sọ̀kalẹ̀ ní Apatẹrẹ. Orí òkè ló mọ wọ̀ ní Lajelu. Tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ kalẹ̀ ní Apatẹrẹ, ẹ ti gbórí òkè, ẹ kà bèrè bàbá Eke for seven. Gbogbo ayé ló ti mọ bẹ̀. Àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago méjìlá, ó máa ní agbára lórúkọ Jésù yóò dára fún ọ. Ohun tó ń là kọjá yẹn ó gorí ẹ̀, ó láǹfààní àti rí mi. Èmi àti ẹ ó jọ sọ̀rọ̀, a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀, ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony. Jésù Olúwa wa. Sáàmù alákọ̀ọ́kọ́ kí àkọ́bí ọmọ ka Psalm 112 verse 1-3. Psalm 128, ẹ jẹ́ kí gbogbo àkọ́bí máa ka Psalm 127, ẹ jẹ́ kí wọ́n ka Psalm 20 verse 1-5, ẹ jẹ́ kí gbogbo àkọ́bí ọmọ ka Psalm 5 verse 12. Ó dẹ̀ dá mi lójú pé bó o ṣe ń kà á, ogun àkọ́bí ò máa rí dànù nínú rẹ. Nínú àdúrà tàná, mo ń sọ wípé tẹ́ ẹ bá rí àkọ́bí kan tó ṣàṣeyọrí, tí ọwọ́ rẹ̀ gbé sókè ju àwọn ẹlẹgbẹ́ rẹ lọ, kẹ́ ẹ lọ mọ̀ pé àwọn òbí rẹ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúà, wọ́n ti gun orí òkè, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ agbára ni wọ́n ti ṣe, kó tó di pé ọ̀nà ńlá nítorí ti àkọ́bí. Ẹ wò ó sà, Jákọ́bù àti Ísọ̀, ìyá wọn gangan ló gbógun ti àkọ́bí. Ó ní Jákọ́bù, ìwọ lọ mú aṣọ ẹ̀gbọ́n rẹ wá kó o wọ̀ ọ́, n ó ṣe gbàràdá fún ọ, n ó gbà á sì kí ẹ̀gbọ́n rẹ, n ó gbà á lé ọ lọ́wọ́. Matthew, bẹ́ẹ̀ ni ẹ ṣe o, wọ́n gba ògo lọ́wọ́ Ísọ̀, wọ́n gbé lé Jákọ́bù lọ́wọ́. Matthew, Ọlọ́run ò dá sí, Ọlọ́run ń wò wọ́n. Ísọ̀ ń ké, ó ń sunkún, ṣùgbọ́n ògo ti bọ́ sọ́wọ́ Jákọ́bù. Ta ló sàmí, mo gbàdúrà ògo àkọ́bí ti ń bẹ lọ́wọ́ rẹ, ayé ò ní gbà sọnù. Ẹ̀yin tẹ́ ẹ bá ti gbọ́ tẹ́lẹ̀, ọ̀sẹ̀ àwọn àkọ́bí la wà yìí. A máa ń pe kinní kan ní òru àkọ́bí. Òru àkọ́bí yẹn ẹ̀ẹ̀kan lọ́dún ni. Gbogbo èèyàn pátá, ohun tẹ́ ẹ máa ṣe ni pé ẹ gbé kẹ́gì empty keg, ẹ gbé wá sí orí òkè inú mọ́ wọ̀, torí pé October 1 ńlá máa ń sí omi yẹn, á dẹ̀ sí. Ìṣòro ọjọ́ cross over ìṣòro crossover a ó jọ ṣe lórí òkè no more war bá a bá ti ń parí àbọ̀sọ̀ tó bà wá ìṣòro méjì náà ni mọ́mí ẹ mọ́ mi ṣe ṣe wá rí àwọn ọmọ yín yẹn àkọ́bí yín yẹn ẹ mú fọ́tò rẹ̀ ẹ kọ́ nǹkan méjì yìí sí lẹ́yìn alákọ̀ọ́kọ́ ẹ̀kọ́ àánú ẹlẹ́kejì ẹ̀kọ́ ìrànlọ́wọ́ àánú àti ìrànlọ́wọ́ tẹ́ ẹ bá dórí òkè gbólóhùn kẹta tẹ́ ẹ máa kọ pẹ̀lú ẹ̀ èmi ò sọ fún yín ẹ gbọ́rọ̀ olúwa o lórúkọ jésù ibi ò ní bá ọmọ yín àní ibi ò ní bá ọmọ yín Matthew tá a bá ń sọ nípa àkọ́bí àkọ́bí ló máa ń bá bàbá àti ìyá jìyà àwọn nǹkan méje wà tó máa ń dá àkọ́bí dúró ṣùgbọ́n mo ń sọ lánàá àwọn àkọ́bí tí a bá ìdojúkọ pàdé number one a ti sọ nípa kéènì àkọ́bí ádámù àti éfà a ti sọ nípa ìsọ ẹni tí a bí tí ó jẹ́ kó jagun dénú ayé ni a dẹ̀ ti sọ nípa ismaili ẹni tí ó jẹ́ àkọ́bí fún abrahamu bí a ṣe gbà lọ́wọ́ ẹ̀ ti hàn fún isaki matthew àti sọ nípa rubeni manase ọmọ joseph o ń lọ̀rọ̀ kan o manase genesis chapter 48 verse 17 genesis 48 verse 17 bàbá joseph ó fẹ́ gbàdúrà fún àwọn ọmọ joseph ó wá ní ẹ bá mi kún ọmọ méjèèjì matthew bàbá ò ríran dáadáa ó wá gbé ọwọ́ ọ̀tún ó gbé lérí àbúrò èyí tí ṣe efraimu ó gbé ọwọ́ òsì ó gbé lé manase èyí tí ṣàkọ́bí joseph wá rí pé bàbá àmú ń gbàdúrà joseph ní bá mi inspiration àdúrà yìí ó ti ń lágbára jù àkọ́bí ni ká ẹ ṣàdúrà fún ẹ mọ́ gbàdúrà ó ṣẹ́kọ̀ọ́ bọ̀ gbọ́n tí bàbá rẹ wí bàbá rẹ dáhùn o
1: bàbá rẹ sì mọ̀ wípé
0: ó kọ̀
1: èmi mọ̀ mọ̀
0: mo mọ̀ ọ́ mọ̀
1: ẹ yo òun pẹ̀lú yóò sì dé èyí
0: òun náà yóò dé èyàn
1: yóò sì pọ̀ pẹ̀lú
0: yóò pọ̀ pẹ̀lú
1: ṣùgbọ́n
0: ní tòótọ́
1: àbúrò rẹ̀ yóò jù lọ
0: yéè àbúrò rẹ̀ yóò jù lọ
1: ìrú ọmọ rẹ̀ yóò sì di ọ̀pọ̀lọpọ̀
0: a gbogbo ẹ̀yìn àkọ́bí tẹ̀ ń sáré tẹ̀ ń ṣe wàhálà tó wá dàbí ìgbà pé ó máa ń ṣe o má jẹ̀mú kan ni òjò ó sáré látòní lọ má jẹ̀mú yẹn bàjẹ́ láàárọ̀ yìí matthew ebi ọ̀fẹ́ lomi àkọ́bí àgbowó lọ́wọ́ ẹnikẹ́ni àdúrà lájọ́ ń gbà sí gbọ̀dá bí àkọ́bí ó yẹ kó o fi gbogbo nǹkan sílẹ̀ ọ̀sẹ̀ yìí october 1 kó o wà lórí òkè no more war kájọ gbàdúrà àmúbólúwá ti ń bẹ màálù mẹ́ta ni wọ́n pa fún gbogbo àkọ́bí àgbogbo owó jẹ́ matthew ẹnìkan ṣàmì lórúkọ jésù àánú ó sọ̀rọ̀ lórí rẹ̀ mo ní àánú ó sọ̀rọ̀ lórí rẹ̀ a wà ní àwẹ̀ 150 days aago mẹ́ta ọ̀sán ń la máa bírèkì orí òkè no more war ni gbogbo owó ti bírèkì tá a bá ti bírèkì a wà bọ́ sínú ìṣòro à ń tẹ̀síwájú nìyẹn ká tó lọ sí omi àkọ́bí yẹn kí kálukú kó tó lè mú matthew ìgbà tá a kọrí sí ilé jésè wọ́n fẹ́ yan ọba níbẹ̀ kí làkọ́bí ṣe nílé jésè matthew ìgbà tí samuel débẹ̀ oh my god ẹ gbọ́ ohun tó sọ o 1 samuel chapter 16 nígbà tó débẹ̀ olórí àkọ́bí rẹ̀ eliabu ó ní ó dàbí ọba ọba fún ìtì ẹ̀ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ ọlọ́run ní máa wọjú ẹ̀ àkọ́bí ni mi ò fẹ́ mo kọ́ wọ́n dẹ̀ kọ́ eliabu wọn ò jẹ́ kẹ́ gbé ipò ọlá fún màmá wọ́n wá níta aláàgbé fún wọn ni ẹ lọ gbé fún lasbon dáfídì ní lasbon òní number 8 inú ìdílé àwọn méje àkọ́kọ́ wọ́n rìjẹ́tì wọn wọ́n wá lọ mú number last broda ó ń ṣọ́gun o gẹ́gẹ́ bí àkọ́bí ibi tó yẹ kó o wà kọ́ ló wà ògo tó yẹ kó o lò kó ló ń lò ó ráwọn ẹlẹgbẹ́ rẹ ti ń dìde ìwọ náà lọ́gbọ́n olóye ṣùgbọ́n kinní kan ti dá ọ dúró torí ẹ olúwa ní kí n gbé òróró kan kí n dá sórí gbogbo àkọ́bí october 1 ìṣòro yẹn ó wáyé lórí òkè no more war nílùú àpàtẹrẹ nìbàdàn níbikíbi tó bá wà mú àkọ́bí rẹ fọ́tò àkọ́bí rẹ ẹ kọ nǹkan méjì sílẹ́yìn àánú àti ìrànlọ́wọ́ tẹ́ ẹ bá dórí òkè inú àdúrà èmi ò wá sọ nǹkan kẹta tá a kọ̀ sí mo gbàdúrà àkọ́bí rẹ yóò jù ọ lọ àwọn ọmọ rẹ máa jù ọ lọ ama re ma ju ologun ogun ti ma nda akobi duro ti eje won dide ogun yen fi aye e sile ogun yen ma ju akobi lenu ti eje won sare ogun yen pada leyin mama aye re gba yanu daddy aye re gba yanu eni kan bere ipe si akobi se ni akobi o se o Romans chapter 9 verse 13 o ne bo ba se ko wi pe Esau ni mo korira Jacob ni mo feran Esau o lo koko daye Jacob o lo kainde Olorun wa so pe o n feran kainde o o n korira taye ke lo de ke ni won se eyin akobi e te owo e ma so bayi tele mi e so pe latoni lo ogo mi mi o yonda re e so pe ogo akobi ta fi le mi lowo mo ma ri lo loruko baba mo ma ri lo loruko tomo atemi mimo be lo ma ri matu akobi ni jesu ninu awon oku jesu o ni akobi for maria abi be ko sugbo ogo ti e jade o ti pa majemu je lori gbogbo akobi egbo oro oluwa gbogbo akobi e fowo otun yin le ori yin mo ba eleda soro o ya ori re o ya ko gba iyanu iranlowo o ya ko dide fun ori re latoni lo gbogbo ogun failure at the point of breakthrough o ya ko fi aye e sile gbogbo eyin omo olorun pata ni aro yi o fi olorun be yin egbe igororo kan e pade mi lori Facebook mo ma wa lori Facebook ni agbogbo meta abo lori egbo dada o ni ogbogbo o agbogbo meta abo lori no more work prayer mountain ni ogbogbo o agbogbo meta abo si agbogbo marun abo ni idaji mo pe ni oru awon angeli be na ni lori TikTok e ma pade mi lori TikTok lori YouTube ati lori Instagram ni baba adura AK47 prayer mountain ejo sa adura yen e gbe ororo kan lowo leyin ti n ba sure fun yin tan e o fi ororo yen anwo ti ara yin ati awon omo yin eni to fe jade lo fun ise eni ti ona dimo tabi eni ti n wa ire kan o fe lo gba eto kan lowo awon eyan kan abi o fe promotion pade mi ororo yen ni ko fi anwo ti ara re o de mo pe nipa igbagbo anu tele orun mi leyin yo dara fun yin Matthew akobi akobi ogun to n damo wa ma gbo sa kini idi meje ko ba di ni ola orisi awon akobi meje to wa Matthew eni ta bi gege bi akobi akobi so wa turi number 2 eni kan be ke sa akobi mo ti da akobi eni ti akobi waju re ba ku o na ti di akobi Matthew eleketa akobi lo na o omo ti en lo

lágẹ̀lẹ̀ fm láyé gbọ́ àdẹ̀tùgbé tó jẹ́ kọ́mọ̀ ọláwálé hamsat ní atọ́kùn béèrè lọ́wọ́ sulaimon láti gbàdàn dé anywhere top striker màlúù good ní mekasa sport o ẹni gíga lè testify sí àtẹni tó short o yà á bí wọ́n dekọ́ kennedy lágẹ̀lẹ̀ fm ní best radio station mo lè sọ ní anywhere ifun police station lágẹ̀lẹ̀ fm òkè gajòkè.

ti ma gbọ́ ìkànnì yìí o. Ìkànnì lájẹlú rèé. Lájẹlú 96.7 FM òkè gbájú òkè. Ilé funfun Bálábẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá jẹ́ kánmọ̀ lẹ́tọ̀. Ìròyìn eré ìdárayá. Eléyìí tó dùn ti gbẹgbẹ nǹkan sí. Bàbá ìgbẹ́ yìí ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹlẹ́wò wá 1100 níbikíbi káàkiri àgbáńlá ayé. Ẹlẹ́ ọ̀kan ni ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ìkànnì ti Lágẹlú 96.7 FM. Jẹ́ kí mọ̀ fan family lórí Facebook, lórí TikTok @topstriker100. @topstriker100 gangan ni o. Lẹ́nìí, èní gangan lọ́gbẹ̀jọ́. Ìyẹn nínú oṣù kẹsàn-án ọdún 2026. Gbogbo àdáwọlé kálukú wa ló máa yọrí sí eré. Gbogbo agbọ́wọ́tọ́ la máa ráànú Ọlọ́run gba o. Nínú bíbọ̀ wa ò ní bí aráyé nú. A ò dẹ̀ ní bá ráyé fọwọ́ tì í. Ìjẹ́ ìmú wa Ọlọ́run ò ní fi síbi tó nira. Bákan náà gbogbo àwọn tó wà ní dùbúlẹ̀ àṣà pátápátá. Bóyá nínú ilé àbílẹ̀ ìwòsàn ni Ọlọ́run ọba àánú lọ́ba ìwòsàn. Amòyìn láàdá ẹsẹ̀ ayíbá ilẹ̀ fìdìde. Èmi ni ìkẹ́kọ̀ọ́ mo wà lórí ètò láàárọ̀ tèmi o. Aziz Ademola aka Granny Zaka. Òun gan ni mí fi dáwà tí ó máa jẹ́ kí ọlọ́fọ́dún máa gbọ́ dáadáa níbikíbi káàkiri àgbáńlá ayé. Túndí ọmọ ọlọ́wọ́ olóòtú ètò Alex Ferguson nìyẹn o. Ọlọ́lẹ̀ Amza lórúkọ tèmi di top striker. Eléyìí tó gallant gan. Má ti wá ń gbá sínú abíọ́mọ ìgbàlágbá abíọ́mọ afẹ́tí kó. Bí ọmọ Èkó lápá ọ̀dọ̀ yín bẹ̀ yẹn. Ó nígbàgbọ́ ó máa bá yín lára mu. Gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn ni ó yá gòkè kájọ gòkè. Gẹ́gẹ́ bí ọmọ òkè ògùn síwájú ohun gbogbo. God bless Nigeria. Olúwa kó bùkún léde wa Nàìjá o. Àti gbogbo etí tó ń gbọ́ ìkànnì yìí. Bó kẹ̀dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn o. Torí pé kì í ṣe èèyàn Ọlọ́run ọba ni. Ó yá pápápá. Ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀. Ká bẹ̀rẹ̀ láti ìlú Bizao. Ó léde Gíní Bizao. Ọmọ lágbára díẹ̀ lánàá mọ̀ kẹ̀kẹ́. Ikọ̀ Super Eagles. Wọ́n tún gbèsè wọn dé o. Wọ́n tún ba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́kànjẹ́ lánàá. Tá a bá ti àwa ń sọ yí pé ẹ yẹ kí ẹranko oníwo kọ́kàn èèyàn pa yányán. Ṣé bí ibi ìtìgbéra ayẹ kọ́ jẹ́? Ikọ̀ Gíní Bizao. Ó kú òní wàsá o. Wọ́n pa Super Eagles ilẹ̀. Ajá White Dogs. White Dogs of Bizao. Ẹ mọ̀ pé gbogbo orílẹ̀-èdè ló ní ìnagijẹ. Mo rò pé ìnagijẹ tí wọ́n ló rò wọ́n. Ìyẹn lánàá tí ìnagijẹ tí a náà sì rò wá. Eagles ẹyẹ idì. Idì ó rè é ṣàgbápò obi. Ó rè é ṣàgbápò obi o. Nílùú Bizao lánàá. Ẹyẹ idì ìyẹn Super Eagles ìbámọ̀. Ọmọ kọjá àyè rẹ̀. Ó rè é bẹ́ sí ajá agbó. White Dogs. White Dogs. Ọpọ̀ tù yí apá rẹ̀ náà. Níbi títí ń ṣe bàlàbàlà kí lórí fídì. Ó gba ẹsẹ̀ lọ́wọ́ rẹ̀. Gbọ́ gbẹ́sẹ̀ lọ́wọ́ rẹ̀. Ní bá ń ṣe pìtìpìtì. Ńbẹ̀ ló ti gba ọrùn náà lọ rẹ o. Ó pa ìtàn fúnfẹ́ ó tún ṣìṣì òkú rẹ o. Ẹ wò ó. Gíní Bizao pa Nàìjíríà lẹ̀ bí ẹran. Kódà ibi ọ̀rọ̀ dé dúró báyìí. A ṣẹ̀ṣẹ̀ máa yan àwọn ẹlẹ̀bẹ̀. Relọ́ ìrèlú Gíní Bizao báyìí. Pé kí wọ́n ti ẹ̀sánú wọ́n gbé òkú Super Eagles sílẹ̀ o. Àbí? Ẹ ti pa wọ́n dàálẹ̀ àti gbà. Yẹn bá ń sọ pé dìdìrìn association. Dìdìrìn association. Ikọ̀ tó gbá bọ́ọ̀lù lánàá yìí. Nọmba 1 lọ́yọ̀ wọn jẹ́. Kí wọ́n máa sọ pé àwa rè ó e. Dìdìrìn association dá àwa rè ó e. Lọ́yẹ kí wọ́n máa dáhùn lánàá.
tori be eyan ba so pe nko Super Eagles lo wa lori papa lana e o le fa ija nbi eyan ba tin wo pe Super Eagles bo lewo nu yin lo fi super si igu won konawo yan ba ri enikan to re nawo pe Eagles yi o lo fi super si igu igu si egan eyo esi be ko eyo esi be ko ko ki igu nikan singula pura ese ni singula e ma jo je pura mo ewo ni igus eyo esi eyan na ko ko igu ta mo pe singula ni ewo ana iyo da ana e da voloti e so lati nikan o ana oda fun iko super igus arabi ti wu omo yo ti ma to bi odun bi meta la bayi ti ko kan ti finu video ninu idije to se kanrin to je bi competitive bayi ni o ti eso lore so re o ti eso lore so re o yo ti ma lo bi odun meta la ti ko kan ti finu video na iko Super Eagles bi ami ayo meta so do bayi ati gbo kini bi sa o ana lagbara gbo o iseju 16 akoko 416 minutes ni white dogs lati bizao ni a ti koji oye iko Super Eagles ni pe kini se ro pa wa mu lere beyin se mu ni won pari yen abala akoko lo lawon eyan va gba janu pe a pa won second half ni bizao ti dara gini ti rogo aya gini mo won lorun ni a se gba ni a sawo ni a ni je won ori mu mi lu won ni won ti je gba won ti sawo ere ariwo yi po nbo da bale lekeji oluko ni wa o tabi ogbon baba se isipo ropo meji kan kini en bere bale lekeji si ni ko Super Eagles ba se konta yen tabi obio lawon eyan ni se mo wi sa wi ani ati dara lo wa se ala pa won ni se ana se konta o ti se ba n fese lo ra won waju eti won sa se konta awon yen wo ibi ti ya o je lara wa won wo wa won rerin gbe a e won dederin association okay ko pe ko jina idije ohun lo were were abi koba ni a tun ko igbadu bo iko Super Eagles ni Super Eagles n paridarira ẹni kan so pe e ma pe won Super Eagles ma e ma pe won ni bat adan adan ni e ma pe eleye ze igu e ma pe won ladan oda meji abi ati gba fọlọrun a le mu yin e ko nti yin waju ami ayo meji sodo yen ba ni e ko nti yin waju asan se were were eh le be la so e ko nti yin waju adabi olorun o fi iya je yin na ko ba je pe ya le bi je wa olorun o fi iya ti e na je yin e ko nti yin waju ase igusi o ti jiya tan ase ya nri nkan panu lo ni se ri ogba ti iya je nti nje lowo to bayi bo se tun wo iko Super Eagles inu a tun fi gbagba igba aludoju bole lelekeeta e ti ma ti o ba na yan je yan ba le benti na mu te yan wa di owo mori ba e pa mi leni ni e pa mi leni e ti ma e ti ma ru nkan ko se le ti ri en to le mu ti na lowo ti awa se ni gaga ti o gba o to wa di owo mori e pa mi leni ni e pa mi leni ni ko ti se le ti ri ah igba ta wa se we ten to le mu to ba mo to ba bere si ri lu ojo se ti o gba won le awa di owo mori e pa mi leni ni e pa mi leni ni asa mo go guide oju e pe ko ju omo wu ju bo se ye lo bi ko Super Eagles se nse lana no e pa mi leni ni e pa mi leni ni wala go meta sodo bi a bi boju everybody je lana e wo nbi oro de duro yi eh what if you go Super Eagles si start tight corner very tight one idi ni wipe sorry orilede merin lo wa nbe looto to ye ki orilede meji ko qualify fun idije AFCON World Cup la qualify fun la nfa gbajanu okay tight corner
la wa bayi idi ni pe sari merin lo wa lori isori group L meji lo ya ko qualify fun idije fi eye ile adulawo sugbe nitori pe ikan lara awon host nation o wa ni isori which is Tanzania Tanzania to wa nbe ko si nkan kan to gbogbo n to wu ko won gba o ti qualify automatically as a host nation o wa ku awa meta be yen se o na ngba nbe yo gba nbe ajo gba tan na ni o sugbe gbogbo result ti e ko ni tumo won ba lu won fe lu pa ko ni tumo fu o ti qualify se wa ri slot e yo kan dondo lo ku fa wa meta ni bayi iko ti bizarre ti wa ni ami mefa pelu +5 goals to lagbara gan to tick buruku wa wa ni pe elekeji 3 points -2 goals gan -2 la wa wa bayi lejo tumo si pe tight corner ni ko super eagles wa bayi o o ku ifi gagbaga bi ma merin bayi eyin merin dori mefa lo ma je oku merin bayi do gimi bizarre la ma pade last to ba dinu osu keta odun tin bo sugba to ba di osu kokanla ninu osu kokanla a tun gba ifi gagbaga meji kan awa ti olede Tanzania ni awa ti Tanzania a gba Tanzania lalejo a tun re ba Tanzania nle to ba dosu kokanla gini bizarre na gba Madagascar lore ba Madagascar nle yo tun gba Madagascar lalejo iyen ninu osu kokanla e to ba wa dinu osu keta e bariba final round de a wa lo ba olede Madagascar ebu ba re ka to wa gba lejo gini bizarre lo lede wa Nigeria ju gbogbo e lo o si ba ni ko ti ibaje o ba ni ko ti ibaje o si ku ifi gagbaga merin o ku fi gagbaga merin e merin yen ni ka mo ba se fe yanju oro ale aye ara wa eh anfani wa si wa lowo wa o yes o si wa lowo wa ngbo je pe normal wa na calculation and permutation na ni o si laburu a tun continue na ni ta ba ti le gbianju merin to ku ta si je ta si make sure wi pe e gidi bizarre to ba e gbe gidi bizarre drop point to ba e kan wa awa na la jo gba last game 3-0 ti e kan na wa na lo ni banu tori bo ja ba je igba ajo lo wa ni the same point ta fi gba last game abana won last game ta lo pa is the same point o ni se pelu ye goal ta wa ba fi na won o ye goal ta ba fi na won bi yo determine o 3-0 won na wa nilu won o le to tumo si pe bi won ba ti le drop point ta fi jogba last game won ta ba ti jogba last game afi ka ya pa won le o mi o si ma ba se se o odo we eyin aworo sasa o ya roju oja o ta ba de o aso n gba cash e o e ka aro o ko ojumo o

0: Lagilu FM.
1: Glory Prince.
2: Betway Dibo 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Prince ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prince and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dugba Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
3: Glory Print, put your message on display.
4: Ìlera lọ́rọ̀.
5: Kára ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọláìmọ̀ onísan mẹ́sàn-án. Bẹ́ẹ̀ bá kẹ́ fẹ́ àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kẹ́yìn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó mọ̀ mọ̀ tàbí kẹ́yìn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alára pé ọláìmọ̀ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó mọ̀ lè tapáì, kára ó mọ̀ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọláìmọ̀ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọláìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
6: Country people, the embargo to them don't finally land on. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, sir. With the Ember winning galore. First of all, make a letter and know about the Independence Day Cashati. 66 people, now you go chop a better money inside 1 week. Double winning cash pot, safe day. As a cashier, go they make a new billionaire every

0: ẹni tó ń jàrún kankan lọ́run kọ́lé ayọ̀ fóun ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbangba sùn lọ yẹ fúrugbẹ́ni tó ń jàrún kàti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún ọ̀nà three bedroom ń bẹ̀ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden òpópónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó kàn sí wọn ní Bizwan Plaza ní ìyànà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ ra ilé ní Futi Homes and Properties ìlànà sádìẹ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ 0917060593 tàbí 0916503956 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Your Nescafe is not just a drink, it's

0: bo pada latoju oja ikani lagelu re lagelu 96.7 FM oke gajoke ile walavalele ni lebada je komo le toroyin ere idaraya ele to dun ti gbagba nkan si o ba igba yin se ndara po mo wele o 1100 ni bi gbi gagri agbalaye lokan ni bani dore Facebook ti kani lagelu 96.7 FM lori je komo fan family wa nbe lori TikTok at top striker 100 at top striker 100 iyen lori TikTok Eninio Jackpot Independence Day Jackpot Chikashe ta tin pariwo lati bi ojo bi melo kan eni gangan ni o e bari bazambari bubu magora re million o gbe million pa laaro e ori 100k lati gogo bere a bo sori 150,000 naira ibe la gba bo sori 200,000 naira from there ata jagbo o di 250,000 naira lati 250k a bo si ori half a million 500,000 naira laaro yi na ni lati 500,000 naira nko a fo fere o dori 1 million naira laaro yi awon eyan gbowo lo yes o to ja meta so fun yin gbogbo be ba yi e ma gbagbe pe every Friday Jackpot n waye weekend niye ti month end leleyi Independence Day Jackpot yo lagbara laaro yi o wa je pe nu ose ta wa yi double decker ni apart from today to je ti Independence Day Jackpot another one tun bo lotun lojo Friday iyen weekend Jackpot o wa ku sowo re ko mo wura re ran o tori pe gbogbo ticket re lati bere osu o ma wa eligible leni o baba je igbo ti se gbeyanju e ti be activate ticket re laaro imeji o waste lottery ticket get 30 ticket on sise o iyan leni lottery ticket get 30 ticket o ma work leni je won a gbe ode be dada ko yi o awon nkan meta kan be to le fa akude fuko omo je je ntan ma la si fun o awon nkan meta kan be to le fa akude fun igbe ko omo je amojuto re ko to play laaro yi ma so wo na o tori pe leni okan mi so pe wo lokan bo ba wo ra re ran to dagbo la ni o o pariwo ayo laaro yi o gba ipe idunnu laaro yi lori ti cash star 347 star 1004 star 2 hash wajen salaye fun nkan meta ohun fun o akoko ni wipe bo ba ti send the code yen star 347 star 1004 star 2 hash won bi o lere pe ticket melo lo fe to ba je wipe meta oni beta yen ni iwo te 3 won wa bi o pe bo lo fe se fe sewo wa ba je transfer te 1 to ba ti je ma ti gbe wa ba te 1 transfer ni wa ba ti je USSD code na ni te ba je pe transfer lo te won wa gbe bank details wa fun o to ti ra ticket re so ma pe meta lo te be yen lati gate 30 so wa ri bank details yan fun eyen arin ogbon seju lo lanfani si o bo ba ti ju be lo tu se code mi send the code mi ni o ti owo o ti expire be yen komo epo okero po re ta lodo POS won da owo pada fun yen iwo si ni mo number re oni wonu koto iyen ni pe bi a ma ti send the details o ti ra ticket fe within 30 minutes lo ni lati lo bo ba ti le ju be lo mo doubt you mo risk e o ti expire send the code mi ko fi gba bank details mi iyen akoko elekeji to ba ye pe meta meta bi ona bi marun abo na mefa lo fe se ototo lo ma send the code e o ma so pe bank ti an ti send fun lo ti ra meta akoko o to ra meta mi o to ra meta mi no abi o wa lo wo anfani pe o ti ra meji kan le o tele o tun fe ra mi o send the code mi ni o o ma send the code yen won ma send the bank details yen ni o wa ba je meta meta ona marun lo fe ra o send the code yen le marun ni wo fi ma send the bank account fun o di meji eleketa iwo to ba ro po smart so mu ticket meta to fe sanwo meji won POS o gba won o san wole lo to sugba won o da pada account POS yen number re o sinu koto o je anfani meta ba hun ma se mistake o ko le ba je pe ko ma je po kan fowo okan sunwo na *347 *1004 *2# ni o gbe ode be laaro yi 1 meter se woni iwo ni abi okay lo wa nwo ra re ran network yen lo ni serere nwerere bi mo se nbo so lowo yi gbogbo alaye bo se play cash e laaro bi o ba yi o abo ni gangan to fe bere pe number yi 02013306194 02013306194 tabi whatsapp number 09026026314 09026026314 bi ti cash e se je niyan laaro yi wo loke to gbo pe o ti nda bi ajo o to bi ijo meji ijo meta to ba ri lent to dagula to wararo igbiyanju lo se gogo be da ba nlo si bi kan ti o ba ede be igbiyanju re o ti tonu o dawo igbiyanju duro igbiyanju e laaro e ki wa no fi testimony ile laaro e pe to ko pada testify pe olorun imi na dupe o lo ti kan o bi mo se nwo yi *347 *1004 *2# bo se je niyan lapa be yen o o ya papapa lati be yen asilego Al-Mubarak Mubarak Community Cup todu 2026 ele ti Mubarak olanga to se agbekale re form ti wa nta bayi Christ High School to wa ni ilero ayegun oleyo road nibe ni o ti waye ojo kokale logbon osu ti nbo October 31st jare ni o ma bere e gba form ti e na lodo master olubodun ninu Christ High School gaga abi Dr. T photos lodo Dr. T photos abi Taiwo ati Saha to wa ni di oya bo se je niyan o first ogun pa oyo onireke youth forum third anniversary ola ni o ago mewa laaro la ogun pa oyo junction yo dupe gbọ kan si o baba honorable ajitaye akande adebisi taye currency alaye ma fun won ni alugbe to duo tan tonamu ti an ba ni alujo namu ona le ri o labi are latif babatunde ajibade nu o ajo wa nbe lola ni o ma gbegbo re ori yo dupe gbọ kan si ka roju oja bi eja loju oja ka pada de ka wa wonu killing to sele lana niko super eagles ti o fi se bi double the yesa ja roju oja kade e ku kale
1: to yi la fi ki gbogbo awe eyan wa tan wa lori ijoko koko ti to lati gbe akara oyibo fun igbeyawo toni
2: keto igbeyawo lale
3: jọwọ e duro loja re
4: ki lo sele
3: ki won to so wa po njo ran ti po sele ri television fun mi fridge nkan ero fosho ise le wa ma fowo fosho nle ni 2026
1: eh ni tuto
3: ta sa so pe o ti ranwa abi
1: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan yi le kan so ni bi ti cdk e wa
5: ewo lo tun je cdk e bayi
1: be ni o cdk e le ra fridge yin ero ifosho ati be be lo
3: a kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
1: ah lati osu to koja ni mo ti ra won
3: o le se agun tan e so
1: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣọ̀n ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa download CDK lórí play store àti apple store
6: ẹ̀pẹ̀ CDK sórí 0707-454-3005
7: CDK sanwó díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ni ayé rọrùn.
8: Akitun di ọrẹ mi afiju dila to moye lati gba to ti bere se dila re yi adua kan pere mojo kina si ladua won ni pe ko lọmọ jo suru sọti bi ti bo idi ni pe dila re odiju moto meji pere lo tokun mo kan ati Nigeria UC to gbe ka gele lori po fighter yi iwo na wa wo bi to tin ta won egbe titi ki moto kan wa mo jabo ko so break nu bayi eh ọlọmọ ji kon pada ra lọwọ re scrap ati pe gbona o se wo ti igbon pa di lọso to ni tan wa lori yo le nbadan nibi ti gbogbo eyan tin ta moto ti won tin ra moto ibe ni gbogbo eyan gbe moto won lo ti won ti lọ ta dan so med office pẹlu ilana ntele to ba fe mo ku le lara ro lojo ko toko re ni di loksotu ko si nto buru nbe ke se woni kan lo wa nbe ti won toko won pẹle tu abu to fokan bale akitunde ko si nti o so ko re egbe titi ilewu ba won eyan se loko nbe ti won ta lori sirisi ton so med office pẹlu ilana ntele ni di loksotu na ni moto ti won ti won ta to je tutu ati tokunbo ti we re pepepele to fokan bale tin ti mo so yi o ba wa yi o daada bi fo number won ko pe won 08169328487 lekan si 08169328487.
4: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
6: Yay!
4: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
9: But when did you add milk?
4: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
10: So delicious, mommy.
11: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
12: Ojo waju pe o Gombe West Midlands Open University ohun to le je leyin wa la o ni pe kun eto igbaniwole lo lowo lowo bo yo sese pari lewe grammar abo fe wole pelu direct entry to si ni NDE NCE HND tabi A levels aye wa fun oni WMOU yan ninu eko bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics human resource management accounting mass communication ati educational management bi igbese àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdúnmọ́dún gboyèmóye. Kàn sí wa ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn tàbí number 1A Ọba Akran Avenue Ìkẹjà nílùú Èkó pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga kó o dẹni ìtayé ń wárí fún láwùjọ.
13: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
14: Ẹran ó jí pépé pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Bí wọn ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìrórun sùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé Bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 0701821111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
15: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá sí wọn lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn ilé yìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. O tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cashboard. Àwọn oníborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashboard. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashboard. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Unibod ló fún ìtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
11: Your Nescafe is not just a drink, it's

0: Ẹ mọ̀ sọ pé wọ́n mọ̀ kó erigi yóbi la ẹ̀yọ́ ẹ̀ wọ́n nana Nàìjíríà wọ́n nana Nàìjíríà o.
1: Àwọn òsì àwọn kókó ń bá yà ẹ̀.
0: Wọ́n nana èmi kìnìkan.
1: Àwọn òsì inú kókó ń bá yà ẹ̀.
0: Súpà ìgù Nàìjíríà ni ẹ̀ nà. Wọ́n nana èmi. Ọ̀rọ̀ wọn ò jẹ́mi lójú mọ̀.
1: Tọ́ba ẹ pé àwa gbà fínìsì kí lásán Nàìjíríà gbà.
0: Wọ́n
1: nana
0: Súpà ìgù. Èmi sorí ọmọ tọ́ba dá. Ẹ ẹni tí bàbá rẹ̀. Tọ

0: ọdún ìmọ̀ tó ń parí lọ. Bọ́ọ̀lù ọdún tí ń bọ̀ ṣe wá rí báyìí. Ó sú mi o.
1: Torí ẹ̀ náà Ọlọ́run fi sọ fún wòlíì rẹ̀. Prọfẹ̀tà Akintayọ̀ Yusuf kéde ọ̀rọ̀. Olùdásílẹ̀ ìjọ Wu Institutions Evangelical Ministry wí jẹ́ international. Bí kọ́ ẹgbẹ́ àtẹ̀sí àgbẹ̀ ọlọ́jọ́ méjì kalẹ̀. Tó bá kù díẹ̀ kọ́dún parí. Olúwa ṣe máa ń pàṣẹ rẹ̀ rèé fún ọlọ́dọ ọdún. Fẹ́sọ̀ tẹ́lẹ̀ ọ̀hún sì máa ń ṣe. Ìgbà ẹlẹ́ẹ̀kẹrin ní tọdún yóò. Bákan náà tolúwa ta láṣẹ fún wòlíì. Pé kí wọ́n bá àwọn èèyàn ló ń jẹ ó kéré jù 50. Eléyìí ti ń ṣàpẹẹrẹ pé ará máa dẹ̀ wá lọ́dún tó ń bọ̀. Àkòrí Ọlọ́run sì tún nílò Jásẹ́rì Jósùà oríkẹ̀ wẹ̀sẹ̀ kẹtàlá. Ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run ń bọ̀ bíi Apostle Dr. Paul Ayọ̀ọ́lá Adédọ̀ Sùjẹ́bì bàbá Ìbàdàn. Prophet Samuel Sichu Pastor Dr. Iye Olóńsọ EGS CAC Ọ̀yọ́ Sinsolá Evangelist Apostle Moses Ayọ̀ọ́lá Olúṣọlá Prophet Joseph Owójọ́rí Pastor Segun James AGS àti Pastor Elijah Ọlọ́fùsì. Bákan náà lọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí bíi Evangelist Àdúrà Táyọ̀ Àbáyọ̀mí Ọládélé Kọkà Evangelist Ejì Àlùjọ Lady Evangelist Ines Ọláfisóyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọjọ́ kìíní sọ́jọ́ keje oṣù kọkànlá bẹ̀rẹ̀ látago márùn-ún rọ̀lẹ́ sí méje àbọ̀ àṣálẹ́ láti fi kébi ẹdíjẹgẹdẹ tàbórí tá mẹ́rin tí ó yà. Ẹ̀sùn bọ́ọ̀lù kalẹ̀ pé kí wọ́n máa gbé tàbí síwájú ọkọ̀ yín bò wá sí Wigan City International tó wà ní Fọ́rọ̀gùn 0806317 1853.
2: Ẹyin èèyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pèlò Golden Mon aládùn tó kún fún mílìkì. Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló bomi tó lọ wọ́ọ́rọ́ sí. Màá wá lò ó pọ̀ bẹ́ẹ̀ ni. Kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣaralóore nínú.
3: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
2: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
4: Ìyá mi, ó mà dùn gan-an ni.
5: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá.
6: Ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí.
7: Golden Mon tọ gbogbo èèyàn dín wúrà.
8: If the Sunday flush make you free, you shall be free indeed. Hey! Aṣálẹ̀ gbọ́rọ̀ tuntun gbọ́! Christ Power Evangelical Crusade International is here again with the October edition of Power Night with the theme Spirit of Freedom. Ẹyin yóò lọ́rùn, ẹ wá fún ọlẹ́ ìbàpàdé ńlá níbi tí ogun ti máa ṣe tí ayé onípojúpo yóò sì máa dọ̀tun. Má ṣàròkọ mọ́, alẹ́ yìí alẹ́ rẹ̀ ni. Ministering with so much power, Prophet Ezekiel Akinbíyẹmà, General Overseer, Pastor Tóyẹ̀ Ṣe Ìlórí, Pastor Joel Ezekiel, Pastor Raymond Ajinde, Pastor Abiodun and all the anointed ministers in Sunday, Friday, October 2nd, 2026, at 10 p.m. prompt. Venue, Kilometer 6, Christ Power Bookstore, Adebayo, Ibadan. Come with expectation. Come ready for your freedom. Ashaya Gbara Wolege. Akoko Mimira Reti Day.

0: Ibadan Southeast Local Government bẹ́ẹ̀ wọn ni Baba Isaac Fatokun Ọ̀bẹ̀ǹbẹ̀ Ọlaji Ọlajide Oluwole àti àwọn ìkẹ̀kẹ̀ míì tó jẹ́ ìgbìmọ̀ aláṣẹ ìjọba ìbílẹ̀ méjèèjì lè tó wà lábẹ́ ẹkùn ìdìbò Honorable Abbas Adigun Agborin tí ṣe Ibadan Northeast Southeast Federal Constituency.
1: Ọ̀dà ẹ̀wà tó jẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí n mú èyí ní àhín wọn ni ẹni tí í ṣe ọmọ òye fún ipò gómìnà látinú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Sẹ́nítọ̀ Sharafadeen Abiodun Ali wọn ni náà lọ́mọ̀ ti fi ọ̀gbà gbọ̀rọ̀ gbalẹ̀ pé ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ni ó èyí ni àwọn nǹkan eléyìí ti ṣe àtúntò tí òun ó mú dé bá ìjọba ọ̀tún ó sì ṣe ìṣàkóso òun wọn nígbà tí ó mọ̀ ṣíṣọ lójú àwọn àtúntò náà wọn ni lọ́ ṣàlàyé ọ̀rọ̀ pé lára àwọn nǹkan gbòógì eléyìí tí ìjọba òun ó kálégbá ni pé àtúntò yóò dé bá bá a ṣe ń ṣe ìṣàkóso ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o ó ní àwọn ìjọba ìbílẹ̀ fúnra wọn ó ní wọn tó da dúọ náà lọ́gbọ̀n tí ń nú wọn lọ́gbọ̀n àtinúdá ó ní wọn ò lè láǹfààní àti ìṣàkóso wọn bó ti tó àti bó ti yẹ láì jẹ́ pé ìjọba ìpínlẹ̀ yóò dá sí i wọn ni àtúntò yóò dé bá ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ agbọn ètò ẹ̀kọ́ agbọn ètò ìlera tó ń ti ọrọ̀ ajé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọgbà agbára ọ̀tún nígbà tí yóò máa tẹ̀wájú ọ̀rọ̀ wọn ni Ali iná ló fi ọ̀rọ̀ yìí léde o nínú ìpàdé aláfikùnlukùn kan ṣe eléyìí tí wọ́n pè ní a dialogue on the future of Oyo State ipe ìjíròrò lórí ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tí àwọn ẹgbẹ́ kan ti pè ní Oyo Rising Citizens Forum tí wọ́n gbé kalẹ̀ eléyìí tó sì wáyé ní gbọ̀ngàn Mercyfield Event Place eléyìí ti ń bẹ ní agbè nílẹ̀ Ìbàdàn tá a wà yìí o wọ́n ní ẹni tí wàá ṣe alága fún ẹgbẹ́ tó ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ náà tó ṣe ìgbékalẹ̀ ètò ọ̀hún ìyẹn Alàbá Adébísí wọ́n ní nígbà tí ń kí àwọn olùkópa káàbọ̀ síbi ètò ọ̀hún wọ́n ní ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹ̀gbọ́n èyí gan ni ọ̀kan lára àwọn ìlànà láti rí dájú pé ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ṣe gbogbo tó tọ́ àti tó yẹ láti jẹ́ kí ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Ọ̀yọ́ kó túnbọ̀ rú gọ́gọ́ sí i tó ń ti àwọn èèyàn tí wọ́n ń gbé ṣiṣẹ́ tàbí tí wọ́n dókòwò ní àhín nígbà tí ó náà wàá máa sọ̀rọ̀ ìyún ẹni tí ṣe ọmọ yìí fún ipò gómìnà látinú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Sharafadeen Abiodun Ali níbẹ̀ ló ti fi ọwọ́ gbáyà wípé ẹ̀gbọ́n ẹran lòun ń fọwọ́ sọ ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ ni kìí ṣegun o òun ṣe ìlérí òun sì ń jẹ̀jẹ̀ láti fún àwọn ìjọba ìbílẹ̀ ní òmìnira ètò ìnáwó wọn financial and administrative autonomy ní gbogbo ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀tàléníọgbọ̀n eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2027 bí wọ́n bá ti ń búra fóhùn tán ó ní eléyìí ni ó fún àwọn ìjọba ìbílẹ̀ láǹfààní àti ṣe àmúlò owó wọn bó ti tó àti bó ti yẹ ó ní fúnra wọn wọ́n láǹfààní àti kọ́ sùkúù wọn kọ́léèwé wọ́n láǹfààní àti kọ́ ilé ìwòsàn fúnra wọn kódà wọ́n gba àwọn òṣìṣẹ́ láìsí pé ìpínlẹ̀ dásí pé ẹ̀dá kan bó lẹ ti ń ṣe ní agbọ̀n ọ̀dọ̀ yín bẹ̀rù ó ní tìjọba ìpínlẹ̀ gan tó pínlẹ̀ ẹ gbé lọ́tọ̀ ó ní ìṣàkóso òun ni ò níná kọ́bọ̀ nínú owó tí bá ń rogún o sí àpòjọba ìbílẹ̀ láti òkè lọ́hùn ó ní kódà òun ó tún rí i pé àwọn kọ́ sùkúù ó ní wọ́n kọ́ ilé ìwòsàn wọ́n sì mọ̀ gba àwọn òṣìṣẹ́ ó ní àsìkò tí àwọn amú okùn tá a so mọ́ àwọn ìjọba ìbílẹ̀ lọ́rùn ó ní ó ti kọjá lọ o ó ní èkó ní sàǹfààní yùn nínú ìṣàkóso òun ó ní sẹ́wájú lórí ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó sì lérí o jẹ́sẹ̀ rí owó oṣù kẹtàlá bó jẹ́ ìgbé kò sí oṣù kẹtàlá nínú kàlẹ́ndà lágbàláyé ó lọ́wọ́ máa fún ilówó oṣù kẹtàlá ìyẹn 13 months salary fún àwọn òṣìṣẹ́ ó lé lẹ́yìn ẹsẹ̀ gédéńgbé ó ní owó oṣù yín yóò tún wá máa wọlé lójú ọjọ́ tó ń ti owó ìfẹ̀yìntì owó àjẹmọ́nú pension àti gratuity ó ní ojú ọjọ́ lẹ́ẹ̀mọ gbà o ẹ ní tòtòtò àtòdàbọ̀ kẹ tó tẹ́wọ́ gbà ó tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹ gbọ́ nínú àwọn ìlànà tó ń fẹ́ ṣe àwọn ò rí pé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń bẹ ní yàrá akẹ́kọ̀ọ́ kílásrúùmù ó ní wọn ò ní ju ọgbọ̀n lọ eléyìí ni ó ṣe ìgbàláàyè fún àti gba àwọn olùkọ́ sí i tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà wọn ní tí wọ́n bá ń kọ́ wọn yóò máa wọnú ọ̀pọ̀lọ wọn gba àwọn òkúkú nípọ̀jù nínú kíláàsì ó ti ẹ̀wájú pé ẹ gbọ́ ó kéré tán ìdá 18% at least 80% ìlò wọn máa yọ nínú owó ètò ìṣúná ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó sì máa lọ sí agbọn ètò ẹ̀kọ́ ní ìbámu pẹ̀lú ìlànà àjọ UNESCO ó wà ní sẹ́rí ní agbọn ètò ìlera àlí ni òun ti ṣetán o láti rí dájú wípé gbogbo wọ́ọ̀dù kọ̀ọ̀kan 351 wọ̀ọ̀sì ta ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní kẹ́ wá lè ba àmọ̀ wípé tóun sọ yìí òun ṣetán láti

0: ọlọ́ba kan tó jẹ́ pé wọ́n fẹ́ máa fi ọ̀nà sí òṣèlú ń jìnà ni àwọn aráàlú máa nídìí ìyẹn lọ́wọ́ yín o tó nígbà ìgbé wá infrastructure la ń gbà àwọn aráàlú nídìí tí ò pẹ̀lú fún alásìkò ọlọ́run ìjọ bàjẹ́
1: ẹ ṣe gan tẹ pẹtẹ ẹ dá sí ẹ ló ta ló wà lójú òpó ẹ káàárọ̀ ń bẹ yẹn o. ẹ káàárọ̀ o. ẹ yá gba ìpín mi ó dàbí ìpín. ẹ̀ló.
2: ẹ̀ló sà.
1: ó kọ yín wọlé tí ń pè.
2: ọmọọba bọ́lájí ajíbọ́lá adémọ́lá òkìlọ adéròwà. kẹ́rí ìgbà tí ọ̀rọ̀ wọn ti dé lájẹlú tó bẹ̀rẹ̀ lórí ètò yìí ó ti di ṣíṣe nìyẹn tó gbogbo òlú ló ń gbọ̀ gómìnà ọ̀sẹ̀ ń gbọ́ àwọn tó ń gbọ́dẹ̀ sọ fún wọn lẹ́yìn tó wá sọ̀rọ̀ yẹn wá mo láìsí wọn ní presentation wọ́n ní ọ̀rẹ́ aráàlú ní gómìnà ẹ gbà bójú bíi ṣe bọ́lájí ajíbọ́lá adémọ́lá òkìlọ adéròwà.
1: Bó ti di ṣíṣe ẹ bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí kí ẹ gbọ́dọ̀ bá jáde kásẹ̀ tẹ̀lé bá ń dárúkọ yín kẹ dágbére lórí ètò ìjẹ́ ká ní sọ́ láàárọ̀ ọjọ́ ti lọ.
3: Ẹ ṣeun orúkọ tèmi ni àyìnbó Williams èmi ni mo wà ní àwọn wọ́n yọ̀ wá gbogbo kọ̀mítì dárúkọ yẹn bá kẹ bá dárúkọ kọ̀mítì yẹn again àwọn ló yọ̀ wá wá pé ká máa bọ̀. Oríta mẹ́rin.
4: Oríta mẹ́rin Amoni Ararọ̀mí Abẹsẹ̀ Abọ́bọ̀ Ìdíahùn pàṣípò lọ́sàn-án
1: asaka
4: mọ́gánná gbogbo wa pátá orúkọ mi ni Alhaji Dauda Rahman alias Olówó abẹ ìjọba wa wọ́n bá wa ṣe ẹ ṣe o.
5: Èmi ni Alhaji Adizata Olek láti Aráàlú Bakanu abẹ ìjọba kúnjọ kúnra wà lọ́wọ́ wọ́n ti káwọn ìmọ̀ bí wọ́n.
1: Bó ṣe ń lọ bá a bá ṣe ń dìde báyìí ẹ má gbọ́ kó mi ẹ̀jẹ̀ wà ń bẹ̀.

fídíò látọ̀ ń mú níwọ̀n ráàyè ni kódà mọ ya fídíò lọ́hùn ún ọ̀hàn ń bẹ̀ ó ti súnmi nì gbogbo àwọn tí máa wà nù bàálù tí a máa nawọ́ báyìí tí a máa ya sẹ́fì ẹ má fi wọn ṣe yẹ̀yẹ́ ó sèmi náà jù bẹ́ẹ̀ lọ. Yasefi. Ibi tí mo ti ya yìí ó àwọn ìbú ọ̀hàn ń bẹ̀ dáadáa o. A tó change direction, a tó wo bí àwọn ìbú bá wà. Hey, ní nǹkan bíi 30 something years ago. Ẹnìkan mo dé láti ìlú òyìnbó. Ìlú èbó mi alákọ̀ọ́kọ́ tí mo lọmọdé. Ó wá lọ tíkọ́tíkọ́. Wọ́n ò tètè ráàyè dèlú èbó padà. Ṣé mo sọ fún yín pé nígbà tí mo lọ tí mo dé. Ẹyẹ ò tètè ké bí ẹyẹ, eku ò tètè ké bí.

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Kara o jí pẹpẹ nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó ń tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá, ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó mọ̀ lè tapáí, kára ọmọ gbọ̀n rìrì, ojú tí ń wò báibái, aromọléegun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
3: Ìjì ayé ò ní dà ọmọ
4: ẹgbẹ́.
3: Ìjì ni ọwọ́ afẹ́fẹ́ tó ṣọwọ́ òdì. Bíbélì sọ nípa wọn nínú ìwé ìfihàn orí kẹtàdínlọ́gbọ̀n. Ẹsẹ̀ ìkẹrin ó ní afẹ́fẹ́ ṣọwọ́ òdì. Ní ẹsẹ̀ ìkeje ó ní wọ́n fi agbára káká. Ogun agbára káká dópin láyé rẹ̀. Tí ìjì bá ń jàyàn, gbogbo ẹ̀ ó di agbára káká. Àti jẹ, àti mu, ìgbèsè, àgbàna, oríṣiríṣi ogun ni ìjì máa ń gbé wá. Òpin máa dé sí. Lọ múra àdúrà àkànṣe lẹ́ẹ̀kan lọ́dún 24 hours marathon prayer. Ìdè já ọjọ́ Wednesday on the 30 yíyo láti aago mẹ́ta ọ̀sán. Títí di ọjọ́ Thursday ní aago mẹ́ta ọ̀sán. Ìwó ròdù ló ti wọkọ̀ olúwo tó bá dé olúwo junction. Bí kí ọ̀kadà máa gbẹ bọ̀ ní atamátà
4: sí.
3: Bọ́ ọ bá wá ó di dandan kó lẹ́rìí. Wà á sì ní àǹfààní láti rí bíi wòlíì. Èmi sì máa ń sọ wípé tọ́ bá dọ́dọ̀ wòlíì. Ìwọ kọ́ ló sàn tó bá wá. Ẹ̀mọ́ náà máa gbẹnu mi fún àṣírí ogun rẹ. Wàhálà ànúgbà orúkọ mi ni wòlíì àjílórí atamátà sí.
5: Mommy, today's golden morning is milky.
6: Mine too.
7: Mother of the year. Well done. But please, he's been managing the milk small now.
5: It's not me, oh. This is golden morning 3-in-1. It comes with milk already inside.
7: Milk already inside?
5: Since when?
7: Get golden morning 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden morning. Make every day golden.
8: Togas, togas, togas. O tọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa iléeṣẹ́ Togas Multidynamic Concepts. Iléeṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfí tí wọ́n ti gbòpè lògùn lọ́nà ìgbàlódé tó pè yọ́dẹ̀ nǹkan sára sí wọn. Iléeṣẹ́ Togas tó ti bá òògùn tí ń ṣiṣẹ́ fákọ jẹ̀dí àti òògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ni, àwọn òògùn tí ń jáde láti iléeṣẹ́ Togas Multidynamic Concepts. Kà sí ara ẹ wò gbogbo ìwọ tọkọ jẹ̀dí ń dà láàmú. Togas Herbal Powder ni ó béèrè fún, bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo òògùn wa ni NAFDAC ti lò ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ báwa dòwò pọ̀ nínú iṣẹ́ Togas. Tẹ fẹ́ mọ kó ògùn wa ní ọ̀pọ̀ kó yọkù. Àbẹ́ yìí tẹ fẹ́ mọ ara lẹ yọyọ. Torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn ògùn wa nínú iṣẹ́ Togas Multidynamic Concept ní Akala Express, Bravo Bus Stop, nílùú Ìbàdàn. Tàbí kẹ́ ẹ mọ̀ pé wà nínú iṣẹ́ Togas sórí 090-3294-9024. Nínú iṣẹ́ Togas ló ní àní fàṣàlùgbà gbogbo tí ń ṣe ọ̀yẹ́ agbá.

0: ba gbọ kini yen lori Facebook se audio re so wa pa so wa pa tori oro ti mo fe so yi oro to je pe ehin ekule agbo yo wi fun toko ni o mi o wa lati se campaign fe ni keni ni jo ti ati je ati mu tin da mi laamu tin oro na gbegba won ko wo campaign oloselu ngba na
1: oluwa ni o se eya banije oluwa ni o se
0: nigba tolorun se torokobo ti mo fi nje nfun mi
1: eya banije
0: se ni sin ni wa do loselu osan gan gbogbo yoruba pata to ba fe gbegba oroke to ba fe campaign e ma campaign ṣùgbọ́n kí kálukú ọmọ sọ tí kálukú bá ń sọ o kí bàbá tinubu ọmọ fojú rẹ́nà àwọn tó kù pé àwọn wo nígbà tá a tún òṣèlú gan tá a nígbà tá a sí lásòrò ọ̀kì gan wọlé mẹ́tí náà ìtọ́bá lòun ní bó kàn ṣe wàhálà ni o ẹ̀yin yóò bá mo fẹ́ bá sọ̀rọ̀ gbogbo ẹ̀yin yóò bá tẹ́ fẹ́ campaign tẹ́ fẹ́ lọ sòṣèlú tẹ́ fẹ́ lọ jẹ ààrẹ orílẹ̀-èdè ni mo fẹ́ bá sọ̀rọ̀ láàárọ̀ ẹ̀ ọ̀rọ̀ tí mo sì fẹ́ bá yín sọ náà ni wípé ṣé ẹ rí tí chance opportunity bá lọmọ yorùbá lọ́wọ́ ó tún dẹ̀yìn ogójì ọdún ká tó gbòòrùn rẹ̀ ìwọ́ tó bá ń jọmọ àádọ́ta ọdún bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ó ṣeéṣe kọ́ jẹ́ pé ó ti wà ń pò arúgbó tàbí ó ti dágbére fáyé ńgbà náà that is to say gbogbo ẹ̀ tó wà ń 60 kọ́ mọ̀ fọkàn sí o kódà bí wọ́n bá ń ṣòṣèlú bí wọ́n bá tún kan yorùbá yóò ti mọ̀ jarán ńgbà náà wọ́n bá pín fẹ́ dìbò lọ́la yóò pé irú ìbò èwo bàbá ẹ̀sẹ́yìn náà gba káàdì yóò pè sẹ́rù òun ni wọ́n wá ń bẹ̀ ó dẹ̀yìn ogójì ọdún tí ó sì jórí bẹ̀rẹ̀ o sọ́ọ̀nù márùn-ún tí wọ́n pín ilẹ̀ nàìjíríà sí ọdún mẹ́jọ mẹ́jọ kálukú ló ń bẹ̀ Hausa ti lọdún mẹ́jọ tiẹ̀ yóò bá ń lọdún mẹ́jọ lọ́wọ́ ẹ mọ́ gbàgbé pé ń lọ south east ọ̀ ń lọ sí ẹ̀ka ọ̀dọ̀ àwọn kaduna ọ̀nà márùn-ún ẹ wá sí ọdún mẹ́jọ mẹ́jọ lọ́nà márùn-ún ọdọọdún mélòó bá a bá gbọ́ bíi ifá bá a mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ tá a bá fò bá a bá dẹyẹ ó dẹ̀yìn ogójì ọdún ká tún tó gbòòrùn rẹ̀ àfi kí chance yọmọ bọ́mọ́ wa lọ́wọ́ tó bá bọ́mọ́ wa lọ́wọ́ àfàsíkò wá sòfònú.

0: Baba Tinubu omo yin ni gbogun ayoku ayo bayoku ti won gbe gba kini e pe won jo jo soro
1: atore aji kai ko ni be ah eni o fe ni foro bi o sori eni
0: kokan ni ndo yi kani bo irun ta sele laye awo lowo ini sele bo yi ema pe baba awo lowo foju tembelu akintola pe akintola bi bawo melo lara re
1: eda toro fun iga omo la keji o pe titi omo re a je ni
0: wahala oko wahala re la wa do ni olohun
1: ema ma se o ika o da
0: ah awo lowo baba oselu o fe re gaja bi na eni won ko minu re ti o ko minu won o fe gaja bi na baba olusegun odajini jini bo ma lejo iku mo lori alawo dudu lo osimade bi eru alijanu nu oloselu agbaye omo layinka o gboselu rorun oju gbogbo wa dapo ladoke omo akitola ladoke akitola ijo olola ti sakeke ijo olola ti babaja edisenu abejeje je olola ti wa kodemu bi nkan babaje tan yo ba won oke si pe e wa ba won tun se ngba ba tun se tan ni won wa ori awa meji yo ba meji ti won fori won gbara won iwo mo gba fun o iwo mo gba fun iwo kawe oju ti e sale o odo ni wo o baba se yo se wa mo di kini kan ke a mo di pe ori baba ma mo di kini kan lorun ni awon alakoba won bonu bi e se barin awo lowo atakin to la je ti gbogbo e fi darunu
1: baba wa wa wa ori ona to mi ba wa nu agbo
0: e wo lenu igba ti Tinubu debe yi opopona 17 ti ise okan lati adota odun seyin oni won ti gbe jade ti o si ti bere se lori e opopona nile southwest yi 17 enti yoba mu lopo ju nbe eye wo ona jebu ode ti awo lowo la kain lati bi adota odun won ti so the express won ti approve ona abe okuta sibadan ona eko si abe okuta eko si sangwata sabe okuta e wo ona badan titi to fi lo re ja abuja gbon ti a gbọ na ile ife lo kan kere won fi nda nti kaluku nti mi ba ri won so npa e e wo owo ti n fa won omo ile iwe a gbori ilu ebo ni a ti n ya omo ni loan won ya omo ni loan lati kawe nbi won de tun fun won 20,000 owo fi sapo emba wa fe to ba bori ibu waye ni opo won wa nle iwe o wa yan yawu layo eni won ba mu ki won fe yin re tagba ki won yin bon pa awon yawu awon omo tin te ka ti mo pe baba buruku yi eh mo te se fun mi nta yi na se fun mi mo nda pada e lo le fun mi nsobo mu e lo re fun agbalagba lele mu ti mo nte se bo sokoto mara won e wo gbogbo nkan ti okunrin yi se sugbon nkan meta yo le jaranki ibo baba yi lara n jo jaranki ibo baba yi simenti wa nbe simenti ti n lo wa o ti n lo si boya 13,500 sí 14,000 báyìí. Gbogbo nǹkan tó súnmọ́ mẹ̀kúnnù nu lára tó lè járànkì bàbá ẹni ráìsì wà wọ́n ti rọ́gbọ́n dá sí ìyẹn ti wá 35,000. Ẹ mọ̀ pé ráìsì náà ti ń lọ bí 120,000 tẹ́lẹ̀ pa báàgì. Lára tó sún lè járànkì bàbá yìí òun lépo. Gbogbo àgbálá ayé lepo ti wọ́n London ni mo ti dé ìṣirò epo tí wọ́n ń ra epo lọ́n ń báyìí. Tá a bá wò bíi two pound yẹn ẹ bá gbé lórí òṣùwọ̀n. Kìí sọ̀rọ̀ 3,000 ni. Ṣùgbọ́n ẹ mọ̀ wá já fi wọ́n wéra wọn o. Ntẹ́ ìfini fi wọ́n wéra wọn ni pé 17,000 lòṣìṣẹ́ ń gbà níhìn-ín. Òṣìṣẹ́ tí ọba gbowó rárá nílùú òyìnbó tó worst jù. Tí ọba gbowó rárá ká pé iṣẹ́ rẹ̀ worst àrírú ẹ̀rí ni ọgbà 70,000 naira yẹn lójúmọ́. Iye yẹn lẹ̀yìn ń fún wọn lóṣù níparí oṣù. Ẹ wọ gbọ́n tẹ́ ẹ̀dá sí kówó oṣù òṣìṣẹ́ ó gbé pẹ́ẹ́lí díẹ̀. Torí tówó oṣù òṣìṣẹ́ ọ̀bá gbé pẹ́ẹ́lí wàhálà ni. Ẹ sì ní wọn ọmọ jalè wọ́n sì ń gba 70,000 wọ́n sì lọ ibiṣẹ́ lọ́gbọ̀n ọjọ́. Tí a bá wọkọ̀ nú ẹ̀. Wọ́n wọkọ̀ rárá wọ́n wọkọ̀ 40,000 sí 50,000 ṣé wọn ò ní jẹun ṣé wọn ò ní rẹ́ǹtì ilé ẹ sì ní wọn ọmọ gba bribe. Ọ̀dà oníbàárà mi ẹ mọ̀ wọlé ẹ káàárọ̀ gbogbo lé ń kọ́ o.
2: Adúpẹ́ sà ẹ̀kú rẹ̀ sà. Àwọn tí wọ́n wà níbí last week.
0: Náà.
2: Mo kí wọn pé wọ́n ṣe gan.
0: Ẹ ṣeun.
2: Ọlọ́run á jẹ́ kẹ́ máa lọ rìn kẹ́ máa bọ̀ rìn.
0: Àmì.
2: Dayo distinct aláwàdà lórúkọ mi o.
0: Káàbọ̀.
2: Láti iléeṣẹ́ Ades Multipurpose Ventures ni mo ti wá. Èmi náà la ṣojú iléeṣẹ́ yẹn. Ẹyin tí ó bá ṣe pé ìgbà àkọ́kọ́ tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ètò yìí àbí ẹ̀ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ orúkọ iléeṣẹ́ yìí mo kí ikú oríire. Mo dẹ̀ kí ẹ̀yin tẹ́ ẹ ti darapọ̀ mọ́ iléeṣẹ́ Ades Multipurpose Ventures tó jẹ́ wípé gbogbo àwọn ohun tẹnu ń jẹ táǹtà níléeṣẹ́ yìí ẹ ti ẹ̀dùn pọ̀ pẹ̀lú wa àwọn tá a sọ fún pé referral must laugh àwọn tán gbègbèsẹ̀ ẹ ṣe àdúpẹ́ gbogbo wọn ló ti gba percentage wọn o. Lẹ́ni tó wá jẹ́ wípé oṣù yìí ń parí báyìí oríṣiríṣi method mi la tún fẹ́ gbé jáde nínú oṣù tó ń bọ̀ lágbára ọlọ́run ṣùgbọ́n mo ní ayọ̀ àti ìdùnnú láti sọ fún yín wípé dr lanre tẹríba tó rí ṣe wọ́n ti ṣe àjọ̀dún òkè sí òní o gudugudu méje yàyà mẹ́fà ó dẹ̀ ṣẹlẹ̀ ńbẹ̀ níbi tí àjọ̀dún ti ń lọ lọ́wọ́ ni bàbá wa taiwo òjò bàbá ìsọjí orí afẹ́fẹ́ àti prophet sam òjò bàbá authority náà ti ń sọ wípé láti àkókò yìí lọ gbogbo àwọn tán bá ti wá sórí òkè o àti tọ̀dọ̀ tàwọn o àti torí òkè atóríṣe o gbogbo ohun tí ó máa ṣẹlẹ̀ ńbẹ̀ náà ni pé àwọn èèyàn máa láǹfààní láti gba oúnjẹ ọ̀fẹ́ mo dẹ̀ mọ̀ pé kò lè jẹ́ iléeṣẹ́ míì náà ló tún máa gba iṣẹ́ yẹn bí ò ṣe iléeṣẹ́ Ades Multipurpose Ventures àwọn ohun tá à ń ṣe níléeṣẹ́ yìí ó rè gbogbo èyí tẹ̀ ń sá fún oúnjẹ inú ọ̀rá oúnjẹ inú òkè tí wá àwọn òfin kẹ́míkà kankan preserve ẹ̀ èyí tẹ́ bá wò lójú kámẹ́rà ẹ ti rí kò sí kí kẹ́míkà kankan bí gbogbo nǹkan táwa ń tà o bó ṣe wá látọ̀dọ̀ ọlọ́run olódùmarè bẹ́ẹ̀ náà láti ọ̀rá ń ṣe kiri láti ọ̀rá ń tu wọ̀n sínú báàgì orin olẹ́wẹ̀ kò sí dọ̀tí kò sí kiri kankan ń bẹ̀ èyí tó lè ṣàkóbá fún èèyàn àwa ti yọ gbogbo nǹkan yẹn àti yọ kúrò àti pé àwa gan àìwulẹ̀ ti rìn débẹ̀ gàárì rè kì í ṣe léètàn fálọ́m ṣojú ẹ̀ torí oríṣiríṣi gan la ń gbọ́ nígboro ẹ má jẹ́ kẹ́rù ọba yìí tẹ́ bá ti wá sí iléeṣẹ́ Ades Multipurpose Ventures kúlíkúlí rè o onílé alátani kò sí kòkòrò kò sí nǹkan tó lè ṣara níjàmbá kò sí mbẹ̀ òróró ni òróró tẹ́ lè fi síbẹ̀ epo lélẹ̀ kì í ṣe epo tí ó máa ránu dẹ̀ẹ́ṣẹ́ wá rí ọ̀rọ̀ sovelia tó jẹ́ pé à ń kó ní tírélà fáwọn èèyàn níléeṣẹ́ Ades Multipurpose Ventures ọ̀rọ̀ sovelia yẹn a tún ti mú new dimension a ti mú wọlé sórí ẹ̀ nítorí pé nylon buy làwọn èèyàn ń gbà ní party tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a tún ti wá sọ di can can yẹn olóṣèlú náà wọ́n le lò torí òun tẹ̀ ó lù corporate ó decent bákan can yẹn ó póríṣi mẹ́ta kékeré wà medium wà nílá pátápátá wà eléyìí tó dàbí cup tó yẹ pé spoon náà dẹ̀ tún máa bá wá tó dẹ̀ pé a ti máa customize orúkọ yín fọ́tò yín everything láti wà ńbẹ̀ gbogbo ẹ̀ ó ti di rọrùn ṣé wá rí lẹ́ni tó wá jẹ́ pé oṣù parí èrè fara ta sọ pé máa laugh èèyàn mẹ́rin àbí márùn-ún àkọ́kọ́ torí ọ̀gá tiẹ̀ sọ pé mẹ́ta ni ká pè mo ní rárá o a lè wá sórí program bàbá mi mọ́gàjì kọ́lá olóòtú ká wá sọ pé a fẹ́ fún èèyàn méjì àbí mẹ́ta ní orú ọ̀fà yẹn ẹ̀yin tẹ́ bá ti mú client wá léléyìí tó kù tílẹ̀ ò ní òfìṣú torí èlé gangan ni promo yẹn ló tún kásẹ̀ ńlẹ̀ tẹ́ bá ti mú yẹn wá 5% yẹn ó tún ní nǹkan kan tẹ́ tún máa gbà ní 5% yẹn lórí ìyẹn gangan lèmi àti aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Addis Multipurpose Ventures lájọ sọ ẹ̀yin tẹ́ bá jẹ́ pé ẹ fẹ́ múnú àwọn ọmọ ìjọ yín dùn ní ṣọ́ọ̀chì yìí ó ti di rọrùn ẹ̀yin tẹ́ bá fẹ́ múnú àwọn ọmọ ìjọ yín dùn ní mọ́ṣáláṣí ó di rọrùn ẹ̀yin olóṣèlú tẹ́ bá fẹ́ fáwọn èèyàn ní nǹkan àwọn iléeṣẹ́ ńláńlá olókoòwò kéékèèké tẹ́yin náà dẹ̀ fẹ́ dòwò pọ̀ pẹ̀lú iléeṣẹ́ yìí a rí ibi tẹ́ fẹ́ kọ́jà sí ẹ ti níye díẹ̀ tẹ́ lè fi dókòwò pẹ̀lú wa a ṣẹ̀ṣẹ̀ wá kọ́jà wá fún yín so iléeṣẹ́ Addis Multipurpose Ventures Èkó lolú iléeṣẹ́ yìí wà ní òkèèrà ìkẹjà lẹ́kọ̀ọ́ bákan náà nìbàdàn bíbá ẹ lè kàn sí iléeṣẹ́ Addis Multipurpose Ventures ní ìyànà àgbàlá àkọ́kọ́ bí òkú kwari ìbàdàn ẹ wá lè pe àwọn telephone numbers wọ̀nyí 091-2355-6714 tàbí 091-2903-7974 tàbí ibi tí mo jẹ́ aṣojú iléeṣẹ́ yìí dayo district aláwàdà ẹ pè mí sórí 08069681562 ẹ lè bọ́ sórí social media platforms tó jẹ́ ti Addis Multipurpose Ventures tẹ́ bá ti kọ́ Adé tán ẹ fi S sẹ́yìn Addis Multipurpose Ventures ó dàbí ẹni pé kí ọjọ́ bẹ́ẹ̀ de bàbá mi mọ́gàjì kọ́ lọ lóòtú bí kò ti délé
0: torí pé ó ń súnmọ́ díẹ̀
2: díẹ̀ bọ̀ ọjọ́ yẹn máa lágbára sà àwọn ẹ̀yà jẹun wọn á yó wọn á tún gba package wọn á tún gbà láti iléeṣẹ́ Addis Multipurpose Ventures.
0: adúpẹ́ pẹ́ òkun. next. pàápàá iléeṣẹ́ olóòrùn léyìí dà. èrò pa ńlẹ̀ lẹ́ni o. káàbọ̀ bàbá olórùlé.
3: bàbá mi ẹ kú ètò sà.
0: ẹ kú ilé.
3: ẹ káàbọ̀ sàlájì. ẹ kú dédé àsìkò yìí. mo kí lọkùnrin mo kí lóbìnrin mo kí yín ní gbogbo ibi tí ojúmọ́ ti yín mọ́ wá sínú ayé. adé agbo olúfẹ́mi ló kọ́ mi. mo mú ìkí ọlọ́lá ìkí ọlọ́lá ìkí olóríire mo mú wá fún gbogbo mùtúmùwà tó ń gbọ́ wa àti gbogbo ojú tó ń wò wá. láti lè ṣe Latun's Gerard Roofing Company. Inú mi máa dùn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣùgbọ́n lónìí inú mi tún dùn yàtọ̀ ara mi yá gágá bí ara akẹ́kọ̀ọ́ aṣọ. kí ló dé fa ó ní wípé pẹ̀lú bí òní ṣe jẹ́ ọjọ́ tó gbẹ̀yìn nínú ìrìn àjò oṣù kẹsàn-án lọ́dún 2026 iléeṣẹ́ Latun's wọ́n fi ṣe oríire rán mi sí yín. kí dẹ̀ ní ṣe oríire ọ̀hún òun náà ni wípé a ti ṣàgbékalẹ̀ àwọn ètò kan eléyìí tí yóò jẹ́ kí kíkàn ilé yín kó tún dí ọrùn ju tàtẹ̀yìn wá lọ ẹ ti mọ̀ wá mọ̀ ṣe wá wípé àwa ni kálámọ́ bí wọ́n ti ṣe tí kì í fi eyi wọ a máa ń sọ ní gbogbogbà wípé à ń ta Gerard níléeṣẹ́ Latun's òrùlé Gerard Roofing Sheet a dẹ̀ tún kàn án títà àti kíkàn ọlọ́run ọba aláwọ̀ rabi fi rán wa níṣẹ́ kínní ọ̀hún dẹ̀ dìrọ̀rùn tán yányá alákọ̀ọ́kọ́ nínú àwọn eléyìí tá ń tà tá a tún bá àwọn èèyàn kàn léléyìí tó jẹ́ pé warranty 70 years ló wà lórí ẹ̀ eléèkejì nínú eléyìí tó wà lọ́dọ̀ tiwa táwa mọ̀ npa rẹ̀ tá a gbé dání o leléyìí tó jẹ́ pé rántí 50 ọdún ìyẹn 50 years ló wà lórí ẹ̀ lẹ́yìn méjì yẹn àwọn ọ̀dá mi màmá nítorí pé ní títà tá a bá ta fún yín tá a dẹ̀ bá yín kàn án òun ló máa solidify gbogbo nǹkan tẹ̀ ń gbọ́ lẹ́nu mi torí téèyàn bá lọ ra òrùlé jẹ́ráàdì yẹ̀bùyẹ̀bù wa àwọn ò tiẹ̀ ní bá yàn kan rú ẹ̀ àwa kì í kan rú ẹ̀ a ó fún yín ní ìmọ̀ràn a ó dẹ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé yẹ̀bùyẹ̀bù rèé ohun tí ọba borúkú èèyàn jẹ́ èèyàn ò gbọ́dọ̀ ṣe níwọ̀n ọba àgbà tí ẹ bá ti wá mọ̀ wípé òrùlé jẹ́ráàdì lẹ fẹ́ kàn mo fọlọ́run bẹ̀yìn ẹ má ti kànge sílẹ̀ o ẹ rí pé ní òjò la wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn igi ló jẹ́ pé wọ́n ti gbómi parí bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn igi míì wọ́n ti wọ́n tóòrùn bá tún dé wọ́n á máa súnkì so ẹ má ti kangi sílẹ̀ but àwọn kan máa rò pé adé agbo àwa ti kangi sílẹ̀ o ọba ni kò bàjẹ́ ẹ̀yẹn ṣàtìrí pé ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí tí màá pè lórí ètò yìí kò wá tí nílò wípé kẹ́ ẹ wá sí iléeṣẹ́ Latins ibikíbi kò sí bó ṣe lè jìnnà tó níbikíbi tí structure tẹ fẹ́ kan òrùlé sí tó bá wà àwa máa lọ síbẹ̀ láì béèrè owó kankan lọ́wọ́ yín àwa láàrè epo sínú mọ́tò fúnra wa ẹ̀yẹn má wọrí kí la dẹ̀ fẹ́ lọ ṣe ni pé a máa lọ take measurement iye Gerard eléyìí tí ẹ máa lò tó máa kápá building project yẹn a dẹ̀ tún máa take measurement iye igi eléyìí tí a tún máa lò láì gba ₦1 lọ́wọ́ yín gbangba wálé àmọ́ tí ń sọ yìí o mímọ mẹ́mọ́ kọ́ dàfẹ́ lọ́wọ́ mi rí gbangba wálé àmọ́ tí ń wí èyí jẹ́ àwọn ètò eléyìí tí a ti là kalẹ̀ níléeṣẹ́ Latins ṣé rí lára àwọn nǹkan tí ó jẹ́ kí òrùlé Gerard kó dá yàtọ̀ sí gbogbo àwọn òrùlé tó ṣẹ́kù alákọ̀ọ́kọ́ ni pé ayé tá a wà yìí ẹ̀kan lọmọkùnrin wáyé kọ̀sẹ́ tí ó wà lẹ́ẹ̀kejì ẹ̀jẹ̀ ajayé tówó bá ti dé ká jayé lọ́tọ́ gẹ́gẹ́ bí orin Saheed Òṣùpá òrùlé Gerard máa ń beautify ilé gan ẹlẹ́ẹ̀kejì ni pé òrùlé Gerard ó máa ń mú àdínkù dé bá gbogbo ariwo ṣẹ̀rẹ̀ẹ̀rẹ̀ eléyìí tí wọ́n ń pa níta èèyàn bá máa rọ́ gbà á kéèyàn ọmọ mi títí níta ẹni gbọ́ òrùlé Gerard ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni wípé warranty ọdún eléyìí tó wà lórí òrùlé Gerard ó lọ fà gan ọmọ ni ó jogún ilé téèyàn bá kọ́ akitan ni ó jogún ọkọ̀ téèyàn bá kọjọ àwọn àgbà ni wọ́n wí bẹ́ẹ̀ èyí di ara àwọn ohun tí ó jẹ́ kí òrùlé Gerard kí ó dá yàtọ̀ sí gbogbo àwọn òrùlé eléyìí tó ṣẹkù ẹ rí pé mo sọ wípé à ń tà á a dẹ̀ tún ń kàn kò kí ń ṣe kíkàn nìkan a tún ń tà á ẹ̀yin èèyàn tó wá jẹ́ pé ẹ ti ṣe prapet ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo fẹ́ pè láàárọ̀ yìí òun ni kẹ́ ẹ pè ẹ̀yin èèyàn tó jẹ́ pé iṣẹ́ ilé kíkọ́ yín ti dé level ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí màá fi síta láàárọ̀ yìí òun ni kẹ́ ẹ pè ẹ̀yin èèyàn tó jẹ́ pé ẹ fẹ́ change brown roof tó wà ní orí ilé yín ẹ̀yin èèyàn tó jẹ́ pé páànù tí wọ́n ti kankan tó bí mọ́ṣẹ́ lọ wà lórí ilé yín ẹ wá fẹ́ change ẹ̀ sí òrùlé Gerard ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí màá pè láàárọ̀ yìí òun ni kẹ́ ẹ pè kò kí ń ṣe ilé gbígbé nìkan níléeṣẹ́ Latins nǹkan gbogbo structure tó bá ti nílò òrùlé nípa àwáká níléeṣẹ́ tọ̀dọ̀ tiwa bó ṣe hotel bó ṣe hostel bó ṣe shopping mall bó ṣe warehouses bó ṣe estate bó ṣe personal residence bó ṣe iléeṣẹ́ ìjọba bó ṣe iléeṣẹ́ aládàáni bó ṣe ilé ìwòsàn bó ṣe ṣọ́ọ̀ṣì bó ṣe mọ́ṣáláṣí ẹ pé iléeṣẹ́ Latins ìbàdàn lólu iléeṣẹ́ Latins kalẹ̀ sí ìyẹn ní switch 18 and 19 fundex house tẹ́ ẹ bá ti di ojú orin bódìjà nìbàdàn bíi tá a wà yìí ìyànà kan yà lọ sí bígbà téèyàn fẹ́ máa lọ sí ìyànà sí ẹ ó rí church ńlá lẹ́gbẹ̀ẹ́ títì ní bódìjà yẹn náà ni níbi ojú orin yẹn náà ni o glory tabernacle church ni wọ́n ń pe church yẹn ní kọjá church glory tabernacle yẹn lẹ ó ti rí fundex house fundex house òkè téńté tábìlì ní fundex house gangan ni kẹ́ ẹ gùn wá ẹ jìnnà sí gbogbo àwọn tí ń ṣẹ́jú ṣérò òkè làwá wà ní ọlọ́mọjà dẹni ilẹ̀ switch 18 and 19 ibẹ̀ gangan ni olúléṣẹ́ Latins lọ́kalẹ̀ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjèèjì eléyìí tí mo fẹ́ pé ọ wà fún ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú kíkẹ́ òrùlé Gerard nìkan kò kí ń ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹjọ́ ọmọ mi ò tí ì jẹun àtàwọn àti yín ebi ò ní pẹ́ nìkan kan
0: wá
3: alákọ̀ọ́kọ́ ni 08 0 8 7 8 7 9 7 9 7 3 5 3 5 3 9 0 8 0 0 8 7 8 7 9 7 3 5 3 5 3 9 3 9 ẹlẹ́ẹ̀kejì ni 0 8 1
0: 0 8 1
3: 6 06 5 6 5 7 3 7 3 4 0 4 0 4 2 4 0 8 1 0 8 1 6 5 6 5 7 3 7 3 4 0 4 2. Ẹyin ti a tẹ wa ni diaspora irọrun lo ba de o
1: interview bombers

kábíyèsí olódùmarè ìjà sunday gbó pẹ̀lú àwọn tó ṣe sẹ́nu tó ìrù ẹkùn ọ parí ọ lọ sọ́dọ̀ ọ lọ mú mi onímọ̀ọ́lù mutiu ọládẹjọ tọ́jà síwájú mùsùlùmí ìbàdàn onímọ̀ọ́lù ló ṣètò bó ṣe pé ìjókòó àlàáfíà náà gbogbo àwọn mùsùlùmí ńláńláńláńlá àtàwọn lọ́ọ̀yà tí wọ́n ń ta ko sunday igbòho ni wọ́n wá láti ìlọrin gbogbo wọn jókòó wọn sì jọ sọ àsọyé pọ̀ kọ̀tán bí bí a bá bí nǹkan kan bá ṣẹlẹ̀ mọ́mọ́ ṣe yọgán ìwọ mọ́mọ́ ṣáájú ń bẹ̀ gbogbo ẹni tí ń fi ọ̀rọ̀ ọjọ́ náà kọ́ bọ́dì ní ti mùsùlùmí ni àbí tó ní tìbílẹ̀ oníṣẹ̀ṣe nígbà wọn ń parí ìjà ní ìsìn ṣé wọn pè yí síbẹ̀ mọ́ ọlọ́run ti parí ẹ̀ ó ti lòdù ó ti lọ mú mi ọ̀rọ̀ tí ò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sunday ti yé wọn n tí ò sì yé sunday náà àwọn tí a jọ ń sọ̀rọ̀ wọn fi yé n tí a sì láwọn ọ̀fẹ́ sunday náà ló ń kọ́ lẹ̀ wípé àwọn ṣàtúnṣe wọ́n láwọn ọ̀fẹ́ ẹlẹ́yàmẹ̀yà òun náà lòun sì ti gbọ́ òun ó sì gbéṣẹ̀ lórí ẹ̀ a máa rí bẹ́ẹ̀ nígbà tá a kì í ṣẹranko àwọn ẹranko gan-an máa kanra wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n máa jà onílàákàyè ni wá a sì gbọ́dọ̀ mọ nígbólóhùn aṣọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ rí pé kọ́rọ̀ wọn tó wáyé mo pe sunday mo like ẹ nítorí pé a máa gbọ́ ìkìlọ̀ a sì mọ gba ìmọ̀ràn púpọ̀ gbogbo ìmọ̀ràn tí mo gbà lọ́tẹ̀lé pátá kẹ́yìn ọ̀tẹ̀lé àlàáfíà ọ sàn ju pé ogún mi àbọ̀ tẹ̀mí lọ alhaji pàápàá

0: kan se kere ni kokoro to
1: o mo le kole kan le
0: akokan se lo so ni le alabaun
1: a je pete du mare ba ti o leyin
0: to bere le dote
1: to kuko kan le bole
0: ko le se wo ko ri ni gidi
1: ile ise latuns general roofing company
0: lo kan
1: a se ori ni le kekan akan loru le
0: bo ba wa ninu
1: olope to kole pari
0: ile ise latuns general roofing company
1: ni o pe
0: mu general roofing sheets
1: classic
0: bond milano
1: shingles
0: roman
1: ati bebe lo
0: ala won ti guarantee 70 odun 70 years wa lori won
1: atanu ti guarantee 50 odun 50 years wa lori e
0: to ba ti kan gisile
1: ko su wahala ma bo
0: ile ise latuns general roofing company
1: amusa gbogbo yan to ba ti se perfect
0: o ma ti kan gisile
1: o san
0: ke koko kan sile ise latuns general roofing company
1: be jo soro gerard na
0: ai ba ma
1: ki gomo ba lo re gbe
0: ko to di kikan
1: san ni suit 18 and 19
0: pondex house
1: behind glory tabanaku
0: bodija oju orin badan
1: telephone 08797-3539
0: tabi 081-6573-4042
1: bo se n kan le ko le pelu orule gerard
0: ni latuns
1: ara le le lo
2: Lagilu FM 96.7
3: Ọ̀rọ̀ àgbà mi fún tèmi ni mo pè ní ẹ̀gàn. Àwọn èèyàn a máa gàn yẹn o. Tọ́ ọ bá gbọ́jà lọ́wọ́ bó ti wulẹ̀ ọ́ dáa tó. Wọ́n rí nǹkan tí wọ́n wù í sí. Ẹ mọ wo lẹ oníbàárà mi.
4: Ẹ kàrọ sà.
3: Ẹ kú ojúmọ́ o.
4: Yes sir, ẹ
3: kàrọ gbogbo ilé ń kọ́ o.
4: Adúpẹ́ sà.
3: Náà.
4: Orúkọ mi ni Olódodé Kẹ́hìndé láti iléeṣẹ́ CDCare.
3: CDCare.
4: Bẹ́ẹ̀ni, Facebook yes. Mọ app tó ń kí ẹ̀ fún gbogbo àwa ará ìlú.
3: Bẹ́ẹ̀ni.
4: Yes sir.
3: Ọpẹ́lọpẹ́ yín tẹ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ gbowó gbọ́múlé láǹtà láti fi ra nǹkan.
4: Ọpẹ́lọpẹ́ Ọlọ́run ni sà.
3: Ẹlòmíì ọba máa wo tẹlifíṣàn lọ́nà ilé rẹ̀ wọn ọba ti gbé jáde. Ẹ pé ọ tí ìsanwó tẹlifíṣàn tó ń wò.
4: Bẹ́ẹ̀ni.
3: Bó o lẹ́yìn ṣe ń ṣe ti yín yóò sanwó dédàjì ẹ gbé kọ̀m̀pílìtì tẹlifíṣàn fún bó bá ṣe ẹ̀rọ ọ̀fọṣọ náà ni ẹ gbé fún bó bá ṣe gáàsì ìdáná ẹ gbé fún yóò máa sàn yókù díẹ̀ díẹ̀.
4: Bẹ́ẹ̀ni.
3: Tí òun tó ń bá gbé tẹlifíṣàn sá lọ ńkọ.
4: Wọn ò lè gbé sá lọ sá.
3: Kò ṣeé ṣe bẹ́ẹ̀.
4: Kò ṣeé ṣe sá.
3: O ti yé yín ẹmọ ṣàṣírí iléeṣẹ́ yín. Ẹmọ ṣàṣírí iléeṣẹ́ yín. Ọya pàápàá.
4: Àwọn tí ò gbọ́ nípa CDK rí àbáwọn tó ń dá ọ̀tá àbáwọn tó sọ pé òkè táwọn bá ti gba sálárì làwọn fẹ́ bẹ̀rẹ̀ sí ní ra nǹkan táwọn nílò. Oṣù ti parí báyìí sálárì ti wọlé. Ẹ má na owó yẹn síbòmí 20,000 orí ẹ̀ yẹn ẹ lè fi bẹ̀rẹ̀ sí ní ra nǹkan ní CDK ẹ̀. Ẹ fẹ́ ra sewing machine yọ̀ yín tẹ́lọ̀. Ẹ lè fi 16,000 naira kẹ fi máa bẹ̀rẹ̀ sísan owó sewing machine lọ́sọ̀ọ̀sẹ̀. Kẹ mú 24 weeks after 12 weeks ìyẹn ní December ẹ máa gba sewing machine yín. Àbẹ́yìn tẹ fẹ́ ra washing machine tẹ̀sí wò pé ní December o. Ẹ fẹ́ fọwọ́ fọṣọ ẹ fẹ́ gbàlejò ni o. Ẹ fẹ́ fọwọ́ fọṣọ mọ́. Ẹ lọ download app CDK ní Play Store tàbí App Store kẹtẹ CD. CARE láti download app yẹn kẹ́ẹ̀dẹ̀ ra washing machine yín pẹ̀lú ìrọ̀rùn láìsí èlé kankan ní orí ẹ̀ tàbí kẹ́ẹ̀ mú oṣù mẹ́fà ẹ̀dẹ̀ máa gba àwọn nǹkan tẹ fẹ́ ra yìí ní December ẹ̀yin fẹ́ ra

0: àti fẹ́ rà tàbí kẹ mú lọ get plan 12 months kẹ fi sanwó ẹ tẹ bá sanwó yín dé ìlàjì plan tẹ bá mú àwọn kan máa ń ṣe mistake pé àwọn fẹ́ ra washing machine àwọn fẹ́ mú ọ̀sẹ̀ mẹ́fà oṣù mẹ́fà àwọn ti sanwó oṣù mẹ́ta sílẹ̀ ní oṣù àkọ́kọ́ àwọn ò gbọ́jà wọn ẹ lè gba ọjà yín torí sídìkẹ̀ ní pé kẹ máa san díẹ̀ díẹ̀ ni tẹ bá dẹ̀ ti dé ìlàjì installment plan ní la máa deliver ẹ fún yín kò kí ṣe pé máa san 50% lẹ́ẹ̀kan náà ẹ mọ ọdún kan ẹ máa expect ọjà ní oṣù àkọ́kọ́ kò work báyìí lórí app
1: wa ṣùgbọ́n tó bá gbọ́jà lọ tó bá jẹ́ oṣù kejì lówó ń yọ sí lọ́wọ́ tí ò sì fẹ́ na ó lè clear owó tí ẹ gbà
0: á máa gbà á máa deliver fún ọ tẹ bá rush owó yín pé kí ẹ fẹ́ san déédéé ẹ mọ̀ ẹ sì fi san déédéé bẹ̀rẹ̀ ẹ fẹ́ parẹ́ lẹ́ẹ̀kan náà ẹ lè sanwó yín àdè máa deliver ọjà yín fún yín ẹyin tẹ fẹ́ wá sí ọ́fíìsì wa fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbí tẹ fẹ́ pè wá a ní ọ́fíìsì ní àpáta ọ́fíìsì ti open àmọ́ ilépo tó wà níbẹ̀ yẹn ò tí bẹ̀rẹ̀ iṣẹ́ bọ̀ sídìkẹ̀ ti ṣiṣẹ́ lọ ní àpáta ní iwájú Finrail supermarket ẹ lè pe nọ́mbà àpáta sí 070 70 74 74 60 39 39 11 sisi ile to wa ni junction veterinary na e le pe wa si 070 70 74 74 54 54 30 05 05 070 70 74 74 54 54 54 30 05 05

0: oníbàárà ni ẹ mọ wo lẹ kí lẹ mú wá fún wa.
1: Orúkọ mi ni Pastor John Adiagbo láti ilé iṣẹ́ J3 International Travels and Tours Limited nílùú Ìbàdàn. A ní orí ọ̀fẹ́ kan fún àwọn oníṣẹ́ ọwọ́ ní orílẹ̀-èdè Cape Verde. Ìmọ̀ sọ fún àwọn èèyàn tó fẹ́ rìnrìn àjò ìlú òkèèrè wípé èèyàn lè bẹ̀rẹ̀ láti ibi kékeré. Ẹlòmíì á lọ mú níbi tó ga. Agbára rẹ̀ kò sì tí ní àwọn nǹkan tó nílò tó mú nǹkan tó fẹ́ níbi tó lọ yẹn. So orí ọ̀fẹ́ tá wá nílùú Cape Verde ni wípé ó jẹ́ orílẹ̀-èdè yẹn jẹ́ Iceland country. Wọ́n wá nílò àwọn oníṣẹ́ ọwọ́ báyìí bíi nurse, carpenter, bricklayer, tiler, aluminium, engineer, plumber, welder, mechanic, driver, security, tailor, electrician, printer, farmer, painter, barber, hairdresser, gbogbo iṣẹ́ ọwọ́ pátá.
0: Èdè wo ni wọ́n ń sọ nílùú yẹn?
1: Wọ́n ní èdè tí wọ́n ń sọ. So wọ́n dẹ̀ tún ń sọ òyìnbó náà níbẹ̀. So orílẹ̀-èdè yẹn àǹfààní tó wà ń bẹ̀ ni pé ó wà lẹ́gbẹ̀ẹ́ Portugal. So Embadet ti wọ Portugal, ó ti wọ Europe. Ṣùgbọ́n ẹni láti kọ́kọ́ wọbẹ̀ kẹ́ ẹ lóṣù mẹ́fà kẹ́ ẹ gba permit bẹ̀. Òun la fi wábí lónìí pé gbogbo àwọn èèyàn tó ń gbọ́ wa tán fẹ́ rìn àjò ìlú òkèèrè tó jẹ́ oníṣọwọ́ àwọn míì náà tí ò ṣiṣẹ́ ọwọ́ náà.
0: Ẹ mọ̀ pé wọ́n já pamọ̀ nù.
1: Bẹ́ẹ̀ ni sà. So owó bẹ̀ owó tí wọ́n dẹ̀ fi lọ kì í ṣe owó tó pọ̀ tí wọ́n bá tètè gbé ìgbésẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. So àwọn àǹfààní tá a ní fún wọn ni pé àwa ni a máa ṣètò bí wọ́n ṣe máa lọ, àwa la máa ṣètò bá ṣe lọ máa gbé wọn ní airport, a máa fún wọn ní ilé oṣù kan. So lẹ́yìn oṣù kan yẹn.
0: Ṣé fíṣà bẹ́ẹ̀ dẹ̀ garanti?
1: Ọlọ́run bàbá láàrin ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún àwọn tá a ti ṣe díẹ̀ mú wáì.
0: 2 weeks.
1: Díẹ̀ mú wáì sá. Díẹ̀ mú wáì.
0: Ọ̀tàn.
1: Àwọn tó jáde níjọ Friday ni. Ìjọ Friday ni. Àwọn yìí ń lọ lọ́sẹ̀ yìí. So àwa aláṣètò ẹni tí ó lọ gbé wọn ní airport. Iṣẹ́ tí wọ́n máa ṣe àwa aláṣètò iṣẹ́ fún wọn. So ó jẹ́ kí ìrìn àjò yẹn kó rọrùn dáadáa. So àwọn ò kí ṣe pé tá a sọ̀rọ̀ tí ò ní rí bẹ́ẹ̀. So torí ibi tá a wà yìí àgbọ̀dọ̀ ṣe irú kan bẹ́ẹ̀. So orí ọ̀fẹ́ yẹn gbogbo àwọn tó bá lè wá orí ọ̀fẹ́ wà fún wọn ní orílẹ̀-èdè Cape Verde.
0: Ibo láfíìsì yín wà?
1: Ọ́fíìsì wa wà nílùú Ìbàdàn. Tẹ́ bá ti dé Ìwó Road nílùú Ìbàdàn. Ẹ wọ mọ́tò Ìyànà Church. Ẹ sọ̀kalẹ̀ ní the Sengol bus stop. Ẹ wá fònà, ẹ rí àwọn ọlọ́kadà, ẹ gbé ọ̀kadà General Gas. Kẹ wá sọ̀kalẹ̀ ní ilé epo AP or Adamatic filling station. Lẹ́gbẹ̀ẹ́ ilé epo yẹn ẹ rí ilé kan tó wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n pè ní On Spring House. Nínú ilé yẹn ibẹ̀ ni J3 Travels and Tours wà. Àmọ́ wà ń bẹ̀ gbogbo ọjọ́ Monday sí ọjọ́ Friday láago mẹ́sàn-án ṣaago mẹ́ta lọ́sàn-án.
0: Àwọn tí ìrìn àjò ìlú yìí ó ti tó èèyàn bíi mélòó tẹ́ ti ṣe fún.
1: Bàbá ó ti lé ní 50 o.
0: Kọ̀dẹ̀ sí complain.
1: Sí wàhálà kàkà. Àwọn míì ti wọ Germany, ẹ lè wọ Germany, ẹ lè wọ Brazil, gbogbo Europe pátá.
0: Lèyàn lè gba bẹ̀ wọ̀.
1: Lèyàn lè gba ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ lo oṣù mẹ́fà lórílẹ̀-èdè Cape Verde. A ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Bí àwọn kan máa tún jáde lónìí báyìí. Àwọn tó jáde Friday yẹn tíkẹ́ẹ̀tì wọn àti nǹkan báyìí wọ́n máa lọ lọ́sẹ̀ yìí. So kò sí wàhálà kankan
0: pé. Bó ni ìwé èèyàn ṣe gbọ́dọ̀ tó ẹni tí ọba lọ?
1: Gbogbo ẹni tó bá ti níṣẹ́ ọwọ́ tó bá ti ní international passport kò mí pé
0: èèyàn káwé. Ó jẹ́ professional.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Tíṣẹ́ rẹ̀ dá
1: lójú. Bẹ́ẹ̀ni tíṣẹ́ dá lójú. Ìbàjẹ́ mọ́tò ló mọ̀ wà. Ìbàjẹ́ truck driver. Ìbàjẹ́ ọkọ̀ kínní tó ṣàníṣẹ́ ọwọ́ lọ́wọ́ tó dẹ̀ mọṣẹ́ yẹn dáadáa. Tàbí àwọn míì tó jẹ́ pé wọn níṣẹ́ ọ̀bọ̀ tí wọ́n kàwé tí wọ́n rò pé àwọn náà fẹ́ wá better life lọ sí orílẹ̀-èdè míì kí wọ́n máa bọ̀ sí orílẹ̀-èdè Cape Verde.
0: Lórí ọ̀rọ̀ traveling yìí tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ processing rẹ̀ ó lè tó bí ọ̀sẹ̀ mélòó sóṣù mélòó.
1: Bàbá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ sọ oṣù kan ní báyìí 50 days visa ti jáde.
0: Ṣé nǹkan ìwé ni pé bẹ́ẹ̀yàn bá sanwó ní bí ò ní?
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Kó tó di parí oṣù tí ń bọ̀.
1: Bẹ́ẹ̀ ni sà yóò
0: lọ. Gbogbo nǹkan rẹ̀
1: yóò ti yanjú pátápátá.
0: Ọ̀ yẹ pé nọ́mbà yín káwọn èèyàn máa pè yín.
1: Yes sir. 070 470 470 470 035 035 92 92.
0: Ẹ tún pè.
1: 070 470 470 035 035 92 92 tàbí 080 080 51 51 444 444 931.
0: ẹni aye pẹrẹtẹ lokun le fawo
1: eyan ti awọn to ba fẹ janfani awọn to fẹ janfani awọn na fẹ lo lede ke
0: ba bi igbawo ni won le yọju si yin da ti aye yen o fi close tori ẹni bi o ba ti sa aye mo eyan sala
1: bẹni sa be o lo lowo lowo bayi
0: o lo lowo lowo e to number yen pe kan ma pe yin ni si 070 070 475 035 92 90 080 051 51 444 444 9319 31 adupe pe okun
1: e se sa
0: e ku kale

ni wọ́n ń pẹ̀gàn rẹ̀ lọ́wọ́ báyẹ̀sẹ̀ ń pẹ̀gàn rẹ̀ lọ́wọ́ yóò dògo fún ọ ni bí wọ́n bá pẹ̀gàn pẹ̀gàn wọn a máa pẹ̀gàn olóṣèlú bẹ́ẹ̀ ìwọ ọmọ wo tẹ̀gàn ẹ jẹ́ agbọ́kẹ́dẹ́ àti polówó ọjà bíi méje ta ló wà ń ta ẹ lọ pè wọ́n wá o.

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
3: It's about to go down.
4: Wait! Aww.
5: My love, what happened?
4: Before I marry you, the TV where you promised, the fridge income, where is it? Washing machine income, will you be using my hands to wash clothes in 2026?
5: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK? CDK? Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. That's CDK.
4: So all those things don't already dey house?
5: Abba, since last month.
4: Pastor, continue the wedding.
6: Yay! Walk on down, join together.
5: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small. Zero interest, normal market price. Download CDK today. Telephone 0707-454-3005.
6: CDK, pay small, live BB.
7: Bàbá Ìbàrúbá.
8: Ọba Ìsára.
7: Orúkọ tó lọ́mi láka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ntá fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn ká máa mí gúlegúle, àbí ká máa ṣẹyọ́ àṣejù. Báyẹn èèyàn bá ń lu kìkìkì, àbí èèyàn wọ̀ ọ́kọ́. Ó ń rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jẹ́ bó ti òní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí apẹ wà. Jara rẹ gbà lẹ́yìn ilé bàbá Adédìbú. Mímọ̀lété Nìbàdàn, opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrúbá kò rẹ́nì kankan ṣẹ́ lọ́mọ pèrò sọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ti wá, kájọ foríkorí kájọ sọ tó ń ṣe yín o. Ọ̀nà Àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara. 08033881008 tàbí 07018211111. Bàbá Ìbàrúbá ọba Ìsára, àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn fẹsẹ̀ fẹ.
9: Àǹfààní pàtàkì rèé o fún gbogbo àwọn abilékọ àtomidán tí wọn ò ṣe tán àti yanbọ ṣẹ́ tí wọ́n sì ń gbé nídi arẹrẹ òkè àdó òkè bọ́là. Tàbáwọn agbègbè míì tí yóò jìnnà sí Màlété fẹ́ gba àwọn obìnrin abilékọ àtomidán tí ó máa tẹ̀lé mọ́tò búrẹ́dì láti pín ọjà fáwọn alára tó tà àtàwọn alára jẹ ládùúgbò tí wọ́n bá pín wọn sí pẹ̀lú mọ́tò. Wọ́n sì ní gbọ́ iṣẹ́ eléyìí ò ní ṣe pẹ̀láńkiri búrẹ́dì. Iṣẹ́ pínpín ọjà búrẹ́dì fáwọn alára tó tà ládùúgbò rẹ̀. Tàbádùúgbò táwọn akọ́ni bá ṣe ń pín jàmbá pín ọ sí ni. Iṣẹ́ àjíṣe ni o, iṣẹ́ tó bẹ̀rẹ̀ láàárọ̀ bí aago méje. Kò wá ní ṣe pẹ̀lú ìta búrẹ́dì rí o. Tọ́láwọn akọ́ṣẹ́mọṣẹ́ owó fọ̀nà hàn láàrin ọjọ́ méjì nípa bá a ṣe ń tajà. Iléeṣẹ́ búrẹ́dì Better Life tó wà ní Màlété Ìbàdàn. Bí wọ́n ṣe ń sanwó lọ́sẹ̀ ni wọ́n ń sanwó lóṣù. Léyìí tó ní ṣe pẹ̀lú bóníkálukú bá ṣe lákì kanjú bá a ṣe ń pín ọjà sí. Bákan náà ni wọ́n nílò àwọn àgbà bíkà tó dáńtọ́ tó sì lè darí iṣẹ́. Marketers lọ́kùnrin àti lóbìnrin tọ̀rọ̀ dálẹ́nu ẹ̀ ṣáká àti driver tó níwe ọkọ̀ tó pé tòun ti factory workers. Wo owó tó sì nítumọ̀ ni wọ́n ń san ní Better Life Bakery. Iléeṣẹ́ búrẹ́dì Better Life wà ní Màlété Ìbàdàn. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni o pè tó o bá ṣe tá àti fóònù rẹ̀ lẹ̀ láti ṣiṣẹ́. 09025427551.
10: Akíntún dé ọ̀rẹ́ mi. Àfijù dílà tó lóye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ dílà rẹ yìí. Àdúrà kan péré mojọ́. Kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́run mọ́jọ sòrò sọ́ọ̀tì. Bí ti kò ìdí ni pé dílà rẹ ò ní ju mọ́tò méjì péré lọ. Tokunbọ̀ káà àti Nàìjíríà UC. Tó o gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wà wọ́n bí tó o ti ń tà wọ́n. Ẹ̀gbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ọlọ́mọ̀jì kò ń padà rà lọ́wọ́ rẹ̀ scrap àti pé dúró náà o. Ṣé wò ó tí ìgbọ́n pa dé lọ́sọ̀ tòní? Táwọn àlùyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ jókòó tọkọ̀ rẹ ní lọ́sọ̀ tò. Kò sí ní tó burú bẹ̀ kì í ṣe wọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akíntúndé kò sí ní tí ó sọ kan rẹ. Ẹ̀gbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ńbẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Ní lọ́sọ̀ tò náà ni mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pérépéré tó fọkàn balẹ̀. Tí n tí mò ń sọ yìí ò bá wá yí ọ dáadáa. Bí n fọ nọ́mbà wọn kó o pé wọn. 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
11: Ìjì ayé ò ní jà ọmọ
12: ìpín.
11: Ìjì ni ọwọ́ afẹ́fẹ́ tó ṣọwọ́ òde. Bíbélì sọ nípa wọn nínú ìwé ìfìmọ̀ orí
12: kẹtàdínlọ́gbọ̀n.
11: Ẹsẹ̀ ìkẹrin ó ní afẹ́fẹ́ ṣọwọ́
12: òde.
11: Ní ẹsẹ̀ ìkeje ó ní wọ́n fi agbára káká. Ogun agbára káká dópin láyé rẹ̀. Ìjì bá ń jà yẹn gbogbo ẹ̀ ó di agbára káká. Àti jẹ àti mu ìgbèsè àgbàná oríṣiríṣi ogun ni ìjì máa ń gbé wá.
12: àdúrà àkànṣe lẹ́ẹ̀kan lọ́dún 24 hours marathon prayer ìdè já ọjọ́ Wednesday on the 30th yíye láti aago mẹ́ta ọ̀sán títí di ọjọ́ Thursday ní aago mẹ́ta ọ̀sán ìwó road ló ti wọkọ̀ olúwo tó bá ní olúwo junction níbi ọ̀kadà máa jẹ́ bọ̀ ní atamátàsí bọ́ ọba wá ó ti dandan kó lẹ́rìn wà á sì ní àǹfààní láti rí bí wòlíì èmi sì máa ń sọ wípé tọba dọ́dọ̀ wòlíì ìwọkọ̀ ló sàn tó bá wá ẹ̀mọ́ náà máa gbẹnu mi fún àṣírí ogun rẹ wàhálà ànúgbà orúkọ mi ni wòlíì àjílórí atamátàsí.
13: Your Nescafe is not just a drink, it's

0: mo kí yín púpọ̀ púpọ̀, mo lù yín lọ́gọ ẹnu nítorí wípé ẹ gbìyànjú. Ẹni tí bá ń dá àti ń fẹ́ kọ́ ọmọ nìkejì ọ̀dà ẹja dùn ń dà ń sáàkì. Àsìkò wa tá a jọ ń sẹ́pọ̀ yìí ó ń tu kálukú la àsìkò yìí tù mí la púpọ̀. Ìyá Àjẹsà, kí lẹ nílẹ̀ fáwọn oníbàárà yín kọ́dún tó parí?
1: Ṣé rí nǹkan tá a nílẹ̀?
0: Oṣù bàbà àbáláwa
1: yìí. Oṣù bàbà àbá yìí. A fẹ́ kí Ọlọ́run kó
0: sọ́wọ́ pọ̀. Tọ́ yẹ kéèyàn máa bà lera wọn.
1: Èmi àtọkọ mi gan bà lera wa.
0: Ìwọ ìyá yìí.
1: Láàárọ̀ yìí ọkọ mi ní kí ló ṣẹlẹ̀ gbé ọgbẹ́ ni. A gbúdọ̀ máa bàbà àbá ni. Ṣé rí a ní 50% promo fún gbogbo àwọn customers wa pátápátá nínú Ẹmbà yìí. A pè ní Ẹmbà promo.
0: Ok.
1: Gbogbo iye tá n ta product wa wa pin sọ́nà méjì.
0: Ní oṣù bàbà àbá
1: yìí. Oṣù bàbà àbá yìí. Ẹ mú ìdá kan. Káwa náà mú ìdá kan.
0: Ok.
1: Ìdá kan yẹn tẹ bá ti kó wá ẹ wá tún wá lè máa sán dẹ̀dẹ̀ díẹ̀ o.
0: Bẹ́ẹ̀ni. Bó bá jẹ́ 10,000 ní ìsìn.
1: Bẹ́ẹ̀ni.
0: 5,000 ni wọ́n san.
1: Wọ́n san.
0: 5,000 wọ́n tún wá lè pín.
1: Tágbára wọn bá tún wá lè pín láti sánlẹ̀ kó wá lè máa sán dẹ̀dẹ̀.
0: Iye kí iye tí a bá wá san nínú 5,000 yẹn, ọjà sí pé wọ́n ti ní.
1: Wọ́n tún àlọ́dà promo nìyẹn.
0: Ìgbà wo ni promo ọkà ṣẹ̀ ńlẹ̀?
1: Ṣé wá a ní oye àwọn tá a fẹ́ ṣe fún tó bá ti pé o ti parí?
2: Bẹ́ẹ̀ni, èèyàn 5,000 la fẹ́ ṣe promo fún.
0: 5,000 náà pọ̀.
2: Oṣù bàbà bàbà.
0: Ó kéré pé èèyàn 1,000 ó bí bèjì ńbẹ. Béèyàn 1,000 àbẹ́yàn 2,000 bá bí bèjì.
2: Ayọ̀ ti dára wọn o.
0: Ọyẹ kẹ́ ẹ máa san kankan fún ìjọba owó pé ẹ ń jẹ́ population ọ̀pọ̀. Ẹ̀yin tẹ́ ń fáwọn sensor board àbí àwọn Nigeria sensor tẹ́ ń fún wọn wàhálà ní o.
2: Sẹ́rí àwọn obìnrin tí wàá dára wọn báyìí àwọn tó wá sí yunifásitì. Almost dáṣà kọ pé wàhálà táwọn àfiṣe yẹn kan làwọn àfiṣe méjì. Ní kí ẹ káwọn bíbèjì ó pé àwọn. Táwọn bá ti bíbèjì báyìí láàdọ̀ àjọ táwọn ti wo jọ náà fọmọ. Ọláwọn lè fi gígùn wọn gangun.
0: Mo rí ń gbà wọ́n ń já kiní oníbejì ilẹ̀ odidi kọ̀ǹtẹ́nà méjì.
2: Ẹ mọ̀ pé ọyà tí wọ́n bá ti tà tó ṣe fẹ́ ní kíní tó ṣe fẹ́ ní kejì tó ṣe fẹ́ ní kẹta tá a lè ta kàyé
0: táwọn èèyàn. Ṣé oníbejì oníbejì làwọn èèyàn dì máa
2: dùn fún olóńpọ̀jù báyìí táwọn èèyàn ń kó lọ.
1: Méjì
2: ẹ̀kí bíbí ìbejì ló bí ẹ tó ní máa bọ́ bíbí ó bíbejì réèlì àwọn kọ̀ọ̀kan ló máa bí mẹ́ta.
0: Ọlọ́run ni ọwọ́ ọlọ́run ló wà. Tó sì pé tọ́jẹ́ pé tó ń bèjì ló lò.
1: Bẹ́ẹ̀ni.
2: Àlẹ́ tó jẹ́ pé ló tó ń bèjì tó bí bẹ̀rẹ̀.
0: Yọ wà kọ́ ọ
2: mọ́ra wọn. Ẹ wo obìnrin tí ó wá sọ́dọ̀ wa yẹn tó ti dàmú káàkiri nígbà tí mo bá sọ̀rọ̀ tó lòun ṣẹ́yìn 28. Mo dọ̀ ọbẹ̀ ẹnu ni. Akọ́lọ̀ máa sọ̀rọ̀ ẹnu mi. Mo dá pé mi lọ́lọ́run mo ní mi fún ilé ọmọ mọ́. Ó bá ní unique mo ti léyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó lo unique tó dẹ̀ ti lẹ́rìn tó ti bímọ.
0: Ó ti sẹ́yìn 28.
2: Bẹ́ẹ̀ni a bá ń bẹ́ ibi àti Àjẹsà bá dé ẹ má sunkún mọ́ ọ̀rọ̀ yá da ọ̀rọ̀ yá. Mo ní ìyá Àjẹsà ká má tajà fún mi ò fẹ́ kàn tá a já ránkì wa o. Tá a já ránkì wa tó bá di pé ọjà unique ò ṣiṣẹ́ tá a máa sọ káàkiri lọ ńlá ìyá òní ìdí ajá àta tìbó náà ti mọ ibi tó ti forí kó ọlọ́run tó dámi sáyé akọ̀tà ni.
0: Ẹ ta sọ́lọ̀ lọ́rùn.
2: Akọ̀tà sọ́lọ̀ lọ́rùn ni nígbà tí ọlọ́run máa ṣe tọ́lọ̀ máa já ránkì àwọn náà padà ó bá bí bẹ́ta. Ẹ tó ṣe ìjọ ṣéèdì bí bẹ́ta.
0: Ẹ rí pọ́lọ̀ tí máa ṣe.
2: Ẹ ti pé
1: ọlọ́run
2: kò fún lápapọ̀ ni. Ṣé ìyẹn tó mú sọ yìí mi ò ní kéèyàn máa ṣẹ́yún o bọ̀ ó ṣẹ́yún rí kò ní kó má bímọ.
0: Ó ṣẹ́yún rí.
2: Kò ní kó yàn má bímọ tó bá yàtọ̀ fún agbó agbóbọ̀lù tó bá ti di yunifásitì. Ṣé ìyẹn tó mú sọ yìí ládùúrà àwọn adẹ́gbà. Alẹ́ tó jẹ́ pé ó sọ pé unique báwo ló ń ṣe fẹ́ ṣe tọ̀dọ̀ báyìí kò tiẹ̀ sọ ọ́nà tó fẹ́ gbígbà mọ́. Ó ti sọ yìí ju ó ti sọ yìí ju ó ti sọ pẹ́ṣọ̀n ẹ̀bí ẹ̀mẹ́ta tó dẹ̀ wú padà. Kí ló fẹ́ ṣe báwo ló ṣe fẹ́ kó ó ló fa bẹ́ẹ̀ni fún o ẹlòmíì tó jẹ́ pé tó bá fẹ́ ṣe nǹkan oṣù wọn báyìí tó bá lóyún ju báyìí nígbà tó bá ṣe nǹkan oṣù tán ayé ìtúndọ́ bá fẹ́ gẹ̀ẹ́sẹ̀ wọn lára.
0: Bẹ́ẹ̀ni
2: òyìnbó lóyún ju
0: lásán tẹ́jọ́ ọmọ yaya
2: yaya tábà di kòtò kòtò kòtò tábà jáde lára wọn.
0: Kínní kan ṣe ẹjọ́ kan mo dẹ̀ ń bóbìnrin yẹn sọkún mo ti mọ̀ rí nbì kan mi wàá mọ̀ mo wá rí ní challenge mo wá gbìn lọ́wọ́ débi tí ó ti sọ ọ ń lọ sí ring road èmi ń lọ dùgbẹ̀ mo ní ọ̀nà dùgbẹ́ mo ń lọ mo wá fẹ́ sọ̀kalẹ̀ ní ring road nígbà tí ó sọ̀kalẹ̀ báyìí ọlọ́run lọ jẹ́ wo rìsíìtì.
2: Ẹ̀jẹ̀ ti kú bẹ́ẹ̀. Káì.
0: Mo ní kí ló dé ṣe é lọ sẹ́yún ni kí ni rárá o bí ṣe máa ń sìn wọn lọ́dọọdún lóṣooṣù nìyẹn o ẹ padà mo wà fọ́ọ̀sì láti gbé lọ
2: ibi tó ń lọ
0: sílé oko ko lo change o lo se o lo fo so e o lo se mo ru nkan be ti ru e ba wa sele se mo pe embarrassment
1: gidi
2: e mo ye ka to se yen dere olopa ja ba de bi pe e jo e ja gba gbo ko ti mo ni e fun mi lalafia to ba ti di bayi to ba ti jo wo e lara di bayi
0: e je soak city ba
2: la de ni ye wo to ba loyun
1: eni e kon ni fe ma jade
2: to ba lo
0: lo se fe se
2: te je ba ya la re ma bo ni
1: unique fertility
2: unique ni e wo to ba je pe o ti wa se kosun e tun ni lucky baba to gbe nte gbe yen to gbo je oni nkan osun to je pe nkan marun ni e le ba le wo moto e fo ni jo se kan
0: kabiye se olorun
1: ni o kuro la ni ka wo si la wa
2: o ni kuro la moto yi bo ah ah awon ko wa je pe o se kosun o je pe kosun marun abi o le je pe e meta lo wa losun kan e ma bo university gbogbo e lo ni
0: gbogbo clear
2: to say ba ojo olorun fo mo le ni ma lo bi kokomo ma bo
1: ati okunrin ati obinrin pe mo ti bi mo ri koni pe keyan ma ni idaduro papa julo awon okunrin to ti bi mo ri e wa se unique fertility
0: e ti ba soro ye pe
1: be ni pe amu
0: eni pe o ba yera re wo koni mo
1: o le mo pe problem
0: o ya number
1: ibadan la wa e te ba bo lati eko ati agbegbe ko te ba ti wo moto badan so kale ni togate ibadan egbe marura ni togate ko so pe e lo si unique fertility ni junction jankata ni koja kuola won agbe yin de odo wa awon to ba nti osunbo north ni east ni te ba to moto badan so kale ni iwo road lati iwo road e wo new garage ile epo to ta ni new garage ge marata bokada unique fertility ni junction jankata won agbe yin de odo wa a ma ise laarin monday titi di friday e pe si ori 0900 330 55 69 70 00 00 00 33 55 69 70 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00 00

0: dàbí ẹ pé kínní ti wọlé sí ọlá adivati àwọn ìkéde àti polówó ọjà rẹ tó kù.
1: Fertility Ọlọ́run dá ohun gbogbo fún ìlú àwa ìdá. You need fertility dé. Wọ́n ti kọ wọ̀ látòkè òkun. Àwọn èròjà tó mú àlàáfíà bọ́ àgọ́ ara. Mára bọ̀ sípò mára jí pépé. You need fertility. Tọkùnrin wà tọ́bìnrin wà. Lóníwòrò capsule àtọlómi. Ìwádìí ìjìnlẹ̀ òkè òkun ni wọ́n fi ṣàgbékalẹ̀ rẹ̀. Àjọ NAFDAC lù ú lọ́ǹtẹ̀. FDA lamẹ́ríkà fọwọ́ sí. Ọ̀pọ̀ àwọn tó ti lo unique fertility lọ̀rọ̀ wọn ti já sọpẹ́ tí wọ́n ti kí wọn kú oríire. Website www.uniquefertility.org. Instagram Unique Fertility CEO. Facebook Unique Fertility. App TikTok Unique Fertility app olú iléeṣẹ́ Unique Fertility wà ní Jankata Junction after Kuola opposite Sofeco Filling Station Akara Express Oluyọle Extension Ibadan 08067153744 09033556970 Unique Fertility lo wa si rẹrin ayo ni

Akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà. Orúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ tó délédè mí. Ẹ̀yin náà ọ̀rẹ́ ni tí ó gbárùkùtì yín o. Ọ̀rẹ́ ẹ̀yin náà ẹ̀ ní dá sílé ayé yín. Orúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ńbàárà mi tí wọ́n fi mílẹ̀. Ara láyọ̀ ká pàdé ń re àmì dolódì lẹ́yìn ara wa. A pàdé ń jọ́ mẹ́jọ.

jẹ́ mọ́ fi àsìkò yìí jọ mọ́ kíra wa pé àtúnkù àmójúbà ara wa lẹ́ẹ̀kan sí lágẹ̀lú wọn ń pe bí òkè gajòkè ilé funfun lákalẹ̀ sí ní fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn àwa náà sì kọ́ ọlọ́run ọba lóní orí bẹ́ẹ̀ ẹ túnkù lé o ṣé dáadáa la bá yín ọkọ̀ òjọ̀ kan àwọn ìròyìn àgbọ̀ sọ gbánù àgbọ̀ lanu sílẹ̀ àgbọ̀ ṣe hàhín òun náà la kó wá o bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ bá a ṣe máa sọ wípé kìí ṣe láti fi mọ dẹ́rù bára wa bí ò ṣe láti fi mọ sinra wa ń gbẹ́rẹ́ pàkọ́ ká lè mọ gúnra wa ń kẹsẹ́ ká mọ̀ mọ̀ wípé alágẹmọ ti ń ṣe jẹ́jẹ́ ikú ń pa o gbèlèǹtà sí ọ̀pọ̀lọ́ ti ń fi gbogbo ìgbà jẹra rẹ̀ mọ́lẹ̀

0: bíọ́n kò mọ.
1: Ok, ẹ tó jẹ́ lọ wò wá o. Wọ́n ní ọ̀pọ̀ àwọn olùgbé ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ni wọ́n yabo òdi olówó tó wà ní ìlú Òṣogbo. Ọ́fíìsì àjọ tá a mọ̀ sí Global Food Initiatives. Àjọ tó wí pé ká máa pín oúnjẹ kí fún àwọn èèyàn ń làwọn gbé ní làwọn sọ di ohun tí wọ́n gbé ní Bàádà. Wọ́n ní ńgbà yabo ọ́fíìsì wọn làwọn èèyàn ní bá bẹ̀rẹ̀ sí ní máa kó oúnjẹ níbi ilé ìkó nǹkan pamọ́ sí wọn tá a mọ̀ sí warehouse. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní máa kó oúnjẹ kẹ̀tíkẹ̀tí ńgbà yabo bẹ̀ pé ẹ̀yin kẹ̀ ebi ń parọ́ ẹ̀ ń kó oúnjẹ kọ́ ẹ̀dá ẹ̀ fi ń ṣe fún wa díẹ̀díẹ̀díẹ̀ ẹ̀ jẹ́ kó máa ru gbogbo ẹ̀ lọlé. Àwọn èèyàn gan sá. Àwọn èèyàn gan sá.
2: Ìwé ìròyìn ti Daily Post náà ló tún kọ ìròyìn eléyìí tó jẹ́ kó ń bẹ lọ́wọ́ mi. Ó ní pé kò dín ní àwọn ọmọ ìpínlẹ̀ ti Yobe mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kan. Ilé tí wọ́n pàdé ikú òjijì nígbà tí wọ́n ń gbìyànjú láti wá oúnjẹ òòjọ́ wọn lọ sí orílẹ̀-èdè ti Algeria. Ó níbẹ̀ ni wọ́n ti dágbére fún ayé yìí o. Kọ́lọ́ ń dákun jọ̀ọ́ kó mọ̀ fi àtijẹ́ àti mo wá síbi tó nira o. Àmì àti àmì.
1: Ẹ jẹ́ a ṣe bẹ́ẹ̀ bí ọ̀wọ̀ ká mu ní ení tere èjì tere torí ìjọba àsìkò bá a bá níbi kókó ṣe wà ń lẹ̀ tó. Òun náà láṣẹ máa bu kinní ọ̀hún fún yín. Yọ́ làgbára pọ̀ o.
2: Kókó tó ń bẹ kókó mọ̀ pọ̀ bí gan.
1: Yọ́ làgbára pọ̀ o.
2: Kókó mọ̀ pọ̀ lórí ẹ̀bá ẹ̀bá igan.
1: Àbí ẹ mú òtítà kẹ fi síté o torí pé a ṣetán ẹ jẹ́ náwó gan láti inú ìwé ìròyìn Punch gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ọ̀rọ̀ yìí léde o wípé ọkọ̀ akóbíà tó kó tó sì dí tẹnutẹnu. Wọ́n ní ńlọ́mọ̀ sọ ìjánu rẹ̀ nù eléyìí tí ó lọ forí sọ àwọn ọkọ̀ méjì àti àfisẹ́jẹ́ tá a mọ̀ sí Dispatch Rider ní Bárékè ti Albati yan Albati Barracks ní ìwọ́nú ti ojú ẹlẹ́gba ní ìpínlẹ̀ Èkó. Èyí tó ṣokùnfà bí àwọn ọtí tó wà nínú ugò bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní dànù tí wọ́n fọ́n sí gbogbo títì. Wọ́n ní èyí kí ni àwọn ọmọ ajé ìgboro kí ni wọ́n rí sí àwọn ọ̀fẹ́nu ọ̀fẹ́nu gbadé lórí ìgò. Àwọn ọ̀gbọ́n ògbójúwòkè láìsàdúà sí aláwùrà bí
2: wọ́n ní ògúdúgbò
1: àkọ́ mi ni
2: ọ̀gbọ́rùn òkè sẹ́nu gángan.
1: Wọ́n ní ní ẹ bá bẹ̀rẹ̀ sí ní sàbẹ̀wò sí gò ọ̀hún ní ẹ̀ ń sàn tí bẹ́ẹ̀ wọ́n ń gbadé lórí rẹ̀ tí wọ́n sì ń sẹ́kìnní ọ̀hún sí ọ̀fun.

0: ko fun lori ero ibare ni soro taufik se lalaye pe awako akeru na o na ni on lo ni ilana are tete sinsin je taya ko to di wi pe on lo fori so awon oko ti on atoko on ti ajo fori sora won won ni gege bi o ti se nfi oro lede o won ni awako na o ni o kuna lati te ijanu oko loju ojo eleyi ti ko si te ijanu oko ko se be ya bara fun oko keji ti nbo won ni ko se be o nse lo dabo to tun se be to tun lo dabo afise je iyon dispatch rider ko to di wi pe o lo fi ori so awon oko meji me won ni ijambo un ewe gaga boye o se te waju o na ni o fi oro lede o wi pe oto ni nkan ri o oto lorin o ni ijamba on lo bade tori wi pe opolopo awon igo bia re igo ti ohun eleyi ti oko na ti o n gbe bo won ni se ni won sora won di sasamura ti an ya lototo pe won sa funra won debi pe won sa lo si ibi o wu won iyan ni pe won fon da le gaga bi taufik bo ti se fi oro lede o won ni ki la awon eyan gboro ki won ri si awon omo mi aye eh to je pe eni ye egberun ti won ta igo kan tele ti an tin din ku pe kini yo ka enu mo awon pe kini o ka enu mo owo on ti gbenu oke ka o pe owo on ti gbenu ngba mo lo se research di mega ni nkan lo wa lo se research mo ri pe owo kini on ti gbenu oke
1: ti gbenu oke research ti enu to si se wadi le lori
0: to mo pe nkan ta anu ta wa gben si o na won fi npese won so a bi a se nra lo wa to wo re ndi a wa wo pe bi nta fi se ndo
1: ndi o wa be research ni kan no mo tutu lo fi wa se research abi n to gbona
0: ayewo iye ti won ta gangan
1: e lo nbe e kan bere
0: an bere yowo ewo ta mo pe an ni owo tan fi mu bi meji tele ni agidi ni fi nka eyo kan
1: yoboro yoboro
0: ni pa ra mo an mo gboro to je pe won tun ti dawo pe bele yo ba se awon o se mi e de tun ja si ofun tele je tiran tiran eyin ja
1: lenja
0: won ran eyin ja
1: lenja
0: ijọba tun ti ni kẹ́ tó kó ìyẹn nlẹ̀ ngbà wá rí pé ẹnu ti gbẹ fẹ kan
1: tẹ́lẹ̀ ẹnu mọ ni o sì gbọdọ gbẹ
0: ẹnu o sì gbọdọ gbẹ ìdí òsà gbọdọ tutu ojúbọ gbọdọ gbẹ nẹni kí wọn rí sí nẹbà bẹ̀rẹ̀ sí ní gbadé lórí ẹ lọ́tún lọ́sì tí àwọn sì ń gbọ́ fún òkè tiwọn ọfọ kọfọ wọn sà ń gbé ìtọwọ wọn bá ti bà tọ́ bá ti sẹ́kù nu rẹ̀ wọn sà ń dà
1: sí
0: wọn ń dà wé ni wọn ránṣẹ́ lọ sí ibi wọn ní àwọn òṣìṣẹ́ àjọ last man ni wá sọ ẹ stop ṣe bẹ́ẹ̀ èyí tẹ̀ ń ṣe yìí ó léwu fún ẹ̀mí yìí what of if not if because tí ọba jẹ́ pé ẹ lọ mú èérún ọ̀dà sí lọ fún kí ni tẹ́ ẹ fẹ́ máa sọ báyìí wọn ní láìná ni pé àwọn àjọ last man wọn dá sọ́rọ̀ ọ̀hún wọn ní ṣe làwọn èèyàn tó ń pọ̀ ń bẹ́ẹ̀ o pé ìwọ náà lọ mú titi ẹ ẹlẹ́lòmíì fẹ́ máa rọ sínú ike pe nígbẹ̀yìn gbẹ́yìn wọ́n ṣàdá wọn lọ́wọ́ kọ́ pé n tí ẹ̀ mú yí ọ̀dá o wọ́n ní àwọn èèyàn kan eléyìí tó jẹ́ pé wọ́n wà ń bẹ̀ wọ́n ní wọ́n tún rí wọn àwọn tó jẹ́ pé wọ́n tún ti mu tèmi tán wọ́n tún wò wípé màtí kíní ìyá àgbọ́dọ̀ fílẹ̀ ẹjẹ́ a tún rọ́nu ẹjẹ́ a tún rọ́nu ke wọ́n fi ṣe tékèwé ẹ wò ó ọlágbà pọ̀ o wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ọ̀rọ̀ ń léde wọ́n ní ìbẹ̀rù bojo ń lọ́wọ́ ṣẹlẹ̀ pé kí lọ ṣẹlẹ̀ tí kíní ìfi ṣẹlẹ̀ tí àwọn àjọ lasma sá ń dá wọn lọ́wọ́ kọ́ wọ́n ní ṣùgbọ́n gbẹ̀yìn gbẹ̀yìn bí ó gudu gbẹ̀ẹ̀bẹ̀ rèé wọ́n ní àwọn èèyàn ò tiẹ̀ wá mọ̀ pé jàǹbá gan lọ ṣẹlẹ̀ ṣe lọ dàbí pé ẹnìkan dìgílì asọ́pílíọ̀sì wọ́n ní sọ ìjàmbá ọ̀hún wọ́n sọ di ìdíklẹ̀ àsọ́pílíọ̀sì tí àwọn èèyàn lọ yọ ti ẹ o wọ́n ní bí wọ́n ṣe sọ dànù ìwé ìròyìn punch òun lọ punch ìròyìn ọ̀hún ó gudugbẹ̀ ní fún tọ̀sán tòní.
1: ó gudugbẹ̀ fún tọ̀sán tòní mẹ́gàdé mú kan kó tó di pé olójú ọjà ìpínlẹ̀ ti bauchi òun náà ló jẹ́ pé ìròyìn eléyìí tó gbé mi lọ eléyìí tó ti ń ṣe lálàyé síta ìpínlẹ̀ iṣẹ́ ọlọ́pàá o náà ni wọn ti ṣe iṣẹ wọn o to si jẹ pe ọpọlọpọ náà ni wọn bẹri fun wọn báyìí ipe ẹkáre ẹ ṣe bi ọmọ akin wọn ni pe arákùnrin kan rẹ ni afurasí ẹni ọgọta ọdún ni orúkọ rẹ náà ni abdullahi abubakar wọn ni ní ìjọba àbílẹ̀ ti ṣíra o náà ni ọwọ́ ti tẹ̀ ẹ́ kí ló ṣe gan gẹ́gẹ́ bí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀hún ẹni tí í ṣe sp nafiu abib náà ló ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ ọ̀hún síta ó ní ọmọ kan tó jẹ́ pé ó jọ́ ọmọkùnrin ọmọ ọdún mẹ́rìndínlógún ogún náà ló kọ rẹ̀ tó kọ rẹ̀ sí jẹ́ usman dauda wọ́n ní usman dauda ó náà ní jẹ́ pé bàbá ọ̀hún náà ni ó fẹ́ gbé japa tó sì jẹ́ pé ọmọ ọlọ́mọ ni bó ló ti ṣẹlẹ̀ wọ́n ní bàbá usman náà ló múrí wá lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tí ó sì ń ké gbàjáde pé àwọn mọ̀ ti ń wá ọmọ ọ̀hún láti bí àtà náà tó sì jẹ́ pé abubakar abdullahi náà ni ó ní pé kí òun àtọmọ ọ̀hún káwọn jọ dé ibì kan látànà àwọn òrí abubakar àwọn òrí usman àwọn òrí dauda kí ló wá ṣẹlẹ̀ òun náà wọ́n sì ti lọ ilé rẹ̀ wọ́n ní àṣé abubakar ó ń gbìyànjú láti gbé ọmọ ọ̀hún japa lọ sí kánò ni tí wọ́n sì mọ tó bẹ́ẹ̀ lọ fọmọ ọ̀hún gan ṣe wọ́n ní pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá làwọn náà bá ta mọ́ra ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ wọn wọ́n ní bẹ́ẹ̀ wọ́n ṣà ń tọ́ ṣàṣà náà ń tọ́ ṣàṣà wọ́n ní níbẹ̀ ni wọ́n ti kẹ́fìn rẹ̀ nígbà tó jẹ́ pé ó fẹ́ gbé ọmọ ọ̀hún japa lọ sí kánò wọ́n ní ṣáájú ọjọ́ ọ̀hún ló jẹ́ pé ọmọ ọ̀hún ló ti fi sínú yàrá kan tí ó tì mọ́bẹ̀ nínú òkùnkùn bérímù bérímù wọ́n ní iye oúnjẹ kò fún iye omi kò fún tó jẹ́ pé ọmọ ọ̀hún gan ó ti ń rẹ̀ wọ́n ní kí wọ́n ló fẹ́ lọ fọmọ ọ̀hún gan ṣe ní kánò tó ń gbé lọ kò tí ì yé ẹnìkankan wọ́n ní nígbà tí wọ́n ṣàṣiṣẹ́ wọn náà ni wọ́n kanú ni wọ́n ní dúnbẹ̀ ilẹ̀ mọ́bà o wọ́n ní ni wọ́n mú ṣẹ́kẹ̀ṣẹkẹ̀ tó máa ń fi sí àwọn ọ̀daràn lọ́wọ́ náà fi sí lọ́wọ́ ni ẹni kó mọ nìṣó ní ọ̀gá ọlọ́pàá wọ́n ní ọmọ ọ̀hún ọba ètè gbé lọ ilé ìwòsàn gbogbogbò ilé ìtì oúnjẹ ní yánà wọ́n ní wọ́n ń ṣe àyẹ̀wò ara rẹ̀ torí ọmọ ọ̀hún ló ti ń rẹ̀ wọ́n ní wọ́n fún lómi àwọn tó yẹ kọ́ fún wọ́n fún ọmọ ọ̀hún kó lè ba àyè padà jẹ́ ayé torí ó ti ń wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ó sì fẹ́ gbé ọmọ ọ̀hún lọ iṣẹ́ ẹbí wo ló fẹ́ fi ọmọ yìí ṣe
2: àbí
1: wọ́n ní báyìí ni wọ́n ti wá bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wa bàbá ọ̀hún lẹ́nu wò wípé kí ló fẹ́ fi ọmọ ọ̀hún ṣe gẹ́gẹ́ bí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún tó wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta tó sì jẹ́ pé ìwé ìròyìn ti daily post náà ni ó post ìròyìn ọ̀hún síta wọ́n ní bàbá ọ̀hún abubakar abdullahi ni ó ti ń wò pààyàn kó báyìí o ní àkàtà iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ti ń bèrè lẹ́nu rẹ̀ kí lè fẹ́ fọmọ ọ̀hún ṣe ṣé fẹ́ fi ṣe ògùn owó ni àbí ẹ fẹ́ lọ ọmọ ta ìyá ara ọmọ ọlọ́mọ àbí ọmọ fi ṣòwò ẹrú kí lè fẹ́ fọmọ ọ̀hún ṣe wọ́n ló ti ń ṣàlàyé báyìí lágọ̀ ọlọ́pàá.
0: ẹ já sáré polówó ọjà ń gbà bá dé gúdúgbà ìròyìn tẹ̀ sọ̀wọ́ wájú.

0: Akintunde ọrẹ mi afinju nila to moye lati gba to ti bere ise nila re yi adua kan pere mojo
1: kino si ladua ohun ni pe kọlọrun mo jo so so ti
0: bi ti bo idi ni pe dealer re odinju moto meji pere lo to kun bo ka ti Nigeria UC to gbe ka gele lori po fighter yi iwo na wa wo bi to tin ta won egbe titi ki moto kan wa mo jabo ko so break nu bayi eh ola mo ji kun pada ra lowo re scrap ati pe duro na o se wo ti igbon pade lokso to ni tan wa loluyo le nbadan nibi ti gbogbo eyan tin ta moto ti won tin ra moto ibe ni gbogbo eyan gbe moto won lo ti won ti lo nta don so bed office pelu ilana nte ile to ba fe mo ku le lara aro lojo ko toko re ni di lokso to ko si n to buru nbe ke se won nikan lo wa nbe ti won toko won pele to abu to fokan bale ki tun de ko si njo so kore egbe titi ilewu bawo eyan se loko nbe ti won ta lorisirisi ton so be office pelu ilana ntele ni loko to na ni moto ti won ti won ta to je tutu ati tokunbo ti we re pepepele to fokan bale tin ti mo so yi o ba wa yi o daada de fo number won ko pe won 081 6932 8487 le kan si 081 6932 8487.
2: Bẹ́sẹ̀lì ìgbùgbé ayọ̀.
3: Ọlọ́run ti ṣetán láti ṣe bẹ́ẹ̀ ni àti àmísí ìlérí rẹ nínú Bẹ́tẹ̀lì ọdún yìí.
4: Sanctuary of God for Salvation and Fruitfulness Ministries, also known as the Triumphants, presents Bethel Encounter 2026 with the theme Yes and Amen. 2 Corinthians 1 verse 20.
3: Ìlérí àti májẹ̀mú ọjọ́ pípẹ́ tí ò tíì sí ìmúṣẹ fún máa bọ̀ wá ní ìrírí ìgbàlà, ìṣẹ́gun, ìgbédìde àti ìwòsàn níbi tí Ọlọ́run yóò ti máa lo àwọn ìránṣẹ́ rẹ̀. Àwọn bíi Prophet Israel Afolabi, Prophet Oduayo, Prophet Joel Olalere, Prophet Abayomi Oyelola, orí adé ọjọ́ náà ni Kábíyèsí Gbadé Àlàdé, Alájùmọ̀lẹ́kẹ́ ti Àjùmọ̀lẹ́kẹ́. Àwọn olórin ẹ̀mí ọjọ́ náà ni Sam Sacks, Adufẹ́ Ankriu, Ayobami Adeleye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìjọ Sanctuary of God for Salvation and Fruitfulness Ministries, aka The Triumphant, ló wà ní Balogun House, Molusi Street, Molete, Ibadan.
4: The sixth Prophet Gbadero Olumayowa Ayobami is inviting you to be blessed. For my inquiries, please call 0806-017-1933 or 0805-874-3523.
3: Petele Kanta todu yi onamiala loruko Jesu.
5: Glory Prince.
6: Ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dugba, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
7: Glory Prince, put your message on display.
8: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
9: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gùn làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìrórun sùn déédé bí etí bá ń wòye àbò fẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kíri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
10: Gúdúgbẹ̀ ìròyìn

0: fún gbogbo ẹni tó ń jàrún kan kọ́ lọ́run kọ́lé ayọ̀ fóun ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbangba sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jàrún kàti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex yẹn náà wà lóyún ọ̀nà three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties ìlànà sáà díẹ̀díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503956 tó bá jẹ́ ti kára lẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Ìlera lọ́rọ̀.
2: Kàrà ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọláìmọ̀ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, sángun-sángun, kẹ́yìn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó mọ̀, tàbí kẹ́yìn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá, ló mú alára pé ọláìmọ̀ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó mọ̀ lè tapáì, kára ó mọ̀ gbọ̀n rìrì, ojú tí ń wò báibái, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọláìmọ̀ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọláìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
3: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Jọwọ ẹ dúró ná jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì nǹkan ẹ̀rọ ìfọṣọ bí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ní ẹ ní 2026.
3: Ní tòótọ́
5: ká ṣáà sọ pé o tí ì rẹ̀ wọ́n àbí.
3: Ká ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
7: Èmo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀ ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
3: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
5: Olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
3: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Ẹ pè CDK sórí 0707-454-3005.
9: CDK, sọ́rí ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ni ayé rọrùn.
10: Ìjì ayé ò ní dà ọmọ. Ìjì ni ọwọ́ afẹ́fẹ́ tó ṣọwọ́ òdì. Bíbélì sọ nípa wọn nínú ìwé ìfihàn orí kẹtàdínlọ́gbọ̀n. Ẹsẹ̀ ìkẹrin ó ní afẹ́fẹ́ ṣe ọwọ́ òdì. Ní ẹsẹ̀ ìkeje ó ní wọ́n fi agbára káká. Ogun agbára káká dópin láyé rẹ̀. Ìjì bá ń jàyàn gbogbo ẹ̀ ó di agbára káká. Àti jẹ, àti mu, ìgbèsè, àgbàná, oríṣiríṣi ogun ni ìjì máa ń gbé wá. Òpin máa dé sí. Lọ múra àdúrà àkànṣe lẹ́ẹ̀kan lọ́dún 24 hours marathon prayer. Ìdè já ọjọ́ Wednesday. Láti aago mẹ́ta ọ̀sán. Títí di ọjọ́ Thursday ní aago mẹ́ta ọ̀sán. Ìwó ròdì ló ti wọkọ̀ olúwo tó bá di olúwo junction. Bíkẹ́ ọ̀kadà máa gbẹ̀bọ̀ ní àtàmátàsí. Bọ́ ọ bá wá ó di dandan kó lẹ́rìí. Wàá sì ní àǹfààní láti rí bíi wòlíì. Èmi sì máa ń sọ wípé tọ́ bá dọ́dọ̀ wòlíì. Ìwọ kọ́ ló sàn tó bá wá. Ẹ̀mọ́ náà máa gbẹnu mi fún àṣírí ogun rẹ. Wàhálà ànúdà orúkọ mi ni wòlíì Ajílórí àtàmátàsí.
11: Dúgbẹ̀ ìròyìn àgbọ́kọ́gbọ́n.
12: Ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpínlẹ̀ ọjà gúdúgbẹ̀ aláago méjìlá òfilẹ̀ náà ló sì dé. Gúdúgbẹ̀ aláago méjìlá náà ló sì dé sí etí ìgbọ̀nyìn ọ̀hún láti ìkànnì ti Lágelú 96.7 òkè tó gajọ àwọn òkè lọ. Ìpínlẹ̀ ti Bauchi òun náà ló jẹ́ pé ìròyìn ilé yìí náà ló jẹ́ pé ìwé ìròyìn ti Daily Post náà ní kọ ìròyìn ọ̀hún síta tó sì ṣe lálàyé wípé àwọn tó jẹ́ awakùsà bíi mẹ́sàn-án òun náà ló jẹ́ pé wọ́n dágbére fún ayé yìí o tó jẹ́ pé wọ́n sì ń ṣiṣẹ́ pẹ̀lú ilé iṣẹ́ ti Sufi Mining Company eléyìí tó ń bẹ ní Nàútà nijoba abile ti akaleri ni ipinle ti bauchi ege bi iroyin ohun ile to je pe en to je ojini nipa eto abo na ni o fi oro ohun sita en ti a mo si zagazula makama na lo fi oro ohun sori ikoni banidore ti hex e nibi to ti n se lalaye oyin nigba ti awon to je pe awakusa ohun ti won ti n se ise won lo won ni ti mo ta se mo n wakusa won ni won ti gbe iwo ohun ti o ti lo won ni sadede na lo je pe ojo ti ko fun won ni ami po won ro lo sadede bele oni ko si bele ni owo ero o bele lojiji ni oni odijo ohun to bele ki won to gbianju ati kan si awon ti o nbe ninu owo le ohun oni se ni awon agbara lo be si ni wo awon yanrin si lo wo to si wo dipa lo si bi oju ohun oni gbogbo gbianju eleyi ti won gba na lo je pe pabo na lo ja si eni to wa je ile ise olopa ile to je ko nbe ni agbegbe ohun na ni won salaye pe ngba ti won kan sa awon la won gbianju lati debe oni arakunrin kan be nti e tebo na nbe nu ohun to de pe sugbon won ti lo jina oni irinse ile to gbe dani na lo je pe omi yalu to je pe o si gan to je pe na ohun lo gbe oni won gbianju lati gbe lo le iwosan ile to nbe ni kashere oni ile to nbe ni to si to si sumo gombe oni be lo je pe awon dokita to nbe ni ile iwosan ohun ni won ti so bayi pe eleyi o ti dagbere fun aye yi o oni be ru gbianju ile ti won gba lo de pe awon message son ohun na lo je pe won ti dagbere fun aye yi en to wa je ile oga ogba ni ise olopa eleyi to je ko be ni akaleri en tin se dpo lo salaye oro ohun ipe won atawon oko ohun la won lo sibi ti oju opo ohun to ti di mo awon to sise ohun oni o ka awon lara o to di pe ko sin ti awon fe se oni awon ti wa ro awon ile ise ohun ipe kan mo ni awon irinse eleyi ti yo mo fa omi to mi ba ti e n bo to fe di oju ohun irinse kan wa ti o mo fa omi ohun ti o ni ni anfani lati le ba si won mole oni irufe isele ohun ko ni lanfani lati sele lojo waju.
1: Okay o iwe iroyin Daily Post re eleyi to fi oro sita gaga bo ti se gudugbe wi pe awon eyan merin kan o na ni won ni awon eyan merin kan lo je pe gigiri se won lo tin kan ipako latari owo owo eyi ti won ni ninu bi won se gbemi lenu meti kan eleyi ti owaye ni yola ni ipinle adamawa won ni awon afurasi ohun o na lo je pe owo ile ise olopa ti ipinle na ni iba tewon bi iba se pe won sa asala to si je pe asala ohun o ni pada je asala tori en ba se nkan labi dandan ni ki owo te won ni ile ise olopa ti ipinle ohun ni won da si oro na ti won si ti bere iwadi lati mo fin di koko ohun to sokun fa iku meti ohun to se fun won ti an fi lọwọ nu iku rẹ won ni gaga bi won ti se fi oro ohun sita won ni Muhammad Awwa Idris oni o ko meti ohun lo nje ni agbegbe Banga eyi to wa ni agbegbe Nasarawo Boho to wa ni Jimeta ni Yola won ni ile ise olopa ni won yoju oro sita ninu atejade oniroyin eyi to lu sita ni asale ojo isegun Tuesday pe to si ni ibuwolu eni ti se agbenuso fun ile ise olopa ati ipinle ohun Suleiman Goroje ninu won ni atejade on yoju oro sita pe oku Muhammad Awwa Idris ni won ti gbe lo fun ayewo eyi ti won mo se sara oku autopsy won ni awon afurasi ohun lowo bayi ni won ti fon lagbe ti a si n se ladura powo te won gaga bi won ti se si afikun re pe ayan n lo lowo lati topinpin won ki an si fi kele ofin ki an fi gbe won janto
12: ipinle ti boronu o na lo je pe iroyin leyi to je pe o tun be lowo mi o na lo je pe o n se lalaye bayi wipe ajo eleyi ti orin se oro darijin ati eto eto omoniyan lagbaye o na ni won ti so di mimo bayi wipe awon eyan marun ototo kan eleyi ti won ni won ti fi kele ofin gbe wipe won wo aso kan eleyi to je pe won ko kan si lara to si je pe ohun ti won ko na ni pe Tinubu must go Tinubu nilo lati lo ni oni owo te won ni Maduguri ni ipinle ti Borno ẹgẹ bí àjọ ọhún tó jẹ ti àjọ àgbáyé ọhún ṣe wá ń ṣàlàyé tí wọn sì ń fi orúkọ àwọn tí ó jẹ pé ń bẹ ní àkàtà wọn tí wọn fi léde òun náà ni ó dọpẹ ní àkọkọ òun náà ni babaji gerimi àti mustapha baba yemen àti abacha mohammed ali àti adamu umaru gobio àti abdulhamid mohammed ẹgẹ bí wọn ṣe dákọ wọn náà nù wọn ní aṣọ kan tí ó jẹ pé tinubu must go náà ni wọn wọ tó jẹ pé wọn ni wọn sì fi kélé òfin gbé wọn wọn ni irúfẹ ìgbésẹ ọhún òun náà ló jẹ pé ó jẹ ìgbésẹ eléyìí tó lòdì sí ẹtọ ọmọnìyàn òun ni oníkálukú náà ló ní ẹtọ lábẹ òfin láti tẹlé ẹgbẹ òṣèlú àbí láti tẹlé adarí tó bá wù ú ẹgẹ bí àjọ àgbáyé ọhún ṣe wá ń ṣàlàyé òun ni wọn ti wá ń rọ àwọn ẹka eléyìí tó jẹ ti ìjọba ní ìpínlẹ ti borno láti dá àwọn èèyàn ọhún sílẹ láláì ṣe kí wọn gba owó ìtanràn kankan lọwọ wọn torí pé ẹtọ wọn òun náà ni wọn fi hàn fún aráyé ni wọn ti wá ṣàlàyé ọrọ ọhún síta gẹgẹ bí ìwé ìròyìn ti daily post bí ó ṣe gbé ìròyìn ọhún síta àwọn sọ báyìí pé ṣe rí ìjọba eléyìí tó jẹ ti gómìnà ti babagana zulum náà ló jẹ pé wọn ń gbìyànjú láti tẹ ẹtọ àwọn èèyàn mọlẹ àti láti dúnkookò mọ wọn pàápàá jùlọ láti mọrú ẹgbẹ òṣèlú eléyìí tí wọn tẹlé wọn nílé tó yẹ pé ó sì lòdì sí òfin wọn ni oníkálukú náà ló ní ẹtọ lábẹ òfin láti tẹlé ẹni tó bá wù ú ìròyìn olóńṣe lálàyé pé àmọ̀ ní wọṣọ dáràn
1: o. àmì o bàbá à ń tẹ̀lé ẹni tó wù ọ́ mọ́ta àwọn tí wọ́n wà lójú ọ̀nà mọ́ta wọn ń pa torí ipa àmọ́ léwu. ókè o ìròyìn tó dùn mọ́ nínú rèé tá a fi gbé tán ní abala ọ̀dọ̀ tèmi ń bí wọ́n ní iléeṣẹ́ ọmọ ológun lẹ̀ yìí ni wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ ikọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ti ṣe ikọ̀ ẹ̀wú ọmọ ọwọ́ ogun tá a mọ̀ sí infantry battalion wọ́n ní wọ́n ṣe àgbékalẹ̀ ikọ̀ ẹ̀wú ọmọ ọwọ́ ogun ìyún mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ new infantry battalion ní ìpínlẹ̀ samfara gẹ́gẹ́ bí ọ̀kan ìgbésẹ̀ kíkànkún ètò ààbò àti ìfèsì kan mọ́ ń kíá yíká tìbútòrò ìpínlẹ̀ náà nínú àtẹ̀jáde eléyìí tí ẹni tí ṣe olùrànlọ́wọ́ tí ṣe adelé fún olùrànlọ́wọ́ alákòóso ti alūkkóró iléeṣẹ́ ológun ilẹ̀ yìí ọ̀wọ́ ọmọ ogun kínní 1 brigade nigerian army ti gusau tó fi síta ní ojú òpó x wọ́n ní ikọ̀ mẹ́ta tuntun ọ̀tọ̀ọ̀tọ̀ yìí òun náà láti rí ikọ̀ ẹ̀wú ọmọ ọwọ́ ogun kejìlá 12 infantry battalion èyí tó wà ní bakura ikọ̀ ẹ̀wú ọmọ ọwọ́ ogun kẹtàléní ogun ìyún 23 infantry battalion ní kaura namoda àti ikọ̀ ẹ̀wú ọmọ ọwọ́ ogun kejìdín ní ọgbọ̀n ìyún 28 infantry battalion ní anka wọ́n ní àwọn ẹ̀wú ogun wọ̀nyí ìyún battalions yìí òun náà ni ìrètí wà wípé yọ mú kí ìsọwọ́ṣiṣẹ́ iléeṣẹ́ ológun ilẹ̀ yìí kó túbọ̀ fẹjú sí i kí agbègbè ojúṣe tá a mọ̀ sí area of responsibility kí ó lè wà ní ìdáàbòbò gẹ́gẹ́ bó ti tọ́ nígbà tó ń sọ̀rọ̀ lásìkò ìfilọ́lẹ̀ ayẹyẹ ìfilọ́lẹ̀ yìí ẹni tí ṣe apàṣẹ wà á fún ọ̀wọ́ kẹjọ tí iléeṣẹ́ ológun ilẹ̀ yìí ti tún ṣe apàṣẹ wà á fún ikọ̀ àjùmọ̀ṣe ọwọ́ kejì ìyún sector 2 joint task force ti apá àríwá ìwọ̀ oòrùn north west ti ikọ̀ ìsọwọ́ṣiṣẹ́ fasanyama wọ́n ní ọ̀gágun àgbà bp kogunna gẹ́gẹ́ bí ẹni tí í ṣe adelé alákòóso acting commander ti ìpẹ́ẹ̀rí ológun 1 brigade tí ó ṣojú fún ìyún colonel ológun nù joseph umaru ó fìdí rẹ̀ múlẹ̀ tó sì ṣe àtúnyẹ̀ ìfarajìn iléeṣẹ́ ológun ilẹ̀ yìí láti rí i pé ààbò tó péye ó wà ní nàìjíríà wọn ni colonel umaru ó fi léde wípé iléeṣẹ́ ológun ilẹ̀ yìí kò ní tẹ̀tí o tí ó mọ̀ rí dájú pé wọ́n dáàbò bo àwọn ọmọ nàìjíríà tí wọ́n bá jẹ́ àwọn tí wọ́n bọ̀wọ̀ fòfin law abiding citizens pẹ̀lú àlàyé wípé kò sí ohun kan méjì tó jẹ́ àkọmọ̀nà àwọn bí ó ṣe àlàáfíà àti ìṣọ̀kan.
12: àlàáfíà àti ìṣọ̀kan. alele ìròyìn tó ń bẹ lọ́wọ́ mi tá a fi káàdì ẹ̀ ńlẹ̀ kò ṣeé ṣe kán fáwọn aráalé náà láǹfààní láti dá sí o wọn ní ìròyìn eléyìí náà ló jẹ́ pé ó jẹ́ ìròyìn múso tó sì jẹ́ pé àjọ ilé tó jẹ́ ti àjọ ti agùnbánirọ̀ ní orílẹ̀-èdè wa ti nàìjíríà nysc náà ni wọ́n ti sọ báyìí wípé agùnbánirọ̀ kan adéwẹ̀bí ọpẹ́olúwa òun náà ni wọ́n ti ṣàlàyé báyìí pé ó ń bẹ ní ayọ̀ àti àlàáfíà òní láti àwọn ìròyìn ilé tó ti ń jẹ jáde tẹ́lẹ̀ wípé wọ́n ń wá arábìnrin ọ̀hún òun ni iléèwé ti girama ilé tó jẹ́ ti st john's grammar school òun náà ni wọ́n ní ó ti ń ṣe iṣẹ́ rẹ̀ òun ni ṣàdédé òun náà ló jẹ́ pé ìyá rẹ̀ kígbàjáde pé wọ́n ti ń wà ní ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún tá a wà yìí òun ni báyìí ni wọ́n ti wá kẹ́fín rẹ̀ ní sekitírìàtì ti àjọ ti agùnbánirọ̀ ilé tó ń bẹ nílùú òṣogbo ibi tí ó ti ń ṣàlàyé pé ìyá òun ló kàn ń kẹ́gbàjáde nígbà tí wọ́n ti ń gbìyànjú láti wá òun rí tó bí ọjọ́ mẹ́ta òun ni iná ni ò sí ní orí fóònù òun ìyàrá kẹ́gbàjáde pé ọmọ òun mọ̀ ti sọnù òun ni ayọ̀ àti àlàáfíà òun náà ni òun wà ìròyìn àwọn náà ló ṣe pé adúpẹ́ o.
1: adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun ibi làó fi àdàgbà gúdúgbẹ tòní làó fi rọ̀ sí eré gbogbo tún di aago méjìlá sí aago kan nígbà tẹ́ mọ́ pàdé àwọn akin akẹgbẹ́ wa míì lórí gúdúgbẹ mọ́ gbàgbé bí àwa bá ti ń dìde fọlákẹ́mi mighty àti gbẹ̀ngà ọláìwọlá ọ̀dọ́mọdé aláìlójútì ti pe aṣíwájú rẹ̀ ní bọ̀dá
12: òun náà lẹ ó ti rò pé yóò yọ nǹkan kan
1: èmi náà ti mọ̀ pé orí rẹ̀ ìdábà wù mo mọ̀ pé orí rẹ̀ òwú ẹgbẹ́
12: òun ó wá ń korí kí kò lè máa yọ nǹkan
1: kan mọ́ ti ní ìlú ìrọ̀ ni ọ̀gá tí a nù mi máa bù sí omi lápò kémi náà bù fún lápò ok aago mẹ́rin látùnpàdé ní ọjọ́ àbámẹ́ta sátọ̀dé lórí àgbẹ̀lọba ẹ mọ́ gbàgbé márùn sí mẹ́fà gospel gbẹ̀dú pẹ̀lú ṣọlá rẹ̀ ó títí wá dìgbà tá a pàdé ńkọ àkànjí ìkọ yínrìn ẹyin ju olódùmarè tí ò ṣe fìgì gún okon joseph
6: àjọkọ bí ẹni tí ń fẹ́ná ní ọkọ tèmi
12: martini salam ọmọọba lọkọ tèmi ẹ pàdé mi lọjọ sinmi láti aago mẹwàá títí di aago kan olùgbọn
1: tó dún
12: lórí ètò mi tèmi ẹ ṣeun tẹ̀ ń gbọ wa continue to announce

0: Family Concept. Ilé iṣẹ́ tó ṣàrántọ̀ nípa kápẹ́tì ní ti gbogbo ìlòdì lọ́nà ìgbàlódé tó pè yẹn lẹ̀ kọ́ sára sí wọn. Ilé iṣẹ́ Togas tó ti bá wọn jí ṣiṣẹ́ fàkọjọ yìí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ ni àwọn oògùn tí ń jáde láti ilé iṣẹ́ Togas mọ́ ti Dynamic Concept. Kà sí ara ẹ̀rọ gbogbo ìwọ́ tọkọ jẹ̀dí gbà láàrin. Togas Aba Padà ni ìbèrè fún bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Togas Liquid ni kẹ́ ẹ bèrè fún. Togas Liquid ló bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo oògùn wa ni Nabla kìtì lóúnjẹ. Gbogbo èyí tẹ wá fẹ́ máa bá wa bèrè pọ̀. Ilé iṣẹ́ Togas tẹfẹ́ mọ kó oògùn wa ní ọ̀pọ̀pọ̀ ọ̀yọ̀kú. Àbẹ́ yìí tẹfẹ́ mọ ra lẹ́yọ ọyọ. Torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn oògùn wa. Ilé iṣẹ́ Togas Multi Dynamic Concept ti Akala Express Blanco Bus Stop nílùú Ìbàdàn. Tàbí kẹ́ mọ̀ pé wà nílé iṣẹ́ Togas sórí 090-3294-9024. Ilé iṣẹ́ Togas ló ní àní fàìsàn gbígbà. Gbogbo tí ń sọ yẹ agbára egbògi ìbílẹ̀ ká.
1: Èyí ọmọ Yorùbá, mo kí ni mo ká kò.
2: Ṣàtá ò bá mọ́mọdé díẹ̀ píparun ní ìparun ní ìparun. Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámúlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàwọ́jẹ nìkan Lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàlá ìyá àgbà.
1: Jàǹgbárá jùgúrí jùgúrí jùgbó jàǹgbárá.
2: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ṣàgbàlá ìyá àgbà. Níbi tẹ́ ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè àdéròkẹ́ òkúlẹ̀yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́ láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀mí òbí tẹ́ ò fẹ́ tọ́mọ yóò gbàgbé orísun ẹ̀ pé bá aago kan ọ̀sán bá ti lò ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbàlá ìyá àgbà ni kẹ́yìn èwe wo máa gbọ́ láṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin.
3: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with MBE, NCE, HND or A-levels. There's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adeyemi Street, Telele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
4: Bàbá làákìí yé ní bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí? Lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín Abídèmí Àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀làlọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀làlọ̀rọ̀ ẹ̀làlọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó àtirò. Ẹ jẹ́ ká

0: pelo ni.
1: Alonso. Mega. Plati ni mega.
2: Alonso nu.
1: E ma jo. Teti bo. E ma mi ri. Si. Allo. Hey God.
2: You know already. Already you will take if I share your answer.
1: Hello.
3: Hello.
4: Hello.
1: Yes, sir.
4: E ku ni po da fun yan lowo. Mo di so pe ya buji ma se die.
1: Oh.
4: Mo ti lo be e ku de wo la broad.
1: Ha.
4: Mo di so mo yi o di po mo bo. O wa send owo si. That's why di po fe gba salary ba oju e wa nle.
1: Oju mi o ti e le.
4: O buru.
1: Mr. Sunday oju mi o
4: le. Ya be je buru. Mo ti so pe ya buji ma ran lowo. Lo to bayi.
1: No,
4: ma buji ma buya mi jo ma buya mi jo o sa awon buyan ile ti wa I buyan
1: ko si wa
4: ba owo ti wa fi kirin yen san to denwo loni to owo ti wa fi san ah mo be bo
1: mo ti gbon
4: mo be bo
1: o ti gbon ni
4: tori pe o ti ro bayi
1: mi o le fi san nada
4: o re ni labele
1: mi o ni san nada bo se wa mi o se wa gan emi o de wo je anybody
4: o yo mo so pe so wu e ni owo ta wa ni
1: mo ti gbo yin
4: pe lo ba se nle ngba ti o so wu e
1: eh so wa cash out
4: ni ko ka re bale
1: wa cash out ni
4: ba da ye so
1: o tre ti
4: ma lo fi gba ilopo lo fi gba lowo e in to sele ni pe o send owo sa abroad ni o lo se wa wo
1: se yin korea
4: ti o mo ti o se so fun e
1: se yin korea se yin korea te ba mi send e
4: a se be mu mo be gbe
1: o buru di change
4: iṣẹ́ tí mo ń ṣe náà nìyẹn korea náà mo ń ṣe mí mo bẹ́ẹ̀ gbé
1: ọ ṣe yẹ mi
4: ọ wá change orúkọ iṣẹ́ kọkọ gbẹngà ó yàtọ̀ sí ọ wá change orúkọ
1: kò sí wàhálà sọ
4: ọlọ́ọ̀rí nọmba lé ẹ
1: ẹyin nu ọlọ́ọ̀nù
4: ọlọ́ọ̀rí nọmba lé ẹ mo ní bá sọ̀rọ̀ jáde dákun owó jámọ́ àtifẹ́ náà kò síbi ká fọ́ jà sí
1: mo ti gbọ́
4: yín ìyá àgbèjì àtifẹ́ wọn ti fẹ́ wọn náà
1: ohun tó wù yín kẹ́ ẹ sọ
4: ohun tó wù wọn kẹ́ máa sọ kò sí tó kàn wá mr king sórí ọ̀rọ̀ tí mr king sọ lónìí ó wò pé ìyá àgbèjì máa tọ ó máa tọ ó máa tọ laptop lára kò ló ṣe lọ síbi tó lọ yẹn
1: mọ bínú kò sí wàhálà mi ò ní sọ̀rọ̀ kankan àwọn sì ẹni tì okun ni okun ó fà ni ó fà obinu ni o mo kidi na ma ro very soon but lori oro yi I'm not gonna send anything I'm sending
4: hello
1: shit hello
4: oyato adi fola kemi mu akinye ku shelu
1: era
4: eka sun said atakan lati tagba ki won yan
1: yes
4: boro seri oni ti oko ba pawo ara iyawo lati
1: mo lo so be
4: olorin lo so be
1: so lori wa je bi professor
4: ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà bí òkìlù tó ní kírẹ́dìtì ẹ̀ ẹ̀yin lè máa gbà á ṣùgbọ́n síbẹ̀ kírẹ́dìtì wà jẹ́ kéèyàn gbẹ bíi
1: àbí ẹlẹ́fẹ́ máàkì skripti mi
4: tí ó yẹ kéèyàn gbẹ bíi igi ó yẹ kéèyàn ṣọ́ra fún o kó mọ̀ àdá bí gbà wípé létà wọ́n wà padà béèrè pé ìgbà tó ń rówó ibo ló ń dà
1: sí
4: torí wọn ò ní tọpá wọn làwọn ń gbà ó àdìmọlá kẹmi àbí tí wọn tó yé yín
2: okun kún yé mi
4: mo mọ pé mo máa yé yín mo ọgbẹ ti rẹ rúlẹ bá o.
2: in fact mi ò tiẹ̀ mọ mi ò tẹ̀ ṣe fẹ́ I don't even know how to mi ò tiẹ̀ mọ
4: honestly. ẹ ti gbogbo ẹ lọ nígbà tí wọn ò ṣẹ̀ máa fún yín
1: ṣé
4: tipátipá ni ti
2: ṣe lè pe àlẹ́ mo ti ṣe ẹ̀gbọ́n kan mo ṣàlàyé ẹ má wọrí n tí.
1: sorí I must pay today.
2: ẹ má wọrí.
4: tó yàtọ̀ tó bá wà nílẹ̀ òun ni kẹ ẹ ṣe tẹ́ẹ̀bà tí ó bá dẹ̀ sí nílẹ̀ ẹ̀ ká lè para yín.
1: ọmọ ọkọ tiẹ̀ ni mí mo ṣe wà
4: ní ìkú
1: òní sì ni òkú mi ò mo ti over limit ṣùgbọ́n ti over limit lónìí.
2: mi ló ná lé mi.
1: ẹ má bèrè lọ mi ó bi mi ò ta lè mi ó bi. hello.
4: akanni.
1: baba. ID Nobu ẹkùn bàbá àbèjì.
4: ego ni ṣe yín
1: àná
4: bàbá àbèjì àti ìdí lónìí. àti ìwọlá kẹyìn. òun ìjà kí

0: ni se an ye loni pe oni ni fun yin se a loni ni fun yin e wa ri pe boda wa gba bu mi yo e wa faya aye gba ni se e wa je ju
1: mo pay today eh kini kan ni 38 ki lo sele
0: o ya
1: je gbese
0: won o je gbese o je gbese ni
1: fe fun yin ni
0: won fun la kan lule won fun wo la le ni
1: ah
0: oni se ti won gba lo lati to wa
1: oni ma fi gba dobu emi on threatening
0: ya to ma won se ni ko se gaga dẹ́rẹ́ ipò wá di kọ́nù bù wọn kọ́ wá jẹ́ntù
2: àwọn àdìpò ọ̀tọ́ ẹ̀ẹ́dẹ́ ṣẹkẹ́ lómi yẹn mí kọ́ dákẹ́ fún yín nìyà ṣẹ́ máa
0: ní yín àwọn àdìpò ọ̀tọ́ o ó níbi ọkọ̀ àdìyàwó ní yín o ó níbi sẹ́yìn náà ti máa bẹ̀rẹ̀ o tó ẹ̀ náà máa fi bí sú wa o ẹ̀rúgbò báyà lẹ́ẹ̀ máa sọ pé bébí má bínú ọlákẹ́mi má bínú
1: owó kan tí ò sí ni kò sí
0: kankan àlẹ́ bẹ́ẹ̀kẹ́ tó kó lórí afẹ́fẹ́ àti mọ̀ ẹ̀yìn
1: èmi ṣé ká bẹ́ẹ̀ tẹ̀
0: àlẹ́ padà bẹ́ẹ̀ àti wọ́n láti ẹ̀mí ti mọ̀ ẹ̀yìn èmi
1: ṣé ká bẹ́ẹ̀ tẹ̀ èmi ó kàn sọ ni mi ò kó mi ló ń bá rúdẹ́ kó o lo bluetooth ń gbà yẹn ó lo earpiece ni
0: àti wọ́n láti ẹ̀mí àti wọ́n láti ẹ̀mí fún òjò kí alámùsì
1: ẹ lọ sí sùúrù fún bàjẹ́ hello
3: hello
1: yes sir
3: I'm a cool on
1: yes sir
3: a cool je kwa taro
1: yes sir
3: elegant e lorin lati lo nan lati
1: yes sir
3: o yato
1: baba
3: seri gbo nkan to ba sele ni ole ina ile fun ko wa leko eh anti bola kemi
2: yes sir
3: e da pe lo se su
2: yes sir
3: o yato
1: baba
3: ohun tẹ ti fi gbà wọn láyè tẹlẹ ni tó bá jẹ pé ẹ fi gbà wọn láyè irú ò lè ṣẹlẹ but ohun tó jẹ pé ẹ kò sí pé wọn bá ti sọrọ báyìí ẹ gbọ tí wọn ni wọn bá ti sọrọ báyìí ẹ gbọ tí wọn ni gbọdọ ẹyẹ kó ṣe rí lọdọ obìnrin àtọkùnrin nìyẹn bẹẹ téèyàn ọba ti máa kọ nǹkan kan láti lẹ ìyẹn gbọ fún yín yóò ní agbára díẹ̀ tó bá tó bá di ọba dágbára tẹ̀hún.
1: mi ì tiẹ̀ fẹ́ kó fi
3: ìbákan ẹ ti fi wọ̀ wọ́n lẹ́wọ̀ òtítà wọn lágbádá.
1: mi ì fẹ́ kí inú ẹ̀ má dùn ni bọ̀ ilé mi ò jẹ́ gbèsè
3: ẹ jẹ́ kí náà wọ́n kùnà mí sùn náà ohun tẹ̀ rí pé kí náà wọ́n máa bàjẹ́ tẹ̀tẹ̀lẹ̀ ohun tẹ̀ gbọ́dọ̀ ṣe nìyẹn.
1: kì í ṣe sálárì sálárì kọ sálárì kọ mo fẹ́ fún ẹ pé o ti ṣiṣẹ́ o fẹ́ gbo owó iṣẹ́ tó ṣe náà.
3: máa gbọ́ ẹ̀rí kì í ṣe sálárì ohun tí wọ́n bèrè lọ́wọ́ yín kì í sáà ṣe pé gbogbo sálárì yín ni wọ́n ní kẹ́ kó wá. ohun tẹ̀ tí ń ṣe tẹ́lẹ̀ ni ojúṣe yín ni ẹ gbọ́dọ̀ ṣe ni
1: torí
3: kí wọ́n máa bá a dàrú
1: torí
3: ohun tẹ̀ ti bẹ̀rẹ̀ láti bẹ̀ ni.
1: mi ò ní mi ò ṣe but must I pay now ó ní mo gbọ́dọ̀ sanwó yẹn lónìí because it's only 38 bó ní kọ́dọ̀ fowó ṣe lónìí must I pay it now no.
3: àti Fọlákẹ́mi
1: mi ò ní mi ò san
3: ohun tá a fẹ̀lẹ̀ mú kí bàjẹ́ ohun tá a bá fagbára mú kókó nílé ẹ má jẹ́ kí lè ọ́dà mi ẹ ṣe sùúrù fún ààyè kẹ ẹ bá ṣe rí àwọn ọkọ àtayá tá a bá ní sùúrù láàrin ara wa mi ò ní pẹ́ dàrú kí ló wá ń fi ilẹ̀ bá wọn mọ́.
1: ó fẹ́ dájọ́ ni kò jẹ́
3: wọ́n lára lára wa ni àwọn ọmọ ó ti máa kẹ́kọ̀ọ́.
1: ó fẹ́ dájọ́ ni
3: ọlọ́run ò ní jẹ́ kí lè wọ́n bàjẹ́.
1: àmì sà ẹ ṣe gan ọ̀gá mi fẹ́ dájọ́ ni kọ́ máa sọ ẹ̀ ó fẹ́ dájọ́.
3: hello
1: hello.
2: ǹjẹ́ o tẹ wàhálà jẹ́ di problem fẹ́ yẹn ọkọ.
1: hello.
3: gani àfisùn látọjú aláàfin.
1: ẹ ṣe jàre.
3: ẹ Fọlákẹ́mi ti gba gbé o ti ra gbé ìtàn.
1: kò jẹ kìí kúrò kan báyẹn kìí jẹ gbèsè irú nǹkan báyẹn àjọ ló fẹ́ èmi mọ̀ ni.
3: owó ni àjọkọ àjọkọ o ti ra gbé pẹ̀lú yẹn kọfí ìfìyà so ó fẹ́ kọfí ìtòwò yẹn ni.
1: àní kì í jẹ gbèsè fún nǹkan báyẹn sẹ nǹkan báyẹn kì í ra gbèsè kì í jẹ gbèsè fún nǹkan báyẹn kì í jẹ gbèsè ló mọ ọmọ bébì mi.
3: ṣé àwọn obìnrin tó bá ti mọ̀ pé ẹ ẹ́ fẹ́ ìtòwò kan.
1: ṣé nà ó.
3: wọ́n rẹ ju wọ́n fẹ́ ìwé ẹ̀rọ àbíṣe ni wọ́n focus lórí owó yẹn ni àdìgbà tó bá dá gbogbo ẹ̀fẹ́ kọ́lọ́run sànù gbogbo wọn.
1: ẹ ṣe jàre àmì.
2: àwọn méjì ni ẹ ọ máa jẹ 100,000
1: lọ́sọ̀tòní
2: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ yàtọ̀ sí ní 25,500 tá à ń pè lórí.
1: má dárúkọ mi sẹ́ don't mention my name again má lo yàtọ̀ kankan mo ti sọ fún ẹ mo ti sọ fún ẹ eléyìí ló máa jẹ́ bí ẹlẹ́ẹ̀kẹrin wọ́n fi ṣe ẹ ni.
2: kò mọ ó jọ ti.
1: má lo yàtọ̀. You see, you can't do without me.
2: Hey, I can't do without application.
1: Hello.
3: Yes. Okay, you know, I don't want me like this thing.
2: I don't want to share with Dada.
3: And well, I can manage. I do go for long. Ebushe.
2: Sure.
3: Aki ni onye Ebushe. Cherry. Oh, alara yo yato. Ebu do wa kuma jitu mo kuma.
1: Eh, monte verso. Halabu si ni.
3: Oh, alara. Ebu do kuma jitu mo kuma. Cherry, anje kisoro. Cherry, and well, I can manage. Mugani omo done for bossi cheri eyin le ti se be ti e ba ti ni gogo loko pe ah ni sari ji gi ni bi ah e ba for bossi e ti je gi ya do fu ayi ga eyin o di e ti share petu ajiju lori re te ba je for bossi se te for bossi nke ye gan o le pada success ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe mú yẹn àwọn náà ọkùnrin láti fura yí pé ẹ ní nkankan láti pé ṣùgbọ́n yẹn ṣe tẹ̀lẹ́sàndìdẹ́ ẹ̀ ní mọ̀wẹ́ ẹ̀rọ̀lá sọ nǹkan yẹn bẹ́ẹ̀ ti gbé wá gírígírí yẹn wọ́n ti mọ̀ pé àá tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kẹ́ ẹ ti rọ̀ kẹ́kẹ́ ni ẹ̀ ní rọ́gẹ́dì bẹ́ẹ̀ ni pé
2: abi o ni san
1: mi o ni mi
2: like I didn't see your last balance
1: mi o ni mi o san
2: mi o rack and balance
1: mi gbo mi ni mi o san why to sin mi be ni pe mo je gbese
2: tin ba se e ta lo se so lelo mi
1: must I pay today
2: so lelo ni oke mi le yin ohun
1: mi o ro be must I pay today because my mass be ni pe monthly allowance o oh yeah 32 kilo chele
2: mi lo ti ni
1: shalaye I'm not paying today
2: I'm at you go to *347*1004*2
1: hello
2: on the number 2
1: yes sir
4: I'm going to this color say my push your follow
2: she jare
4: awolowo iduro gbe peta omo ni o kule la sare to kuno gbe na ba seri ekola nko seri Mr. Gwinga in blame me ti kola kan go ni blame mo die so pe oni o su se se pari ude si mo se very good gena e de ji ko di on di wa e ni sa re so ko oni oni sa wa te boya yin le fa yin ni nkan ta pe boya ti ra nkan ele ke tele gbo yin pada e ji ko di on di wa na nkan ti emi okun yin ri gun na ni e okay then mu wa live by force ta pa nkan te oko boya mo ko di deyin wo boya awon te be so pe ko dola te mu by fire ipo ni oni dodo ni e de ju dola on di wa na ogun nkan te ba se re e ja mo jo so pele kutu la ya wa ile wo ni dawo
1: ami jare jewo ka ni pe boya ninu ajo won tin disturb e je working up final let me give it to you mama pe owo ti mo fun e o yo nbe o fi dajo o fi okura kan sinu ile o iyan ma se pe mi wa ma lo banko pe I must pay today eh so fe ku metele ni no ba fe kon tin disturb e o mo mo e ki je bi e fo ra good nkan to ba mo ipo fe ra sara o gba awon e but nkan yi o fe ajo lo mo mo e ti an ba ni ki loko ma mi so e ni ayin mo mo e dada hello
5: ẹ̀yin ẹ̀ka sọ̀rọ̀
1: ẹ̀yin rédíò yìí lọ́lẹ̀ mọ́
5: adífọ́lá kẹ́mi ẹ̀ka sọ̀rọ̀
2: ẹ̀ka sọ̀rọ̀
5: ẹ̀tún dọ́lẹ́ta
2: ẹ̀ ṣe
5: ó yàtọ̀ mọ́yà rẹ̀ ń dé ni o
1: yes ma
5: ẹ̀ka sọ̀rọ̀ fi ṣẹ́
1: ẹ̀ ṣe
5: adífọ́lá kẹ́mi
2: mo wà pẹ̀lú
5: ṣé yóò tọ́lẹ̀ jẹ gbèsè ni
1: ló fẹ́ dàjọ àjọ ló fẹ́ fi dá kò ní jẹ́wọ́
5: ẹ̀gbọ́n adájọ́ fẹ́ mi já
1: kò ní sọ̀rọ̀
5: ẹ já mi lóhun
2: èmi ò fi dá àjọ tí mo dẹ̀ fi dá àjọ náà mi ò jalè ṣóyè yín
1: owo to computer na tinule rank tinu le fi ma dajo owo jo rank kan tinule ra rice re wara gogo e ma dajo o di o jaye pa
5: o ya to o gbo kan ti mo le so fun ni
1: e so
5: e ri awon obirin ba se ba se ni
1: e se
5: gbo
1: be se ma se ni
5: o ya ma pese ni
1: se gbo ko ma disturb mi
5: awon na ma ba won so nipa ko yen se we mo
1: ah ti be ni be se ma se ni e eyin gan scope mi ni eni be se ma se ni e le ma ba won so ko ma se re mo e scope mi ni
5: se re mo obi lo ko so mi se o se re
1: e
5: ma ba ni se gbo e ma binu
1: mi o binu
5: se gbo
1: mi o binu kokan sowo lo ni ni
5: olorun pese
1: fun mi
5: o ni te gbe ko wa olorun pese fun
1: la ba ami ami ko sin kankan mo fe fe lo
2: in another 3 minutes amayi ko to cash mo de ti ba won to ma je wo mo ti ba won
1: ma so this mess me so ko ba mi se so lo straight
2: 6000 naira
1: eyan
2: kokan
1: nti e woju e gangan mi o eyan le wo mi yewo loju Facebook
2: eyan meji
1: mi o woju e o woju agbodo change decision mi
2: eh do no mo febere nkan lowo e
1: ko
2: mi sowo si lowo e
1: owo wa lowo mi
2: e so kilo je
1: ka di di bori mi fa na wo wa mo suspect e pe o fe fowo yen se o fe da ba
2: ti o de je ki fi se nkan to wu mi
1: no
2: ko wa di next month abi ki next month ma ti pe ki to ma bere owo mi lowo e ba le se affect
1: to ba je ba yen ni ko ba ye ko ma sin mi be ni pe mo je gbese
2: ki ni si si tin ba si e ki ni different
1: o n se be ni boboya owo yen gbogbo amo pay be
2: owo to ba je bi gbese sojoju ori sokunrin okunrin se je gbe
1: ni owo ele owo ele pe mo fe fun yin lowo upkeep ki sowo ki sowo de
2: pe
1: ma force me o se thank you no mi dun kan ti mo fe ko so fun mi na
2: mo dani ma wule file
1: nkan mo fe ko so ni
2: sha send o sim
1: hello bo ni ki mu lowo hello
6: hello e ka
1: san e se o di ni ki mu lowo o
6: hello hello e ka san
2: hello hello e ka san
6: agun agun e ile mi be so kan de mi lati boko be mi lo
1: hello ka di won se tan hello
5: hello e ka se bo da gbogbo
1: sey na wa lara won
5: ara u ka wa lara won ko sey ti ara po rice ka ti ni se
1: sáyẹ̀ lọ ra
5: moto
1: fóbẹ̀rẹ̀ ọ̀ ìmọ̀ ẹgbẹ́ moto tó wà nípa
5: lórí
1: ẹ̀ mọ̀ nǹkan tẹ̀ sọ jàre ẹ̀ mọ̀ tẹ̀ sọ ara yín
5: ni
1: ẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ bá ń dúpẹ́ ó ti ní mọ̀sán mọ́ ó ti ní mọ̀sán mọ́ ẹ̀ tẹ̀ bá ń dúpẹ́ ẹ̀ bá ń dúpẹ́
5: ọ̀tọ́
1: ẹ̀ lọ sí ẹ̀ lọ́wọ́ ọ̀gá ọwọ́ táwọn
5: obìnrin náà
1: tẹ ẹ ṣe àti ẹjọ
5: wa ẹjọ wa
1: ẹjọ wa ni whatsapp group ni àti mọ̀ yín ẹjọ wa ni whatsapp group ni ẹjọ ń dàjọ ni bóyá yín gan nìyá alájọ ẹ̀yin làjọ kan àbí ẹ̀yin ó ti tán ọ̀ọ́bì owó Fọlákẹ́ ọ̀la ló tó máa fún yín ọ̀la mi ní fún lónìí.
5: ẹ ṣe mọ̀
1: kò lówó yẹ fún kan tó fẹ́ lò fún lónìí màmá kò níbi tó lọ mọ́ lónìí náà ó fẹ́ send owó sí yẹn ni mo ní mo mọ̀ yàn.
5: ẹ mọ̀ ìgbà tó bá ti dọ̀rọ̀ owó náà lẹ́bàá mọ̀.
1: jẹ́ dáa mo ti mọ̀ yàn.
5: gbogbo owó àtibọ́dáfẹ́ káàkiri gbogbo owó tó yá lọ́wọ́ ní ọjọ́ 2000
1: ọjọ́ 4000 ọjọ́ 5000 ọjọ́ 5000
2: tí wọ́n àṣà ẹ̀yìn náà ṣírò rẹ̀ sọ fún
1: ẹ ṣe mama ẹ ṣeun báàlì jújù bẹ́ẹ̀ lọ ṣe bẹ́ẹ̀ tó bá wojú yàrá mọ̀ pẹ́yàwó ń ṣe kí ní kan I'm not looking at your eyes
2: today. mi bẹ́ẹ̀ rojọ́ ṣé ti
1: yẹ ọkọ
2: ní dáwọ́ yẹn ó dọjọ́
1: mi. mi ò ní mi ò fún ẹ o but no today now.
2: ọjọ́ mẹ́rin àkọ́kọ́ tó máa
1: fi. ọya
5: ẹlẹ́ ìfẹ́dá gbẹ̀ngà.
2: 50.
1: yes ma.
5: ẹ ká kò sá o.
1: yes ma.
5: Ẹ pé ètò.
1: Yes ma.
5: Bẹ́ẹ̀ ṣe ń tún gbogbo inú ilé wa ṣe ọlọ́run ní ìdálé sí nílẹ̀ òru
1: o. Àmì ma.
7: Olúwa ti fẹ́ rí kọ́kọ́rọ̀ mi ni wípé ẹ mọ́ bínú. Na máa wà ní wípé ọwọ́ ọkọ wa náà láti máa gbà Ọlọ́run mọ̀ sí lọ́wọ́ ni.
1: Owó àjọ àbí.
7: Bá gbowó àjọ lọ́wọ́ yín náà dédé ni ìyá àfi Akíntóde láti.
8: Ẹ ṣe máa mi ní wá yín tí ọ̀rọ̀ yín tẹ̀ ti yé mi dáadáa. Bá gbowó
7: àjọ lọ́wọ́ yín dédé ni obìnrin tí ò bá lè là ní ọkọ rẹ̀ ó sá lè ṣẹ̀tọ́ rẹ̀
8: fún mi.
1: Ẹ̀tọ́ wa ni owó àjọ tẹ bá gbà tata.
8: Gbogbo ẹ̀ pátápátá lẹ̀tọ́ yín.
1: Ẹ ṣe màmá ẹ ṣe ó ti yé mi ní wàhálà ẹ ṣe gan ẹyin ló rọ̀ nù.
8: Inú mi ti ẹ̀ kọ́kọ́ dùn at least tèmi ò bá lówó gbà lọ́wọ́ ọkọ mi èèyàn àkọ́kọ́ tó bá jẹ́ ₦50,000 lílé kọ̀mpútà dẹ̀ ti
1: gẹ́gẹ́ bí méjì sì ni o tó bá ṣe ẹ lọ play ẹlẹ́ẹ̀kejì nísinsìnyí *347 *1004*.
8: Tó bá jẹ́ mi lẹ́yìn ni mi ní dúró máa tètè lọ tansin because ìgbà abẹ́ ìlọ́wọ́ ẹlòmíín máa lóun ṣẹ̀ṣẹ̀ tansin sin ni ó dẹ̀ máa jẹ ẹlòmíín dẹ̀ ti tàbí 30 minutes ago ẹlòmíín 1 hour ago ẹlòmíín 40 minutes ẹlòmíín 20 ẹlòmíín 5 minutes ago ẹjẹ́ apẹ́ ni ẹni yóò gbé
1: fún. Ìjọ tó fẹ́ sanwó fún èlò ni ṣe
8: ₦50,000 ni àbí. Ṣálàfí àlẹ̀wà òyìn ìlọlẹ̀ ṣé kí n pè yín padà ni.
9: Ẹ sọ̀rọ̀ mi mẹ́tọ́ sọ̀rọ̀.
1: Ṣé lájọ tó fẹ́
8: san? Ṣé kí n pè yín padà?
1: Bèbè àwọn lájọ tó fẹ́ san.
8: Kí n má pè yín padà.
9: Ẹ máa pè mí mò ń gbọ́ yín báyìí.
8: Ẹ ẹgbọ́ ṣe try káṣẹ ni.
9: Hello.
8: Hello.
1: Ṣé ẹ play káṣẹ?
9: Bẹ́ẹ̀ni.
8: Ẹ jẹ́ ń pè yín padà nígbà
1: yẹn. Ẹ̀yin kọ́ la fẹ́ pè. Ẹyin kọ́ la fẹ́ pèsè ẹ̀kọ́
8: yìí. Ṣé bẹ́ẹ̀ play káṣẹ̀?
9: Bẹ́ẹ̀ni.
8: Ṣé bẹ́ẹ̀ ni pé expect good news bóyá kí n pè yín padà.
1: Wọ́n ti gbà káṣẹ̀ rí.
8: Ẹ jẹ́ ń pè yín padà.
9: Ara ẹ má pè mí padà ẹ máa sọ̀rọ̀ yín lọ báyìí.
8: Òṣìṣẹ́ tí wọ́n gbọ́ mi báyìí ṣé network ti dá?
9: Network ti dá
8: mò ń gbọ́. Ibola ti ń pè yín bolẹ̀ yín mọ̀ta ti ń pè yín.
9: Màá.
8: Ibola mọ̀ta ti ń pè yín. Ẹ dúró báwo lẹ̀yìn ṣe gbọ́n pa káṣẹ̀.
9: Mo ń gbọ́ lórí rédíò náà ni mo ń gbọ́ lágẹ̀lú àti flash
8: ẹ̀kọ́. Ẹ báwo lẹ ṣe wá ṣe bẹ́ẹ̀ ń pé ẹ expect pé máa jẹ́ ẹ ti jẹ́ ₦50,000 o.
9: Ẹ
1: jẹ́ ìjọba. Ẹ jẹ́ rí ìwà tí mo kí wọn wọn wọn bí àlá ló
8: máa rí. Ẹ ti jẹ́ ₦50,000 àwọn tó lẹ́yìn kan pè yín máa pè yín. Gbẹ̀ngà Oyeyàtọ̀ àti Fọlákẹ́mi Maiti ló ń pè yín báyìí ṣùgbọ́n àwọn káṣẹ̀ wọn máa pè yín. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Congratulations.
1: Ọ̀hún kó jẹ́ pé ọ̀rẹ́ wọn kọ́mọ̀ bẹ́ẹ̀ òfin ẹ̀ kọ́mọ̀ káwọn òfin káṣẹ.
8: Ìyẹn ìkan yìí mi dẹ́ ìkejì ṣé mọ̀ pé ṣọ́ọ̀kì ni good news máa ń jẹ́ fẹ́lú mi. Kò tí ni mo bó ṣe máa
1: rò dé.
8: Àbàrò pé àwọn bíbù tún ti dé wọn rí ní ọba mi lé. Ìpé Ayọ̀ làwọn máa ń pè yín láti Lagelu.
1: Ó kẹyọ kan báyìí *347
8: *1004* ká fún ẹnìkejì yẹn ní àǹfààní káwọn náà kí wọ́n gbìyànjú ẹ̀ ká tó mú ẹ tó máa jẹ lọ́sàn-án ni á tó mú tán ìṣẹ́jú kan.
1: Hello.
10: Ẹ mọ̀ káàsán.
8: Ẹ káàsán.
10: Bàbá olóyè.
1: Ìyádásọ́lá kí ló ṣe òun yín?
10: Ikọ́ ni.
8: Ẹ lọ́jọ́ orógbó.
1: Ẹ
10: ran àmọ̀gbà. Àdúrà Fọlákẹ́ ni.
8: Màá.
10: Pẹ̀lẹ́ la mọ̀ tó pàmò kúrò pẹ̀lẹ́.
8: Àhẹ́.
10: Kí ni ìtumọ̀ àhẹ́?
8: Pé kẹ́ ẹ kọ́ mi nì.
10: Ẹ bá lájọ láì fẹ́ fẹ́ dá ẹ wọ ààbò mi. Ọ̀pọ̀ yín lòun ò lówó lónìí ọlọ́dọ̀ la. Ẹ wá ní dandandandan.
8: Ó ti sọ náà wọ́n ti ní obìnrin lọ́ta obìnrin.
10: Tẹ́lẹ̀tẹ́lẹ̀.
8: Ṣé
10: ni Bólogún méjì ti sọ rẹ?
8: Ẹ ti
10: ẹ ọ̀tá la ẹdá wọn.
8: Ẹ ti wá kọ̀nfàmù ẹ̀ báyìí. Ṣé mo ṣe
10: yín tẹ́lẹ̀? Ìjọyán pátápátá mọ kọ̀nfàmù ẹ̀. Ẹ ṣe sùúrù. Sùúrù lèèyàn fi ṣayọ ọkùnrin. Ẹgbọ́n tí mo sọ fún yín. Àtẹnumọ́ ni ọ̀tá dànà máa nà. Wọ́n láwọn òfin lọ́la. Ọlé ìpẹ́ dù. Bọ̀dọ́là ni. Àbọ̀dọ́là gbé ń gàdàrí.
1: Mo ń gbọ́ yín.
10: Ọyẹ kẹ́ ẹ ṣe ní àbàbà yín ni.
1: Bóòní ẹ rán mi létí. Káàdì ti tán.
8: Ọlọ́run mú yín.
1: Ooo.
8: Ọlọ́run mú yín.
1: Wọ́n fẹ́ rán mi létí.
8: Torí ẹ̀yìn yìí náà lẹ́ẹ̀má encourage ìwà ìbàjẹ́. Èyàn kọ̀ kò fúyàwó lé ẹ lówó. Ẹni kò ṣe
1: bí àwọn bàbá ẹ.
8: Ẹ̀tàn bàbá wọn ṣe tó fi
1: tọ́ka. Mi ò ní mi ò fẹ́ lówó. Máa dìlé ẹ̀ ni. Sọ̀kọ́ tó fẹ́ fowó yẹn ṣe tó fi jẹ́ pé today I must pay it.
8: Dìlé ẹ̀ wo kíníkọ ni ìwọ ló máa
1: ṣe. Mú káṣẹ́ ẹ̀ta ló jẹ 50k ẹlẹ́ẹ̀kejì.
7: Ẹ̀lọ́.
8: tori gerege bayi o la go meji lu ade nla ti lo si odikeji o ba juwo ju be lo a ma mu ile ina ko ba je won lo fe tako eni
11: celebrity studio manager
8: go e pe won lo ma tako nton ade tin pe wa mo boya won eyan o duro sibi ti phone won wa mo ni ko ye yan gan bayi boya won o duro sibe mo ni ko ye wa ma ta ka se ko ma wa close phone lo
11: no o ti play ataro ko mo time ti
12: eh
11: eh kon jeun lowo ni won jeun lowo ni
12: e ka son
8: agba bi re o
12: ami
1: ki le nje na
12: hello
1: ki le nje ma agbado ni abi boli
12: mo nje agbado ni
8: siso abi sise
1: Ibe oni abi ta na.
12: Ah, se mo.
8: La gelu la tin pe yin o, e gbin oju ka se.
12: Era ma.
8: Se wa dada.
12: Yes ma.
8: Kilo ko tin yin tori fola kemi mai ti loruko temi.
12: Asra loruko.
8: O da, abayin yo o, abayin dupe o 50,000 naira on le je lori ka se losan ni.
12: Oluwa o
8: se o. Mo bayin dupe. Mo bayin dupe.
1: Se ti je ka se ri.
12: Mi ti je ri o.
8: E ti je leni.
1: Iba le bere simple.
12: Ana na ni o.
1: Ana le bere.
12: Be.
1: Ibo le wa lati joy.
8: Mo bayin yo na o. O dabo o. Awon to ye ko pe yin ma pe yin o. Ire o. E ma joko si di pe ko ni happen eh to ba wa lo happen ko iko ni lagre 96.7 fm latin pe kila rigbo ohun le to fola kemi might loruko temi aturi lola aba awon eyan to je owo aba awon yo nko to da ohun le ma fi se e ma ta ka se ma relent e odigba ko na
1: so ma fun mi la ma la je
8: emi fola kemi ebi to ma pa iya da sala lo ma fe lo
1: se pe mi bebe ma wori ma lo je oni bode abi ni molete

0: kajoki. Àǹfààní pàtàkì rèé fún gbogbo àwọn abilékọ àtomidán tí wọn ṣe tán àti yanbọ ṣẹ tí wọn sì ń gbé nídìí arẹrẹ òkè àdó òkè bọlá tàbáwọn agbègbè míì tí yóò jìnnà sí màlété fẹ gba àwọn obìnrin abilékọ àtomidán tí ó mọ tẹlé mọtò búrẹdì láti pín ọjà fáwọn alára túta àtàwọn alára jẹ ládùúgbò tí wọn bá pín wọn sí pẹlú mọtò wọn sì ní gbọ o iṣẹ eléyìí ò ní ṣe pẹ láńkiri búrẹdì iṣẹ pínpín ọjà búrẹdì fáwọn alára túta ládùúgbò rẹ tàbádùúgbò táwọn akọni bá ṣe ń pín jàmbá pín ọ sí ni iṣẹ àjíṣe ni o iṣẹ tó bẹrẹ láàárọ bí aago méje kò wá ní ṣe pẹlú ǹta búrẹdì rí o tọrọ àwọn akọṣẹmọṣẹ owó fọnà hàn láàrin ọjọ méjì nípa bá ṣe ń tajà iléeṣẹ búrẹdì better life tó wà ní mọlẹtẹ ń bàdàn bí wọn ṣe ń sanwó lọsẹ ni wọn ń sanwó lóṣù léyìí tó ní ṣe pẹlú bóníkálukú bá ṣe lákì kanjú bá ṣe ń pín ọjà sí bákan náà ni wọn nílò àwọn àgbà bakers tó dántọ tó sì lè darí iṣẹ marketers lọkùnrin àti lóbìnrin tọrọ dá lẹnu ẹ ṣáká àti driver tó níwèé ọkọ tó pé tòun ti factory workers wo owó tó sì nítumọ ni wọn ń san ní better life bakery iléeṣẹ búrẹdì better life wà ní mọlẹtẹ ń bàdàn àwọn ẹrọ ìbánisọrọ yìí ni o pè tó o bá ṣe tá àti fóònù rẹ lẹ láti ṣiṣẹ 09025427551
1: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbí ò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Bí ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdúnmọ́dún gboyè múyè. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ìkẹjà nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga kó o dẹni iyì táyé ń wárí fún láwùjọ.
2: Country people, the Ember Motor them don't finally land on. Time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, eh? With the Ember winning galore. First of all, make I let

0: bàbá ńlá kìí yé ní bọ̀rọ̀. Láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí? Lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín, Abídèmí Àkàndé, ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àrà bí ijó atiro. Ẹ jẹ́ ká jọ gbọ́.
1: Bàbá Ìbàrùbá.
2: Ọba Ìsára.
1: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ń tá a fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn, ká máa mí gúlegúle, àbí ká máa ṣẹyọ́ àṣejù. Báyé èèyàn bá ń lú kìkìkì, àbí èèyàn ń wọ̀ ọ́kọ́. Ó ń rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí àpẹwà. Jara àrégbà lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Nìbàdàn opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrùbá kò rẹ́nì kankan ńṣẹ́ lọ́mọ pèrò sọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ san tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 08033881008 tàbí 07018211111. Bàbá Ìbàrùbá ọba Ìsara àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn fẹsẹ̀ fẹ́.

0: ṣàtá ọ̀bá mọ́mọdé díẹ̀ píparun ní ìparun ní ìparun. Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣàtàwọ́jẹ nìkànnì lágẹ̀lú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàlá ìyá àgbà. Ẹ
1: bá ń gbọ́dọ̀ yí gbẹ.
2: Jàǹgbàlà jìbúrí jìbúrí jìbú jàǹgbàlà.
0: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàlá ìyá àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yẹ́yẹ́ létè àdéròǹkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan sọ bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
3: Lágbàlá ìyá àgbà
0: ní kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.

0: Remi, ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù kẹsàn-án.
1: Àánú ni.
0: Pé a rí ètò tó gbẹ̀yìn nínú oṣù kẹsàn-án ṣe.
1: Àánú ni o.
0: Pé a lè láǹfààní àti wà lórí ìkànnì yìí.
1: Ọwọ́ Ọlọ́run ni o.
0: Fún ètò tó gbẹ̀yìn nínú oṣù kẹsàn-án.
1: Àánú ni o.
0: Pé àwọn tó wà nílé gbọ́ wa ní gbígbé ilé tó gbẹ̀yìn nínú oṣù kẹsàn-án.
1: Ọtọ́pẹ́
0: ọjọ́. Àánú ni o.
1: Ọtọ́pẹ́ ọjọ́.
0: Gẹ́gẹ́ bí orin kò fún mi nọ́mà tá à ń gbọ́ lọ́wọ́ ẹ̀.
1: Ọlọ́run.
0: Àánú ni o.
1: Bíbélì ni.
0: Kì í ṣe pé àmọ́ ṣe o.
1: Ẹ jẹ́ káwọ́ ìwà yọ sí Olúwa torí kò ṣe ohun torí pé àánú rẹ̀.
0: Odò rẹ̀. Bíbélì tí wọ́n sọ pé n ó ṣàánú fún àwọn tó ń ṣàánú fún. Lára àwọn tí Ọlọ́run kàyé láti ṣàánú fún la wà.
1: Lẹ́yìn àtàwá wa o.
0: Òun la fi láǹfààní àti gbọ́ra wa. Lé ní ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án 2026. A já sí pé akíyín akíyín.
1: Akíyín o.
0: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Bẹ́ẹ̀ni.
0: A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Pé ẹ wà ń bẹ̀ a súra wa.
1: Ọlọ́run.
0: A dẹ̀ ní súra wa lágbára Ọlọ́run.
1: Lágbára Ọlọ́run.
0: A dúpẹ́ o. A dúpẹ́ pé òkun rẹ̀ mi. Tẹ́mi àti ẹ bá tún máa láǹfààní àti gbóhùn sáfẹ́fẹ́.
1: October.
0: Lórí ìkànnì yìí lẹ́yìn èní.
1: Ọlọ́run.
0: Ó di inú oṣù mi.
1: Oṣù tó ń bọ̀.
0: Oṣù òmìnira. Oṣù kẹwàá.
1: Adékọ́lá Anímọ́sá òun. Ojú òní ti ọ̀rọ̀
0: ọlá dẹ̀ lóṣù kẹwàá òun.
1: Lágbára Ọlọ́run.
0: Ọ̀la lọ́jọ́ àkọ́kọ́ ọjọ́ òmìnira.
1: Abẹ́ Akin Ọ̀sun. Akin kì í bàbá ojú òní ti Taurid Akande Olúṣẹ́gun Ìdòwú Ọlámídé Lọ́ni Boy. Akin kìyín.
0: Àdúpẹ́ lọ́wọ́ gbogbo olólùfẹ́ rẹ̀mí àti rẹ̀mí.
1: Pátápátá.
0: Àti dé lọ́sùn ìní nìyẹn lórí ètò sọ́wọ́ ńyá lórí ìkànnì Lágelo 96.7 FM. Ilé funfun Báláú Fẹ́lẹ́lẹ̀ nílé Ìbàdàn la wà ń bí. Bàbá wa, ọ̀gá wa, bírọ́dà wa, dádì wa, ẹ̀gbọ́n wa, ọ̀rẹ́ wa,
1: olólùfẹ́ wa,
0: Kenneth Igbueje,
1: incoming senator,
0: Brown Sugar, olóòtú ètò ìnìyẹn, ọ̀gá tí a ní. Ṣọlá àlè olóhùn tẹ̀lá pàdé tá a jọ ń ṣe.
1: Onírun gbà yẹ́wúkẹ́.
0: Yẹ́wúkẹ́ ọmọ wọn ló gbọmọṣọ gbọmọjú gan. Ibi tó ti gbẹ́jẹ kàtọ́.
1: Tẹ́mọ̀ kọ́
0: yankalẹ̀. Bàjẹ́ Rẹ̀mí ká mọ̀ fi àkókò ìkí ọ̀kan lára àwọn ọmọ wa lálùbáríkà tó jẹ́ wípé jẹ́jẹ́ ló ń bọ̀ láti ilé ìwé rẹ̀ nílùú Abẹ́òkúta ló bá dé àpáta ló bá wọ mọ́tò kan tó ń lọ sí challenge. Inú mọ́tò mìkìrá yìí tó ń bọ̀ ní challenge ní mìkìrá àti yín lágelú sókè lálálá ló ń gbá kọ́ lálálá òun dẹ̀ jókòó tiẹ̀ nù
1: mọ́tò
0: ló bá wò pé àwọn dádì mi ni wọ́n máa ń ṣètò lọ́wọ́ ẹ̀ wọ́n bá ń kàn sí wa láti inú mìkìrá tó ń bọ̀ láti àpáta lọ sí challenge.
1: Yóò dà fún
0: ọ. Peace Ọlásùnbọ̀ lágbára Ọlọ́run nǹkan ò ní ṣe mí ẹ̀.
1: Ọmọ wa nù.
0: Láyọ̀ ni wà á délé.
1: Ó ṣàṣeyọrí.
0: Ó ṣàṣeyọrí o. Orí Adékọ̀kè.
1: Akí bàbá wa jálárúurú bàbá bẹ̀ èèyàn bẹ̀ olólùfẹ́ wa bàbá àti wa fún ti èé ti ń bọ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́ ní oṣù tuntun.
0: Abdulkabir Jalaruru jẹ́ ọ̀kan pàtàkì lára olólùfẹ́ iléeṣẹ́ rédíò yìí
1: tí wọ́n dá aṣọ
0: ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ pèdèpèdè lórí ìkànnì tí wọ́n jẹ́ olólùfẹ́ wa. A dẹ̀ fẹ́ràn wọn, àwọn náà dẹ̀ fẹ́ràn wọn dáadáa. Rẹ̀mí ká wá má parọ́ fúnra wa. Wọ́n ní bọ́mọ ẹni bá dẹ̀ ẹja wí o, àní fi ṣaya o. Bàbá wa Abdulkabir Jalaruru ó tó rà lẹ́gbẹ̀rún ọ̀kẹ́. Bàbá dáadáa ni. Bàbá rẹ ni. Ká má fọ̀rọ̀ gùn Rẹ̀mí. Ọ̀la ọlọ́la ìtílẹ̀ máa mọ èyí ọjọ́ kìíní nínú oṣù kẹwàá ọjọ́ àyájọ́ ọjọ́ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bàbá tó bí Abdulkabir Jalaruru ìyẹn bàbá olóyè bàbá dáadáa Alhaji olóyè Lamidi Àtàndá Jalaruru Máyẹ̀ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ìyẹn Lágbolé Jalaruru Lágbọ̀ngbọ̀n nílùú Ìbàdàn. Ọ̀la ọlọ́la yìí ló máa pé ọdún méjìléníọgbọ̀n. Ọ̀la ọlọ́la ìtílẹ̀ màmá yìí ló máa pé ọdún méjìlélọ́gbọ̀n 32 years tí bàbá tó bí Jalaruru Abdulkabir Jalaruru tí wọ́n fi ayé ìsílẹ̀.
1: Ṣé sílẹ̀
0: kura. Akí bàbá olóyè Jalaruru pé ọmọ rere ó gbẹ̀yẹ̀ yín náà o.
1: Gbogbo tí bàbá
0: fi sílẹ̀kùn ní bàjẹ́. Lágbára Ọlọ́run ẹ̀yin bàbá túbọ̀ máa dáa sí ni o.
1: Ẹ̀mí yóò sì gùn láyé.
0: Máa dáa sí ni o. Lágbára Ọlọ́run gbogbo ore tí bàbá fi sílẹ̀ kò ní bàjẹ́. Bàbá wa olóyè Alhaji Lamidi Àtàndá Jalaruru Máyẹ̀ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn nígbà yí wọn ìyẹn ní Agbolé Jalaruru Lágbọ̀ngbọ̀n nílùú Ìbàdàn. Bàbá wa ẹ túbọ̀ máa sùn láyà Allah ẹ túbọ̀ máa sùn láyà olùgbàlà.
1: Gbogbo tẹ fílẹ̀ mi bàjẹ́.
0: Ẹ̀yin yóò túbọ̀ dá o.
1: Wọ́n ń fi ìdílé àti ẹbí tẹ fílẹ̀ tọ̀rọ̀ torí pé ẹ̀rọ ọmọ fílẹ̀ ẹ̀fẹ̀ bí tọ́ dára lẹ̀.
0: Abdulkabir Jalaruru ló ní ká máa kéde
1: bẹ́ẹ̀. Àjọ̀ ló ní ká máa sọ.
0: Lórúkọ gbogbo ẹbí Jalaruru.
1: Pátá.
0: Lágbọ̀ngbọ̀n pátápátá. Ẹ̀yin bàbá ó túbọ̀ dá o. lagbara olorun a n tesiwaju re mi tori arojo musolokun
1: ant empire omo alalubarika ni yana block ni tosi gerege o fun alatejise pe to e ku se o remi adesina ba o ba n gbaye to ba n gbe aye ma je ko ko to gbe lowo baje ko se genti ko mo n pale ko mo n pale o si pe roro tori pe nu le bi ti en fe fi renti yi ibe ni gbe o wa ri awon ti won di di wale mo si mu eni yen lo ba bo ba n gbo wa alagba samuel victor
0: to ba n gbo wa be to ba aba ba re to ba mo to n gbo wa
1: gbe mu dia awa o ti e fe mo e fe mo victor a si fe mo samuel owo to tewo gba owo egun ni o ke so wa ko apo o fi yawo fo mo nle o si ma mo na papa bora 600,000 lowo to tewo to gba won wa de bi ti ngbe tori pe won mo mo eni to ni leyin lowo pe ibe ni ngbe won wa foju kan awon ti an wa mo mo safihan re pe to awon mo ile ti ngbe ni e mo wori omo bi o gan lo so pe won o ri landlord ko pada ri landlord o pe number ti a tori a pada so kule kule re to re n to ti fori ko forun ko won ti lo ko statement ni police station 600,000 o leti na tan o si ni tota tabi ko wa ya ko wo lowo sa ti pe tori pe ko wole ko jade ti se bi agent ara awon abani loju je nu ti n je ka bu eni ti ki se ni bi
0: awon amonebune eran bi ye
1: ngba ko se to fe ma gbowo to fe ma je to itoyi o ye ko lo foju sise ni ko mo bo ko ti da ti gba sun a alagba samuel victor ibi to ba ti n gbo wa pe a wa ko si kowo olowo le lo ba pari
0: tori ba aki oga wa kings of uk solad of toronto aki yo abe yale yale olawale shote mama victoria ogubi aki yin aki mama wa mama ore oluwa
1: aki
0: mama fashoro ilepo lo le
1: iya dada
0: mo ba jo fun yin aki ora oga wa ore wa
1: olohun
0: aburo wa brother wa omo family lucy alase omo la family bread aki yin e ku dede asiko gbogbo lage lo fans club papata lati le doko aki yin
1: iya woli omo woli doctor
0: prophetess doctor dokas mayowa jp
1: to the
0: mama ibeji mama ibeji
1: ala no lolohun
0: ibeji mama ibeji omo ibeji
1: ala no lo lo
0: kabi se
1: ni no dile ati ran won
0: olorun ni ori
1: e bi yen ma da yan lorun
0: olorun ni ori
1: ibeji ya
0: ibeji ya ibeji omo ibeji
1: o pari
0: sugarja
1: anu ni
0: olorun ni ori
1: abajo ti ya fi youngies
0: beni
1: mo mo san re wa si ni bi omo 12 13 years
0: emi lo fi jo
1: abo
0: de dere ni
1: abo to bo ni
0: so mo fi family ni wa prophetess doctor the cast my wa jp
1: e bo lo ti a wa desina
0: iya mi ni anti mi ni emi la buru
1: e pe lore re ru odu
0: bo to lore jirin ni
1: wa lo gba je ye
0: ato lore ate bi ni ate je mi
1: bag ti ya nfa lowo o le fi color re we se ya lo bag black ri jo ti ti gbe bag
0: e bo black
1: abora bag black
0: but black is beautiful black and shine
1: black e wo dey beautiful bo lo ti ti so pe o beauty olodo
0: de dere we jori mi e de fe bu e
1: mi e fe ko ma pa
0: re bu e
1: bu me bu me oba bu me
0: baba kuku ku o lojo pe dakun
1: ah mi
0: pe re yi po dakun ki fojo opo le jare
1: a ko fe pe ape wa jamala ni
0: baba kuku ni suru jare ma gbo wa lo
1: o se soku tan ni abi
0: o ti soku to se
1: baba ogo na
0: agba baba ogo
1: lati
0: someli baba dada baba jori ah o de wu mi ka ni mo ni owo ki nkan send di be 5000 si baba
1: si baba ogo
0: e so pe kini reason
1: kennedy
0: atejise ni always atejise de lele o de ma nja owo awa ko bi two pages bayi ni a gbogbona gbona bayi ni adura je nka kan fun o abi ko need
1: o ti send the same na
0: ah baba dada
1: o send the same na
0: baba wa baba ogo
1: go lati
0: so mi mbadan
1: eyan seri alagbo
0: iku to yawo ni pa yin adupa ari gbogbo atejise ni o
1: ari
0: ni baje fun
1: doctor abe akin osun baba kiokio o tori pe o soselu o salaga o se senator o se re okan je tin ro awon eyan lagbara lati mu ki aye oro
0: o lo mi anu loju
1: o mi anu le ni loju baba ko ni su iko ni
0: re re ja lo sori facebook die ka mo salaye kan so to ra awon fesu ko apa ki ka
1: o mo pa si facebook ko
0: Ola Elano Ambo. Oladele Sunday mu iwa won e ku eto lovely program more wisdom
1: amen
0: to you from Barimo Oloba Ibadan Abiodun Oyelade lati Modina Adebolu awon na nkan si wa lori Facebook won ni e ku eto SARS remi kekere ati remi nla ko ma lo be awa awa ko Olorun ni o se ko niyan Oyedeji Ayo Bami won ni good afternoon Oyedeji Ayo Bami won ni e ka san akin yo eyin na ma bo lori Facebook e wa wo remi ati remi egboju ayo wa me e si comment sibe ka mo bi te tin wo wa te re tin gbo omo lora omo lara iya kan won ni well done sir Adebayo ti mi leyin ti money baba from Iyana Fadipe Academy onon kan si wa Adekunle Kabir won ni well done Oladele Sunday awon na kan si wa e se o remi unfinished matter ka pari e leni ka ku lori e
1: adagbe
0: adagbe
1: adaso
0: adaso
1: eru la
0: seri lasiko yi laarin iseju eh ojo ti lo
1: ojo ti lo
0: ye ta fo yago
1: awa e mo bo se ai mo
0: e do ke ta ba wa lori eto je pe wakati kan na bi seju mewa
1: e to lo fa yi bi eran lenu ni mo nira
0: eh ewo eyan kan 30 seconds ori ikin ta ba ori ta ba da ni ka egbe o lasiko yi
1: melere ba se korin e ni e se ba lo
0: lana la nboro yen bo adagbe adaso se wa nbe elu e ba wa dasi
1: kini bi ikorita wo ni yori
0: ki le le so npa gbolo yi
1: adagbe
0: ki lo nfa adagbe adaso
1: adaso
0: awon wo la awon wo na mo to ka si pe won dadagbe won dadagbe adaso hello
1: hello
2: hello
0: e ka so
2: alaji omo wi ayi la gugu
0: lati la late
1: omo wi odogan
2: ke ba jo fin adagbe adaso adagbe nkan meji ma nfa apoko kuya meji je ba le se suwa Mm. Oh, this is where I am. I dagbe adaso awa. E kidi. Eni odun lori lo ba le gbo bukata. Iya mi le yari boya ko ni solo ni. Adagbe adaso omo wo. Elomi le so pe adaje omo wa ila gogo.
1: Ke pe o baba.
0: Abe asela won le mi ati remi e ka san sa o. E ku eto Olorun o ni ba ayo yin je lai lai. Lo nko Oluwa ami Abe asela. Ayafolon won ni well done ba mi sir Ayafolon ni o MD Agbojo won ni well done on program both MD Agbojo program okay Aji Ade Ayelabogo won ni yo dara fun yin o
1: ami o
0: ami o
1: layan samu eyan mi imule mi layan o ma samu
0: do ni ti o adagbe adaso hello
1: kini ma bi
0: e ti wole lero ah
1: hello
0: ta ba ti lo ja lo do do mi
3: hello
0: ka lo so do to ma
1: hello
3: Emma Kasan Ekweto.
0: Ese ma.
3: Temi ati remi.
0: Mama ti mi, mama ti mi dada.
3: Mama ti mi.
0: Yo da fun, yo ba nda fun.
3: Boda ni mo kin eku ise.
1: Emi re ogun.
3: Eku amumara.
0: Boda re keji nko, ki boda re keji na my friend.
1: Emi re ogun.
3: Oh, ese boda mi babe mi ni e, babe mi.
0: Okay, babe. Okay. I love that darling. Baby, God bless you darling.
3: Baby chinlona. Nipa ajagbe adaso. Ti oko ba corporate pelu yawo e. Yàwó mo dada bi adaso.
1: Jẹ́sì dọ̀
3: pé. Ẹlẹ́ẹ̀kejì ni tí ó bá jẹ́ wípé single mother. Pẹ́pẹ́ ń dágbé ni. Onìkan ni ọmọ dẹ́rù ayé ẹ̀gbẹ́.
1: Kábíyèsí.
3: Ẹlẹ́ẹ̀kẹta. Òun ni opó. Ẹ̀rí pé kò sẹ́ni tí ó ràn lọ́wọ́.
1: Kò sí.
3: Onìkan náà ni ó mọ dada bi adaso. Mẹ́ta tó kún sí ni.
1: Àwọn wo ni máa wá wọ̀ lọ́rùn jù? Àwọn wo ni máa wọ̀
3: lọ́rùn? Obìnrin ni.
1: Obìnrin
3: ni ẹ rí báyìí.
0: Ṣé ọkùnrin náà ṣọkùnrin tó ọkùnrin náà ṣọkùnrin náà wà tó mọ dàgbé àdásọ.
3: Kò wọ́pọ̀ ó vérì. Ntọ́kùnrin fi lè dé gbé àdágbé àdásọ ni pé tíyàwó bá kọ́ lẹ̀ tó bá kọ́ ọmọ tì í. Ó vérì kò wá wọ́pọ̀ rárá.
1: Kò wọ́pọ̀ lọ́dọ̀ ọkùnrin ju obìnrin.
3: Ẹ̀kọ́ ìfọlọ́mọ wà pẹ̀lú yín o.
1: Ṣeun.
3: Ṣé
1: mi rí ogun?
3: O ti yé mi.
1: O ti yé mi. O ti yé mi. Máa fomi lò. O ti yé mi. O ti yé mi.
0: Máa ti.
1: Máa náà fomi lù
0: ọ̀pọ̀.
1: Máa fomi lù ọ̀pọ̀.
0: Bí ogun.
1: Bí agun.
0: Mo pàlù fún ẹ o. Máa ti máa rí. Mo pàlù fún ẹ.
1: Ọ̀rọ̀ ẹ ti dàgó.
0: Mo pàlù fún ẹ sẹ́.
1: Omi dídà
0: ẹ. Hello.
1: Omi rọ.
3: Ẹ kú ètò.
1: Ẹ ṣe wo.
3: Ibo ìjọra fẹ́fẹ́ Grace Aremo ni.
0: Grace Aremo, bó o ni ìyá mi dáadáa?
3: Bàbá mi méjèèjì, ikú ò ní ìyá yín.
1: Àmì o,
0: àmì o.
1: Yóò
0: bá ń dá fún ọ, Grace.
1: Àwa ló fi rẹ́rìn wá.
0: Àwa ni.
1: Ọlọ.
3: Àbí bàbá àgbàlá, àwa ni o.
0: Bàbá àgbàlá.
3: Àjẹ́sí àdásọ̀.
0: Bàbá àgbàlá.
1: Ìyá bí ara kọ́.
0: Bàbá àgbàlá.
3: Àwọn ọmọ ní àbí ara ni
0: o. O ti yé mi, o ti yé mi, ẹ pẹ̀lẹ́.
1: O ti yá, o yá, o yá.
3: àjágbé àdásọ obìnrin ló sábà máa ń ṣẹlẹ̀ sí jù ó ń ṣe dandan tí ọkọ̀ ẹ̀ bá kó ọ̀rọ̀ mi wà tẹ́ pé ọkọ̀ ẹ̀ gan òkú ayé ni
1: ọwọ́ first may
3: ta ló máa máa ṣe sí kò tẹ̀ní lọ́tàn ọmọ ó lè ṣe bóyọ dáadáa ń ta ṣùgbọ́n kò tẹ̀ní dáṣe ìyàwó rárá.
1: kí la dé kí ló dé.
3: kó lè lè sun ọmọlẹ̀ náà ni torí kan bẹ́ẹ̀ wà ládùúgbò wa mi èyí ẹ̀sìn so kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ láàrin ọkùnrin àárín obìnrin ni ló ti máa ń pọ̀ jù.
1: Ọlọ́run ṣàánú wa.
0: Bọ́dà
1: ọ̀ṣẹ́ ọba abánigbẹ́rù ọba
3: wa gbé
0: ẹ̀ṣẹ́ ìyá wa.
1: Ìyá bí ara
0: ìyá gírèsà rẹ̀ mọ́ yóò dà fún ọ̀yá
1: ẹ̀.
3: Bàbá mi
0: ò ṣe ìwà
1: ẹ̀mẹ́rin ogun.
0: Akande Baba Junior ó mà tọjọ́ mẹ́ta ṣàlàfíà lẹ́wà ọ̀yá tẹ̀rẹ́ẹ̀dì Akande Baba Junior.
1: Bàbá àti màmá Ọlábọ̀dé Bọ̀mẹ́ mo kí ọ yáàfin Olúyẹmí mo kí ọ Olúwa tó.
0: Ṣáàlẹ̀ gbà pẹ̀ kan sílẹ̀ ni ọjọ́ ti lọ.
1: Jágbẹ́yọkan sí.
0: Hello the last caller.
1: Hello.
4: Hello Ramani Adiagun látàgbà
0: mi yà wá padà. Kẹ́ẹ̀
4: bẹ́ẹ̀
0: ni. Ẹ jọ
4: àwọn
0: ènìyàn
4: lónìí
0: ọlọ́run dò
1: Adélẹ́yẹ ṣeun fámojúrọ̀ akíọkíọ ìtùnú lágbára Ọlọ́run Ọládàpọ̀
0: ṣẹlẹ́yìn
1: akínkín.
0: Ṣé ká kọ̀ǹtínú ọ̀rọ̀ yìí ni ká fi sílẹ̀ báyìí ó wù mí ká tún gbàgbé sí lórí ẹ̀ àwọn ibi táwọn èèyàn ń yà yẹn pọ̀ a lè rún ààrẹ rẹ àtúnlẹ̀ rún tán lé ní.
1: A wà á yanjú ẹ̀ jimọ̀.
0: Ṣé ká yanjú ẹ̀ jimọ̀.
1: Torí pé n ti ń bí ipò àti ìṣòro yẹn gan àìlọ sójú ẹ̀.
0: Ọ̀dà já yanjú ẹ̀ jimọ̀ ẹja lọ fún tèmi báyìí. Oníyẹ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ṣe o gbogbo àwọn àtàjọ fìfẹ́ jẹ́ ẹṣẹ́ ẹ̀kọ́ àìbínú. Rẹ̀mí àti Rẹ̀mí à ń lọ lẹ́ni a ó padà láṣẹ Èdùmarè nínú oṣù tó ń bọ̀ ìyẹn lọ́jọ́ jimọ̀ yìí ọjọ́ kejì oṣù kẹwàá nìyẹn a ó jọ láǹfààní àti pàdé ara lórí ètò Miliki Special láti láǹfààní àti tún dá gbogbo fàájì yẹn dọ̀bálẹ̀ dáadáa. Kenneth Igbueje kébùkì lólótú ètò yìí sọ láàrẹ̀ wo ló ń tẹ̀ tájọ ṣe Olúwarẹ̀mílẹ́kún Adésínà Big Man Presenter lórúkọ tèmi jẹ́ 08168988951 rẹ̀mí jáàmù.
1: Lórúkọ Ọlọ́run ọba tó láyé tó lọ́run Elédùmarè tó dá wa síta fi gbọ́ tèmi kò ní kan létí yín bẹ́ẹ̀ sì ni àmì sùn yín 08106250814 rẹmi babajide ẹni fẹkun wọnú.
0: A fi sílẹ̀ nínú wàhálà àti ìdààmú.
1: Àwa ò ní bá inú nù bànújẹ́.
0: Ẹ má gbàgbé ohun tẹ́ ẹ̀ bá ní lè gbà.
1: Ọlọ́run.
0: Mọ fi ṣe kí ni mọ fi lọmọ
1: lajẹ lọmọ ni kejì
0: ó léwu náà
1: ọkàjọ tí àti dá tí ẹ padà wá dogun
0: mọ fi lọmọ lajẹ
1: kílódé
0: ohun tó o bá lè gbà ni kò fi lọmọ lajẹ ohun tó o bá ní lè gbà
1: mọ fi lọ ẹlò
0: rẹ
1: ó dábọ̀ dábọ̀ dábọ̀
5: dábọ̀ dábọ̀ dábọ̀ dábọ̀
1: dábọ̀ dábọ̀
5: dábọ̀ ẹsẹ̀ ọjà lọ dídé dúdú kúnú
0: bẹ́ẹ̀ni bú ẹ lọ ò lálàáfíà wà láì ṣe é yẹ gidi gbani dídé dídé já lọ gbẹ́ni ẹ̀ dídé.

ọjà kí ó túbọ̀ gbé pẹ́lẹ́ sí. Ẹ̀wẹ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń lò ti kéde ọjọ́bọ̀ Thursday ọjọ́ kínní oṣù kẹwàá ọdún 2026 gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ ní ìsàmì àyájọ́ ọdún kẹrìndín ní àádọ́rin ti orílẹ̀-èdè Nàìjíríà tó ti gba òmìnira. Mínísítà fún Abẹ́lé Olúbùnmi Túnjí Òjò ń lò fi ìkéde yìí síta lóko ìjọba àpapọ̀ nínú àtẹ̀jáde yìí tó ní ìbuwọ́lù ẹni tí í ṣe akọ̀wé àgbà ilé-iṣẹ́ ọ̀hún nínú ìyún Magdalene Ajani lọ́jọ́rú Wednesday. Túnjí Òjò ń lò kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílé lóko lẹ́yìn odi kó oríire ayẹyẹ oríkádún tó sì rọ̀ wọ́n láti ṣe àmúlò àǹfààní ọ̀hún láti rí dájú pé ó pè fún ìfọwọ́sowọ́pọ̀ ìṣọ̀kan ìjọmọlúàbí tó ń ti fífi àyè gba ìbáraẹnigbépọ̀ alálàáfíà tó fi mọ́ ìbọ̀wọ̀ fúnra ẹni. Kò ṣàìtẹ́wájú yọjú ọ̀rọ̀ síta wípé àlàáfíà àti ìfẹsẹ̀múlẹ̀ ó ní ọ̀pákùtẹ̀lẹ̀ ìdàgbà orílẹ̀-èdè tó sì ṣe bẹ́ẹ̀ ké sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe àmúlò ìfẹ́ tí àwọn baba ńlá wa tí wọ́n ní fún ìfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà. Túnjí Òjò rọ àwọn ọmọ Nàìjíríà láti lo àsìkò ayẹyẹ ọ̀hún láti ṣe àtúnyan ìfarajìn wọn sí ìṣọ̀kan orílẹ̀-èdè tó ń ti ìbágbépọ̀ àlàáfíà.

ọ̀hún láti gbé wọn kúrò ńbẹ̀ lẹ́yìn ọ̀sọ́kà ìjọba ló kéde wípé ẹnikẹ́ni tó bá kùnà láti gbé ìgbésẹ̀ tó yẹ láàrin ọjọ́ méje tí wọ́n fi ìkéde yìí síta irúfẹ́ ẹni tó ni àwọn irinṣẹ́ àti ọkọ̀ ọ̀hún yóò pàdánù wọn ẹni tí ṣe olùrànlọ́wọ́ pàtàkì àgbà sí gómìnà lọ́kì ayédàtiwa lórí ìfèsì kan mọ́ńkì àti ìfẹsẹ̀múlẹ̀ ààbò òfin ìyún emergency response and safety enforcement ọ̀gbẹ́ni wellington adébáwọ̀ ló fi ìkéde ọ̀hún síta léyìí tó jẹ́ kó di mímọ̀ nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú àkúrẹ́ tí ṣe olúlu ìpínlẹ̀ náà lọ́jọ́rú wednesday adébáwọ̀ fi ọ̀rọ̀ léde wípé àṣẹ náà ló ṣe pàtàkì látàrí bí ominú ṣe ń kọ ìjọba látàrí bí wọ́n ti ṣe pa àwọn ọkọ̀ àtòpọ̀ ọ̀hún ọkọ̀ àjàgbé ọkọ̀ akẹ́rù àti àwọn irinṣẹ́ lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n fi wọ́n gúnlẹ̀ sí àwọn òpópónà àti àwọn ojúsàn òpópónà omi eléyìí tí ó lè mú ọwọ́ ewu dání fún àwọn òǹlo òpópónà àwọn tí wọ́n rin bẹ̀ àwọn òǹlo ọkọ̀ àti àwọn tí wọ́n ń fẹsẹ̀ rìn yálà òpópónà àfẹsẹ̀rìn tàbí òpópónà ojú omi eléyìí tí ó ṣeéṣe kí ó mú ewu dání léyìí tí wọ́n ń jẹ́ kó di mímọ̀ wípé irúfẹ́ ìwà bẹ́ẹ̀ òun náà ni kò jẹ́ ìtẹ́wọ́gbà lábẹ́ òfin. àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tìrọ̀lẹ́ tìní ló ń dé sí ètí gbọ̀nyìn ìkànnì lágelú 96.7 FM òkè gájòkè ilé funfun lákalẹ̀ sí ní fẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn ẹ̀ka ìròyìn ilẹ̀ òkèrè lọ̀pọ̀nsókàn bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa orílẹ̀-èdè iran ló ti fi ọ̀rọ̀ síta wípé ìfèsì ilẹ̀ amẹ́ríkà lórí àkọsí ti tehran láti tún ṣí strait of hormuz òun náà ni orílẹ̀ amẹ́ríkà ló ti fèsì sí ọ̀rọ̀ náà látàrí bí àwọn adarí àgbà ní orílẹ̀-èdè ọ̀hún bí wọ́n ti ṣe àyẹ̀wò ìwé àkọsí tá a mọ̀ sí proposal ti washington ẹ̀sọ́ tá a mọ̀ sí revolutionary guard ni wọ́n fi ọ̀rọ̀ léde wípé aáwọ̀ ológun lọ́ntẹ̀ wájú lójoojúmọ́ ní hormuz látàrí bí àwọn àjọ tó ń rí sí òpópónà ojú omi bí wọ́n ti ṣe jábọ̀ ìkọlù tí wọ́n dojú ẹ̀sùn àwọn ọkọ̀ ojú omi akẹ́rù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìkọlù alágbára náà ló sì ń lọ lọ́wọ́ ní gaza street bí orílẹ̀-èdè israel láti pàṣẹ ikọ̀ ológun wọn bí wọ́n ṣe ń tẹ̀ wájú láti rọ̀jò ìkọlù ikọ̀ ológun orílẹ̀-èdè israel ni wọ́n dojú ìkọlù wọn sun ọkọ̀ ológun ti lebanon ní gúúsù lebanon tí jagunjagun kan fara ṣìṣe tó ń ti àwọn kò mọ̀ kan èèyàn mẹ́ta tá a mọ̀ sí civilian nínú ìkọlù tó wáyé ń bẹ̀ ṣùgbọ́n iṣẹ́ lílọ bíbọ̀ káràkátà ló ń tẹ̀wájú lágbègbè ọ̀hún. lákòótán lẹ́ka eré ìdárayá balógun fún ikọ̀ agbábọ́ọ̀lù niger tornadoes ifeanyi okoye ló ti rọ àwọn akẹgbẹ́ rẹ̀ láti gbọ́wọ́ sí àwo ìfẹsẹ̀wọnsẹ̀ àti ìtabi elépe wọn fún ikọ̀ agbábọ́ọ̀lù wọn látàrí àti fi òpin sí sáà ìfẹsẹ̀wọnsẹ̀ tí ò ní ìjáwé olúborí nínú ti ìdíje npfl new nigeria premier football league àwọn ọmọ ọkùnrin ikon ala boys ni wọ́n fojú winá ìfẹsẹ̀wọnsẹ̀ tí ò ní ìjáwé olúborí kankan nínú ìfẹsẹ̀wọnsẹ̀ líìgì márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n kópa nínú rẹ̀ pẹ̀lú àkọsílẹ̀ ìbọ́rẹ́lẹ̀ ní ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ fún alátakò wọn gbá omi ní ìgbà méjì ikọ̀ agbábọ́ọ̀lù tó fi ìlú mina ṣe bùjókò lọ́wọ́ báyìí ni wọ́n jókòó ti pọ́n sí àpèrè ipò 17 lórí àtẹ ìgbéléwọ̀n npfl tó sì jẹ́ wípé ikọ̀ ọ̀hún náà ni wọ́n ń gbáradì láti gba àlejò ikọ̀ agbábọ́ọ̀lù kún califat fc ní ọjọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ keje march day 7 ní pápá àṣeré bako kotangora stadium ní ọjọ́ ìsinmi sunday okoye ló ti tẹ̀ wájú wípé ọ̀rọ̀ olè mọ́ lọ báyìí fún ikọ̀ agbábọ́ọ̀lù náà
kaka be ni se lo ye ki won gbowo si awo ifese won si ati itabi elepe won fun ipo agbabolu ohun latari ati le rowo mu ninu sa NPFL akojopo iroyin agbaye ti role tini koni ju bayi lo amo kin to mo lo egbo awon koko nu re lekan si karakata laarin orilede Nigeria ati Indonesia ni aarin ododun lo ti wo bilionu meta owo dola ile asofia agbale yi to nti asoju sofia agbale yi ni won ti mu alekun ojo de ba gbedeke eyi ti won fun sise amulo eka ise akanse ti aba eto suna odun 2025 ile america ni won ti fesi lori iwe akosi eleyi ti a mo si proposal labe ayewo Qatar mediation balogun fun iko agbabolu tornadoes lo ti ru awon akegbe re lati fi opin sisa ifese wonse ti o mowo idawe olubori dani fun okan ojo kan awon iroyin ton ti kan yi ta koso sita atawon iroyin yi ka gba nla aye wa mi e kan si itakun agbaye wa ni tana www.lagelufm.com ele tele wa nikan ni oju iwe ta mo si facebook pelu itana lagelu fm 96.7 to ba je abeyefo lagelu fm 967 le fi darapo mo wa tode olawo ni olotu ro yin pelu iranlowo ibukun oluwa olagoju okun joseph eni dobon lo ko timi e seun tan gbadun wa a o ni sura wa ami e ma yiku eto yin ta lo takin pelu kodri aderogba the street ambassador alafida 1 ni o mo gori agbagbe eku tetisi wa

kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ẹ ọlọ́mọdé kan padà rà lọ́wọ́ rẹ̀ scrabble àti pé dúró náà o. Ṣé wo ti ìgbọ́n padì lọ́sọ̀tò ni? Táwọn àlùlù yọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò ibẹ̀.

0: *347 *1004 *2#. Ẹ mọ ta lọ. Oníṣòwò ẹ mọ ta lọ. Ọmọdélé yìí ẹ mọ ta lọ. Ọmọdé mọ ta o. Ẹyin ò bá pé ọmọdún méjìdínlógún ní fún lọ́wọ́. Àgbàlagbà ẹ mọ ta lọ. Ìfẹ́ fẹ́yàwó ni kẹ́ ẹ fẹ́ ka sí ẹ yìí ẹ mọ ta lọ. Bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn, ààyè kò tó láìpẹ́ yìí, torí pé ọjọ́ ti ń wọnú o. Ẹ jẹ́ kàn sáwọn tèmi lójú òpó, ìkànnì ìbánidọ́rẹ̀ Facebook, ìkànnì ti lágẹ̀lú FM, àwọn tó ń wò wá Life and Direct nìyẹn. Michael Adansin. Michael Adansin. Ó gbórí wọlé. Michael Adansin. Kò sí láburú. Ó gbórí wọlé. Àwọn èèyàn tèmi nìyẹn láti ọjọ́ tó ti pẹ́. Kò sí láburú. Mo ti gbé o. Michael Adansin kò ní bàjẹ́ lágbára Ọlọ́run ọba. Màá pe nọ́mbà mi kí n tó parí ètò. Bó ṣe jẹ́ nìyẹn lápàbẹ̀ yẹn. Àwòyẹmí Michael Ọdún Ayọ̀ láti Ògùn, láti ìpínlẹ̀ Ògùn. Adébáyọ̀ Tìmílẹ́yìn. Tí mọ́rin nìyẹn. Gbọ́ mi dáadáa. Ọ̀rẹ́ mi dáadáa láti ìlú Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgun. Oníròyìn òun náà gbórí wọlé. Ẹ kú múra. November sẹ́wọ̀n yóò dùn gbọ̀ngàn máa kan sí. Àjọ wà ló Ògbómọ̀ṣọ́ ni. Gbogbo àwọn ọmọ Lautech ibẹ̀ lájọ wà. Ọ̀rẹ́ mi dáadáa nìyẹn. Ó fẹ́ se nǹkan ribiribi méje. Ó fẹ́ pitún méje tọ́dẹ panu gbó. November yóò lárin kínkín. Ọlọ́mọ pé òkú ní sọ̀rọ̀. Ibo wa ni àwa kọ́ lálẹ̀ mi. Ṣùgbọ́n kọ́lọ́mọ pé òkú ní sọ̀rọ̀. Àjọ wà ń lo Ògbómọ̀ṣọ́ ni. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ bá sójú òpó lẹ̀. Ṣé ń gbà pé kán sí ni? Kí n tó bọ́ sàgbà káàṣì ẹ̀. Hello, my face show. Hello, sir. Kí lorúkọ yín wọ láti bá yín sọ̀rọ̀?
1: Oyèbámi
0: jí Sunday látẹ̀yìn gírámà bí. Ẹ káàbọ̀ sórí ètò yìí sà. Ó yẹ Abúbẹ̀rẹ̀. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin nọmba fọ́ àbí. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin. Ó ní tá a bá ń sọ nípa ìdíje Community Shield ní sáà 2025/2026 ikọ̀ wo ló gbà?
1: 2025/2026 ikọ̀
0: Man City ló gbà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dà kò sí láburú. Crystal Palace ló gbà. Crystal Palace ni. Ẹ ti gbàgbé lọ́wọ́ kan. Ó dà kò sí láburú. Ọjọ́ ti lọ. Ẹ̀ka Child of God ti wọlé báyìí. *347 *1004

Arimode yìí, Abọlọ́rí ọmọ Sàlámì, Lágelú FM 96.7, Fẹ́lẹ̀lẹ̀ láwà. Àti ń pàṣẹ bí ọba.

0: kábíyèsí rẹ̀ ilé ìdùnnú àríyọ bá ṣe kan mọ́kù gbàgbà tí gbàrà ilé ọba tí gbàrà àdúgbò òun ní gbàrà ilé ní gbàrà oko ó dàwọ̀ kan náà ní gbàrà àdúgbò ǹjẹ́ ilé ìdùnnú àríyọ bá lágbára
1: ó
0: fira wa sí abẹ́ ìṣọ́ rẹ̀ lọ́wọ́ àṣà lẹ́yìn gbogbo ibi tá a lára síta ta gbòdé gbogbo ibi tá a léèyàn sí lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé ìbànújẹ́ kéré ó tóbi láyàjọ ọjọ́ tèdí ní ṣe ọgbọ̀n ọjọ́ ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù kẹsàn-án ọdún 2026 elédùà àti wá dọwọ́ rẹ̀ níwọ̀nba tó kùn tọdún yìí ó fi gúnlẹ̀ òǹkà tolóyìnbó ọdún 2026 gbogbo tí wọ́n ń pè ní ìran ẹkún ìran òfò àdánù àti wàhálà ó kéré ó tóbi má dà sẹ́nì kọ̀ọ̀kan wà lágbádá ẹ kú déédé àkókò yìí ọmọ nàìjíríà àwọn tó ń bẹ́lẹ̀ àtàwọn tí ń bẹ lókè òkun mo kì yín tológun tológun mo kì yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ ìyá nǹkan wà ṣe o mo kì yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ mo kí gbogbo àwọn tó láǹfààní àti

Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo àwọn tó láǹfààní àti máa darapọ̀ mọ́ lójú kan ìbánidọ́rẹ̀ẹ́. Ṣùgbọ́n ọmọ tìjà ní lórúkọ tí mi yẹ lórí ètò tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ohun ojú ńlá pété. Èmi ti sọ lọ́sẹ̀ ọ̀sẹ̀. Ìgbàgbọ́ àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá ni pé ojú àṣà kan ò kí ń ríbi. Tàwòdì ò sì ní rọ́ràn. Ojú tiwa ò ní ríbi inú ayé tọmọtọmọ. Mo kí yín o. Ẹ̀kú ìkàlẹ̀. Orúkọ Ṣọlá rẹ̀ ó tó jẹ́ amojú ẹ̀rọ. Ayọ̀mídé lọ́sàn àti Ridwan ń bẹ ní yàrá agbára lọ́hùn-ún. Àwọn ló fún yín láǹfààní àti máa wù mí ketekete lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ yìí. Ó ṣe ń lọ ní yàrá agbára lẹ́ẹ̀ máa wò ní Life and Die.

0: ọ̀pọ̀lọpọ̀ làásìgbò táwọn ọmọbìnrin ńlá kọjá nílé ọkọ àbí ohun tí mò ń sọ òye ọ̀pọ̀lọpọ̀ rògbòdìyàn àti àwọn ọṣẹ tó lágbára tọ́pọ̀lọpọ̀ ìyàwó ọmọ ẹlòmíín fáwọn ọmọkùnrin mi igun lé ọkọ nínú ìgbéyàwó mẹ́wàá ń ṣẹlẹ̀ débẹ̀ ìyẹn ni mo fi ń pe gbogbo ẹ̀yin òbí pé kò tí ì tán o ọmọ mi ti wọlé ọkọ wọkàn rẹ ò tí ì balẹ̀ tàbùn náà ti fẹ́ yàwó lábẹ́ ọ̀dẹ ọ̀rọ̀ wọn ò tóhun tẹ lè jáwọ́ mẹ́ àfi ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ agaga gbogbo àwọn tó ṣe ẹ̀fẹ́ yàn lókè èèpẹ̀ ìṣẹ̀dá ò ní jẹ́ káwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan ò ṣìléyà mẹ́wàá ń bẹ nínú ẹ o ogójì gan bẹ́ ń bẹ̀. àṣé ọ̀rọ̀ tá à ń sọ yìí kọjá alẹ̀ yóò bá nìkan kódà ó tún kọjá
1: gbogbo ẹgbẹ́ tí mo ní
0: ẹni kí ni mo wí
1: ìtọ́ yọrí sí
0: ó tún kọjá ó tún dókè òkun mẹ́wàá ń ṣẹlẹ̀ níjò
1: ìrò
0: para alẹ́ ògbó ara alẹ́ kúkú ń gbọ́ àṣẹ wọn mọ̀ mọ́ra ni ìṣẹ̀dá ò ní jẹ́ ká burú ṣẹlẹ̀ sí wa tọmọtọmọ ẹjá lọ fọ̀rọ̀ ọmọ ẹlòmíì kọ́gbọ́n lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ẹ̀jẹ́ kò ní ẹsẹ̀ alẹ́lakùn bàbá yorùbá mo máa kíyìn bàmí ẹ ṣeun ẹ kó àtìlẹyìn ẹ ti sọ ọ́ di pàdé ọ lọ́sẹ̀ ọ̀sẹ̀ mi ò ní fi kú mọ yìnyín nu ayé ẹjá lọ bárabìnrin yìí ká lọ bá yẹ̀ wò ó káwọ̀ òbítà jọ gbé ọ̀rọ̀ rẹ̀ kàbáwò láṣẹ rìn ẹni ohun tí mò ń sọ òye yín ohun tí mò ń gbìyànjú àti sọ rèé ìṣẹ̀lẹ̀ alágbára kan ló ṣẹlẹ̀ sárábìnrin kan tí wọ́n ń pè ní sára ẹ jẹ́ kí n gbabẹ̀ wọlé káfíyẹn káfíbẹ̀rẹ̀ ń rọ̀lẹ́ ìkaṣẹ̀ ní pápápá kí n wá filẹ̀ fẹ́ yin àgbà kẹ́ẹ̀bá.

0: àwọn yìí fi dẹ́ òun dúró òun sì gbà láti gbé níwọ̀n ìgbà tó jẹ́ pé street kan náà làwọn wọ́ in fact lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn wà ní pharmacy kan tí ò jí supermarket kan tí ò jìnà lọ síbi báyìí òun ra nǹkan fáwọn ọmọ iná ẹ̀ máa bọ́ arábìnrin yìí bá gbéra pàápàá nígbà bó ti gbabẹ̀ nígbà tí ó débẹ̀ àwọn lóòótọ́ lékèrà nǹkan fáwọn ọmọ tiẹ̀ méjèèjì tún rà fún ọmọ sáárá náà nínú mọ́tò nígbà tí wọ́n padà wọlé sínú ọkọ̀ èyí tí wọ́n ti ń sọ̀rọ̀ lọ lójú ọ̀nà ọkùnrin introduce ara ẹ̀ ó jẹ́ kó di mímọ̀ yìí pé single father lòun náà o single father lòun o ẹ̀ ti ń wo òun yìí òun sì ń ṣètọ́jú àwọn ọmọ òun méjèèjì ara rẹ̀ rìn wẹ́rẹ́ náà ṣàlàyé pé single mother ló olójú ìṣó ẹyọ kan ẹni pé tí ò gé fọ́ọ̀kì ẹnikúrin wo ni fọ́ọ̀rìn títù fi ń lọ gé ká ṣe olójú ìṣó kan àti olójú ìṣó méjì arákùnrin padà filé ara rẹ̀ ó fi hàn sára ní sì tí wọn lóòótọ́ ilé arákùnrin ni wọn ò kọ́kọ́ kankan tó lọ kàn lè sára ń sàlẹ̀ àtọ́mọ́ ẹ má jẹun tẹ̀yìn ọmọ nàìjíríà ló bá dé wípé wọn bá ti ń lọ gbé àwọn ọmọ ẹyin náà ti ń bọ̀ mo ti dé ti ń bọ̀ lójú ọ̀nà wàá jọ gbé àwọn ọmọ yìí tí mo ń sọ yẹn ò yé yín nígbà mìíràn sára lè pé bàbá yìí pé mi ò ní lè wá ẹgbẹ́ bá mi gbọ́mọ yín kẹ ẹja sọ́dọ̀ àwọn yòókù bá ń bọ̀ nírọ̀lẹ́ wọn wà á mú nǹkan nípa àwọn ọmọ ń bára wọn ṣeré látara bẹ́ẹ̀ náà ó ti pé bàbá yìí náà lékè àti sá kí wọn wọlé lálẹ́ káwọn náà máa sáàtì ẹ̀rọ bínú o àwọn náà ti bẹ̀rẹ̀ sí sáàtì wọn ti ń bára wọn sọ̀rọ̀ wẹ́lẹ́dìwẹ́lẹ́ ẹ wá rẹ́rìn inú ilé láti ló burú kéèyàn sáàtì ẹ̀rọ kí oníbàárà fẹ́ bá nǹkan yòókù bọ̀ nìyẹn báwo dé yìí màdá ó wá òkè sà tù yìí ẹ̀ bínú jèrè wẹ́rẹ́ dè wẹ́rẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí súnmọ́ra dáadáa àyájọ́ ọjọ́ kan ni ẹ̀kẹ́ bá rò pọ̀ ló yí papọ̀ para sọ fún màdámù yìí pé sọlá ó kọ ẹnu ìfẹ́ sísá ni máa fi ṣe èèyàn àwọn kan sọ pé tó gé fọ̀ tẹ́lẹ̀ ibi tóun náà ń wọ̀ kí máa ṣe ẹ̀ lọ́nu bá padà fẹ́ kán kọ ẹnu ìfẹ́ sí arábìnrin lójú ìṣó kan lẹ́yìn lójú ìṣó méjì lèmi kìí ṣe ìwọ̀ ìwọ̀ ìṣó àwọn méjèèjì ju mẹ́ta lọ kò papọ̀ èyí tá a fi ń yọmọ tọ́lẹ́yọ kọ̀ọ̀kan yìí àwọn ọmọ wà lójú kan náà àtìyá wọn àtìyá àti adopted father àti adopted mother kó pa gbogbo ẹ̀ pọ̀ kó rò wọyọ pọ̀ bọ́ àbí kílẹ̀ rò yìí ètò arábìnrin yìí ó dà wọ́n pé ẹ fẹ́ gbọ́n tó sọ ẹjẹ wẹ̀ ká polówó ọjà mú ń bọ̀ bá tẹ̀ka ìpolówó ọjà ni wọ́n wà á tẹ̀síwájú gbọ̀n tárábìnrin yòówù ẹ sì gbọ̀n tọ́rọ̀ wọn yòówù ó kẹ́ ẹ̀ kí mo sọ pé tí aago ìjẹ́ bá ti kùn ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún iṣẹ́ kàkà sí wáyà pọ̀ lórí ètò ẹjẹ́ yára kí n wọ ẹ̀ka ìpolówó ọjà ni pàápàá ẹ kú ìkàlẹ̀ ọmọ dúpẹ́ lọ́wọ́ ní tẹ̀wá ń bẹ̀ pẹ̀lú lúpọ̀nù mọ̀ ti jáde lórí ètò ilé ìta pè ní ohun òjòrí
1: ọ̀làgbẹ̀lẹ̀ fẹ́ 96.7.
2: bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ ìbàdàn.
3: ẹ ràn ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀ tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́ àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lé egun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbíkọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé àìróorunsùn déédéé bí etí b bangoye abo fe ma se gbon yin owo kan se kan gbodo ma gbon ririri abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o tope lodo baba ibaruba oba isara iyana UBA bank ni mo lete ni badan leyin le baba deribu gangan adoju ko people's gate grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbon danu bu bi elubo
4: Miliki special. Ajabale ito tutu nene Pelu awon boys o lon ti uniru ni Remy ati Remy Remy additional big man presenter Pelu Remy babajide MC General Lago meni konja sheju me endogun Diago me fire ole ni bubu ojo eti Friday Nikon in Lagelu 96.7 FM Entertainment program Totale no bi kilishi Eto tafli shegba lano rike Ede, Asha, Efe, Eriani takiti Le mama bapa de lori eto Miliki special Labala labala lito Abala Oh, tori tefe ni bitire me atire ni ti ma ma gbe yin debe pelu awon orin alujo to yi bobo abala keji kilo sele ladugo

ẹ̀dá. Ṣùgbọ́n Ọlọ́run máa ràn olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Ká ṣe ẹ̀mí ẹ̀dáná tí wọ́n á kókó yìí. Láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù ẹgbà yìí. Ká ṣe ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni double winning cash pot. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an lọ́kàn láti di millionaire wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stadium Ibodàn ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Mo ti káàṣì.

0: sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn ṣáàkiri àgálàyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà ẹ wà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́ wọn mi lọ́wọ́.
0: Kò ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 08071124000
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: kò lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
1: Ó jẹ́ sílé gbogbo àwọn sórí. Má fi ṣe àtàwọn.
0: Ètò tó ń múnú dùn lórí ńlágelu 96.7 FM túnbọ̀ ọ̀nà àlàyé ọlọ́kọ̀tun ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Kọ́lábẹ́t International ni yóò máa gbó akiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ láti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àníyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ̀fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Kọ́lábẹ́t International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàrodo 1000.

0: say una go benefit and dey satisfied as una dey with us gidigba. Golden Chance Lotto, dey pay winnings kia kia. Your winnings na your own. We no go ask or collect from your money, and you fit collect them anywhere for Golden Chance Lotto kiosks or shops. Now this one make our customers get confidence in us, and Golden Chance Lotto don ready to make the enjoyment continue for customers. Play Golden Chance Lotto, win, make you collect your money instanta for any of our payment centers for this Ogbonge country. Now waiting make Golden Chance Lotto the leading general among others. Golden Chance Lotto, your surest way to become a millionaire.
1: Ṣàtàwọ̀ bá máa mọ̀ dé díẹ̀ píparun. Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ, kí àwọn alámúlù mọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàwọn jẹ. Nìkan ni Lágẹ̀lú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbà láìyá àgbà. Ẹgbà
2: ń gbọ́dọ̀ yí bẹ́ẹ̀.
3: Jàǹgbàrà jùgbùrì jùgbùrì jùgbù jàǹgbàrà.
1: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé, làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbà láìyá àgbà. Níbi tẹ́ ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè àdéròǹkẹ́ Ògúnlẹ́yẹ, tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan sọ bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé, níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
3: Lágbà láìyá àgbà
1: ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin.

0: balẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá fún gbogbo ẹni tó fẹ́lẹ̀ fọkàn balẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens Phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́màrà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens Phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plọ́ọ̀tì kan báyìí ẹ̀sìn ra odidi éékà kan ní 6 million naira gbogbo dọ́kúmẹ́ǹtì ló ti wà nílẹ̀ kẹrí kẹra ni o. Abẹ́ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé-iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò, ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, Base One Plaza, Ìyànà Adéọyọ, Ring Road, Ìbàdàn, or call 091-1706-0593 at Dream Gardens Phase 1, Mọ́níyà Ìbàdàn and Irede City, Ìdó Ìbàdàn. Your dream will come true.
1: Lọ̀rọ̀ bàbá là kì í yé ní bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín Abídèmí Àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú, èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó àtirò. Ẹ jẹ́ ká jọ gbọ́.
2: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Ẹ̀lẹ́ bá láǹfààní àti dásí dáadáa tó níjọba àkókò. Bí Sara àti boyfriend àbí mọ́fẹ̀ndì ẹni kádẹ̀ pé ìṣẹ̀lẹ̀ ń fò mí lórí àti àkátà. Wọ́n ní kókó gbà tákátà ò bá sí nílẹ̀. Ọkọ rẹ̀ ọ̀fà ojú rẹ̀ mọ́ra má bínú. Wọ́n jarí àbí òdẹ̀mọ̀ pé òun ní ohun tá à ń wá ni. Ó rọrùn bẹ́ẹ̀ yẹn náà ni. Tó máa fowó ránṣẹ́ sí Nàìjíríà ojú wa máa ń rí díẹ̀ nígbà yìí máa lérò yín gbogbo ẹ̀ tán. Tó wo arábìnrin yìí máa. Wọ́n ká máa òtí ẹ̀ tí júmi ọ̀nà nínú ìwọ náà wàá gbá tiẹ̀. Ohun tí mò ń sọ ṣe é fún ní gúdígúdí tiẹ̀. Ẹ wàá gba gúdígúdí. Báyìí ni wọ́n bá rìn àjò bọ̀. Nígbà tí a rí bí ọdún kan ó kọjá díẹ̀ tárábìnrin yìí ti ní. Ẹ̀jẹ̀ mọ̀ pé àyájọ́ ọjọ́ kan ọkọ rẹ̀ bá wọlé ló bá fò sí òun lòun ṣe òun o. Tí òun ti gbàwé ìgbélú o. Ó sùn nílẹ̀ ló bẹ̀rẹ̀ sí yíra félédùmarè pé lọ́run ṣe ṣe bàbá ìṣe. Ó bẹ̀rẹ̀ sí dúpẹ́. Wá wò ó pé àkókò tó pé báwo láti ṣe takátá. Ọ̀sán ti gbàwé tó fẹ́ gbà bí kí ló túkùn náà. Ṣé ilé yẹn dànù bẹ́ẹ̀ yẹn náà? Àṣẹ àyágbọ̀n ògígbè ẹ́ ń gbè náà gbọ́n ni. Àyá ń tiro ń gbè sí ń bẹ̀rẹ̀. Àṣé bí arábìnrin yìí ṣe ń rò pé ó yẹ káwọn ọjà gbà lọ́wọ́ akátá. Akátá náà ń wò pé gbàwọ́ náà gba ìwé tán yìí. Ó yẹ kóun náà ò gbé ọ̀dá. Àbọ̀rọ̀ mi ò yé yín. Kò yí gangan. Arábìnrin yìí fẹ́ra kú. Ṣé wàhálà dé? Gbìyànjú kọ́ kẹ sí ọkọ rẹ̀ létí pé wàhálà máa ti fẹ́ wọlé. Báwo láti rìn? Àfi bí akátá ṣe gbé mọ́tò dé tó gbé jáde. Àárọ̀ yìí ojú kọ̀ọ̀kan rẹ̀. Mo ṣe wọ̀ ọ́ rèé o. Àbí ń bọ̀ ni àbí yóò padà wálé. Àbọ̀fẹ́ ẹ̀ dé. Ọ̀rọ̀ lóyìnbó mò ń sọ fún yín yìí o. ti ibasa koko to pe bini jamba fun won arabe yin le diye egbo diye nun toju e ri pelu omi loju o se wo leleyi suyen koje lo ikeji teni bi awon ti won jo npe pe e daku bu won bo se se ta won ma fo le o ti po won ni clean la ta ro ojo wa ohun na basa wa bi kan ni mani ipo so kale laye ba ko gugu alaye yi omo ojo kini ana yen lohun mu wa sile iwe ti wo tun pade eke okunrin kan ba tun e ba un pade nu aye to tun ko enu ife mu je ni o to tun wa ro ke be lohun o tun foju ohun la wahala mi koja nu aye ohun bura won ranse sina won ba wa ti e won gbe ti e le lowo ti to je ko won so be okunrin ba fo ra ko le to yen kini kan le mo wo olorun ori yawo to na lagbara ko se nte bi ti o le ri wi yawo to hun be Nigeria re won lohun sawabi won mejeji to bi fo so mo wi pe nanti ta won jo gba le leyin igba to hun ko nle tan ko ti ju bi odun kan abo won si n pale mo pe ko hun wa ko hun ati awon mu nanti lo ko ba jina to boyawo oro lula gba ya o da le pada meji lo ebi awo to hun ti ko hun le o ti ba o ti fe lomi ko da o ti bido to hun ri be lo hun o pe ki ya ma ja awon mo to do step father ti lo ka o mejeji wa sibi to hun wa yi to hun tin to we gugu won papo na tele be ri nkan to hun fe kokko to hun se wa ri se be ni yawo yin ori re o tun wa gba ajo bi o je sara arabirin ibale pe ngbo ti je pe yawo yin ti lo foko mi o ti bi mo ti bi beji o ti bi dowu si wahala kankan mo ko se nikan ti o bo ndo pa juwo le pe o da bi pe wa ge fo daada bayi lo to oro re wo omo Nigeria mo ba bere si mu nkan si nkan mo wole daada ya mi lodo ya anti sara ni won su moju mo mi won lo odo baba ti bi na o sa case pe baba ye le ni ojo Monday and Tuesday nikan laaye pe ko won wa gba night gbo awon ojo yokun ifa yi ele bi ti ko kere mo fa sele won jo ngbo mo lo le iwe bo ti da yajo ojo ko yo gba mi bayi sa bo ti da yajo ojo ka pa lo mo mo re le le ti wi pe mo hun yen ko so kale ka won yokun e na won meji yo ene kan lo daso won lagbajeda won ti lo lo bawo o de ti sakesi pe lati bi ose kan lohun ori oko ohun pe mo won ba pe namba re ko lokun si pe ohun wahala kire o fun eju lati lo wo le ko lanfani ati wole yen to ti nwo tele pa pada si ile iwe bi omo re pe e se to je pe wo ba won yen so kale ta won omo yen so fun wi pe mommy awon lo wa

0: Sọ́tọ̀ ni true. Kọ́nà wa ń gbé àwọn ọmọ mọ́ ni. Ìyàwó wọn ló máa wa ń gbé àwọn ọmọ. Ìyàwó. Ìyàwó. Ìdálékè. Ìyàwó. Arábìnrin ṣe bẹ̀rẹ̀ sí dásọ̀ lọ́rẹ̀. Ṣé ìyàwó tó ti bímọ fẹ́ nìkan Nàìjíríà tó ti bí bíye àti ìdòwú? How come ló tún wá padà tó wá dé? Ìlú òyìnbó àbọ̀ ti fẹ́ ìyàwó ti tó àbí. Ìyàwó ìyá àwọn ọmọ. Ẹ jẹ́ ń dádúró ń bẹ̀ yẹn. Kí ló ti bí kì í ṣe? Kí ló ṣe yìí? Bóyá wọn dẹ̀ bóyá yẹn ò dẹ̀ mọ̀ bóyá kẹ̀dọ̀ ẹ̀ kì í ṣe ìyàwó. À ń tóbi kí ló ṣẹlẹ̀ mẹ́ẹ̀ ẹ̀ mọ́ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gan-an.
1: Kò tí ì yé mi jẹ́ kó dijọ́ mẹ́jọ.
0: Kó dijọ́ mẹ́jọ ni.
1: Àwọn ojú mi o.
0: Kí ló fẹ́ kí ló yàn bẹ́ẹ̀? À ti sọ délẹ̀ náà.
1: Àwọn ibi tẹ sọ́dọ̀ yẹn kan mi rárá.
0: Káàtì ẹ̀ wá gbà wí pé ká gbà bóyá kò dẹ̀ kì í ṣe ìyàwó gan o.
1: Kí wá ni?
0: Ìyá àwọn ọmọ.
1: Ìyá àwọn ọmọ.
0: Ìyá àwọn ọmọ.
1: Mo ti lọ bí ìbejì àti ìdòwú.
0: Níbì kan.
1: Níbì kan. Tó wà Nàìjíríà.
0: Ẹ̀gbọ́n ṣe wí.
1: Mo ṣe sọ.
0: Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe.
1: Ok.
0: Gẹ́gẹ́ bí ìròyìn yẹn ṣe gbé wá.
1: Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé wá.
0: Mo sọ àlàyé tí wọ́n ṣe fún wa.
1: Ok.
0: Gẹ́gẹ́ bá wọn ìròyìn ṣe kà á jáde.
1: Gẹ́gẹ́ bí wọ́n ṣe kà á.
0: Ó lè má jẹ́ ìyàwó. Ẹ̀wá jẹ́ àgbà pé ìyàwó ti ẹ̀ ni. Ká gbà pé wọ́n ti bá wọn parí ẹ̀. Ìyá àwọn ọmọ yẹn ló padà wá. Ṣé nǹkan kan wà níbẹ̀ tó burú ni?
1: Rárá o. Kò sí láìfi inú ẹ̀.
0: Pínrín.
1: Pínrín. Wọ́n padà wọ́n padà ránṣẹ́ sí Nàìjíríà fún wọn.
0: Èrò
1: láwọn náà ti sọ tẹ́lẹ̀.
0: Pé.
1: Àwọn àwọn padà ránṣẹ́ sí Nàìjíríà fún wọn.
0: Ok. Ẹnìkan máa ń pè báyìí. Ṣé lórí ọ̀rẹ́ náà lè fẹ́ dá sí ìṣá? Hello.
2: Ẹ kúrò lẹ́ bàbá.
0: Ẹ kúrò lẹ́ bàbá mi.
2: Ẹ ṣe wọn la jàjà ní láti bí
0: ọ̀hún. Mo ń gbọ́ yín o, torí ìṣẹ́jú kan náà ló kún sa. Káàkiri obìnrin yẹn pópó àmúmọ́ra ẹ tí ìgbọ́bi tó jálẹ̀ tó gúnlẹ̀ sí i ẹ ti ń kí wọn ni.
2: ẹlòmíì ó pè kò dúró sílẹ̀ ìdílé àdúgbò lọ
0: sọ́run. ẹja fi pàdé síjọ́ mẹ́jọ ó máa ń jẹja wọ́n máa ń jẹ tọ́kí ńbẹ̀ yẹn àbí ẹ ti ẹ̀mọ́ bó ṣe ń lo gan ẹ wà fi wé. Ó tí ó tún fi díjọ́ mẹ́jọ lábala bẹ̀ yẹn o jàre ẹ jẹ́ kí n máa fà àkókò yìí kí n máa gbàlejò àbí. Iléeṣẹ́ kakáṣí wáyà kan máa wọlé bọ̀ yáàbẹ̀jẹ̀ ẹlẹ́gùsí ẹ ní sùúrù torí ẹ̀yin ọkùnrin ẹ̀yin nu ọlọ́nu yáàbẹ̀jẹ̀ ẹlẹ́gùsí ẹ̀yin obi ẹ̀yin nu ọlọ́nu. Ẹ ti ẹ̀jọ́ díjọ́ mẹ́jọ kẹ ẹ ti ẹ̀jẹ̀ ngúnlẹ̀ kẹ tó mọ̀ bí tẹ́ kan arákùnrin yìí mọ́ra. Ẹ dẹ̀ mọ̀ bí òun gan ló ṣe obìnrin yẹn gan ló ẹ bá dẹ̀ gbọ́ délẹ̀ o oore ló ṣe obìnrin yẹn o. Ẹ jẹ́ ń fa àkókò yìí kí n máa fi kọjá lọ sí lè ṣe kàkà ṣe wáyà ní pápápá.
3: Lágìlì FM 96.7.
0: Ẹ ṣe mo jàre ẹ má bínú o lágbára. Kí o gbọ́ ẹ̀yin olólùgbọ́ wa káàkiri ológun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé ni. Ẹ̀kọ́ àmójúbà. Ẹ̀kọ́ àlejò pàtàkì. Àwọn àgbà bọ̀ ńlẹ̀ Yorùbá wọn lálejò tó bá dunu lariwo ńlá la fi pàdé. Kàkà ṣe wáyà ni mò ń kí. Ó tó jọ méjì ọjọ́ mẹ́ta. Èyí náà ti mọ̀rìn àjọ wọn bíi kán bá rìsáàṣì lọ. Jẹ̀wọ́n bẹ́ẹ̀ tó ní ṣe pẹ̀lú ìlera ara kálukú. Ni wọ́n ń bá kákàkiri. Ẹ ti mọ̀ wọ́n dun ju dáadáa lórí ètò. Kí aláṣẹ àtòdarí lè ṣe kàkà ṣe wáyà. Onímọ̀ nípa ètò ìlera tòlóyìnbó. Onímọ̀ ìṣègùn tòyìnbó. Bàbá káàbọ̀. Ẹ kí àwọn ará lẹ́kẹ̀ káwọn èèyàn rẹ̀.
4: Ìbà fún orí adé o.
0: Orí adé yìí náà ni.
4: Bẹ́ẹ̀ni
0: sí. Àwọn orí adé ni yóò wúlé.
4: Kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà. Nílé lóko lódò lẹ́yìn
0: òdì. Àtìlẹ́yìn òdì ẹ ṣeun. Ẹ kí wọn àwọn náà kì í yún. Bó ni iléeṣẹ́ kàkà ṣe wáyà?
4: Iléeṣẹ́ kàkà ṣe wáyà Ọlọ́run gba gbogbo ògo.
0: Àdúpẹ́ lọ́wọ́
4: ẹ̀sìn. Àtẹ̀síwájú nínú iṣẹ́ ìmọ̀ ìjìnlẹ̀. Àti nínú iṣẹ́ ìtọ́jú tí à ń ṣe fún àwọn ènìyàn wa.
0: Olúwa o, ẹ ń tẹ̀síwájú nínú iṣẹ́ ìmọ̀ ìjìnlẹ̀ àti ìtọ́jú eléyìí tá à ń ṣe fún àwọn ènìyàn. Àbí bẹ́ẹ̀ kọ́ ni, ìyẹn túmọ̀ sí pé àyà bẹ́lẹ̀ ò bẹ́ ṣiṣẹ́ lórí iṣẹ́ ìwádìí lójoojúmọ́.
4: Bẹ́ẹ̀ ni sà.
0: Níbo ilé iṣẹ́ ìbàdé pẹ̀lú àwọn àìsàn kan tí a mọ̀ pé àìsàn burúkú tó ń jẹyọ láwùjọ lákòókò yìí pọ̀ lónìí rànran.
4: Bẹ́ẹ̀ni.
0: Níbo ilé iṣẹ́ kàkà ṣe wáyà bàdé nípa iṣẹ́ ìwádìí lórí wọn.
4: Àwọn àìsàn oríṣiríṣi ló wà. Tó ti ẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ti give up tán ti rò wípé kò sí àtúnṣe mọ́. Kódà ẹlòmíì ti ń dágbére díẹ̀ díẹ̀ tó ti ń kọ wíìlì sílẹ̀.
0: Tó ti ń pe àwọn ọmọ rẹ̀ tó ti ń sẹ̀rọ̀ ìṣẹ̀ dágbére fún wọn.
4: Bẹ́ẹ̀ni sà. Ṣùgbọ́n nípòrí ọ̀fẹ́ Ọlọ́run, mo láyọ̀ láti sọ fún ẹ̀yin ọmọ Nàìjíríà wípé irú àwọn àìsàn báyìí, Ọlọ́run ti fún wa ṣe dáadáa nílé iṣẹ́ wa. Irú àìsàn kíndìnrín tá à ń sọ̀rọ̀ ẹ̀ látijọ́ yìí. Ṣé mo pa tó ti ní patient bí méjì tó yẹ pé Ọlọ́run tún ti gba gbogbo lórí
0: wọn. Àwọn ẹ̀ṣẹ́ pẹ̀lú àìsàn kíndìnrín.
4: Bẹ́ẹ̀ni yẹ pé ẹni tó ti ń ṣe dialysis tó yẹ pé ó ń ṣe lọ́wọ́ látúnṣe àwọn àǹfọ̀n ní ìtọ́jú.
0: Pẹ̀lú ẹ̀ yẹ pé ẹ ṣe ń dọ́bùdẹ ká.
4: Agbára ti wá dé báyìí.
0: Àti okun.
4: Bẹ́ẹ̀ni.
0: Bàbá lè jẹba.
4: Everything ti ń settle tu gbogbo ẹ̀ ti ń ta ti ń gbọ́ èsì ayọ̀. Ta bá fi máa rí ìsìn sí bí oṣù mẹ́ta sísìn yìí everything àti
0: pass. Àwọn náà wọ́n gbá bọ́ọ̀lù lórí fídì.
4: Torí agbára ti dé. Kí ló jẹ́ ìfà ni wípé àwọn immunity tó wà lára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe mọ́ àwọn sójà tó yẹ kó máa bá wọn jagun ti rẹ̀ wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ fi ní ìjákulẹ̀ tó ń bá lọ sí ilé ìwòsàn tó ń lọ tán fún wọn lóògùn. A ní àgùn yẹn ó ṣiṣẹ́ sí ẹ̀ kò ṣiṣẹ́
0: mọ́
4: tàbí kò tiẹ̀ ṣiṣẹ́ rárá. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé immune system wọ́n ti lo àwọn sójà tó yẹ kó máa defend wọn kó máa bá wọn jagun ó ti rẹ̀ wọ́n. Irú èèyàn bẹ́ẹ̀ yẹn kò sí oògùn tó lè lò kò ní ṣiṣẹ́. Ẹ wá wo orú nǹkan bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ti dawó nù ó ti sú ẹlòmíì gan.
0: Kódà wọ́n ti rò ó pin.
4: Wọ́n ti rò ó pin. Ẹ wo látorí kíndìnrín títí dórí ọkàn. Ká kọ́kọ́ mu látorí cholesterol. Àwọn cholesterol yẹn póríṣiríṣi. Àwọn kan wà tó jẹ́ wípé wọ́n ń pè ní cholesterol crystal àti blood fat ìyẹn ń wọlé nípa oúnjẹ. Àwọn kan tún wá wà tó jẹ́ pé bọ́dì fúnra ẹ̀ ló máa ń pèsè wọn fúnra ẹ̀. Ìyẹn ni à ń pè wọ́n ní total cholesterol, triglyceride, high density lipoprotein, low density lipoprotein, circulating immune complex àti neutral fat. Gbogbo àwọn tí mo dárúkọ yẹn ara fúnra ẹ̀ ló máa ń pèsè ẹ̀.
0: Ló ń pèsè rẹ̀.
4: Ẹ̀rí tí liver ò bá ti ṣiṣẹ́ dáadáa mọ́. Iṣẹ́ liver ni pé kó eliminate àwọn fat tó bá ti pọ̀jù tí ara bá pèsè. Kó dínkù
0: kó
4: sẹ kúrò kókè ìwọ jáde àjẹ́ kó pọ̀jù. Tí liver ò bá ti ṣiṣẹ́ dáadáa mọ́ fat a máa pọ̀ lára ẹni yẹn. Ẹ wá wo nínú àwọn fat tí mo dárúkọ yẹn ara ń pèsè yẹn. Ìkan wà tó burúkú jù. Ìyẹn ló ń pè ní high density lipoprotein tí ìyẹn bá ti lọ pọ̀ jù ẹni yẹn ó ṣeéṣe kó ní heart attack tàbí cardiac arrest. Tí heart attack bá máa múyàn báyìí láti bí àyà báyìí á dàbí gbà wípé abẹ́rẹ́ gúnyàn ní àyà tàbí pé kó múyàn láti àyà mú ẹ̀yìn. Ẹni tó bá ti rí wípé òun ti ní irú àpẹẹrẹ bẹ́ẹ̀ yẹn ọkàn ti ń ní àwọn.
0: Bí ìgbà tó ń fa abẹ́rẹ́ gúnyàn ló kankan ó kan àyà tí ó wà kọjá sẹ́yìn.
4: Tí a wá kọjá sẹ́yìn ìgbà mi à ń mu láti àyà mú ẹ̀yìn.
0: Wọ́n pè ní ìdèhà.
4: Cardiac arrest tàbí heart attack àwọn nǹkan yẹn ó ní ṣe pẹ̀lú wípé ọkàn yẹn ò ṣe dáadáa mọ́ pé high density lipoprotein yẹn ti pọ̀ jù. Kò ti jí ojú òpó tí ẹ̀jẹ̀ ń gbà nínú ara.
0: Tó ń gbà kọjá.
4: Ó dàbí ìgbà pé kán sọ pé iyẹ̀pẹ̀ dí gọ́tà. Kán wá fi ṣọ́vẹ̀ kan ko kúrò. Tó bá ko kúrò ẹni yẹn máa ní àlàáfíà sá.
0: Omi yóò já gerege lọ.
4: Àwọn nǹkan tó máa ń jẹ́ kí ìfúnpá kó ga nìyẹn. Ìfúnpá yẹn máa ga. Tó bá ti ga bẹ́ẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn máa lo oògùn BP yẹn gbé. Á dàbí ìgbà pé wọ́n mú ṣọ́vẹ̀ wọn fi ń ki iyẹ̀pẹ̀ yẹn mọ́lẹ̀ ni. Ṣùgbọ́n tán bá kó gbogbo àwọn cholesterol yẹn kúrò.
0: Kó kúrò lójú òpó.
4: Wọ́n máa ráyè kọjá lọ síbi tó yẹ kó kọjá lọ. Ẹ wo kinní kan wà tó jẹ́ wípé tí oxygen tá ń fà sínú yìí ó yẹ kó ráyè kọjá láti inú ọkàn kó lọ kó darapọ̀ mọ́ ẹ̀jẹ̀ kó lọ sí orí kó lọ sí apá. Ẹlòmíì wà tó yẹ pé oxygen ò dé orí ẹ̀ mọ́ dáadáa.
0: Kí ló dé?
4: Tí oxygen ò bá dẹ̀ ti dé orí mọ́ torí pé àwọn nǹkan ọ̀rọ̀ ráyẹn ti dí ojú ọ̀nà ó máa jẹ́ kó rí máa ta. Orí ń ta àwọn ẹlòmíì o. Orí máa ń ta
0: èèyàn. Kì í ṣe pé orin náà fi kọ lásán. Orí máa ń ta èèyàn.
4: Orí máa ń ta èèyàn sà. Tí ẹni tó rí ta ọpẹ.
0: Tí wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ka àbórí ń ta ẹni. Sórí a máa ta èèyàn.
4: Orí máa ń ta èèyàn. Tẹ bá rí ẹni tí orí ń ta. Tó bá jókòó tí yín ní ẹ̀gbẹ́ tó yẹ pé ó ti wà ní climax tó bá máa ṣe láàrin ìṣẹ́jú mẹ́wàá mẹ́wàá á máa ṣe ṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣíṣ se wa nu yara ni se mo pe esin ife esin fe si wa to ntutu
0: ko
4: ma si esi ko ma si pe won si window kale
0: ko ma si
4: oluwa bere si ni mu
0: oluwa o
4: ti oxygen raye koja awon nkan yen lo ma sele ninu ara a ma je ki ori ma fo eniyan tabi ko ri ma ta tabi ko ri ma wuwo tori wi pe oxygen yen o raye koja lati nu heart bo se ito mi tele wonu kò tí kúrò tí mi tó fi
0: débà
4: kò ráyè kọjá so heart yẹn a máa kó oxygen jẹ bí ẹni wípé generator ń jepo ẹlòmíì wà tó yẹ pé stroke volume ẹ ti low jù kíni ìtumọ̀ stroke volume ni wípé ìrìn àjò tí ẹ̀jẹ̀ yẹ kó rìn ní ìṣẹ́jú kan ká ló yẹ kó rìn láti bí ìdé ìdí odò ìṣẹ́jú kan kó wá máa rìn láti bí ìdé ilé epo tó wà lọ́ọ̀kan bí
0: yẹn
4: tó wà tó sì kò parí ìrìn àjò ẹ̀ ara àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ nínú heart nìyẹn tí vascular resistance bá ti lọ sókè jù ẹni ò ní rórun sùn mọ́ o tàbí kó rórun sùn díẹ̀ kó jí kalẹ̀ kó má rórun sùn mọ́ ẹ wá wo àwọn nǹkan yìí ó tún wá má attribute sí pé quick pain máa ṣẹlẹ̀ nínú ara pàápàá jùlọ níbi èjìká lọ síbi ẹ̀yìn lọ síbi ìbàdí ìyẹn náà pè ní cervical calcification lumbar calcification àti bone hyperplasia tí àwọn kiní yẹn bá ti lọ sókè ẹni yẹn gbogbo ẹ̀yìn yẹn báyìí dàbí ìgbà pé sójà lù ni o bẹ́ẹ̀ ni ìyẹn nìkan kọ́ ló tún wá máa ń jẹ́ kí àwọn pain máa wà níbẹ̀ yẹn ìgbà míì wà tó yẹ pé tí àti bá ti ní problem ẹsẹ̀ á máa wú tàbí kí pain gidi máa wà nínú ẹsẹ̀ tàbí kí ẹsẹ̀ máa fàyàn ó máa fàyàn èyí tó bá ti ń fàyàn yẹn ó ti ń fun ní àpẹẹrẹ ẹlòmíì ọwọ́ ẹ̀ ṣiṣẹ́ dáadáa mọ́ àwọn ẹ̀ka yẹn ti ń kákò fúnra wọn tó yẹ pé wọn ọ̀nà
0: dáadáa mọ́
4: ó ti ń sọ fún pé stroke fẹ́ ṣẹlẹ̀ nìyẹn o pé tí ẹ̀jẹ̀ ò bá ti ráyè kọjá tí oxygen ò ráyè kọjá lọ síbi tó yẹ kó kọjá lọ ìfúnpá máa bẹ̀rẹ̀ sí ní ga wọ́n pe kinní kan ní cerebral atherosclerosis tó bá ti lọ sókè báyìí tí ẹ̀jẹ̀ bá ti lè bẹ́ sí orí stroke ìṣẹ̀lẹ̀ nìyẹn
0: so
4: àwọn àpẹẹrẹ yẹn ló máa ń sábà mú wá tó yẹ pé ẹlòmíì máa gbé ẹsẹ̀ kalẹ̀ báyìí tó yẹ pé ẹsẹ̀ ajẹ́ kan ẹsẹ̀ á máa kán kò ní lè gbé ẹsẹ̀ lélẹ̀ dáadáa tó yẹ pé á máa ní pain ní àtálẹ̀ ẹsẹ̀ gẹ́gẹ́ irú àtẹ́lẹsẹ̀ yẹn ó ti ń sọ wípé issue ti wà nínú heart òun á máa fókọ̀sì sí ẹsẹ̀ yẹn ibi ẹsẹ̀ ni ó ní ṣùgbọ́n ibo ni kinní yẹn gangan ti wá
0: àtinú heart ni
4: wọ́n á ní amúkùn ẹrù ẹwọ́ wọ́n á ní òkè lẹ́wọ́ ẹ̀wòsàlẹ̀ so kinní àwọn nǹkan tó máa ń tó kójọ pọ̀ gbogbo wọn ní àjọṣepọ̀ wọn ní correlation ẹ wá wo irú heart yẹn nísìnyìí tó bá ti ní issue kò sí nǹkan téèyàn lè ṣe nínú ara dàbí ìgbà péèyàn ń da omi sínú apẹ̀rẹ̀ ni tí wọ́n bá ti repair ẹ̀ tí wọ́n bá tún ṣe kíndìnrín àwọn nǹkan mẹ́rin ló wà nínú kíndìnrín yẹn tí proteinuria bá ti wà end product proteinuria ni creatinine tó bá ti lọ sókè jù wàhálà ti ń bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn o tí gbogbo àwọn èmi ni uric acid tó bá ti lọ sókè jù àbí urobilinogen index àti àbí blood urea nitrogen tó bá ti lọ òkè jù ìyẹn ò dá o ẹlòmíì jẹ́ wà tó jẹ́ wípé liver òróǹro tó wà ń bẹ̀ ò ṣiṣẹ́ dáadáa mọ́ kí ni iṣẹ́ tó yẹ kí òróǹro yẹn ṣe wọ́n pè ní bile ní òde òyìnbó òróǹro yẹ kó máa send total bile acid kí ni ẹ dàbí omi acid á fi ránṣẹ́ sí iwe ìyẹn gall bladder àwọn oúnjẹ tá à ń jẹ inú ìwé ló ń dé sí so tí total bile acid tí òróǹro ń fi ránṣẹ́ tí ò bá ti tó mọ́ oúnjẹ ni ò ní digest
0: torípò òun ló yẹ kó ran
4: oúnjẹ lọ́wọ́
0: láti lè tètè digest
4: so ó máa máa kọ́ sí indigestion á máa kọ́ sí constipation
0: so irúfẹ́ ni ò ní lè jẹun dáadáa
4: oúnjẹ yẹn bẹ́ẹ̀ ni ìgbà mi wà tó jẹ́ pé inú gall bladder yẹn ìyẹn ewé yẹn àwọn òkúta ti máa wà ńbẹ̀ tẹ́pá ti dí gbogbo ibi tó yẹ kí oúnjẹ dé sí tírú èèyàn bẹ́ẹ̀ yẹn bá máa jẹ oúnjẹ díẹ̀
0: á ti su
4: kò ní lè jẹ oúnjẹ púpọ̀ mọ́ gbogbo àwọn nǹkan yìí ló ní ṣe pẹ̀lú ara wọn ẹ tún wá àwọn tó jẹ́ pé wọ́n ti ń rí i pé wọ́n ń tọ̀ ṣáṣáṣáṣá nígbà
0: míì
4: tó jẹ́ pé kéèyàn tọ̀ ní ìsìn kó má ti pè 20 minutes kó tún ti sáré lọ
0: tọ̀ kó tọ̀ bí ẹ̀mẹwàá kílẹ̀ tó mọ́
4: ó ti ẹgẹ́ ti rú ni èèyàn bẹ́ẹ̀
0: yẹn ike ọ̀dà bíi mẹ́rin ni wọ́n ó gbé jáde láàárọ̀ láìjẹ́ pé a fẹ́ kunlé
4: prostrate ẹ̀ ti máa ní issue prostatic hyperplasia lè ti lọ sókè calcification ẹ̀ lè ti lọ sókè yẹn ni pé ọ̀tọ̀ ni pé kó wú ọ̀tọ̀ tún ni kó tún le tẹlòmíì máa tún ti le tó tún máa wà calcified syndrome ẹ̀ lè ti lọ sókè yẹn ni pé báwo ló ṣe wà severe sí ṣó ti ń yọ ẹniyẹn lẹ́nu ṣé ẹniyẹn ti ní pain ṣé gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ti ń ṣẹlẹ̀ and health seeking behaviour ó ń mátà gidi gan ó ní ṣe pẹ̀lú pé ká máa ṣe àyẹ̀wò iléeṣẹ́ kàkàṣìwayà ẹni tó bá ti wá síbẹ̀ a máa ní wọn bá fà á ti wà ní gbólóhùn ẹ̀rọ tá à ń lò níbi àwọn òyìnbó náà gbé kalẹ̀ pẹ̀lú agbára artificial intelligence téèyàn bá ti ṣe àyẹ̀wò yẹn gbogbo nǹkan yìí ló máa wò láti irun orí dédé kanna ẹsẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún mẹ́wàá péré bẹ́ẹ̀ ni sà
0: yóò wo gbogbo ẹ̀ dáadáa
4: ó máa wò láti irun orí dédé kanna ẹsẹ̀
0: àmọ́mọ́ jẹ́ yóò wo kíndìnrín
4: á wo kíndìnrín á wo ẹ̀dọ̀ á wo ọpọlọ á wo gbogbo àwọn nerves ẹ wo ẹlòmíì tó yẹ pé cranial nerve àwọn wáyà tó lọ láti inú orí ẹ̀yìn orí lọ sí apá ó ti dẹ̀ bíi bẹ́líìtì ẹ̀rọ tó dẹ̀
0: o ti ran
4: o ti ran te pe ti ko le ko size iru awon eyan be yen na ma ma ri wipe awon ti ni issue pelu motion system be yan se le yi orun ke yan fe bere mole ko mu nkan ko di pe o ti o ni pain ke yan fe se apako to fe se sepo to ti ni pain iru eyan be yen motion system e ti ni issue nervous system ti ni issue skeleton elomi ti weak ma so pe elomi wa to je pe mo ma won kan to je pe won ni stroke sa sugbon won o le rin mo leni
0: o de ni stroke
4: won o je ni stroke
0: lo wa gbe won joko
4: iru awon eyan be yen te ba lo check e motion system won ti o ti weak gan nervous system won ti weak gan skeleton ti weak muscle tissue awon isan to ye ko firm ko di gbogbo awon egungun yen mu o ti re awon isan yen elomi wa to je pe oyi nkan lore kore ni a ma pe kini yen ni hypoxia ti oxygen ba ti raye circulate ninu ara mo
0: oyi ma ko yan
4: oyi a ma ko a ma o pa abun leje lara ni sugbon ki se pe ko leje lara sugbon oxygen ni o dara po mo eje kan jo
0: rin ajo mo
4: a ma pe ni oxygenated blood iyen ni eje ti oxygen ti dara po mo eje ti ko si oxygen lara e na pe ni deoxygenated blood so ti gbogbo awon nkan yi o ba
0: ti bi e ti ewewo ti e ti e to nu nkan ni nkan e ku ohun lataro ah bi yen gba yin laaye to e dagun mejo ale e si ma bo lo na ni pe se so gan na lo nwo awon ara le turu pe mi gan fura mo nko opolopo eko ninu e mo ro pe ohun ti o fe daju lo ni pe ka won yen wa yoju si yin o
4: be ni sa
0: en to ba fe gbo agbo yi oro yi tara kon wa yoju si le se
4: won
0: kon wa sayewo ara mo turu mo te lale kale won yi o ye keyan moju to ara re
4: o di dandan sa
0: eju ebe ti le se kakashiwa yawa
4: ile se kakashiwa yawa ni number 19 Emmanuel Onitiju Crescent Bello Police Station Road felele ni Badan
0: okay
4: ni belawa eli pe wa sori te ba nbo lati challenge ni idiodo e so pe nlo si ile se kakashiwa ya gugu awon lokada ye na mo be te ba ti nbo lati onigari ni express e so pe nlo kakashiwa ya won agbe ide be te ba nbo lati mole ti ni yanu asas won ma gbe ide kakashiwa ya to ba ye ko moto le ngbe bo e ma wule dara yin la won eni ko kada lead yin e fun 400 naira o ma mu yin de be e ma
0: lati idiodo
4: e ma waste epo
0: ti yin o ni baje
4: phone number wa ni 080
0: 080 67 91 84 84 47 47
5: ọ̀rọ̀ ni ní kúrò ń lọ ó ń lọ kakashiwa ya.
6: Fẹ́sù ṣe ń halẹ̀ tó nílé ayé tí ń mọ́fò lójoojúmọ́ tọ́ ya láì lójútì olódùmarè òfìlé ayé lẹ̀ o gbogbo ń tọ́ sọ sí wa iná ń sọ̀kalẹ̀ lé wa lórí lásìkò lásìkò ọlọ́run ọba tó ti gbélé iṣẹ́ kankanlẹ̀ bọ́pá ti wù kọ́ mọ́ sí ọ o rí bí ìgbà tó wà léwe ni eegun rẹ̀ ń dínkù agbára ò sí mọ́ gbogbo ń tọ́ bá rí kọ́ mọ́ ṣẹlẹ̀ ayé ti wà fún padà dọ̀tun ọmọ ẹ̀dá ènìyàn kágbà ó ṣe bí èwe kéwe náà kó dúró bí èwe ẹ kọ́ rí sílé iṣẹ́ kakasiwaya integrated servicing limited àwọn ni wọ́n létò tó yanjú lọ́wọ́ nípa àgbáyé gbádùn ọmọ ẹ̀dá ènìyàn pálántó kan ni ó ń sánmi ń bì kan ni àbí kókó orú tó bá rí ọ jẹ́ kọjá àìsàn nínú ayé rẹ gbà pé kí n ṣe kádàrà o.
7: kọ sí wọn ní number 4 sọgbàmù street fẹlẹlẹ barak ní ìbàdàn pé sórí ago 08067918447 kakasiwaya integrated services limited ìlera lọ́rọ̀.

0: adupe dokita kale sa
1: mo ki gbogbo eyan ara le pe kale o si ana fi emi obirin
0: ara fi ale ba ma o
1: ajinde ara ma je o
0: ami olorun
1: awon to ku die ka to fun olorun fun won ni okun ati ile o
0: ami olorun
1: obuko mi ni adesun adejorin ti gbogbo eyan mo si suyi land of adventure
0: ibo le ise yin wa
1: a wa ni number 52 majevita bus stop lona di oyo titun ni ni be mo kan
0: si adi oyo titun lona ring road nbadan okay awon abotun ni o tun wa to rawon eyan ma so pe ki se nkan
1: na number 5 aye to eleyan wo ni nkan ko a tun wa ni opposite ndo mo ni nkan ko
0: e wa ja wo be bayi e ma gbagbe o e ba nteje mi ijala page bayi ye mi ijala page e ti ri yo ko life sibe mo mu microphone ro mo wa so bi ready abi wine na ma pe ni eyin e te ke comment nbe bo tin ri awon kan to follow re eyin te follow e mo le mo ri ni e ma binu o sugbon mo tin ra awon to e ta ri te follow ba awon e te ke darapo mo wa nbe dokita oro ti mo so yi awon eyan fe gbo egbo se ka so pe ju to ni abawo ka ni abi kini abi oyi oju ni abi kiti e ni gan opo umo
1: se e ti gbogbolo na ri
0: pe
1: ori mi ti yi o
0: ori mi yi ke se taya ke tori ti mo ba so ro ni se ori e lo mi o ro gba abi mo ti mo Colorado ni emi e mu mo skuti mo e mo ele o e mo ka ma gbo ni inu radio mo ti ma gbo
1: elomi a so pe oju npo yi emi a so pe nfe subu emi a so pe ile yi ka kiri mo lara a wi si si awon gbona ni
0: pe ile yi ba npo yi elomi o ma wo television ona nu le we ni o ma lo pe se be television wa ngba ti gbogbo e ti o ti yi ma lo
1: elomi a so pe oju n se fe
0: fe
1: on la won lo yibo npe ni business subon awon kan ta so yin yato si won oruko kan ni won fi nbe won
0: oruko kan ni won fi nbe won
1: oruko kan ni won fi nbe won o ye ka mo yato laarin bo se nsin wa tabi eni ti nkan yin se ni egbe wa o ye ka mo ki lo se ni awon kan to nsokun fa awon kan ta so yi o po gan a ma menu ba die die bi akoko ba se be wa si lakoko na eti wa okan wa leyin na opolo wa suga ta ni lara ati bebe lo fe to nkan bi meje si mesin sugbe je ka wa ma menu kan die die
0: ijama
1: kini a pe ni dizziness ni ede yoruba
0: ijama
1: iyen ni pe kojú wa máa pò yìí kóvì wa máa ṣe fi káwa máa sọ pé báyìí wọn wọn yí tàbí
0: bí torí bá ń ṣe fe nígbà míì ṣe orí máa ń fuyẹ o
1: ó máa ń fuyẹ tàbí kí orí wúwo
0: tàbí kó tún kí míì tó wúwo jẹyìn bí igi ẹrù
1: ṣe rí gbogbo àwọn nǹkan tá a mẹ́nu kàn yìí gbogbo ẹ̀ ló máa ń fa kó máa rẹ̀yàn dẹ́dẹ́dẹ́ a fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tí à ń pè ní fatigo
0: èmi ò gbọ́ rí o gbọ́ rí o
1: ìyẹn ni pé kí lè máa yí káàkiri
0: kí lè máa yí káàkiri
1: ká wá máa bèrè pé ẹjọ́ ṣé ilé ń pò yìí tó jẹ́ pé ilé tó ti kọ́ tí ó dún gbagbagba ká wá máa bèrè lọ́wọ́ ẹni tí a jọ wá pé ilé máa ń pò yìí ṣé mi ní ṣubú báyìí ohun tí a ń pè ní fatigo yìí jẹ́ kí a wá sọ báwo ló ṣe máa máa ṣe wọ́n wa máa ní ìmọ̀lára pé wọ́n kàn máa ṣe bẹ́ẹ̀ ni pé àyíká ò tiẹ̀ sí bí ẹni pé ẹnìkan ló gbé nǹkan kan sílẹ̀ kó ń yí wọn káàkiri ká wá sọ pé irú òyìn ẹsẹ̀lẹ̀ sí ẹnìkan ẹlòmíà ní ó ti ṣe ń rí ẹ̀jẹ̀ ní ọ̀tọ̀ ó yá lọ mu mílíìkì lọ mu gbá lọ mọ̀ owó ẹjọ́ sí nǹkan tó yẹ ká sọ wọ̀ àwọn nǹkan tó yẹ ká béèrè lọ́wọ́ ẹ pé báwo ló ṣe ń ṣe é ìbéèrè tó yẹ ká kọ́kọ́ béèrè ni
0: báwo ló ṣe ń ṣe é
1: ìbéèrè kejì ni pé kí ló rí
0: kí ló rí
1: ohun tó yẹ ká béèrè lọ́wọ́ ẹni ẹgbẹ́ tó bá ń ṣe nìyẹn tí ó bá ti wá sọ pé nǹkan báyìí náà máa rí nǹkan báyìí ló máa ṣe ń ṣe nù á lè mọ àwọn ìgbésẹ̀ tí a máa gbé torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń fa nǹkan tí a mẹ́nu kàn yìí ẹ jẹ́ kí n tún sọ̀rọ̀ nípa ọ̀nà kejì tí ó tún gbà ń ṣe nígbà tí èyí bá bóyá fún bí àpẹẹrẹ ti yin ba sun o le so pe ile npoye yi nkan ori bed ni wa a le le npoye yi nkan lori ibusun se iru eni e wa so pe ah omi ni ko mu o tabi nkan eleri dodo ni ko mu ohun ki lo fa ti le fi npoye yi kan o ye ka bere pe ki lo ri se eti e lo npariwo ni abi opolo ni abi ki lo se ti le npoye yi nkan ami a so pe a eje ni oto ejo e lo gbogun eje fun ko bere si ni orisirisi ni awon eyan ma so nipa e ṣùgbọ́n ohun tí a fẹ́ kí sí ni pé kí ló ń fà á nígbà míì tí nǹkan yẹn fi ń ṣẹlẹ̀ nínú àwọn ìwádìí a máa mọ àwọn nǹkan tó ń fà á tí wa ní pé ká fara balẹ̀ ká máa gbádùn ètò yìí ọjọ́ mẹjọ mẹjọ ṣùgbọ́n a kọ́kọ́ fẹ́ sọ bí o sì máa ń ṣe ọ̀pọ̀ ènìyàn jẹ́jẹ́ mọ̀ pé ẹlòmíràn sọ pé ó dàbí pé kò ń dákú kò tí ì dákú o
0: yóò máa ló dàbí kò ń dákú
1: a ló dàbí ẹni pé kò ń dákú
0: nǹkan ti yíwọ́ bọ̀ díẹ̀ díẹ̀
1: a lójú ń ṣòkùnkùn tọ́nà lójú ẹ̀ ṣòkùnkùn
0: yìí ṣe pa awo ń lọ díẹ̀ díẹ̀
1: nù a fẹ́ dákú a ní ara mi ń lọ oríṣiríṣi àwọn gbólóhùn èdè ni wọ́n máa pè kí ló máa ń ṣẹlẹ̀ nínú àkókò yìí ṣe rí ó lè ṣẹlẹ̀ pé blood pressure wọn lò ìyẹn ni ìfúnpá wọn tó bá lò á ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o le se le pe dehydration omi ni o to lara won o le se le pe sugar won lo le tabi ki eje won ko lo le ti won se pon o le se le pe won ni isoro okan eyan bi heart disease o le se le be se bi pe awon nkan to le se le po bayen ti dabi eni pe enikan daku díẹ̀ lára ẹ̀ ni pé tí ẹnìkan bá tún lo oògùn ẹ̀rù jù ohun tí mò ń sọ nìyí kó bà mí lọ ẹni tí òun ń sùn tó wá ń lo oògùn irun ṣáá oògùn orin ọ̀wá ṣiṣẹ́ lára ẹ̀ ìgbà tí ó máa rí nǹkan tó ṣe é oògùn orin yẹn ṣẹ̀ṣẹ̀ máa rí láti mọ ẹ̀rù bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ó lè sùn lọ kó dákú gbọ́nrin kó jẹ́ pé ilé ìwòsàn ló ti máa ń jẹ́ irú ẹni bẹ́ẹ̀ ìbéèrè la fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ báwo ló ṣe ń ṣe é tó bá jẹ́ pé ṣúgà ẹ̀ ló ń lò àti mọ ohun tá à ń fún tó bá jẹ́ pé ìfúnpá ẹ̀ ló ń lọlẹ̀ àti mọ ohun tó a máa fún ṣùgbọ́n ẹni tó sọ pé ilé ń pòyì lójú òun tá a wá lọ ń fún lóògùn tó yẹ ká fún oníṣúgà tá a wá lọ ń fún irú ẹni bẹ́ẹ̀ àrùn lọ́wọ́ àtòbò ń pakún ìṣòro rẹ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ pé nǹkan tí à ń sọ yìí tí ṣúgà bá lọlẹ̀ wọ́n lè wọ hyposemia tí wọ́n bá hypoglycemia yìí ó máa ń ní nínú pé bóyá ṣúgà wa gbúdọ̀ wà ní nǹkan bíi 4 sí 6 ó lè wà ní 3 ó lè wà ní 2 tí wọ́n bá tètè fún ẹni yẹn ní àwọn nǹkan tó nílò kí ló máa ṣẹlẹ̀ sí ó lè gba ibẹ̀ lọ
0: kaikaikai
1: tí ò bá gbàbẹ̀ lọ àwọn nǹkan bíi mẹ́ta kan ló lè ṣẹlẹ̀ tó bá máa jí padà tí wọn bá tètè mójútó ẹni ẹ lè wọ́ ojú ẹ lè dà apá kan ojú ẹ lè dà tàbí kó ní partial stroke àwọn nǹkan ìpalára tó máa ń wá nìyẹn ohun tó fi dá nìyẹn tó bá ti rẹ̀ wá báwo la ṣe lè mọ̀ pé ìfúnpá wa ń lọlẹ̀ ṣúgà wa ń lọlẹ̀ ohun àkọ́kọ́ ni pé irú ẹni bí a máa làágùn lódìlódì ọwọ́ abẹ́rẹ́ sí ń gbọ̀n gbogbo ara ẹ̀ a máa gbọ̀n a ti mọ̀ pé ṣúgà ti ń lọlẹ̀ nìyẹn orí a máa fọ lákọlákọ ní apá kan rí lẹ́yìn náà tó bá ń sọ̀rọ̀ ohun abẹ́rẹ́ sí ń gbọ̀n gbogbo ara abẹ́rẹ́ sí ń lọlẹ̀ a máa weak àwọn nǹkan wọ̀nyẹn ní àrùn tí a fi mọ̀ pé ó ti ń lọlẹ̀ ṣùgbọ́n tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ló yẹ ká ṣe ó yẹ ká gbé ìgbésẹ̀ ni a máa sọ̀rọ̀ nípa àwọn nǹkan tá à ń sọ yìí báwo ló ṣe ń bẹ̀rẹ̀ kí ló ń fà á etí wa jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tó ń fa nǹkan yẹn a sọ̀rọ̀ nípa inner ear nínú inner ear kì í ṣe pé à ń fi etí gbọ̀rọ̀ lásán
0: etí inú
1: kì í ṣe pé a fi ń gbọ̀rọ̀ lásán ṣùgbọ́n kí la fi ń ṣe ó máa ń fún wa ní ìmọ̀lára nígbà tí nǹkan kan bá ṣẹlẹ̀ wọ́n pe nǹkan kan ní vestibular system inú etí ló wà lọ́rùn òun ló máa sọ fún ọpọlọ pé nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ bóyá a ti jẹ ẹsẹ̀ mọ́lẹ̀ rí gbà ibo là á ti máa gbọ́ nígbà tí omi bá dà sí wọn létí inú ìwọ̀n ti wọn àwọn nǹkan wọ̀nyẹn ń ṣiṣẹ́ kanra wọn pẹ̀lú ọpọlọ iṣan tí ó parapọ̀ tí ó ń fún ọpọlọ ní ìsọfúnni information a wá sọ pé nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ tí a ò bá tètè kíyèsí ẹnìkan lè mú pé etí ń pariwo ń wọ́ yìí àwọn bí àsọpọ̀ ọmọ létí ni ẹmọ nkan tí wọn máa ṣe wọn máa fọwọ gba ọwọ wọn máa fi ṣetí ẹmí àsọ pé wọn ń pe orí òun ni oríṣiríṣi àwọn nǹkan ni wọn sọ nípa títí bá wọ yìí ẹ má gbàgbọ́ pé àwọn nǹkan tí ó jẹ́ gẹ́gẹ́ bí ìsọfúnni nínú etí ló lọ sí ọpọlọ kí ló lè fa kó máa ṣẹlẹ̀ tí ẹ̀jẹ̀ tó lọ sínú ọpọlọ bá lọ yẹn etí a máa pariwo etí yìí ò ní gbọ́rọ̀ dandan torí pé nínú ọpọlọ ló ti fún ìwọ̀nba tí etí nílò ní ẹ̀jẹ̀ tí ó péye iṣẹ́ tí a mọ̀ sí iṣẹ́ red blood cell ni àwọn ìpín kéékèèké tí ó wà nínú ẹ̀jẹ̀ hemoglobin ó máa ń ran àwọn nǹkan wọ̀nyẹn lọ́wọ́
0: à ń gbádùn yín o
1: tí hemoglobin ò bá tó tó bá lọlẹ̀ ẹ̀jẹ̀ wa ò ní lè ṣiṣẹ́ dáadáa tó bá di ọjọ́ mẹ́jọ a ó máa sọ̀rọ̀ nípa ipa tí kinní yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti pa tí wọ́n ti kú nípasẹ̀ nǹkan tí à ń sọ yìí dípò tí àbá tètè gbégbèsẹ̀ ká tọ́jú wọn ariwo la ó máa pa a ó máa domi lé wọn lórí tí ò kì í sun tó kàn yìí a fẹ́ kíyèsí ara lórí àwọn nǹkan kéékèèké tó jẹ́ gẹ́gẹ́ bí àìsàn tí ó lè ṣe àkóbá fún wa.
0: ṣé ń gbọ́ báyìí bí wọ́n ṣe ń gbọ́ mo dẹ̀ mo fọgbọ́n lọ́nú ẹ̀mí mo wá wò pé ṣé mi ò mọ rí àwọn nǹkan yìí nínú ìlera nínú àgọ́ ara mi ṣá ẹ̀rù sì ń bà mí sórí àyẹ̀wò lèmi mọ̀ pé ṣe kókó ibẹ̀ ló ti kọ́kọ́ mọ bí òun lọ àti rẹ́ni tó jẹ́ pé nǹkan ń ṣe tó sì ń lọ ra agbára wo síbẹ̀síbẹ̀ ẹ̀fìgbó padà dọ̀ síbítù o kò sì sí bó ṣe fẹ́ dọ̀ síbítù o ṣàyẹ̀wò mo yin àwọn ilé ìwòsàn ńláńlá bíi UCH mo yin yìí o ó lọ̀pọ̀ mọ́ ń sá fún àyẹ̀wò ni wọ́n sì máa ń tí wọ́n ń ṣe o ṣùgbọ́n lóòótọ́ máa ń ní wa là ṣùgbọ́n àwọn máa ń tá ń ṣe o àyàfi pé àwọn àṣejù kọ̀ọ̀kan ni ṣùgbọ́n wọ́n máa ń tá ń ṣe. ẹ wò ó ẹ jáwọ́ èèyàn méjì mẹ́ta tó ní ìbéèrè ní pápápá tó jọ máa ń tá ń ṣe lọ yìí ẹ má gbàgbé ọyọ ẹ tẹ báyìí ẹ tẹ Yemi Ìjàlá page bá a bá ṣe ń gbàpè tí má ti ń ro kọ̀ọ̀kan ìmọ̀ kìyín ẹ tẹ Yemi Ìjàlá page báyìí ọyọ ẹ tẹ Yemi Ìjàlá page ẹ ti rí nta wà láì fún bẹ́ẹ̀ kò rújú rárá nọ́mbà tẹ ẹ lè pèsè lè 09123 7086 75 09123 7086 75 Dixie àwọn kan wọ́n wà níbẹ̀ tí wọ́n ń wò wá wọ́n ń gbọ́ wá wọ́n ń pè wá gan wọlé ẹjẹ́ àgbọ̀ tí wọ́n fẹ́ sọ. Àló.
2: Ẹ kalẹ̀ sàn.
0: Ẹ mọ̀ ká alẹ́ o kọ yín láti bò.
2: Orúkọ mi ni Ẹlẹ́àárọ̀ fíàt láti olómi. Ẹjọ̀ tí etí bá ń wúyàn ó kàn tá máa ń wúyàn always kí ló lè fà.
1: A ti sọ lẹ́ẹ̀kan pé àyẹ̀wò ṣe kókó nígbà míì tí ẹ̀jẹ̀ ò bá tó ó lè fà á nígbà míì tí kòkòrò bá pọ̀ nínú ara ó lè fà á sọ àyẹ̀wò.
2: Ó lè fi wá sọ pé ká má máa re kí wọ́n lọ sísù.
1: Ó dẹ̀ tí ìdọ̀tí bá pọ̀ ní tí wọn ó ní a máa ń wọn.
0: Ẹ jẹ́ pé yóò ní béèyàn ṣe lè rí ẹlòmí ìgbàlẹ̀ ni ọ́ lọ mú dókítà torí béèrè wọn lóye ẹlòmí ìgbàlẹ̀ ni ọ́ mọ̀ fèrè tí sọ dáa ni.
1: Kò dáa tóbi tó bá gún iná iye ọmọ
0: orí etí yẹn káì nǹkan ṣe
1: ó lè máa pariwo kó má gbọ́ ọmọ dáadáa.
0: Etí gan mọ̀ ròyìn ẹlòmí toothpick ni ọ́ lọ mú hello. Ok àyẹ̀yẹ kú ọ̀mẹ́ ọyẹ ẹja tó gbé mi pàápàá 09123 7086 75.
3: Hello sir.
0: Ẹlú ẹ̀ mọ̀ káálí ó kọ yín láti bẹ̀. Àmì Ọlọ́run.
3: Congratulations, Mr. Joye. Two very good. All back at the Joye. Can you solo?
0: I am on bad on you, sir.
3: No, it's sugar level. Yeah. You reduce and sing any boy of yourself. Then the batting will see a year. You must offer me a new person that you will. Olo ati ti fi ni na so ati gba yen mo ti fiti re o de tin wa o
0: okay ki wa le fe bere sir da tori asiko ni sir
3: lori ti e ti to nho yen mo da du pe boya n to fe sele si ni na le ti mi fi nho dokita se be ni abi be ko sir
1: o se se ko je be sugba yewo ma so
0: e mo tin ni ka e se e pe won pe number won ni isin torojo ti lo e pe won direct won so gbogbo e fun yin ojo lo ti lo ni o don please e se o olugbenga johnson e se alaba adenike e se tope babs e se o adisa daniel idowu eyin na e se o ola omi oluyemi ola olu e se gbogbo yin patapata laki e ja se bayi sa a le gba pe kankan mo dokita number yin e farabalẹ pe
1: number ti o wole
0: fun e gbo o e gbo o oye so
1: 070 070 39 00 46 47 87 87
0: 070 070 39 00 46 47 87 87 number dokita no e to to pe le kan si sa
1: 070 070 39 00 46 47 87 87
0: se won le ri yin lola
1: lagbara
0: olo ni kan ma mu bo yo ma to 20000 o
1: gege bi se wa 5000 wa lagbara 3000 wo registration 2000 wo test
0: o si pe yin
1: je ka fi gbogbo ele fun
0: tori ibere re ma binu o da mo ti gbo e le ri won lola e pe number won 070
1: 39 39 00 46 47 87
0: e yoju si won ni majerita lola niring road lodan adi oyo titun ehn pe won ke le nbo adi emi akin oye lo ko mi jubri e se o number mi re 08067383888 08067383888 oju oluwa ti de o nwe mi ateyin o dijo mejo dabo

ìròyìn sókè ká sọ pé ogo ogo ogo ogo ogo fẹni tó ní agbé fún ọlọ́run olódùmarè o nítorí pé tó bá jẹ́ pé ti satani àtàwọn ogun ẹ̀ ni kò fẹ́ kí ẹnìkankan wá ká wà nínú àkókò yìí mọ́ nítorí wípé ó fẹ́ ṣàyí bó ṣe wò ó pàápàá jùlọ èmi a máa sọ fún àwọn ènìyàn wa tá a bá ń ṣe cross over yẹn máa sọ fún pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe mínísà sí mi ni wípé each time gbogbo ìpẹ̀kun ọjọ́ kan ni satani máa ń yẹ fáìlì ẹ̀ wò ìpẹ̀kun ọ̀sẹ̀ kan a yẹ fáìlì ẹ̀ wò ìpẹ̀kun oṣù kan a yẹ fáìlì ẹ̀ wò tó bá rí wípé ohun tí a ti kọ tó ti kọ tólódùmarè sì sáyẹ̀nsì fún tó bá rí pé kò tí ì pé á jà fitafita láàrin wákàtí tó bá kù kí ọjọ́ parí òun lè fi máa ń gbọ́ wípé ẹlòmíràn láàrin bóyá ọjọ́ kan ku bí ìṣẹ́jú méjì ó ku bí ọgbọ̀n ìṣẹ́jú ẹ gbọ́ pé ó kú bẹ́ẹ̀ sì ni ìpinnu ọlọ́run náà a sì máa wá sí ìmúṣẹ bó ti wù kó sí gẹ́ngẹ́ntò lè fi máa rí wọn ó bí ọmọ míì ní 11:59 ni wọn máa bí ọmọ míì kò ní wọn ní kárú ọmọ bẹ́ẹ̀ kún ọmọ ìjọ kejì wọn á pè ní ọmọ tí wọn bí ní òní bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni èmi àti lórí ọ̀fẹ́ láti máa dúpẹ́ tàdẹ̀ máa bẹ ọlọ́run olódùmarè ni pé èròngbà satani kò gbọdọ̀ ṣẹ́nu ayé wa torí bẹ́ẹ̀ la ṣe ń dúpẹ́ o la ṣe ń fi ògo fún olódùmarè lórúkọ abatọmọ ti ẹ̀mí mọ́ gbogbo àwa tá a jọ lórí ọ̀fẹ́ láti rí wednesday tó jẹ́ ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù kẹsàn-án yìí ẹ sọ pé ògo ògo ògo ògo ògo ni fọlọ́run ló kí ọ̀run lórúkọ abatọmọ ti ẹ̀mí mímọ́ bí a ti ń palẹ̀ mọ́ láti wọ ọjọ́ kìíní nínú oṣù kẹwàá tí ṣe ọjọ́ òmìnira nàìjíríà nàìjíríà máa pé ọmọ ọdún mẹ́rìndínláàádọ́rin 66 years ni nàìjíríà ó pè é lágbára lọ́wọ́ ọlọ́la ètò àṣálẹ̀ ìdájí kan pẹ̀lú olúwa inú àjọ̀dún òmìnira láti máa ṣe bí ọlọ́run ti bẹ̀ tẹ́mi ẹ̀ wà lórúkọ jésù yóò bá wa láyọ̀ o gbogbo ọkàn tó ń gbó wa tàbí wò wá níbikíbi ó máa bá gbogbo wa láyọ̀ ẹ̀mí wa náà ló máa rí ọjọ́ yẹn oṣù yẹn àtòṣù mẹ́ta tó kù ẹ̀mí wa ló máa lò ó lórúkọ ọlọ́run àti ìgbìmọ̀ aláṣẹ níkànnì yìí lágelu 96.7 FM nílùú ìbàdàn là ń kí yí o bẹ̀rẹ̀ látòrí bàbá wa ọba adébáyọ̀ àkàndé àti ọ̀gá wa ní ìkànnì méjèèjì alàgbàtúndé ọ̀làwùwọ̀ àti ọ̀gá wa níkànnì ìkébògè àti gbẹ̀ngà ọláyíwọlá fọláṣadé àjàlá lolóòtú ètò yìí ojú olúwa àtọ́nulọ́wọ́ ìdíksìn ìtùnú lamójú ẹ̀rọ wa tí olórí ọ̀fẹ́ láti jẹ́ kẹ́ ẹ máa gbọ́ wa tó ń tẹ̀ síbi tẹ̀sán àwa ikọ̀ ètò yìí náà wà ń bí David Olatoye Ìjàlá Jésù Moses Olúdáre

0: síwájú. God bless you.
1: Iṣẹ́ ìránṣẹ́ Spirit and Truth Worship Gathering wọ́n ṣàgbékalẹ̀ kórajọpọ̀ àwọn ọmọ Ọlọ́run fọ́dún 2026. Lábẹ́ àkòrí ìfarahàn ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí ìtọ́jọ́ Pentecosti lẹ̀mí Olúwa tó máa bà sórí olúkúlùkù láti ṣiṣẹ́ agbára lójú ẹsẹ̀. Kọ́mínà powerfully and prophetically from Friday 27th November to Sunday 29th November 2026. Oh yes, Spirit and Truth Worship Gathering is inviting all and sundry to the Gathering 2026 with the theme, The Move for the Spirit, from Friday 27th November to Sunday 29th November 2026. Látàgbọ́ méjì ọ̀sán ni ilẹ̀kùn ilé olúwo ti wà ní ṣíṣí sílẹ̀ tí ìkórajọpọ̀ alágbára yóò ṣe máa bẹ̀rẹ̀ látàgbọ́ mẹ́rin ìrọ̀lẹ́ sí méjì àṣálẹ́ níbi tí Jésù ti máa lọ Reverend Samson Ajetumobi, Pastor Silas Omoloye, Pastor Biodun Oladele, Pastor Dekunle Epafra, Pastor Yomi Adeboye, ọkọ̀ ọ̀fẹ́ máa gbé àwọn ènìyàn láti New Garage, Elebu Junction àti Àpáta Ládojúkọ ilé ìfowópamọ́ Wema Bank. Àyẹ̀wò ètò ìlera ọ̀fẹ́ dẹ̀ máa wà fún ẹgbẹ̀rún márùn-ún ènìyàn tó bá kọ́kọ́ dé síbẹ̀. Ibi tá a ti máa pàdé ni The Gathering International Christian Center ní Mẹ́kún, Elebu Axis, Alawa Kala Expressway Nìbàdàn. Lábẹ́ àkòrí ìfarahàn ẹ̀mí mímọ́, ẹ jẹ́ kájọ pàdé níbẹ̀ torí pé ṣe agbára tó máa ṣẹlẹ̀ bí ti gbà á ni.
2: Ènìyàn nínú oṣù Ẹ̀bàyí, káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wó ti tẹ̀mọ́ sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá òun ẹjẹ́ kí n já yín sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 16 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn. Mílíọ̀nì tuntun, èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ̀nì wa? September 13 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stéjú Níbọ̀d ló fò ń tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
3: Bàbá Ìbàrùbá.
4: Ọba Ìsára.
3: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ń tá a fi sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọ́rùn ẹ̀sìn ó máa ròyàn, ká máa rìn, ká máa mí gúlegúle.

0: tí wọn ṣe tán àti yanbọ ṣẹ tí wọn sì ń gbé nídìí ara rẹ òkè àdó òkè bọlá tàbáwọn agbègbè míì tí yóò jìnà sí màlété fẹ gba àwọn obìnrin abílékọ àjọmídán tí ó máa tẹlé mọtò búrẹdì láti pín ọjà fáwọn alára tún tà àtàwọn alára jẹ ládùúgbò tí wọn bá pín wọn sí pẹlú mọtò wọn sì ní gbọ́ iṣẹ eléyìí ò ní ṣe pẹ̀lú àǹkiri búrẹdì iṣẹ pínpín ọjà búrẹdì fáwọn alára tún tà ládùúgbò rẹ tàbádùúgbò táwọn akọni bá ṣe ń pín ìjà bá pín ọ sí ni iṣẹ àjíṣe ni o iṣẹ tó bẹ̀rẹ̀ láàárọ̀ bí aago méje kò wá ní ṣe pẹ̀lú ń ta búrẹdì rí o tó ráwọn akọ́ṣẹ́mọṣẹ́ owó fọ̀nà hàn láàrin ọjọ́ méjì nípa bá ṣe ń tajà iléeṣẹ́ búrẹdì Better Life tó wà ní Mọ̀lẹ́dẹ́ Ìbàdàn bí wọ́n ṣe ń sanwó lọ́sẹ̀ ni wọ́n ń sanwó lóṣù léyìí tó ní ṣe pẹ̀lú bóníkálukú bá ṣe lákínkanjú bá ṣe ń pín ọjà sí bákan náà ni wọ́n nílò àwọn àgbà bakers tó dáńtọ́ tó sì lè darí iṣẹ́ marketers lọ́kùnrin àti lóbìnrin tọ́rọ̀ dálẹ́nu ẹ̀ ṣáká àti driver tó níwèé ọkọ̀ tó pé tòun ti factory workers wo owó tó sì nítumọ̀ ni wọ́n ń san ní Better Life Bakery iléeṣẹ́ búrẹ́dì Better Life wà ní Mọ̀lẹ́dẹ́ Ìbàdàn àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni o pè tó o bá ṣe tá àti fóònù rẹ lẹ̀ láti ṣiṣẹ́ 09025427551
1: Apostle P.A. Alimi ni alagẹgbẹ náà lọwọlọwọ ìsọjí ti wáyé káàkiri pẹ̀lú ẹ̀rí lọ́kọ̀ ọjọ́ kan wàyí o ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ kan ni wọ́n ń pe gbogbo ènìyàn sí ní sátidé ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2026 ta wàyí èyí tí yóò wáyé ní Benu Christ Evangelical Church Eyin Ibadan Boys High School Odian Okebola Ibadan pẹlu akori idi fun bibere fun akoton agbara receive for fresh fire akoton agbara ni ese ofile gbeyan subu akoton agbara ni o le je kere to gbe to lowo ko wonu odo to ti ru gbagba naje ki ota ma fi oru bogo Reverend Evangelist PF Wambo Reverend Iduwa Nimasaun opa won loye egbe ani bakana ago mewo wuro

0: ni seminar na yo bere gugu ayaji rere o gugu ran se olorun ati christian ni lapapo jesus re ti yin wa gbe
1: ewaju eyin yen wa se ti tin gbara di the gathering ni o 2020 sis yo dagbara eh ojo kokan na ma nlo pelu wa nigba ti won ba ti wa iranse olorun ma ko awon dokita wa lati ilu ebo lati wa toju awon eyan lofe ni nigeria won ba ti toju temi won o toju tara won o tun wa toju tikun oluwa yo tubo je ke ma tesiwaju
2: amen
1: ojo kan na ma nlo tele sugbon won ri pe ojo kan e ki to set you tori 1000 ni prayer won ma provide fun pe awon fe toju sugbon ko to di pe iyan se time ati lo won wa ku wo pe lori ile won gangan tin belele bunu wo ti se ojo meta ni o wa je ni osu ke kokanla osu ke wa lo ma nwaye sugbon osu kokanla lo ma waye bayi yo wa je ojo meta 25 26 27 lagbara lowo olorun eh ina tin gbo kede bo ba tu se nlo e tun ma gbo lagbara lowo olorun e ja ka ma mura o aisun ni si wa idamu ni ba wa ebi atiyan olorun o da du nigeria
2: amen
1: gbogbo eyin te lori ofe lati wa nbe lady evangelist doctor kehinde oyebode mo kiyin
2: yo
1: ya fi de brad afolayan yusuf muki yo samuel amowo akiyin kende oju awo akiyin o olare miki awon abile muki yin alaba adenike muki yin a limito ibu muki yin awon eyan wa je ti te ba mo gbe ona ta awon eyan wa mo foruko ibo koruko won opolopo gankan gbe nigeria ni won ti ku nbe adupe lowo olorun yes bi olorun ti nbe ti emi e wa nigeria ati bo sinu ọdun tuntun niyen iyen ni pe asale aisun re yoruba si ma so pe satide ti oba da ojo friday liyan ti ma mọ nigeria at 66 mo so wipe n ti emi olorun fi si mi lokan niyi wipe labe ori ofe ki la fe gbo lenu olori orilede wa lola labe ori ofe to ba je pe mi o nkan bayi ni mo retí kan so nkan bayi ni mo retí kí wọn so ìdí tá a fi gbọdọ sọ ohun tó dára rèé o nínú ìwé númẹ́rì yẹn nígbà tí àwọn ọmọ ísírẹ́lì náà ń kùn lágbèjù ọlọ́run wa sọ fún wọn ní numbers chapter 14 láti verse 30 yẹn tààrin láti ọlọ́run wa sọ fún wọn ń bẹ̀ láti fẹsẹ̀ 27 ni mo ti ẹ̀fẹ̀ káwò 27 sí si 27 yẹn mo fẹ́ káwò sí 28 ọlọ́run wa ní èmi ó ti mú sùúrù pẹ́ tó fún ìjọ ènìyàn búburú yìí tí ń kàn sí mi èmi ti gbọ́ kíkùn wọn mo ti gbọ́ kíkùn àwọn ọmọ ísírẹ́lì àti kíkùn wọn ó ti dé ọ̀dọ̀ mi ó ní wí fún wọn pé olúwa wí pé bí mo ti wà ní tòótọ́ bí ẹ̀yin ti sọ lé etí mi bẹ́ẹ̀ náà ni èmi ó ṣe sí yín tá a bá lóore ọ̀fẹ́ mi ló ń jẹ wọn fẹ́ kí wọn fomi wádùúgbò wa

0: àdúrà òun ni pé kọ́lọ́ mọ́ ju sùgbù sọ́ọ̀tì.
1: Bí ti bú.
0: Ìdí ni pé dílà rí oníjú mọ́tò méjì péré lọ. Tokunbo Car àti Nigeria UC. Tó o gbé káàgìlì lórí pé o fẹ́ ta yìí. Ìwọ náà wà wò bí tó o ti ń tà wọ́n. Ẹ̀gbẹ́ títì. Kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ẹ́ ọlọ́mọ́jì kún padà rà lọ́wọ́ rẹ̀ scrabble. Àti pé dúró náà o. Tí wò tí ìgbọ́n padì lọ́sọ tòní. Táwọn àlùyọ̀ lè bàdàn. Níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀ ọ́fíìsì. Pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ jókòó tọkọ̀ rẹ ní lọ́sọ̀tò. Kò sí ní tó burú bẹ̀ kì í ṣe wọ́nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀. Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ. Ẹ̀gbẹ́ títí ìléwu. Báwọn èèyàn ṣe lọ́kọ̀ ńbẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Ní lọ́sọ̀tò náà ní mọ́tò tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀. Tí n tí mò ń sọ yóò bá wá yíyọ dáadáa. Bí n fọ nọ́mbà wọn kó o pé wọn. 08169328487 Lẹ́ẹ̀kan sí 08169328487

0: fún gbogbo ẹni tó ń jà rún kan kọlọ́run kò lè ayọ̀ fún un ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jà rún kàti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún ọ̀nà three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adéọyọ́ tẹ bá fẹ́ ra lé ní Futi Homes and Properties ìlànà san díẹ̀ díẹ̀ ẹ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 091-706-0593 tàbí 091-650-3956 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Ode Chancellor to Langa, Nigba Kuba Tabaje.
2: Gbogbo oníbàárà Golden Chance Lotto ẹkú àdúró ti wà lóòrèkóòrè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa Golden Chance Lotto lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings o ní jẹ́ tán kún tún máa bèrè nínú ẹ̀ níbikíbi ló ti lè gba winnings ẹ̀ you can get winnings anywhere èyí gan ló mọ ọkàn oníbàárà wa balẹ̀ Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀ Golden Chance Lotto iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà láyé àkìsọ pé káwọn agent wa tajà máa fi kandí kan iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ là wọ́n sanwó tó sì hàn kedere fáyé láti gbà yí wa wà ránṣẹ́ sa ni winnings. Ìdíre ti lè ṣe Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
1: Nígbàkúgbà tá bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
2: Golden Chance Lotto ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
3: Glory Prince.
4: Ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe printing àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dugbe Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
5: Glory Print, put your message on display.
6: Kara o jí pẹ́pẹ́ nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan. Leda Village ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ̀ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáǹgùn-ṣáǹgùn, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alárápín ọláìmọ̀ onísan mẹ́sàn sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, ọmọkùnrin ó mọ̀ lè tapáí, kára ọmọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọ́lẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ̀ onísan mẹ́sàn ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 0813-885-5308 Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn sí.

0: 0913708675 tabi +234 814 249 1006 ẹ̀ǹtẹ̀ wà lókèrè. Kí lẹ̀ ń retí láti gbọ́ tẹ̀ bẹ̀ lọ́run láti gbọ́ lẹ́nu ààrẹ lọ́la ọjọ́ òmìnira? Bàbá ti wí létí Ọlọ́run tó máa ṣe. Hello.
1: Kalẹ́ sà.
0: God bless you, sir.
1: Ṣẹ́gun ló ń pèsè.
0: Ṣẹ́gun láti.
1: Láti di ọjọ́ àbámbà.
0: Alàgbà Ṣẹ́gun láti ọjọ́ ọba.
1: Yes, sir. Kọ́tà retí ní ọ̀la lágbà Ọlọ́run láti ọ̀dọ̀ ààrẹ wa ni pé kí ọ̀rẹ́ kó sọ kí ètò ààbò dé dúró ní Nàìjíríà. Ibi tí bí nǹkan ti máa rọrùn fún gbogbo ọmọ Nàìjíríà bí gbogbo ọrọ̀ ajé bó ṣe máa dúró kí ààrẹ kókó bú àwọn èèyàn gbọ́ ká mọ tó gbogbo ẹ̀ wá pù sí kí àwọn èèyàn náà kọ́ máa pàdé àwọn ààrẹ lọ́wọ́ àti Nàìjíríà lọ́wọ́ ibi tí gbogbo ẹ̀ wá pù sí gbogbo ká máa pàdé gbogbo pé a máa sọ̀rọ̀ àzọ̀rọ̀ bí ò dáa sí ọ̀rọ̀ Nàìjíríà.
0: Ẹ ṣe ẹ̀yin retí pé kí ọ̀rọ̀ ààbò kí wọ́n sọ̀rọ̀ nípa ààbò bí ààbò ó ṣe dájú kí gbogbo nǹkan sì wálẹ̀. Ẹ ṣeun God bless you. 0913708675 tàbí +234 814 249 1006. Hello.
2: Tóyí
0: ọmọ ogun.
2: Bẹ́ẹ̀ni ìfẹ́fẹ́ rẹ̀ wá sọ pé bá wa sí bọ́dà kí gbogbo oúnjẹ wálẹ̀ kọ́nà ṣe ìyanu gbogbo àwọn tó jẹ́ kàwé tó rí iṣẹ́ kọ́nà wọn kó ká fún iṣẹ́ wà lọ àtàbọ̀ wọn ká kó lè mọ rí ọwọ́ yọ.
0: Ẹ̀yin retí kan sí bọ́dà kó oúnjẹ wọlé yanturu kí gbogbo nǹkan wálẹ̀. Ẹ ṣe.
2: Ó pè é jẹjọ́ o ó yẹ ọmọ wù mí àròwó.
0: Send àkáǹtì àbí àbí tó bá jẹ́ pé ẹ bá send àkáǹtì yẹn rówó. Ẹ ṣe ẹgbẹ́ yóò ń sílẹ̀kùn fẹ́ lómi ìdákun bá ń sílẹ̀kùn fẹ́ lómi. Hello. Hello.
3: Hello.
0: Hello.
3: Stephen Olowo lorúkọ tèmi.
0: Alàgbà Stephen Olowo, kí ni ìrètí yín láti gbọ́ lẹ́nu ààrẹ lọ́la fórílẹ̀-èdè Nàìjíríà?
3: Yẹrí ìrètí tí tó máa sọkàn láàárọ̀ ni. Mo mọ̀ wípé ọba tó sọ wọ́n di ọkọ̀ ní ilẹ̀ Samaria ni ọjọ́ wọn ni.
0: Ó sì wà lójú iṣẹ́.
3: Mo mọ̀ pé ọ̀rọ̀ tó dáa la máa gbọ́ lẹ́nu ààrẹ wa. Yẹrí ìnira ní egungun nǹkan ṣe rí yìí. Gbogbo nǹkan tó gbó lórí nígbà bá à ń gbọ́ pé sìmẹ́ǹtì ó ti di 15,000. Ṣé ẹ̀yin náà wò tó gbogbo nǹkan bá yẹn epo kò sí
0: kẹrí. Kí ni nǹkan pàtó tẹ́ ẹ fẹ́ sà? Kí ni nǹkan pàtó tẹ́ yìí expect pé lọ́la o mo expect kí n gbọ́ báyìí kí n gbọ́ báyìí? Gbogbo nǹkan ọ̀dà ọ̀dà ẹ ṣe sà. Ẹ ṣe God bless you, sir. Ẹ ṣe jẹ́ wẹ̀lú mi lójú òpó Dixon. Hello.
4: Hello.
0: Hello, sir.
4: Ẹ kú ètò náà.
0: God bless you, sir.
4: Ẹ kú iṣẹ́ ọpọlọ.
0: Olúwa kú iṣẹ́.
4: Alhaji Ìyàmọ̀wé Ayilagogo
0: láti Lanlatẹ. Kí lẹ̀ ń retí láti gbọ́ lọ́la? Yóò
4: lọ́ta àwọn èèyàn lẹ́rìn. Láàárọ̀ ó ti ẹ̀kọ́ tu àwọn mẹ̀kúnmù ní Nínà.
0: Lọ́nà
4: wo? Oníkẹ́nìkọ̀ àpẹkẹ Central Bank.
0: Ok.
4: Ó kọ́ fún àwọn èèyàn. Ó fún wọn lówó.
0: Bí èlò. Bí èlò.
4: Kò sí o tán á fáwọn èèyàn tí Nàìjíríà ò ní lọ́wọ́. Ẹwo tí lọ́n tán ó lè gan ní gbogbo wa. Àdí 120 million lọ. Wá ewé tí tún lọ́n tún lọ́n tán
0: bá. 200 tán máa ti sọ láti jọ 200 million láti jọ yìí. Wọ́n máa ti ṣe sẹ́ńsọ̀ mi lẹ́yìn 200 láti jọ ọdún bíi mẹ́wàá.
4: Àdì bẹ́ẹ̀ náà lọ. Náà ẹ̀kejì ilé epo akógbọ́nà méjì. Ilé epo táwọn olówó ọmọ ara epo. Ilé epo títà fúnà máa rí.
0: Ok.
4: Ìjìnlẹ̀ fúnà.
0: Refineries wa ni kan tún ṣe.
4: Bẹ́ẹ̀ni.
0: Refineries wa kan tún ṣe. Kò tiẹ̀ pé ní méjì. Kí ó mẹ̀kúnnù ní tiẹ̀ kó lówó ní tiẹ̀.
4: Kó lówó ní tiẹ̀.
0: Ok.
4: Alhaji Ọmọwé Ayilagogo
0: láti Lanlatẹ. God bless Alhaji Ọmọwé Ayilagogo láti Lanlatẹ. ti gbọ ba sile ko fe lomi. Hello.
5: Hello.
0: Hello sir.
5: Oruko mi Olabode Adeleke Latapata.
0: Alagba Olabode Adeleke Latapata e kaabo kile rin ti lati gbọ. Oluwa seun. Kile rin ti lati gbọ lenu are lola.
5: To ba se se ninu ami Olorun, nkan to wu mi ke mi fe gbọ ni pe ki president wa fi so, ko so pe a ti pada si iwa region ayegba region ki eya kokan mo se eto laye ara won ki yoba wa loto ki hausa wa loto ki igbo wa loto nkan to wu mi fi
0: so teyin gbo ni pe regional government ko fi di mule ko ni kaluku ko le ma se ti e bo ba se wo ran ajere na pa odo re
5: e se awon ori si o si se daada fun wa
0: ko le poruko yin lekan si sa
5: ka won adari wa tun le da wa pada si gba
0: e se kile poruko yin lekan si
5: Olabode Adeleke
0: Olabode Adeleke Latapata e se
5: e se
0: je ki wo enikan si tabi meje ko to di pe a lo sodo awon to ni olopode. Hello. Ba n jaku me won wa ti yo ti wole won mo pa won ti wole ariwo lo n para. Hello.
6: Hello sao.
0: Hello ma.
6: Hello.
0: A n gbo yin ma.
6: A ta si gbora ni o.
0: Ki loruko yin ma.
6: Abi agboro mo ke. A fe ki awu ta fe ka gbo lo la lojo are wa ni ta wo e ti so ni pe ki epo ko di 500 ko ma ba ko da sele mo
0: 500 leyin de ti ki po da ni soke ya fi baba mama wa romo ke e se God bless you e se lati gbora e se gan ni gbogbo omo Nigeria on ta fe la ma n fe nu ara wa so yi nje awa gan ti en wa specific pe to nkan bayi la fe ko lohun o se elomi o ti e ni gbagbo orileede ile da mo ṣugbọn kini kan ti mo mọ ni wipe ohun ti olorun se to ni ni orileede yi ko de ni baje oro olorun so pe ka bere Jesu Oluwa lo so ni Matthew 7:7 ni bere a o fi fun yin o ni e wa kiri eyin o si ri o ni e kankan a o si si sile fun yin nitori pe enikeni to ba bere lo ma ri gba eni ti o ba si wa kiri ohun naa ni o ma nri en to ba kankan nilekun si fun. E je ka ma so n to da fun Nigeria e je ka ni ireti to dara loruko aba tomo ti emi mo bi a ti fun fun olorun ni ireti to dara yi be na ni olorun so pe o ma se fun wa ṣugbọn ta ba so pe Nigeria o le je bayi mo ko le da mo ko le se mo rara o Nigeria ma dara to ba dara olorun je ko soju emi ati yin ajodun ominira ola ni a lori ofe lati e ti gbo awon sise ntele nkan kan to ba di asale idaji kan pelu oluwa loru eni lagun kan si agun meta a gbe Nigeria si ori osun won ibo la tin bo ibo la bade ibo la nba lo bi Jesu ba ti de eyan di ajodun ominira laaro loru anjini obo sodo ti yin ale lobo sodo ti yin aro lobo sodo ti yin ni mo sa mo pe ni ikanni lagun kan like 1 a.m. titi di 3 a.m. eluri ofe lati pade asale idaji kan pelu oluwa mi ta ti joyan na Nigeria e ma si je agbagbe gbogbo awa ta ba lori ofe lati dara po mo wa ni jo papa oko tutu lola laaro lagun mefa bo si mesan ni a gbadura ominira toto fun aye ara wa opo meta oya papa pa Dixon ba sile ku fun won opo meta te ba ti pe ri e ma pe o iya afin to pe le kan tan lawon ti pe pe won rowo yen e le rowo tori e bi meta meta ni o hello
6: ede eta le o
0: oruko yin bole tin pe
7: ni si salani elati
0: sopo ni
7: opo ni
0: mi si solani yan
7: láti road.
0: Okay, kí ni nọmba mẹ́rin tó gbẹ̀yìn?
7: 12:30 mo ti pè ní ṣùgbọ́n púpẹ̀ ní.
0: 12:30 tó bá yẹ kó pè pẹ́tẹ́ gbowó ẹ̀ lérí gbà ó ẹ bá ń ṣílẹ̀kùn fẹ́ lómi bá ń ṣílẹ̀kùn fẹ́ lómi àwọn tí wọ́n pè lọ́sẹ̀ tó kọjá ẹlòmíì ti gbowó lẹ́ẹ̀mẹ́rin. Hello.
8: Hello.
0: Hello.
8: Hello, ẹ̀kálẹ́.
0: Ẹ̀kálẹ́ o. an silekun fe nikan oku silekun fe nikan oku. Hello.
9: E kale
0: o. Oh, e kale.
9: Toria Adeniyi lo.
0: Toria
9: Adeniyi.
0: Iya yes, number mẹrin to gbeyin.
9: 2028
0: number in family. Number ifa number ifa family agan. E si number te ma send your account yin si oni 080 e dakun ati gbo yin e wo ba nja number yen ku nbe 080 5792 9941 le ma send your account number yin si 080 5792 9941 080 5792 9941 Let me send account number. You see, Nigeria loan we me agbo kugu kan genuro Nigeria ti gbugbo awon ijoba wa ibola tin bo bola bade bola nba lo lagbara lowo Olorun bi Christi oba ti ide lago kan lori asale idaji kan pelu Oluwa latun jo pade ni ikanni yi e ba gbo ẹjẹ ka ma so n to dara nipa orile ede yi todo n ta ba ti wi Olorun so pe ta ba ti wi leti ohun ohun lo ma se te ba n so pe Nigeria o le da e ba n so pe ko le da lodo ti e ni obo si e ba lo le da yo obo sodo ti e eyan lase wa na eyin na e ma nigbagbo ko le dara oju ode ni ti e ni kankan wa loruko Jesu Christi Nigeria o ni baje fun wa titi ojo mejo ta pade lori eto oju Oluwa tabi osu ti nbo la pe ni ati asale idaji kan ta tun ma pade emi ajinrere Kayode Oyebode so pe mu ta ba nse eja ran ti o Jesu ni ona otito ati ye ati pe ko se to le wa si joba yen bi ko se nipasẹ re owo ko ta ba nse eja ran ti oju Oluwa nwo mi owo yin baba wa alimi God bless you
10: amen.

0: jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. Agbára àdúrà Olúwa fi fún wa, ẹ̀mí àdúrà Olúwa fi fún wa, fi àdúrà gbé wa ródópin ní orúkọ Jésù Olúwa wa, amen. Mo ń bá wa sọ̀rọ̀ lónìí lórí o tí mo pe àpẹẹrẹ ní agbára àdúrà. Agbára àdúrà, tá a bá sọ̀rọ̀ nípa agbára àdúrà, ọ̀nà kan ṣoṣo nìyẹn tá a fi lè bá Ọlọ́run sọ̀rọ̀. Tí a bá ń sọ pé à ń gbọ́ ohun Olúwa tàbí Ọlọ́run bá wa sọ̀rọ̀, kò sí tó ń fà ju wípé à ń gba àdúrà sí, ó sì ń gbọ́, ó sì fún wa ní èsì. Ibi tí ọ̀rọ̀ Ọlọ́run wà nìyẹn. So agbára àdúrà, mo fẹ́ mú méjì jáde nínú tí mo pè ní agbára àdúrà. Ìkíní, mo bá wa sọ̀rọ̀ pé agbára wà nínú àdúrà olódodo. Agbára wà nínú àdúrà olódodo. Ìwọ tó bá máa ń sọ wípé ọgbàdúrà Ọlọ́run ò gbọ́, ìyẹn kọ́ ni tó yẹ kó máa sọ. Ní tó yẹ kó máa sọ ni wípé Olúwa kí ló fà. Tó bá sọ pé kí ló fà, wàá wádìí ara rẹ wò. Tó bá wádìí ara rẹ wò, Ọlọ́run ó sọ fún ọ. Bóyá ọwọ́ rẹ ò mọ́, bóyá ò ní àyà funfun, bóyá ọmọ ń gbé ohun rẹ sókè sóhun asán, tàbí ọmọ ń búra ẹ̀tàn. Ó ti Bélì sọ nìyẹn pé tí Ọlọ́run ọba gbádùá èèyàn, ìyẹn ni pé èèyàn gbé ìgbé ayé ọwọ́ mímọ́. Ẹ jẹ́ ká kíyèsí olódodo kan nínú Bíbélì. Kíni àdúrà rẹ mú jáde? Ètí Olúwa ń béèrè àdúrà bẹ́ẹ̀ nínú ayé mi àtẹ̀yìn. Joshua orí kẹwàá, ẹ jẹ́ gbọ́ látẹsẹ̀ kẹjọ. Joshua orí kẹwàá látẹsẹ̀ kẹjọ. Olúwa sì wí fún Joshua pé má sì bẹ̀rù wọn, torí tí mo ti fi wọn lé ọ lọ́wọ́, kì yóò sí ọkùnrin kan nínú wọn tí yóò lè dúró níwájú rẹ̀. Joshua sì yọ sí wọn lójijì, ó sì gòkè láti Gilgali lọ ní gbogbo òru náà. Olúwa sì fọ́ wọn níwájú Israeli, ó sì pa wọ́n ní ìpakúpa ní Gibeoni, ó sì lépa wọn lé ọ̀nà òkè Beti Horoni, ó sì pa wọ́n dé Aseka àti dé Makeda. Ó sì ṣe bí wọ́n ti ń sá níwájú Israeli tí wọ́n dé gẹ̀rẹ́gẹ̀rẹ́ Beti Horoni, Olúwa rọ yìnyín ńlá sí wọn láti ọ̀run wá títí dé Aseka. Wọ́n sì kú, àwọn tí ó ti ipa yìnyín kú ó pọ̀ ju àwọn tí àwọn ọmọ Israeli fi dàpa lọ. Nígbà náà ni Joshua wí fún Olúwa lé ọjọ́ tí Olúwa fi àwọn Amori fún àwọn ọmọ Israeli, ó sì wí lé ojú Israeli pé ìwọ oòrùn dúró jẹ lórí Gibeoni, àti ìwọ òṣùpá lé àfonífojì àìjà lónìí. Oòrùn sì dúró jẹ, òṣùpá sì dúró títí àwọn ènìyàn fi gbẹ̀san lára àwọn ọ̀tá wọn. Akọ yìí náà sínú ìwé Jasiri. Bẹ́ẹ̀ lé oòrùn dúró lé àgbèdè méjì ọ̀run, kò sì yára láti wọ̀ níwọ̀n ọjọ́ kan tọ̀tọ̀. Kò sí ọjọ́ tí ó dàbí rẹ̀ ṣáájú rẹ̀ tàbí lẹ́yìn rẹ̀ tí Olúwa gbọ́ ohun ènìyàn nítorí tí Olúwa jà fún Ísírẹ́lì. A ti rí àdúrà olódodo, a ti rí iṣẹ́ tó ṣe. So ìwọ náà tó bá fẹ́ kọ́ lọ máa gbọ́ tiẹ̀, tó fẹ́ kọ́ lọ máa dábìrà láyé ẹ̀, ìkíní ọkọ̀ jó lódodo sórí ìwà ẹ̀ṣẹ̀ ó mú kúrò láyé ẹ̀. Ìgbé ayé burúkú, ìgbé ayé tó ń bí Ọlọ́run nínú, ó jáde kúrò ńbẹ̀. Ṣùgbọ́n tó bá jáde kúrò ńbẹ̀, ó ṣe àdúrà rẹ kó máa ní dènà o. Bẹ́ẹ̀ ni, bóòní ó ṣe wá ní dènà? Kò sí kó máa ní dènà. Nígbà tó sọ pé ìgbọ́ ti ẹlẹ́ṣẹ̀, ìwọ náà dẹ̀ mọ̀ pé ìgbé ayé ẹ̀ṣẹ̀ ló ń gbé. Ṣùgbọ́n o ní àwọn slogan kan lẹ́nu, ohun tó máa ń sọ náà ni wípé wẹ̀ bẹ́ẹ̀ ti ẹ̀ jẹ́ ẹlẹ́ṣẹ̀, Ọlọ́run gbọ́ ti yín. Tọ́lọ́run bá gbọ́ ti ẹnu ayé, bóyá ẹ pé kì í gbọ́ tẹ́lẹ́ṣẹ̀, ó sì bẹ̀rù jọba ọ̀run, ó sì bẹ̀rù gbà tí ó dé láti wá káyàn fẹ́ tàbí gbà tó papòdà. Ọmọ àpọ̀ gbọ́dọ̀ jó lódodo, ẹ̀yìn náà wo Joshua, ẹ wo gbé ayé ìránṣẹ́ yìí. Ó sọ fún Ọlọ́run kí ó rùn kó dúró jẹ, kí ó ṣùpá kó dúró jẹ. Ẹ rí àtìgbà yẹn láti ń gbọ́ Libya, Libya yẹn February 29 gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ìjìnlẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ fún wa. A ti rí àwọn nǹkan wọ̀nyí. Bíbélì ní ṣáájú ọjọ́ yẹn, lọ́jọ́ yẹn, lẹ́yìn ọjọ́ yẹn, kò sí ẹnìkan tọ́lọ́ tó gbọ́ tó gbàdúrà bí Joshua, tọ́lọ́ tó gbọ́ bí rẹ̀. Òótọ́ ni ta la tún rí tó tún dá ọ̀run dúró pé kó máa wọ̀ lákòókò tó yẹ ọwọ́ lọ́wọ́ rọlẹ̀. Ta ló sọ pé òṣùpá kó tó máa rìn lójú mọ́mọ́? Ìbọn la ti gbọ́ láti gbà yẹn. Iṣẹ́ tá dúró lódodo ṣe, ó lágbára o. Kíni kejì? Àdúrà ń yí ohun tó burú padà sí rere. Àdúrà ó ń yí ohun tó burú padà sí rere. O ti rí ìdí tó fi gbọ́dọ̀ jẹ́ aládùra. Sórí àwọn àròyé tó ń ṣe yẹn, ìyẹn kọ́ ni ó kàn lọ́rọ̀ ẹ̀. Ó máa ń kàn always murmuring. Ìyẹn kọ́ ni tó kàn. Kí ni ìwé James orí karùn-ún kí ló sọ fún wa? Mo kà látẹ̀sẹ̀ kẹtàlá. Ó nínú ẹnikẹ́ni àbàjẹ́ nínú yín, jẹ́ kó gbàdúrà. Inú ẹnikẹ́ni àdùn, jẹ́ kó kọrin mímọ́. Ẹ ti rí báyìí. Inú ẹnikẹ́ni àbàjẹ́ nù yín bí. Ta nínú rẹ̀ bàjẹ́, ta nínú ẹ̀ bàjẹ́. Ẹ tinú rẹ̀ bàjẹ́, ó ní kó gbàdúrà. Ṣùgbọ́n bínú ẹlòmíì bá bàjẹ́ lónìí, ẹkún ni ó máa sùn. Ẹbí wa aláwa nìyẹn o. Yọ́ máa kún ni, yọ́ máa ṣàròyé ni. Ṣé gbogbo wọ̀nyẹn wá mú nǹkan kúrò àbí kó képe Ọlọ́run? Ṣébó náà ló ti sọ ní Jeremiah 33:3, ó ní ó képe mi ó dáhùn. Ó lé mi fi wọn lágbára hàn ètí ìwọ ọmọ. Ó tún sọ nínú ìwé mímọ́ pé rú ẹbọ pẹ́ sí mi, sin ẹ̀jẹ̀ rẹ fọ́gà ògo. Ó ní ó képe mi nígbà ìpọ́njú. Ó lé mi ó gbà ọ́, ó ní wọ́n sì yìn mí lógo. Ó nínú ẹnikẹ́ni àdùn, jẹ́ kó kọrin mímọ́. Orin ìyìn, orin inú ìwé in book, dípò kọ́ Ọlọ́run ní gbogbo ìgbà. Ó ní ẹnikẹ́ni ṣe àìsàn nù yín bí. Kó pe àwọn àgbà ìjọ kí wọ́n sì gbàdúrà sórí rẹ̀, kí wọ́n fi orúkún lé orúkún Olúwa. Ẹ ti rí báyìí, ẹnikẹ́ni ṣe àìsàn nù yín bí. Ẹ ti rí ọ̀rọ̀ Ọlọ́run pó ti fún wa ní ìmọ̀lẹ̀. Sọ ọ̀rọ̀ Ọlọ́run sọ gbogbo eléyìí, eléyìí tá a dẹ̀ gbọ́dọ̀ kíyèsí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Torí náà ọ̀rọ̀ Ọlọ́run ó yé o, ó sì dúró. Ẹsẹ̀ kẹẹ̀dógún yẹn gbọ́ ni, ó ní àdúrà ìgbàgbọ́, yóò sì gbé aláìsàn náà là, yóò sì gbà là, Olúwa yóò sì gbé dìde. Bí ó bá sì ṣe pé ó dá ẹsẹ̀ ni, a ó darí. A ti rí ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká gbàdúrà. Ẹ̀mí Ọlọ́run gba ọpẹ́ gba yẹn wá. Ògún ni forúkọ yẹn. Jẹ́ ọ̀rọ̀ yín ti jáde o. Ní orúkọ Jésù, ẹ mú wa ní ara lè nípa ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni kò rí. Gbogbo ọkàn tó ṣàìsàn, ẹ mú wọn ní ara dá. Ní orúkọ Jésù Olúwa wa. Àmì. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080-233-947-96. Ó tún di ọjọ́ mẹ́jọ. Ní orúkọ Jésù.
1: Pop Annie, do the work of an evangelist. Associates of Nigeria, itinerant evangelist. Annie, Oyo State Chapter. Ẹgbẹ́ àwọn ajínrere òtítọ́. Tá a fi ṣe ìgbàlẹ̀ kẹrin sáyé. Ẹgbẹ́ Bàbá Timothy Yẹ̀dá. Ẹgbẹ́ J.K. Solomon. Ẹgbẹ́ Bàbá Olúwalé Ọbádáre. Ẹgbẹ́ Reverend Akindele Arora Kéhu. Ẹgbẹ́ yìí ń tẹ̀síwájú o. Apostle P.A. Alimi ni alága ẹgbẹ́ náà lọ́wọ́lọ́wọ́. Ìsọjí ti ń wáyé káàkiri pẹ̀lú ẹ̀rí lọ́kọ̀ọ̀jọ̀kan. Wẹ̀yí o, ìdánilẹ́kọ̀ọ́ Odean Oke Bola Mbadan pẹ̀lú àkórí ìdí fún bíbèrè fún àkọ́tún náà agbára. Risi for fresh fire. Àkọ́tún náà agbára ní ẹsẹ̀ òfilè gbẹ̀yàn ṣubú. Àkọ́tún náà agbára ní ò ní jẹ́ kí ẹni tó gbìyànjú tọ́ lọ́wọ́ kó wọnú odò tó ti rú. Gbàgbà náà jẹ kí ọ̀tá má fi ọrù bọ̀ ògo. Reverend Evangelist P.F. Fọwọ́nbọ̀. Reverend Ìdòwú Anímọ̀sàrun. Ọ̀pọ̀ àwọn olóyè ẹgbẹ́ Ani bákan náà. Aago mẹ́wọ̀ òwúrọ̀ ni sẹ́mínà náà yóò bẹ̀rẹ̀. Gbogbo àyájí rere o. Gbogbo ìránṣẹ́ Ọlọ́run àti Kírísítẹ́nì lápapọ̀. Jésù retí yìí. Wẹ́n gbé ẹ̀kọ́ ńlá tí ó faṣọ ìbòjú Sátani ìyálára rẹ. Alágẹgbẹ́ Ani Apostle P.A. Alimi ni ó gba gbogbo èèyàn lálejò. Up Ani, do the work of an evangelist.

kábíyèsí ìbọ ọlọrun tó ní ọjọ òní ọlọrun tó ní ọjọ ọla ọlọrun tó ń jẹ ẹmí ni adúgbò ọjọ ìgbaani kábíyèsí rẹ ọlọrun ìwọ náà ni òní ní ọgbọnjọ nínú oṣù kẹsànán ẹgbẹrún ọdún méjì ó lé ogún àti mẹfà ọlọrun ṣe bíwọ náà ni ọlọtọ ni ọjọ kìíní nínú oṣù kẹwàá ọlọrun ìwọ náà ni torí eré ni àwàdà ni a máa sọ pé ọjọ ìgbòmìnira ọjọ ìgbòmìnira ọlọrun ó tún kò ní ọlá ọkà yín yẹ ọkà àwa náà yẹ a mọ lóore kábíyèsí ọlọrun tí ó pé méjì lálẹ òní láwùjọ àgbà ó tún ti dé sórí ètò nígbàtí pásọ káyọdé ojúlówó àti wá dìde ọlọrun ìwọ ni o amójú ẹrọ mi dixon ìtùnú ọbẹmẹ olóòtú mi ni tí gbogbo yẹn mọ sí aláwòdé aláwòdé ọgá wa ni ṣínà aláwòdé gbogbo lágilo àti splash tóńdó láwò lọgá wa tóńdó láwò lọgá wa àmọ aláwùjọ àgbà tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ṣe mọ̀ pé ṣínà aláwòdé ni ọ̀gá wa ń bẹ̀ kenneth kebugi lòdì lágilo mú bí ètò ṣe ń jáde kenneth ni ọ̀gá wa ń bẹ̀ pẹ̀lú gbẹ̀ngàn ọláyíwọlá bí ètò ṣe ń jáde níbẹ̀ tó lọ́ sì ń yẹ kí ọmọ lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ akinlóye olúmìde lorúkọ mi akin ọmọ akin lójúde olúyọ̀lé àwọn tó dáwọn wá pè ní akin kan báyìí akin kan báyìí ẹ̀kẹrin baálẹ̀ ní iwájú ọ̀fà igbó abọ̀ọ̀jẹ̀ níjọun àmọ́yẹ̀sí ó ti di ìlú ọ̀jẹ̀ ìlú ọ̀jẹ̀ ìlú ọ̀jẹ̀ ọlọ́run ìwọ ni o àwakọ́ ìwọ ni bàbá tí wọ́n níbi tá a wà yìí ẹ̀kẹrin olùbàdàn sílẹ̀ ìbàdàn bàbá muritala adébáyọ̀ àkàndé kábíyèsí o kábíyèsí o lábẹ́ bàbá wa ọba tí ó ń fi ọba jẹ sẹ́nẹ́tọ̀ adéwọ̀lú ládọjà arùsáwàm ọmọ ọ̀tọ̀ ọ̀báyọ̀mí ọlọ́run ni ò jẹ́ ọlọ́jọ́ bíi inú oṣù kẹsẹ́yìn náà ni wọ́n lálẹ́ òní ètò ti bẹ̀rẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ torí ààrẹ ọjọ́ mọ̀ọ́sọ lókun ọjọ́ ń sáré ni ní gbòní aago tí a ní pé láàárọ̀ kùtùkùtù aago méjìlá ìdajì tí òfìjágbé àti ń bọ́ sí ojú ọjọ́ bẹ́ẹ̀ ni ẹ̀sìn aago mẹ́wàá ti ń lọ lù nígbàtí mẹ́sàn-án bá ti lù ọ́ ń lọ sórí mẹ́wàá náà nígbà bá yá mẹ́wàá tó kọjá yóò lọ sórí mọ́kànlá mọ́kànlá kọjá yóò lọ sórí méjìlá tí méjìlá bá ti lù yóò lọ sórí aago kan aago méjì mẹ́ta mẹ́rin márùn-ún bí aago márùn-ún bá ti múra àti lù láàmọ̀ gbọ́ tí àkùkọ́ máa kọ ọlọ́run ṣèbí wọ ni ìwọ náà sì ni àkùkọ́ tó bá sì kọ lásìkò kan náà wọ́n máa kọ wọ́n máa gbà lágbàgbà wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ tí ojú ọjọ́ fi mọ́ àmọ̀ lóore ọlọ́run àmọ̀ lóore ètò ti bẹ̀rẹ̀ lálẹ́ òní wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ìtùnú dixon sumi síwájú mo sì ń bọ̀.

0: bọ́lá. Lálẹ́ òní òwe ni a fi bẹ̀rẹ̀ torí òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe bẹ́ẹ̀ ni àwọn bàbá wa ní ìtumọ̀ tẹ́ máa fún òwe torí wọ́n fi ń sọ ọ̀rọ̀ tí ọba ti jẹ́ pé ó ti fẹ́ sọnù ni. Wọ́n á ní ọmọdé tó ní bàbá àwọn ọmọ ọbẹ̀ ṣe ìtàn bí ìyá rẹ̀ bó ṣe lọ ńlọ fẹ́ gbọ́ nǹkan kan wọ́n fẹ́ fàyọ. Ọmọdé tó ní bàbá àwọn ọmọ ọbẹ̀ ṣe ìtàn bí ìyá rẹ̀ ṣe lọ ńlọ fẹ́ gbọ́ bẹ́ẹ̀ ni bí a ṣe kọ̀ wẹ̀ nù ó sì nítumọ̀ àwọn ipa ṣeré àwọn ipa ṣeré ọ̀dà yìí ló báyìí àwọn bàbá wa tàbí ìyá wa wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ torí wọ́n fẹ́ fa nǹkan kan yọ ni. Ó ní wà ń tó tì rí 7086 75 nọ́mbà tí ẹ pè sí náà ó nítumọ̀ kan tí wọ́n fẹ́ fà yọ ọmọ tó ní bàbá àwọn ọmọ ọbẹ̀ ṣe ìtàn bí ìyá rẹ̀ sí lọ ló fẹ́ gbọ́. Hello.
1: Ẹ kúkú sóyè báàmì ẹ sóyè.
0: Àmì àmì àmì àtẹ̀yìn náà.
1: Òun ìgbà tẹ pa yìí ó ti pẹ́ ẹ̀.
0: Bẹ́ẹ̀ ni.
1: Wàláì ẹ̀rín ẹ tún rán mi létí ìgbà tí bàbá mi tó kú lérú wa. Anyway káàdé ló ń sọ̀rọ̀ tí gbogbo ẹ mọ̀ sí pòpò ògbó mọ́gẹ́rẹ́.
0: Ó yà.
1: Òwe kódà ìgbà tí bàbá mi pa kú ó tó kú.
0: Wọ́n pa fún yín.
1: Wàláì bọ̀.
0: Àbí wọ́n pa fún ẹnìkan.
1: Ọ̀dà. Kò yé mi pàm.
0: Alẹ́
1: yìí. Bàdé sọ yìí kò yé mi.
0: Alẹ́ ilẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ ẹ̀yẹ fi ti balẹ̀.
1: Owó ti lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn
0: òwe. Ọ̀rọ̀ lẹ́sìn òwe. Nǹkan kan òwe láàfin wa. Nǹkan kan ló bì. Bẹ́ẹ̀ ni. Ẹ máa bí ètò bọ̀. Ẹ máa bí ètò bọ̀. Wọ́n kálẹ̀kùn lẹ́gbẹ̀ẹ́ kejì bá ń ṣílẹ̀kùn fún wọn. Ọmọ tó ní bàbá àwọn ọmọ ọbẹ̀ ṣe ìtàn bí ìyá rẹ̀ ṣe lọ ńlọ fẹ́ gbọ́. Torí ààrin ọjọ́ mùsùlùkùn wọ́n kálẹ̀kùn. Hello.
2: Hello bàbá.
0: Ẹ mọ̀ kálẹ̀.
2: Mo ń kálẹ̀.
0: Ta ló wà
2: mí? Alhaji Ọmọwé Ayilabogo Lakinan Lápẹ̀.
0: Ọ̀yà.
2: Màmá ọmọ tí ìbá máa ṣe bọ̀ fún bàbá ó ti kú ilé ọkọ. Ọmọ ẹ̀ wá ikú náà máa ṣe bẹ̀. Bàbá wa ń ṣe bẹ̀. Ọmọ sì wá ń pè àbọ̀ ọmọ sí. Ìdí ẹ̀ ń kọ́. Wọ́n fẹ́ gbọ́tàn bí ìwé ṣe lọ ni. Owó yìí tó máa ń kọ̀yàn lọ́gbọ́n pé ọkọ̀ àwọn obìnrin lọ́gbọ́n ọkọ̀ àwọn ọmọ tó ìkínà lọ́gbọ́n. Àgbàlagbà tí ó ṣe bẹ̀. Ní ọmọ kan wá ń pọ̀ sí ẹ̀ pé bàbá ọmọ sí. Ìdí ẹ̀ tó yẹ kó ṣe bẹ̀ ṣọ́wà ní olórí. Bí omi ti wà lájú ọmọ ìyá ìlàbọ̀.
0: Ẹnì kan tó kálẹ̀kùn ní ẹgbẹ́ kejì Dikṣẹ́ Tùnú. Hello. Ẹlẹ́ sọ̀rọ̀ sókè. Hello.
3: Alo.
0: Ẹ káalẹ́.
3: Àti ọmọ akin.
0: Ẹ káalẹ́.
3: Akúrètò.
0: Yes sir.
3: Ó kọ sí mi ní Àlẹ́ Ajé. Ọlàdínlẹ́jì. Adéyẹmọ. Bàbá lè rẹ́gbẹ́ àmàlìkún.
0: Ó yà.
3: Adéyẹmọ àfẹ.
0: Ó yà.
3: Ká mọ̀ wulẹ̀ làágùn jẹ̀nà.
0: Ẹ mọ̀ làágùn jẹ̀nà o.
3: Bó ṣe rí Àlàyé ti sọ òun. Kò ní àtúnwò káàkiri wọn. Káàrò. Ọ̀gbọ̀n pọ̀ máa ń pé bàbá àwọn òṣìṣẹ́ dá. Tó èmi gbọ́dọ̀ bí àìsàn kúrò lé. Ìgbẹ́ lẹ́nu.
0: Ẹ̀ṣẹ̀ Ẹ̀ṣẹ̀ ẹnìkan tó ń ka ilẹ̀kùn. Ọmọ tó ní bàbá àwọn ọmọ ọbẹ̀ ṣe ìtàn bí bàbá rẹ̀ bí ìyá rẹ̀ ṣe lọ ló fẹ́ gbọ́ ẹnìkan tó ń kalẹ̀kùn. Hello. Hello.
4: Hello kalẹ̀.
0: Ẹ kalẹ̀ o.
4: Ẹ kú ètò.
0: Yes sir. Táwọn àmì ẹ̀.
4: Bàbá mi lọ́la tó
0: jẹ. Ẹ́.
4: Bàbá mi lọ́la tó jẹ.
0: Ó yẹ báni tù.
4: Owó ìpìlọ́nì. Ìwé ìpìlọ́nì. Ìwé.

0: bí ọmọ bá ń wà tí ọ̀dà sí bàbá rẹ̀ ó dàbẹ̀ nípa ẹni tó rí bàbá rẹ̀ fi láti sunwọ́nu rẹ̀ láti fún ní ìkìlọ̀ pé ìyẹn ṣe bẹ́ẹ̀ sí àgbàlagbà nínú ọ̀rọ̀ máa bẹ́ẹ̀ máa bá wí.
1: ẹ ṣe pásítọ̀ ẹ ṣe ẹnìkan tó ń kalẹ̀kùn odait ẹnìkan tó ń kalẹ̀kùn gbàgbàgbà nítorí ààrẹ ọjọ́ mùsùlùkùn bẹ́ẹ̀ni ọjọ́ sì ń sáré àmọ́ bí ọjọ́ sì ń sáré ìmọ̀ràn àgbàlagbà ìmọ̀ràn àgbà sì ń bẹ lórí ètò táwọn àbẹ̀ wọn kàn án ẹ̀lọ́ ìpínlẹ̀ ọjà mo sì ń bọ̀ mo fẹ́ kúlúwọ̀ ọjà.
2: Ìjì ayé ò ní dà ọmọ ìjì ni ọwọ́ afẹ́fẹ́ tó ṣọwọ́ òdì bíbélì sọ nípa wọn nínú ìwé ìfìmọ̀ orí kẹta
3: dúlọ́dún
2: ẹsẹ̀ ìkẹrin ó ní afẹ́fẹ́ ṣe ọwọ́ òdì ní ẹsẹ̀ ìkeje ó ní wọ́n fi agbára káká ogun agbára káká dópin láyé rẹ̀ tíjì bá ń jà yàn gbogbo ẹ̀ ó di agbára káká àtijẹ́ àti mú ìgbèsè àgbàna oríṣiríṣi ogun ni ìjì máa ń gbé wá òpin máa dé sí lọ múra àdúrà àkànṣe lẹ́ẹ̀kan lọ́dún 24 hours marathon prayer ìdè já ọjọ́ wednesday on the 30 yìí láti aago mẹ́ta ọ̀sán títí di ọjọ́ thursday ní aago mẹ́ta ọ̀sán ìwó ròdì ló ti wọkọ̀ olúwo tó bá dé olúwo junction bí kí ọ̀kadà máa gbẹ̀bọ̀ ní atamátàsí bó ọba wá ó di dandan kó lẹ́rìí wà á sì ní àǹfààní láti rí bí wòlíì èmi sì máa ń sọ wípé tọba dọ́dọ̀ wòlíì ìwọ́kọ̀ ló sàn tó bá wá ẹ̀mẹ́nu máa gbẹnu mi fún àṣírí ogun rẹ wàhálà ànúdà orúkọ mi ni wòlíì àjílórí atamátàsí.
4: Ìlera lọ́rọ̀.
5: Tara ó jí pépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọ̀la ìmọ̀ oníṣan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fún àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tójú àṣírí ibi tí àìsàn fi ṣe bùba alára ẹ̀dá, ló mú alára pé ọ̀la ìmọ̀ oníṣan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó máa lè tapá, kára ó máa gbọ̀n rìrì, ojú tí ó wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọ̀la ìmọ̀ oníṣan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alára pé ọ̀la ìmọ̀ oníṣan mẹ́sàn-án ni ó kàn sí.
6: Akíntúndé ọ̀rẹ́ mi afínjú dílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ dílà rẹ̀ yìí àdúà kan péré mojí ọ́ kí náà sì làdúà òun ni pé kọ́lọ́ mọ́jú oṣù rìsọ́ọ̀tì bí tí bò ìdí ni pé dílà rẹ̀ òní ju mọ́tò méjì péré lọ tokunbọ̀ káà àti nàìjíríà uc tó gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí ìwọ náà wà wò bí tó ti ń tà wọ́n ẹgbẹ́ títí kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí ọlọ́mọdé kan padà rà lọ́wọ́ rẹ̀ scrabble àti pé dúró náà o ṣé wò ó tí ìgbọ́n pa dílọ́ṣọ́ tòní táwọn olùyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ ní dílọ́ṣọ́ tò kò sí ní tó burú mbẹ̀ kìí ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé ní dílọ́ṣọ́ tò náà ní mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀ tí n tí mò ń sọ yìí ò bá wá yí ọ dáadáa dé fún ọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
7: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
8: It's about to go down.
9: Wait! Aww. My love, what happened?
10: Before I marry you, the TV where you promise, the fridge in car, where you dey? Washing machine in car, will you be using my hands to wash clothes in 2026?
9: Cancel this wedding.
11: Relax, everybody. Who said I must buy everything once?
9: Are you CD care?
11: CD care?
9: Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. Now CD care.
10: So all those things don't already dey house?
9: Abba, since last month.
10: Ah, pastor, continue the wedding.
12: Walk all that, turn together.
13: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDCare. Pay small. Zero interest, normal market price. Download CDCare today. Telephone 0707-454-3005.
14: CDCare, pay small, live big.
15: Better live, be
3: Ọlọ́run ti ṣe tán láti ṣe bẹ́ẹ̀ ni àti àmì sí ìlérí rẹ nínú Bẹ́tẹ́lì ọdún yìí.
14: Sanctuary of God for Salvation and Fruitfulness Ministries, also known as the Triumphant, presents Bethel Encounter 2026 with the theme Yes and Amen. 2 Corinthians 1 verse 20.
3: Ìlérí àti májẹ̀mú ọjọ́ pípẹ́ tí ò tí ì sí ìmúṣẹ fún máa bọ̀ wá ní ìrírí ìgbàlà, ìṣẹ́gun, ìgbédìde àti ìwòsàn níbi tí Ọlọ́run yóò ti máa lo àwọn ìránṣẹ́ rẹ̀. Àwọn bíi Prophet Israel Afolabi, Prophet Oduayo, Prophet Joel Olalere, Prophet Abayomi Oyelola, Oriade ọjọ́ náà ni Kábíyèsí Gbadé Àlàdé, Alájùmọ̀lẹ́kẹ́ ti Àjùmọ̀lẹ́kẹ́. Àwọn olórin ẹ̀mí ọjọ́ náà ni Sam Sax, Adufe Ankriu, Ayobami Adeleye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìjọ Sanctuary of God for Salvation and Fruitfulness Ministries, aka The Triumphant, ló wà ní Balogun House, Molusi Street, Molete, Ibadan.
14: The sixth man, Prophet Gbadero Olumayowa Ayobami, is inviting you to be blessed. For my inquiries, please call 0806-017-1933 or 0805-874-3523.
3: Bẹ́tẹ́lẹ̀ kántà tọdún yìí, ọ̀nà mi àlà lórúkọ Jésù.
15: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
16: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ ti kojú àwọ́ká, àròmọ̀lé egun, làkú ègbé, ìfúnpá gíga, ẹ̀yọ́ àṣejù, àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìróorun sùn dédé bí etí bá ń wóye, àbó fẹ́ máa ṣe gbọ̀nyin, ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rìrì, àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn, ara títa, àbí kò yóò máa kọ́ yàn lójú, àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá, ọba iṣan ara, ìyànà UBA Bank, ní Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn, lẹ́yìn ilé bàbá Adédìbú gangan, adojúkọ People's Girls Grammar School, 0803381008 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
17: Àǹfààní pàtàkì rèé o fún gbogbo àwọn abilékọ àtomidán tí wọn ò ṣe tán àti yanbọ ṣẹ́ tí wọ́n sì ń gbé nídìí arẹrẹ òkè àdó òkè bọ́là. Tàbáwọn agbègbè míì tí yóò jìnà sí Mọ̀lẹ́tẹ́ fẹ́ gba àwọn obìnrin abilékọ àtomidán tí ó máa tẹ̀lé mọ́tò búrẹ́dì láti pín ọjà fáwọn alára túta àtàwọn alára jẹ ládùúgbò tí ó bá pín wọn sí pẹ̀lú mọ́tò. Wọ́n sì ní gbọ́ o, iṣẹ́ eléyìí ò ní ṣe pẹ̀láńkiri búrẹ́dì. Iṣẹ́ pínpín ọjà búrẹ́dì fáwọn alára túta ládùúgbò rẹ. Tàbádùúgbò táwọn akọ́ni bá ṣe ń pín jà bá pín ọ sí ni. Iṣẹ́ àjíṣe ni o, iṣẹ́ tó bẹ̀rẹ̀ láàárọ̀ bí aago méje. Kò wá ní ṣe pẹ̀lú ń ta búrẹ́dì rí o. Tọ́ra àwọn akọ́ṣẹ́mọṣẹ́ owó fọ̀nà hàn láàrin ọjọ́ méjì nípa bá a ṣe ń tajà. Iléeṣẹ́ búrẹ́dì Better Life tó wà ní Mọ̀lẹ́tẹ́ Ìbàdàn. Bí wọ́n ṣe ń sanwó lọ́sẹ̀ ni wọ́n ń sanwó lóṣù. Léyìí tó ní ṣe pẹ̀lú bóníkálukú bá ṣe lákínkanjú bá a ṣe ń pín ọjà sí. Bákan náà ni wọ́n nílò àwọn àgbà bakers tó dáńtọ́ tó sì lè darí iṣẹ́. Marketers lọ́kùnrin àti lóbìnrin tọ̀rọ̀ dálẹ́nu ẹ̀ ṣáká àti driver tó níwe ọkọ̀ tó pé tòun ti factory workers. Wo owó tó sì nítumọ̀ ni wọ́n ń san ní Better Life Bakery. Iléeṣẹ́ búrẹ́dì Better Life wà ní Mọ̀lẹ́tẹ́ Ìbàdàn. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni o pè tó o bá ṣe tá àti fóòkọ rẹ̀ lẹ̀ láti ṣiṣẹ́. 09025427551.

torí ọjọ́ sáré ni kò ṣe mú sọlọ́kùn bẹ́ẹ̀ ni ìmọ̀ràn àgbà tí alẹ́ tò ní òun ni pé àsìkò tí a wà yìí òjò ń rọ̀ lera ní ìjẹta nílẹ̀ ìbàdàn bóyá dé lómi o àmọ́ ìbàdàn tí mo ti ń sọ̀rọ̀ yìí kò síbi tí ò dé láti òwúrọ̀ ló ti bẹ̀rẹ̀ ó sì rọ̀ di wẹ́rẹ́wẹ́rẹ́ rẹ̀ ó gbèdì àárọ̀ kùtùkùtù wẹ́rẹ́wẹ́rẹ́ ìmọ̀ràn wà ni pé bí òjò ṣe ń rọ̀ ẹ má jẹ́ kí afojú di àgbàrá ẹ má fi ojú di àgbàrá tó kọjá torí ìjọ ṣe fojú di pọ̀ odò míì bẹ tẹ́ ma pé ẹ fojú di tó sì jẹ́ pé odò gangan kò ṣe tí ò lè ṣe ìkíninu gbìyàn bá wa mọ́tò torí pé odò ń ti fo gádà má ṣe bí pòṣèré náà ni ó wà omi lè ti wọ́ gádà gan lọ kọ́ mọ́mọ́ kọ́ wa máa wa ọkọ̀ rẹ bọ̀ ju àlè yóò ṣe nu omi èyàn bẹ́ẹ̀ bí òjò bá ń rọ̀ tí ó ní ìjì tí ń fi atẹ́gùn líle tí ọba ń wa ọkọ̀ tàbí ọba rìn lọ ṣe sùúrù fún kò sí tí ò lè ṣẹlẹ̀ o lè sí páànù lé o lè já wáyà iná lulẹ̀ fẹntifẹsẹ̀ rìn tí mi ti paná lásìkò náà o lè wú òpó iná tílẹ̀ bá ti sún kéèyàn mọ́mọ́ tí èèyàn bá ń lọ èèyàn lè mú oògùn o lè wó igi ká ní àdúgbò tí igi bá wà ńbẹ kéèyàn mọ́mọ́ torí òjò bí ṣe ń rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí béèyàn bá ní sùúrù kò sí tí ò lè ṣe èmi àti yín a ò ní ṣìrìn o èèyàn tó gbọdọ̀ bá sì ti pọ̀ jù tílẹ̀ ti sú èèyàn lè pelé pé títí odò ti odò ó ti fò náà o gádà ti já o omi ti kún gádà kò sọ pé o ti lọ síbi báyìí tí ò léwu lọ́dọ̀ àwọn èèyàn ayé ti ń bẹ nígboro torí ẹni tí ò tí kú lónìí gbòkè ọ̀hún èmi àti yín èmi pẹ̀lú yín a ò ní kúkú wá torí gbìyàn bá sáré tí ò fi rẹ̀ lọ́kàn balẹ̀ orí eré gangan kò ṣe tí ò lè ṣẹlẹ̀ o ní pé bójú bá ti ń rọ̀ ẹni sùúrù fún ó ṣe pàtàkì ẹ̀fíṣọ́ wà láàfíà lálẹ́ òní èmi àti bàbá ìdòwú sàpírò tí ń bá ní ìdòwú sàpírò ẹ gbóhùn lẹ́nu wọn lálẹ́ òní àwọn ni kọ̀mpúsà tí a máa kọ àwọn orin fún olórin bàbá sàpírò ẹ gbóhùn wọn lálẹ́ tòní láàrin ìṣẹ́jú kan sí méjì ẹ gbóhùn lẹ́nu wọn torí àwọn gangan wọ́n sì wà bí abà bàbá sàpírò lẹ́yìn tó jẹ́ pé bí wọ́n bá ti ń sọ̀rọ̀ ẹ mọ̀ pé sàpírò ni tí n bá ní sàpírò yìí tipẹ́ àìmọ iye orin wọn ti kọ fún àwọn olórin tí wọ́n sì sọ̀dọ̀ orin àwọn òṣèré ajókòó àwọn ni wọ́n kọrin fún wọn nígbà náà lọ́hùn bẹ́ẹ̀ ni mo sì ń bọ̀ lórí bàbá sàpírò sọmi síwájú.

ẹyẹ kini wọn ya Juda baba ti o sule ẹyẹ ti le ẹyẹ oja to si so somo ti somo ofaya ba mi to n gbe ninu Wudi Asola to n gbe ninu Adelebo Sogun aterere kari aye pe awon la wa a si dupe pe ẹyin la gba ni kiakia life akoko sofo e je ka tete ma tesi waju lori eto ta mu wa fun yin ni ale yi e se te n gbo wa eyin eyan wa nibi kibi te ba wa lale yi a dupe lowo Olorun pe ba se n wa na eyin la n ba ba na de se n wa e le n gbo wa e n gbo wa a tun ti de o e ka le o nibi kibi ti e ba ti n gbo wa e se gan ni ba ti se de lale yi àwọn amú àti mú ètò lóríṣiríṣi lọ́kan òjò kan wá sí ètí ìgbọ́ yín àwọn afẹ́kẹ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ẹpẹ́ra yín kájọ jókòó kájọ sidon kájọ ṣe kíni kájọ ṣe ètò papọ̀ lálẹ́ láìfà àkókò ṣòfò orúkọ mi náà ni ṣíṣe ṣèkìtọ̀ ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín pàdé yín lórí rédíò ló ń kí yín pé ẹ kú ẹ̀mí o ẹ kú alẹ́ wednesday tí ó parí oṣù yìí bá a lè ṣe wáyé àdúrà máa ṣiṣẹ́ lọ lálẹ́ yìí ni lágbára ọlọ́run ẹ káàbọ̀ ẹ kúlé ẹ kálẹ̀ níbikíbi tí ẹ bá ti wà tẹ́ ẹ ń gbọ́ wa ní kíákíá báyìí à ń bọ̀ àti ìdè.

0: sọdọ yin yọ wa e je ka lo sọdọ oku BG ati daddy UK ki mo ki eyin eyan ni kia kia oku BG e ka lesa e ba wa ki awon ara ni
1: ah ki ka le o yara le o ka le atun si de ba se de ni every Wednesday mo ki gbogbo yin gbogbo bi se nko wa ni origun merin agbaye e seun gidi gan ẹgbẹ́ tó wọ́n máa dúpẹ́ lọ́wọ́ yìí náà ní all the time because yóò bá sẹ́yìn bí kí n máa ń sọ kò sí àwà torí ẹ̀yin máa bá àwọn mọ́jú ẹ máa wà ń bẹ̀rẹ̀ láyé fún wákàtí mẹ́ta àwọn àjọ máa kọ́gbọ́n lóríṣiríṣi ẹ ṣeun gidi gan ni gbogbo wa ti ń bọ̀ wá ẹ ṣe onígbàjọ fún yín o kí gbogbo àwọn tó wà nínú fíìmù bẹ́ẹ̀ gbogbo yín máa tìkì tó oyin pátápátá nígbà lè dárúkọ yẹn máa bínú kò ṣe àfojúdi ọ ṣeun gidi gan ni ẹlẹ jẹ kó kí gbogbo ẹ kó túgbà kó túṣẹ láti uk náà ẹrẹ mi àtàtà tó o dúpẹ lọwọ ẹ o oníbàjẹ fún ẹ o oníbàjẹ ṣe àrẹ náà gbogbo o gbogbo tó jẹ èso tó ti ara ẹ jáde gbogbo bí kíbi gbogbo ẹ níbi wọn tó bá máa rí tó máa sunkún o ṣeun gidi gan ni ṣeun ẹ ṣe o gbogbo àwọn fámìlì mi lọtúlọsì àtàwọn tán ti bá mi jà wọn ti bá mi fa wàhálà pé gbogbo mi ṣe délé wọn ní mo sọ ọgbọn ọgbọn lórí rédíò pé ẹwù mo ní máa ń dáṣẹ̀lẹ́yà fún ìyàwó mi pé ìmọ̀ tìbí tó máa dáṣẹ̀lẹ́yà yẹn máa ní gbogbo ṣọ ìbí náà.

0: each ticket will cost you 500 naira. When you dial the code, then you dial bank account, your bank account information. Take money, take it, pay. Once you pay, once you pay, kia kia on top of your bank account, or go meet the POS person if you know sabi how to do them. Once you do them, you bring that up the options, what we say you're supposed to do. You fill in the options, pay your 500 naira, then you don't ready to win it. Thousands of naira and millions of naira as they do this cashier independence promo by God's grace. Oh yeah, before we walk out go front eh to ba fe ta cash e tete ma ta ni ale tori ale ibe se nta e ma ma se kini e ma ma je onje ayo lagbaro Olorun eh awon to ba ta lale wa gbadu onje ayo lagbaro Olorun so e ma se kini e ma fi sere o tori cash e ta leyin o ma ta lenu ni eje ka sun siwaju ese ebe se nta ta koko ba to ama se kini ama yi ko to lagbaro Olorun oya eje ka sun siwaju ta lo wa nbe mo fe tete so nkokon ti ye ku ma koko bere lowo eyin te wa ni ile ki n to wa so nkan to mu ibere yen wa ka to wa bo sinu awon eto yen ni sansan nkan ti mo fe bere ni pe edakun egbon se o da se nkan to da ni ki okunrin ati obirin to ba ti fe fera won to si wa lona to de ti fera won wole nje o da ki won so otoro funra won ti ba so pe otoro mi so pe otoro pe e ma paro fun mi ma pe is part of it anyway but show da ki obirin yen ko so asiri oro asiri ti e fun okunrin yen abi show da ki okunrin ko so oro asiri ti odo e fun omo obirin yen se nkan to boju mu ni abi o lawon asiri kan ti o se so sita tori nkan temi ro niyan pe ile aye ta wa yi ti oko atebini to bi ni atokun ni ba fe fera won o ni awon asiri kan ti won gbodo bara won so o lawon oro asiri to ye ko bi ni ye bo mole o de lara won o ni awon oro asiri to ye ki okunrin ye gangan fun re na ko se kini ko bo mole ko ma je ko ma so sita fun omo obirin ki omo obirin na de re ko ma so ti e na sita fun omo okunrin jo ye ko se be abi o ye ki olukaluku na tan no matter uru asiri to ba je ki won so fun ra won an lo bi kan lale yi e sa ma ra ma tele mi bo o da awon eyan ti fe dahun si ibeere ni je ka wo eni yi na hello e ka lo sa
1: oluso
0: e ka bo sa
1: oye kan bara wa sotoro awon wa de wa o loju eti o le so fun apere eto de to a o ti bi mo kari o o de bi lodo lagbaga odo baba lo gbe o pe ikri ti o se so ni pe a so mo pe ore mo ti ba mo ti bi fe dore ri
0: o de yin o se so ma deni ko wore so body count bi body count melo ni ko ni darara pe yan so
1: ko ta ke yo ko e ba se wa do tre pe e po pe o kan di o pa ga ide ma pa ju ro po pa ke se yo ko to ti wa lo je ore oko to fe fe o pe o kan di ko pa wo le me do pa be rarara to ba mo ti bi mo
0: ka gbe okan ba o se bo ko fe ore ni kilo wa nu po fe ore oko e sebi won oko o ti fe wole ngba yen na
1: that's all right ipa papa ni ipa ti ore awon biye yo ba ja ti ba o da ti ki pe fe ni se se ko ki ke wa lo ko ni da e mo ti fo bi mo ti fo re yi ri o igba ti ka ti tu ka ti ko ba ri ra wa e mo ta ba so re ka fa ye ja le
0: So awon kunrin ma fi bura won pe ah kini faari e nkan to nje mo ti je mo ti yo na abi oni kini faari e jo gera ti jo kini nkan to so awon kunrin na ma nse ru nkan be ah but do you think that is good? Hello the caller. E ka le sa.
2: Hello. Bagilu ni baje o.
0: A gbo yin sa.
2: Oruko mi Samson Ademola Ponpe lati Agurele ni Sunsun.
0: Hello.
2: Ponpe lati Agurele ni Sunsun.
0: Ki la wi?
2: Ponpe lati Agurele ni Sunsun.
0: Okay, a gbo yin.
2: E se ri gege bi dadi to pe tan nisin se so. Odo abe se ri teyan ba bi mo. To je pe yan ti bi mo ri, teyan so fe ni teyan ba padi. Seri awon asiri kan be to je wi pe yo pada leyin. Eyan fe kan je sinu. Ti okun yen ba mo wi pe eni ti o fe so fun to je eni to ese ri. Yo ba fi bu ndojo waju de bi wi pe igbeyawo yen wa daru. So peka keyan mo wule so nkan kan. Tori bi won ni bo se ri ni niki na lo se ri ni gbanja. Ti oro mi ba fe ju won de ni to kekere ni awo egbogun ba ku. Oko ni ku ade ni okan. Ju ara wa lo. Bo se ri si no kan jo pin mi lo. Be lo kun mi okun mi na lo kan ju o be lo. Nke mi kan ni be ni wi pe e to ba je mo boya bi omo. Enda ni si an siki to. Ti eni ti won ba ti repu ri. Tabi okun to ti repu yen ri. To de seri e seri oso kun ti repu yen ri. So se so ma.
0: Eh, e mo pe yin lo okunrin yin le mo ju emi obinrin lo tori mi wo pe
2: Gba to wa fun gba ti kajo dan question yen boya o wa ni school boya o ti wa ninu awon inu o ti ku awon gandi ti oye koko jo won ti wa repo eni eleni ri tabi won ti repo obirin ri so se so olohun sanu gbogbo wa
0: amen
2: e to ba je mo asiri pe boya pe omo ti wo keyan mo fi oro lolo omo bibi ke sarun awon kan be to je pe arun ni ti o pada leyin o
0: oja Eshigunso. Hello.
3: Iya mi Shikitos.
0: E kale sa.
3: Mo baje fun yin, e kale Daddy UK. O ti ni oruko mi ni Alaboko Yawe Babi Latojo Lu Academy. Pẹri oro mo bibi laarin okunrin ati obin. Ki se to ye ki yan ma fi pamọ.
0: Aha.
3: Awọn asiri kan be je pe ko si na tuta. Gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ mi tàwọn bá mi tó sọ̀rọ̀ tẹ̀yìn kò sì fún òun lé èpò mi ní ìṣe kéèyàn wá pàdé ara wọn kó wá ní wọ́n mọ̀ èpò mi níjọba yìí àbí kó wá jọ́kùnrin ló èpò mi kó wá mọ̀ ní àkómọ̀ èpò ẹni báyìí gbágbájá ìmọ̀ ti fẹ́ mi rí i ní pé rí ọ̀rẹ́ tó ló ti fún un rí wọn èyí ò wọ náà bí ọ̀rẹ́ yìí ò ṣe ní délé yẹn mọ̀ torí wọn ìgbà tí bá sì ń wá yẹn wálé yóò ti mọ ìrìnàjò yẹn kìí ṣe ẹni yẹn ló wá wá mọ ọkọ obìnrin téèyàn ti sẹ́wọ̀n kìí ló wá wá kéèyàn ya wulẹ̀ ṣe kíni kó má wulẹ̀ dèbẹ́ àdá tó bá ti ẹ̀jẹ̀ rọ ọmọ bíbí ìsàn mo ti bímọ rí o èèyàn ẹ lè fẹ́ tó ti bímọ rí amẹ́tẹ́lómì ti alaka fola alaka sera téèyàn tó á mọ̀ ó burú láti ṣí kí tó ọmọ mẹ́jà rí nẹ́kàn ga wéèyàn bá tán tọ́fẹ́ ẹni sí yéèrí nọ́mbà o èmi gbọ́dọ̀ ṣe tí ò dá
0: èmi ń wò pé everybody ń sọ pé ọmọ ò kìí ṣàrùn bẹ́ẹ̀ ni lóòótọ́ ọmọ ò kìí ṣàrùn pé mo ti bímọ rí o kò yé yín kò ń ṣàrùn ó wá everybody wá ṣe ń sọ pé lágbájá ti lámì rí o tó fi wá jẹ́ pé ṣe tó wá jẹ́ bàbàrà hello okay ẹni yìí ti sá lọ hello
4: ma
0: yes ẹ kalẹ̀ ma yes ma.
4: Gẹ́gẹ́ bí àwọn síwájú ṣe sọ ma nípa ti ọlọ́mọ bíbí kò ṣàrùn ṣùgbọ́n wọ́n mọ̀ pé àwọn obìnrin náà a lè tí ọkùnrin bá kọjá a lè sọ pé ní báyìí ti bá mi kò pọ̀ síbù kò dá kéèyàn sọ torí ọkùnrin máa fi búyàn lọ́jọ́ iwájú
0: ṣe
4: tó wá rí ojú wa ní sọ́nà méjì even secret family èèyàn míì so she so ye se pe to ba te je waju opin yen le lo pe yawo mi ko ki buyan iro re mi kan bayi mama e ni problem gba to bi ton lon ni mentally problem o wa mentally brain disorder so mo pe ma so kun yen se yawo mi o lo sha se gbe ki bu wo ma ni o dari je oko ji yawo ye dem so o lagbara ma olorun ko ran wa lowo ma
0: ami e se goma e je ken tugbe opo everybody chance so ibiti ko ye ayu asiri ti o ye ki eyan so bi mama to soro to yin won ni ifo ni nkan ti won ma sele ni family eyan eyan ni le so fun oko abi oko ni le so fun iyawo I don't
4: hello
0: mo ko won ni iyawo ni lo
4: hello
0: an gbo yin ma
4: ele kale
0: e gbo soke
4: e kale
0: e kale o
4: do
0: mi nso da to din jo boya ke ku wa pada nje kan si ka wa lo so odo awon daddy uk mo fe ka lo soju oja na ka to lo si odo awon daddy uk ta ba ti lo soju oja ta ba ti de mo wa lo so odo mo wa so nkan to sele gangan ti mo fi so nkan ti mo ti mo fi bere bere hello
4: ki to
0: ae kale ma
4: e kale
0: yes
4: mo ti elale mo ko ja se ti awon lu se
0: ah okay mami o ti eri
4: okay mi
0: adi mama
4: okay se ri nko to bi ta da si
0: be yin
4: ki se gbogbo asiri lo ye se yan ti se ko ko to ma mu nu e de ni pe yan ti ni to ma da le mo je godo ma so fọ́rọ̀ nìyẹn yìí gẹ́gẹ́ bí ara àwọn tó sọ̀rọ̀ ṣe sọ ó lè rọ́kọ sọfọ́kọ pé ẹni yìí mọ̀mọ́ ó máa ti tẹ́mi ní àdìbá kan àbí oní ìkọkọ
0: kí ló dé ju wọn jẹ́ bàbàrà ni my dear ọ̀rẹ́ richard ó máa fẹ́ mi rí
4: o lè jẹ́ àṣírí fẹ́yà lè fi fọ́kọ ní ṣe gbogbo ẹ orí tó lè bàbí ní jẹ
0: àti tó lè tún ní
4: èèyàn gbọdọ máa tún bí àṣírí yẹn ọgbà mi yé yín àṣírí mi lè tún bí ẹ máa dé tó bọ.
0: Ok ẹ ṣe egbò iṣẹ́ àtúntò pé lójú àṣírí tí èèyàn gbọ́dọ̀ tún fọkọ. Ẹ̀lọ́
5: ẹ̀ kalẹ̀.
0: Ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín.
5: Gàrí àfihàn látọ̀ dára.
0: Ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín.
5: Mo ti kúrò mẹ́.
0: Ok.
5: Kò kí n ṣe gbogbo àṣírí lóbìnrin lè túkú bèrè o òkè lóbìnrin lè túkú ọkùnrin o bí ò bá fẹ́ dàrú o ọkùnrin lè sọ past ẹgbẹ́ ọ̀dọ́dọ́dọ́ ọ̀pọ̀ tó bèrè o tó bẹ̀rù ìyẹn máa dàrú ẹ.
0: So ọkùnrin lè sọ fact ó lè tú àṣírí pé òkè o ọ̀rẹ́ ẹ̀rí sí mo ti dorí o so obìnrin ni o wa lè tú àṣírí pé ọ̀rẹ́ ẹ̀rí ṣáàdì ti dó èmi náà rí wọ́n wà ní nà ọ́. Hello.
4: Hello.
0: Hello. Hello.
4: Olúwo mi ní ó sọ̀rọ̀ látòjú ń jó. Ẹ kalẹ̀.
0: Ẹ kalẹ̀ sà.
4: Ẹ kalẹ̀. Gbogbo àti kọ́lé yẹn lè tú ni. Torí pé kí ni àwọn obìnrin àwọn ọkùnrin àtọkùn ni ẹlòmíì ẹnu òwe ìdúró. So ní ìmọ̀ ẹ ti sọ̀rọ̀ àti ìlú ẹ̀sìn ló mọ gbọ́n ẹ̀sìn ló mọ gbé ńlẹ̀ ẹ̀sìn ló mọ gbé ńlẹ̀ ìbòmí yéèsì yẹ kó rí bẹ̀. Tó bá ti jẹ́ pé tọmọ kọ́ o gbà sí kọ́ nìyẹn ti ní ìwọ̀ntàn torí pé gbogbo alágbàlagbà ni tẹ́lẹ̀ àmọ́ tí ní òun. Àmọ́ tó bá yẹ pé tọmọ ni kúbẹ̀ kan sọ fún un torí pé kí ni ọmọ bíbí ìsáhùn. Tó bá pa ẹ̀pọ̀ ẹ̀kọ́ sẹ́pọ̀ òun ò lè tẹ̀mọ̀ yóò rẹ̀ tó make sense tó bẹ́tà ti jẹun ní ẹ lọ. Ẹ kú ètò.
0: Ó dá iṣẹ́ gan sà. Náà àwọn olùbọ̀dé sọ pé kò ń ṣe gbogbo àṣírí lè tu fún ọkùnrin. Nìkan dẹ̀ sọ pé obìnrin lè tu ọkùnrin lè tu àṣírí fún ọkùnrin obìnrin but kò ń ṣe gbogbo ẹ̀. Kí ló ṣe jẹ́ pé ibi gangan ibi pé ọ̀rẹ́ ẹ ti bá òun sùn gangan yẹn ibẹ̀ ni ẹ̀ ń sọ pé kò yẹ kí èèyàn tu fún ọkùnrin. Kí ló ṣẹlẹ̀ àbí kò yé wa kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan tẹ́ fi sọ bẹ́ẹ̀ kò tí mi tiẹ̀ fẹ́ mọ̀ yẹn àbí kò yé wa jẹ́ ká gbélé ẹ lóhùn.
6: Ẹ tí ṣìkìjọ́ ẹ dáwọ́ tó padà wà lẹ́ẹ̀kan sí.
0: Ẹ káàbọ̀ sà.
6: Báyìí kí o bá so possible kiyawo ko so foko e pe iye oyun to ti sere
0: eh kilo wa nbe
6: sha ah bo ba ti se yubi to bewa soko de pe ajade apere lo fe gbe side iye kan ikeji so possible ki oko so fu yawo pe tan so bo ko bo ti prefer da ti e ri papa jo so o gbe gba fun apere that was a crusade by the answer that was the end of the marriage.
0: Okay, ọkùnrin yẹn jáde olóhun ti bá ẹ̀gbọ́n ìyàwó òun
6: ní
0: àjọṣepọ̀
6: olóhun dúpẹ́ pò ti ní àtúbí pé Jésù ti gbà ó là pé wígbà ẹ̀gbọ́n òun bá ẹ̀gbọ́n ìyàwó òun láṣepọ̀. That was the end of the marriage. Ìyẹn kọ́
0: but restitution ló ń ṣe ẹni tó bá understand yóò ní sọ pé kó jẹ́ òpin marriage kò yé that's restitution.
6: Ọ̀dà pọ̀jù gbọ́mà ẹ ṣe
0: olùṣọ́ ní olùṣọ́ yìí náà mọ̀ náà.
6: Bàbá ṣe é mọ̀ pé ara ra gba kẹjúra wa lọ.
0: Okay.
6: We have what we call the individual difference. Once you can accommodate, I may not be able to accommodate it.
0: Yes.
6: That's just it. Ekalepa.
0: Ekalepa.
6: Thank you.
0: Okay. Yes, sir. Okay. O. Hello.
5: Tí a bá kú ọkùnrin 100 okay tí a bá kú ọkùnrin 100 jọ kò sọkùnrin tó lè gbárù kan kó a lè rọkùnrin mẹ́wàá tó lè gba bẹ́ẹ̀ ìyàwó òun ti sẹ́yìn rí ọ̀rọ̀ tí bàbá yẹn sọ wípé obìnrin lè sọ pé òun ti sẹ́yìn rí náà òun ti sẹ́yìn rí nígbà àgbà ó ló gbé ọkùnrin tó lè gbà ilé máa dàrú òkè kódà gan tó bá gbà ojú yẹn ni ó fi máa wò so kọ́ lọ́wọ́ bá láàánú pé ó ṣàánú fún wa ni.
0: kí ni ọkùnrin ṣe máa sọ pé ṣèbó tọ́mìnì bá lóun ti ṣẹ́yìn rí ṣé ọkùnrin náà ò tí ṣẹ́yìn fẹ́yàn rí ni.
5: Títọ́kùnrin ṣe é sọ bọ̀ tó jẹ́ nǹkan tó le ni o.
0: Ọ̀dà káàṣì ẹ̀ oye ẹjọ́ ẹjọ́ ẹ máa pílẹ̀ ẹ̀hún ẹ máa pílẹ̀ mọ̀ ó wọ́n bí nísìnyí ọ̀ ẹ máa pílẹ̀ ok ẹ ká gbẹ̀yìn hello.
7: Hello àti Ṣìtítò ẹ
0: pàlẹ́ o. Yes ma.
7: Ìyáàlú òyìnbó ni.
0: Ìyáàlú òyìnbó abẹ́ rí nǹkan ọlọ́run ṣe ìyáàlú òyìnbó ni abẹ́ rí nǹkan ìyáàlú òyìnbó.
7: Lóò ní tòótọ́ ó lójú ọ̀rọ̀ téèyàn lè sọ fọ ẹni téèyàn bá fẹ́ ọkọ téèyàn fẹ́ sí ni lójú ọ̀rọ̀ téèyàn lè sọ torí ọkùnrin mi ìwà kù rárá gbọ̀rọ̀ sí èèyàn dẹ̀ lè sọ̀rọ̀ míì tí ẹ kó máa break home èèyàn for life. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé kò sí bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ ọkùnrin tó ẹ jẹ́ kó ṣẹ́kù sínú yín kó máa gbénu yín kó gbẹradẹ torí pé àwọn ọkùnrin wọn burú ju àwọn obìnrin lọ.
0: Ok ọkùnrin burú ju obìnrin lọ.
7: Ọkùnrin burú ju àwọn obìnrin lọ. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé tó yẹ ọkùnrin bá sọ fáwa àwa kàn máa wò pé wẹ́ mi ṣàkíyèsí ìmọ̀ ńgbà yẹn nígbà tó sọ̀rọ̀ tó ṣe kinní yẹn bọ́ ọkùnrin ò ní jẹ́ gbàgbé láéláé.
8: Èmi máa rò pé obìnrin ni ò kí ń gbàgbé ni ò kí ń dáríjì.
7: Bẹ́ẹ̀ àwọn obìnrin awakọ̀bìnrin kan náà wà tí wọ́n ní gbàgbé. Ok for example nsìn. Kéèyàn márì kó wà nílé ọkọ kọlọ́run má ti ṣọmọ fún ó jẹ̀jẹ̀ kó ti ṣẹ́yún ní méjì kó wá sọ fọ́kọ ẹ̀ wípé kó má dẹ̀ lọ́jọ́ mi tí mo ti ṣẹ́ ẹ̀ òun ló dẹ̀ ń dì sọ́ọ̀tì mi o. Ṣé ẹ mọ̀ pé ẹ ti fọ́kùnrin yẹn ní ààyè láti jáde síta a ní òun ló fọwọ́ ara ẹ̀ ṣíra ẹ̀ òun ló ti ṣẹ́yìn ó ti ń tàtẹnujẹ́ wọ̀nyẹn. Àwọn nǹkan kan àbí kí àìsàn kan wà nídìí léèyàn bí irú èyí tí ẹnìyàn sọ lẹ́ẹ̀kan yìí pé màmá òun ní mental problem nígbà tó kọ́ fẹ́yàwó wọ́n fi bú òun Iwo
0: oro be yin mo fa bere nkan kan lowo yin tori mo mo pe nurse ni health practitioner ni se ti obirin ba wa nisin to ba ni aisan to ba ni aisan lobo se o ye ko so fun oko e
7: o ye ko so popo
0: e e shoko ni wa fi sile ni
7: ọkọ ma fi sílẹ̀ irú ó ma nírú àìsàn tó ní
0: ok
7: kódà tó bá hide ẹ̀ ṣé ọkùnrin ò ní padà rí ni
0: ok
7: ó ma padà rí tó bá jẹ́ pé irú pé bóyá ó ní rashes ọ̀ ó ní kinní ń sùn ó lè sọ pé my dear wo jẹ́ kí n pit rashes ara
0: mi yìí ma afẹsẹ lọ sẹ oju ọja emi gan fura mi pe yi tori mo fẹ ko soro won kokọ lori radio lale eyin eyan wa ya lo imọ ise gan ni ma eyin eyan wa anbo out di

0: nínú iṣẹ́ ìròyìn ṣáàkiri àdáláyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ́wàá.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ṣe fún wa? Àwọn náà ṣe fún ra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ fi ń jẹ́ bẹ́ẹ̀. Bọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ èké fún ọ. Kúrúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 08072 4000.
0: Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ṣàtá ọ̀bàmọ́ ọmọdé díẹ̀ píparun ní ìparun ní ìparun. Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámúlù mọ́lá ó má bàa fi ayé dèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàwọ́jẹ nìkan ni lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
1: Ẹ bá ògbọ́n tó yí gbẹ.
2: Jàǹgbàlà jìbúrí jìbúrí jìbú jàǹgbàlà.
0: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàláyà àgbà. Níbi tẹ́ ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè àdéròǹkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé báàgbo kan sọ bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká ẹ máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
2: Lágbàláyà àgbà
0: ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.

0: kò lẹ́jọ́ nù.
1: Ó wà bẹ́ẹ̀.
2: Ó dẹ sílé gbùgbà wọn sórí. Má fi ṣe àgbà wọn.
0: Ètò tó ń múnú dùn lórí ńlágelu 96.7 FM tún bọ̀nà ara yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Ìlú Kọ́láwọlé Adéníyì Kọ́lábẹ́tì International ni yóò máa gbé wa kiri lágbo-ságbo. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ láti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíká. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Kọ́lábẹ́tì International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàrodo 1000. Ó wà ń

0: olùkùn ṣara gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe nínú egun tàbí ṣara ká dúró ká má lè dúró ká bèrè kódìkọ̀ káàrin òkú ná méjì kù ti mọ rẹ ni àbí ìwọ ọlọmọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ máa bọ̀ lọ́dọ̀ bàbá ọbádẹ́rà fún onírúurú àìsàn tí ò bá máa bá wọ̀ ìyá àjà láàgọ́ ara àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn ká máa rìn wọ́n kú wọ́n kú ká máa tẹ̀ gòlùbà gòlùbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí irú ìpèníjà wo ni wọn ò bá ní nínú egun ara tàbí iṣan ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ́nà sí i kà sí wa lónìí ní ọbádẹ́rà àbá o.
1: A wà ní ìta Akínlóye ní ìtútàbà òjẹ́ Ìbàdàn.
0: Bàbá ọbádẹ́rà ló ní àlàáfíà ló ń kú.
2: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbádára tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. Iléeṣẹ́ wa ti wà ní ìta Akínlóye Òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo Total Òjé Ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akínlóye gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà wa torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ́ba ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà ibi ta rójúdé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú nìmọ́lé ara o ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré bóyá fẹ́ wá sí ilé iṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048688 53 09048688 53. Bàbá ojú ni ìmọ́lẹ̀ ara tó bá mọ̀ pé onípèníjà ojú mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà tàbí kó mọ́wọ́ òsìn kó fi bojú òsì kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáná àbó ń rìnyàn wìnìwìnì àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú orí náà rí là tẹ́lẹ̀wọ́ rẹ ìwọ́ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ka mélòó ni ẹlòmíì ò tiẹ̀ rí nẹ́ rí orí nǹkan tó súnmọ́ ẹ o dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ gbogbo ọ̀nà kọ́nà táìsẹ̀ ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi oríṣiríṣi nǹkan òun ló máa ń fa àìsàn kéèyàn má rìnà déédé tá ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́ èèyàn lè ní nẹ́rù àjàkálẹ̀ ẹlẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn kọ́ máa rò yẹn kọ́ máa hún yẹn kọ́ máa dá mi kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì èèyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́ kòkòrò bẹ̀jẹ̀jẹ́ ó lè fà á kí ẹ̀jẹ̀ ọ máa gbóná wá láti inú ó sì lè fà á kí iṣẹ́ èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣẹ́ yóò ní àyẹn tó bá ti wá ní gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ o mọ̀ pé ti ní ìpèníjà ojú nìyẹn. Bákan náà kéèyàn máa ronú púpọ̀ jù ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédé títa táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná ó ti ẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kó máa rìnà mọ́. Bákan náà tí ẹkú bá pọ̀ lápọ̀ jù òun náà máa ṣàkóbá fún ìrìnà oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́ ayọ́kẹ́lẹ́ fọ́jú òun ló ń dà wọ́n láàmú àbí kí nǹkan funfun kọ́ tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀ Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Tó bá rò pé onípèníjà àìrìnà déédé yìí o lè dáka Kùránì o lè dáka Bíbélì o ti ẹ̀ rìnà ẹ̀rí tó súnmọ́ ẹlòmíì ò rìnà ẹ̀rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀ tẹlòmíì bá ń dráìfù lálẹ́ báyìí bíṣe ni yóò máa já sí kòtò yóò máa já sí gegele o ti ní ìpèníjà àìsàn àìrìnà déédé nìyẹn. Kàn sí mi iléeṣẹ́ wa ti wà ní ìta Akínlóye Òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo Total Òjé Ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akínlóye gangan Ìbàdàn. Ìwọ tó bá mọ̀ pé onípèníjà ojú mú àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dákin. Bákan náà tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú tìró àbáláyé ó ń bẹ ní iléeṣẹ́ wa àwa kì í kàn kankan sínú ojú gbogbo ògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó bóyá wọ́n ti ṣe abẹ síbi ìrìnà tiẹ̀ wọ́n ṣẹ̀ ṣe ni àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà ó fi rìnà déédé wá àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí òun náà ni 09048868 53 09048868 53 ní iléeṣẹ́ tiwa àwa kì í fara níyẹn torí pàwọn náà ọbẹ̀ lọ́run kọlọ́run fara ni wa. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sí iléeṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ Elédùmarè yóò jẹ́ kí wọ́n ní ò lẹ́nu ọpẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́yìn máa pè mí sí ni 09048688 53 09048688 53 àlàáfíà lójú o.

0: o da yin yan wa e kaabo lekan si lati oju oja yen adupe pe okay adupe pe eyin ni awalawa eyin ni asiba e kale nibi kibi te ba tin gbo wa ni eleyin le mo ri pe awon eyan na tun tin pe e won fe so one or two things lori ore bo mo fe ka lo so da awon daddy yin ki like like lati mo nkan ti won ni lokan daddy uk ati onko biji lori oro to wa le hello
1: ogo teso
0: hello
1: achiri o ya to
0: bueno hello
1: ka ba de ni so bo ka ti o e o ko ataya gbodo bara so to ara o to ro ni
0: hello
1: lori o
0: eni yo ma mo la
2: Ala fi afun odo.
0: Hello.
2: Omo bagun do gbajumo lati Darabado.
0: Lojele.
2: E kale.
0: Hello.
2: Se nbe mi. Hello.
0: Eh, mo se ngbo yin bayi ni.
2: Omo bagun do gbajumo lati Darabado.
0: E ka mo sa.
2: E ku se opele ma mo se o.
0: Yes sir.
2: Gbogbo awon eyan wa mo ki won o dadi UK bra BJ gbogbo to wa no studio nbe gbogbo ni mo ki o.
0: E se o.
2: E ma mo se o.
0: E
2: se. Se ri awon ko wa lo to ba won to ti ko soro saju se so pe oloju ati so fun ololufo eyan ge bi nkan asire sugbon e ma ro kini kan pe nte pile ti mo pe asire yo lebo nijo waju yo pada tu te ba ti ibara yin jina kire o te le so
0: hello
2: hello
0: oro ti won le fe soro to se pataki ni hello
1: hello hello hello ha ese
0: hello
1: Okay,
0: so ọkùnrin gan gbọdọ sọ fún ìyàwó ẹ pé ah o bàbá òri mi mo ti dóbà síra
1: ṣírí yẹn ń ṣe sọ
0: ẹ
1: sọ rárá kò tí ẹ dá
0: òkè
1: láàrin olólùfẹ méjì o ṣùgbọn mo ti bímọ rí nǹkan kékeré nìyẹn bí o bá sọ ó máa tún lọjọ iwájú náà láti
0: téèyàn bá sọ mo ti bímọ rí o máa tún lọjọ iwájú
1: o máa tún lọjọ iwájú sòtọrọ ni kéèyàn bá ara wọn sòtọrọ tàbí ọ̀sọ̀ fún ìyàwó ẹ̀yìn pé mo ti déètì ọ̀rẹ́ ẹ̀yẹ rí ọmọ ẹ̀mí rí ṣe jù ẹ lọ́gàn mo máa jù sọ́ọ̀tù jù sósì ni.
0: ó dá ẹ ṣe gan sá ok ẹ jẹ́ ká lọ sórí facebook ẹ lórí facebook ọlájídé ọpẹyẹmí thank you rashidat adébáyọ mọ́mí carrot we miss you mọ́mí carrot from tipa garage we love you god bless you ma afis fọlọ́run sọ thank you afis fọlọ́run sọ imafoji peter ẹ̀kalẹ̀ ẹ̀ ṣe gan ni sa lamidi adéwálé latif thank you opions abu abdulmelik thank you ọmọtayọ ṣàlẹwà tàríwá thank you alaba yusuf thank you afis ganiu thank you mukaram ọṣọmọ thank you akimboye ogunniran thank you yinka adewale thank you aṣiwaju yomi ọkẹ owó thank you gani isiaka thank you aṣiwaju yomi again imafoje peter again pa ekau skedo thank you okay thank you ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn baba uk láti ẹjẹ́ ká bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ uncle bg mo rí ọ̀pọ̀lọpọ̀ yìí ṣì ń pè mo ti jẹ́ ká lọ sọ́dọ̀ wọn tó ní ibi tá à ń lọ lálẹ̀ ó pọ̀ gan ṣùgbọ́n ká tó lọ sọ́dọ̀ wọn èèyàn wa nkọ́kọ́ ṣẹlẹ̀ tí wọ́n mú wá sí etí ìgbọ́ wa a ṣe recording voice àwọn pípé yẹn but akọ̀dì sadadi uk kan sọ pé ká má play voice wọn torí voice tí àwọn èèyàn máa tètè mọ̀ ni àwọn tíantíá omo okunrin ya tobini oko lo fe josun omo ohun ati yawo e won ti fera ngba to nfera o je ki yawo mo pe ko je koko mo pe ohun ti bimo abi ko yewa ko je ki oko mo pe ohun ti mo fe ke kogbon ni kini ilale yi eyin to ye pe e ti bimo te de fi pamo fun oko te sese fe bayi e gbo tawon yan so omo ohun sharun mo ohun sharun be ni pe wo ni ri nkan to sele ti mo fe so lale ni wo ni si soko target pe tomo o fe lady tan so yi o to ye ri so pe ohun ti bi mo ri ka ni pe ko ti e ti o to pe ko ti bi mo ri ni ko ba better o tu so fun lady o ti so fun bobo yen o ni baba o baba eni to ohun fe tele to je oko ko ohun to ka ohun to daru ko ohun to wa fe ohun o le ni yen ti ku wa ra se ni yen wa laye abi ki le ri si o le ni yen ti ku iyen oko to fi sile olo ti ku olohun o de bi mo fun rara o de bi mo fun o sha so be eni ti bi de fe o de fe wole won de jo nse lo eyin eyan mi nene ba ori my dear ma gbo study yi o te mo fe ki won na da si lale won se ni yen sha loke ngba to ti bi mo ri o si problem won de bere ni se lo won de nkan ni won lo won se gbugbu e lo eyin eyan mi ase lady ti bi mo the funniest ni pa omo yen ngba to momo yen wa so fun oko yen to fe sile yen pe omo sister ohun ni okay sister e wo ko fi sister eyen han oko ni gobe ba sele lowo lowo bayi ni nkan ta fe mu jade lale kini gobe to sele ore bobo yen o ti do omo omo iyawo e loyun omo iyawo e ti iyawo e n pe ni omo sister ohun bobo ore oko o ti fun ni ayan to gbe mi ngba to gbe ayan mi ti iya wa ri ni iya ati baba wa pawo po lati bere pe ibo lo ti ri ayan to gbe mi yi ibo lo ti ri ayan ti o gbe mi yi o ba ni awon ma find out won sha tu won to get titi get iwa so fun won pe ore oko mommy ohun o lo fun ohun ni oyun yen won sha lo waju won lo seyin oko ni o ya pe ko try ko pe nisin period ta awon wa yi period ti sister yen ma jade ni so that o ma ri ati mo nkan to sele si omo e igba ko awo kan la ba ri ni iyawo ba ri sister mu jade iyawo bari sister mu jade bo se nsoro lo ton soro bo la siri ba tu igba lo so fun kan pe ohun ni kankan to n fe so koko jo kini nkan na o lohun bi mo ri o ni omo e ma imo ita itara nkan to se ara se ta lori pe ore oko ohun lo fun iya omo ohun ni oyun lo se wa so pe ni nkan to n wa fe so to fi soro yen sita lowo lowo bayi ma yen ti yari gidigidi gan o so fun pe obi mo now abi ko ye wa to ya mo se bere pe se bo so ye ki o tu gbogbo asiri ngba yen now oro to wa nle nisin omo to loyun nisin baba omo wa laye sugbon iyawo so fun oko to wa pelu nisin pe baba omo yen ti ku in short am obi ta fe gboro yen lo bayi tori oko ti yari pe anise kojo o de so pa anise kojo ki wa ni ki won wa se bayi oni ko so fohun lati le whoever so fohun pe ohun bi mo ri eyin yo wa te ba wa ninu nkan to sele inisin o pe okay o e fe gba okunrin yen lamoran torí mo mọ̀ pé bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ àwọn náà máa gbọ́ rédíò kí ni nǹkan tí ẹ máa fẹ́ ṣe òtùpẹ́kẹ́ tó sọ mọ́ pé àwọn èèyàn ti ń sáré pè wá ẹ jẹ́ ká kọ́ lọ sọ́dọ̀ uncle bj náà uncle bj ẹ ká lẹ́sà.
3: lágbára ọlọ́run ẹ ní irú ẹ ìgbésùgbésù
4: ẹ ọmọ sí ni ó tún kà á láyà jẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ mo ni se gbe wa le ni otun fun ni
0: ah e mo pa wo obirin a funny gan mo e se mo pa obirin buru le lo to bayi oko to wa nle etele ko to kuro to wa fe eni to fe yi o wa so fun eni to fe yi nisin pe oko oko yen ti ku pe o ti e bimo fun rara ara so bimo fun omo nisin gba to omo se ti ti o fe wa pelu iya e obirin de ni o wa mu omo wa o wa so fun oko e pe egbon e pe sister agba egbon e lo bimo awon family to ti jo wa na o je ki won mo pe o so o to foko e pe iwo lo bimo omo ti wa duro sodo e ore oko e to fe sile o ti wa put omo in the family way igba to wa nfa lo to nfa bo to ti wo to so fun family e pe o je koko e mo pe o bimo so ko si sister kokan to fe mu jade nsi pe ohun lo lomo o wa ni lati soro itara pe won do won put omo ohun in the family way ila itara yen lo se wa confess foko pe ohun lohun lomo Baboya baba omo nko baba omo wa laye ah oko de ni ko ju omo ba
4: seri number 1 e ka won fi jira wo lu a won fi jira wo lu bi ara yo to de la ko ma fi yo ku eh e je na ko e ta ko le yo ma de ra ko be dai lori pe seri bi pe se gbogbo nkan mi o le so fun oko ko to pe adi ki gbogbo kan yan le so fun yawo ko to fe ah a ma ri be gbogbo kan pa ma so o si awon asiri ko wa ti o le o ma eyan ma gbe wo nu grace ni o ma ni wo grace be
0: eyan ma gbe wo le ma so fun
4: eyan ma gbe wo nu grace ni lo ni ah ah o so o e da kan ba o ni so even bo ko o ni so fun e da ni kan a lot of things o ti ku bi awon ko le e bo ko so le ni si e le di ki je ka wo nkan ko ni pe meje what if you be anything you understand pe pe o lu ma mo lopa re pe kini wa gbe so wo lu ko o ya wo o le so fun oko yen wa be gbogbo ala ni won ti no di oda igba se ni la ta ni everybody o si ni gbogbo ala ni so secondly ten pe eyo mo o ti bi mo ri wa po fun gbogbo kun ajo o le dokun lo ju bi o so bi ni o ti bi mo ri mo eva pe pe owo okunrin ni o ti mo ri mo bi ni o ti bi mo ri o wa nkuro fun e do fe se e ko o ti bi mo e bi o ro pe yen bi mo polo wa o mu mo polo wa bi ko o si bi o se ni jade ra on ko be yen ko si o le se pamo forever o le se pamo forever awon to mo ko bi mo eh ra on ko ma awon ko wa to mo ko bi mo ibe na ro se won je jade die e ru ko be yen ko le yan fi pamo omo yen na ma dagba to mo yen na dagba to di nko lo kini pele la nko wa so ko mo eko abi omo de mo as ye abi whatever you understand ah o de o yo e yo le fi pamo awon baba awon ya no ti so la koko omo o sharun lo to omo o ki se arun ni o se arun a sha se ri yo se fa se ri to ti bi mo ta o ta de se se won ko de to to ma sha bi amo lodo eniyan ye o se bi you understand me elemi ni be se o le kose ni pe fi aye nkan ko be mo a fi pe ko be o ni jagiri pe pe o ma wo zigzag ni ko do ko do to lo so ke eyan ni eyan ni si pe fi o ma gbo pamọ yen awon a to pa to bre lo ni bo ko se ru pe ke wa bi mo o ma lo so fun o ko to so se pe mo ti di mo ri o mo ti se kini ri o mo ti se bayi o ọkùnrin náà ma ń ṣe ọkọ ìfẹ́ ò láwọ̀ pọ̀ ni wípé àbí ò ṣe báyìí ní òbí mọ́ rí bí ò ṣe náà ò ní láti jẹ́ kọ́ mọ̀ tí wàá ti jẹ́ pé lórí yẹn ìbọ́sọ̀ ò lè gbé pamọ́ fún ìgbà irú nǹkan bẹ́ẹ̀ lè mú pamọ́ fún ìgbà ajáde ṣáàdì ajáde one thing or the other bring you bring it out bọ́sọ̀ àwọn kan ti mọ̀ àwọn kan mọ̀ tó ti àwọn kan mọ̀ ẹ̀ kó bí mọ̀ náà tó bá dẹ̀ ọ̀rọ̀kọ̀ lè lọ jí láì dẹ̀ bá ṣe ọmọ ẹ ní ìdáhùn so òsínyẹ iṣẹ parọ ọmọ ajẹjáde ìjọkọ and so wọn pé irú àwọn kankan wà irú nǹkan tí ẹ ń sọ yìí sìn tó ń fẹ́ tó rọ bàtàbàtà irọ because irọ tó pàṣẹ fún lọ bí mẹta fún mà nìyẹn ọlọrun òbí wọn rí ó ní bàbá ọmọ ti kú ẹ òwò tún ní kẹta tó tún ṣẹlẹ náà ẹ jẹ ká kọkọ fèsì méjì yẹn sẹ́rí ọ̀rọ̀ bí yé dúró irọ́ ńlá láti pa fún ọkùnrin yẹn lórí méjèèjì yẹn lásán ọkùnrin bá lóun ò ṣe mọ́ mi ò lè blame ẹ̀ lọ́sẹ̀ pé mi náà ni máa yarí kanlẹ̀ ẹ gbà bẹ́ẹ̀ ni ṣe sọ máa yarí kanlẹ̀
3: pé mú ẹ máa yarí kanlẹ̀
4: máa yarí kanlẹ̀
3: ó
4: trust wo ni ọmọ tún fẹ́ ní àwọn nǹkan tó wà vital òun ẹni tí òtún kù tó wà láyé o sọ pé ó ti kú. Ẹ̀wá ní kí n rọrọ̀ mi máa yarí kanlẹ̀ ní ọ̀rá pè mí ni. Ẹ jẹ́ ká máa dé tò bọ̀ ẹ jẹ́ kí n tún fẹ́lẹ̀ mí láyé.
3: Kai uncle bíje ní tó bá yẹ pé àwọn ni àwọn máa yarí kanlẹ̀ ẹni yìí ti ń pè látẹ̀kọ̀ ṣé ẹni ọkì ẹni ó ti court ẹni yẹn ń pè látẹ̀kọ̀ mo fẹ́ pick ẹ̀ ó court torí ó lè máa ká ẹni yẹn lára gidigidi gan wọ́n ní tó bá yẹ pé àwọn ni àwọn máa yarí kanlẹ̀ ó lóun ò tí ì bímọ rí bàbá tó bímọ fún ó wà láyé ó ló ti kú ẹ ló.
5: Ẹ̀la ń díje kìtò rẹ̀ kalẹ̀.
3: Ẹ kalẹ̀ sà.
5: Ẹ kú ètò.
3: Yẹ sà.
5: Ayéwo Yesu lorúkọ mi láti tó ọ̀gbọ̀.
3: Ẹ káàbọ̀.
5: Ṣé àwọn ìwà ìbàjẹ́ kan wà tó jẹ́ pé tí ọkùnrin bá ó lè jẹ́ lọ ìgbà tó bẹ̀rẹ̀ bá dọ́rọ̀ ẹ̀wọ̀n yóò yọ lẹ́sẹ̀ lẹ̀
3: bàtà ìwò ti bínú wọn ní ọ̀rọ̀ àwọn òjò bẹ́ẹ̀ lọ pé àwọn ọ̀rọ̀ bàjẹ́ kan wà tó jẹ́ pé tókùnrin bá dán ọkùnrin lè jẹ lọ ṣùgbọ́n tóbìnrin bá tẹsẹ̀ bọ́ obìnrin yìí lè bọ́ ńbẹ̀. Ọ̀dà ẹ̀lọ́ o.
6: Ẹ̀lọ́ jíjí.
3: Má.
6: Ẹ̀ka lẹ́ọ̀ ìyá balógun ni látòkè àdó ìyálàyà.
3: Ìyálàyà ìgbà ọ̀lẹ́ wá dé láti Amẹ́ríkà.
6: Ẹ wò ó inú tiẹ̀ ń bí mi lọ́wọ́lọ́wọ́ báyìí obìnrin yẹn kò mọ̀ wípé kò sí lábẹ́ bó ṣe lè wù kó rí tóbìnrin bá bí mẹ̀yọ̀ kan tí bá ṣe pé ọkùnrin tó bá ṣe pòǹgò òru sẹ́ǹsì wàá sì mọ ikú bímọ. Ẹjọ́ ọgbọ́n wo ló fẹ́ dá sí kò sọgbọ́n tó fẹ́ dá sí ọmọ bíbí ò ṣàrùn àìmọye ẹni tó bímọ méjì tó bímọ mẹ́ta tó dẹ̀ tún lọ́kọ̀ míì tó ṣe pé wọ́n tún jọ wà òkè kí ló dé tó parọ́ fọ́kọ ẹ̀ ó mẹ̀pọ̀ wá jọkọ ẹ̀ ló lè ní ẹjọ́ kọ́kọ́ lè dànù jàre kó fá ìwé
3: àárẹ̀. Ìyálàyà yín lẹ̀ ń sọ báyìí.
6: Yes, I can't tell you lie. Ṣó fi eyín ẹni tó ń sọ fún ọkọ ẹ̀ wípé ọkọ tó ohun òbímọ fún yàn kankan kò ń ṣe tó dà kí ló dé tí ò lè la òfọ́kọ ẹ̀ ẹni tó wà láyé tó ló ti kú ṣé ẹ̀ mọ̀ pọ́n gangan ló rokú sí rẹ̀ ẹ̀jẹ̀ ẹjẹ́ ká gbójú kúrò ní bí ọ̀rọ̀ tí ó ṣe kó fá ìwé ààrẹ kọ́kọ́ gan ó mọ̀ jẹ́mu láì lọ ẹ mọ̀ tó tó bọ̀.
3: Ìyálàyà ti bínú lálẹ́ ìyálàyà wa ti bínú lálẹ́ wọ́n ní kó gẹ́rẹ́ àwọ̀ ìjà rí ẹ ló. Yes ma. Ok ma.
7: Obìnrin yìí ò mọ orí irọ́ tó yẹ kó ń pa. Irú irọ́ yìí ò ṣeé pa rárárárá. Wọ́n á ti sọ fọ́kùnrin yẹn mo ti bíbọ ní. Ọkùnrin náà máa ń ṣe bẹ́ẹ̀. Ọkùnrin míì náà wà. Á bí bá sọ fóbìnrin tó wò bíbọ ní. Lẹ́tà ló ọmọ lè bá gbọ́dọ̀ yẹ. Lẹ́tà ló máa kẹ̀kẹ̀ mọ̀ pé ó ti bíbọ ní. Ṣé ẹni bó ti wà ní ìtì ló wà nígbà ìgbà o? Sọ̀rọ̀ mi yé mi. Àbọ̀rú nǹkan bẹ́ẹ̀ yẹ kò yẹ kọ́ máa fi pamọ́ fúnra wọn. Torí bẹ́ẹ̀ yóò bá bẹ bó bá di ọjọ́ ọ̀la àṣìríṣì lè ti. Ṣé o kò ní ìdí kéèyàn fi rí nǹkan bẹ́ẹ̀ pamọ́?
3: Ẹ ṣe mà. Hello, àṣírí ti tú báyìí nísìnyí. Gbogbo ilé mì tìtìtìtì. Hello. Hello. God bless you too, sir. Ok, wòlíì à ń gbọ́ yín sà.
4: Mọ ní ẹ bá ń parọ́ lè pààyàn ẹ tó bá ń parọ́ lè pààyàn. Kódà èmi tí ẹ ń wò yìí tí èèyàn bá ń jalè mo má ṣe tọ́jú nǹkan mi ṣùgbọ́n tí èèyàn bá ń pa irọ́ ó lè pààyàn ó dẹ̀ lè tú ìlú ó lè wu gan. Nígbà tá má nìyàn bá fi ejò sí ilé tó sùn níṣe náà lẹ́jọ́ lọ́rọ̀ ní tó ń parọ́ kò dá declare fat gẹ́gẹ́ bí tẹ́tẹ́ ni ẹ ń sọ tẹ́lẹ̀ pé ọmọ bíbí kì í ṣàrùn.
3: Nẹ́tíwọ̀kì alẹ́ yìí báàdì gan nẹ́tíwọ̀kì alẹ́ ó báàdì gan mi ò ní parọ́ bẹ́ẹ̀d. Wáwo ni yo ju e ma pe number ti chikito eni to ba n pe number ti chikito yen ma pe tori e fi n disturb program ta n se lowo ejo please. Hello.
8: Hello.
3: Hello.
8: Hello.
3: Hello.
8: Hello. Hello.
3: Hello.
8: Hello.
3: Hello.
8: Hello.
3: Hello.
6: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
3: Ekwo legbe radio, ekwo legbe radio. Yi kini en han si bi pada.
6: So I can't find a car, please. I don't know. Come on, you can't get it. You can't get it. You can't get it. You can't get it. You can't get it. You can't get it. You can't get it. You can't get it. You can't get it. You can't get it. You
3: can't get it.
9: Hello, we are

0: Kilo Hamza.
1: Yes.
0: Oh, what's happening now?
2: I don't feel like you to send go me back.
0: Hello. Oh, that mumboy.
1: Hello.
0: Hello.
1: I'm about to get back to the driver now.
0: That's how it was, sir.
1: Send go me back.
0: Mumboy, sir.
1: Now, Sherry, Kofini, I want you back to Pali Wiki, Kofetara, Sierra, Pusiko, Ness, Koman, Paralu, Panoni. In the back of my pay,
0: o da taba wori Facebook taba ni ka pada lo sori Facebook ka to wa lo sodo daddy UK e ma gbagbe cash e jo o e ma gbagbe cash ani olani yagba bi aka nene nene okay o da o ti lo okay okay okay nene nene bose bola Kenyide Adeseyoju Afolabi, thank you. Hello to Ambe. Benga. Gbajumo Asiwaju Kafata, thank you. Asiwaju Yomi Oke Owo, thank you. Abidemi Adisa, thank you. Omidele Mansuru Adewale, thank you. Imafoji Peter, thank you so much. Oya, Emma call you are in. A call. Kini Nkoti, hello. Hello ma.
3: Hello gule kan si.
0: Okay ma.
3: E jori le wu mi daddy ti won ni awon ni e bawi yen. Olorun aran won lowo lati wole. Tori eyan ma fi ogbon ologbon sogbon ni.
0: Mm.
3: So ti eyin.
0: Ben.
3: Nkan ti wu ma yen se o ka mi lara ni. O ka mi lara ni. Mo ni eyan to se ko sumo mi gan.
0: Mm.
3: To se wi pe o ti bimo already. Ngbo de di ipo loko. Asiri yen gan tu wa wa laarin ohun ati oko e. To the extent won awon family se pe ko mo fe ni o ba ti bimo o. Kuma se kini kan o igba ti o di po wole oko to ri da duro oko ni wo mo ti bi mo o ti bi mo iyawo ni ko sa je ka wo duro sori owo ta won wa o mo po won bi mo ti gbogbo omo to bi odo wo odo ma yen lo bi si ngba to so to o to da laye se yo ba ti jo to o le pa yan ma be to bo
0: o to da laye teyan ba ti mu to o le pa yan ah oga eje ka fun dari uk na laye tori to ba ti di 12 gerege ma yi eto ah awon eyan po lori phone o hello ah baba ma ko legbe radio yin sir Aish. Eke ka lo sodo daddy UK tori 12 no la ni lati pari ka to bo si eto mi. Daddy UK mi mo boye n gbo wa sa. Hello. Hello.
4: Yeah, ese atoke mo gbo yin that na binu.
0: Eka bo sori eto.
4: Yeah, ese adupe adupe adupe go.
0: Olúwa ṣeun ẹ gbọ́ gbogbo nǹkan tá à ń sọ láti ìyẹn jọ ẹ bá wa jẹ́ ká mọ opinion ti yín lórí ẹ̀.
4: Ok àti sikitu ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́
0: gbogbo àwọn tó ti sọ̀rọ̀
4: gbogbo wọn tó ti sọ̀rọ̀ wọn ní sọ́tán káàṣìẹ̀ adúpẹ́lọ́wọ́ náà àfíṣe kí tó ẹjọ́ kí n tó sáré ránṣà pẹ́sẹ̀ yẹn ẹjẹ́ bá rí sí ìkọ́lá olólùfẹ́ wa ókè ọ̀nà tàbí oṣù ọjọ́bí ní ọjọ́ Friday tó kọjá ẹ̀bámikì ókè ọ̀nà àbò láti Dubai
0: tó wà ìmọ̀
4: adúpẹ́lọ́wọ́ ọpẹ́ o.
0: Benga Gbajumọ̀ náà on the 3rd of October ni
4: in advance ni tí wọ́n bẹ́ẹ̀lì ṣe a ti ṣe kìtò ṣẹ́rí ọ̀rọ̀ lálọ́rọ̀ ọ̀rọ̀ tí àwọn ọ̀dẹ̀ ti sọ gbogbo lọ́rí sọ lákọ̀ọ́kọ́ náà tí obìnrin bá bí ọmọ tó bá gbé pamọ́ fún ọkọ ẹlọ yẹ̀wò a ní rísì tó bí ẹ̀fì gbé ọmọ pamọ́ àìjà kò jẹ́ pé ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lóbìnrin ò ti sọ àṣírí yẹn fún ọkọ gbogbo gbogbo ya ọkọ ò ní fẹ́ o àṣìṣe tọ́pọ̀lọpọ̀ obìnrin máa ń ṣe ni pé àṣìṣe tó máa jẹ́ pé ọkọ tó lákìíyèsí tó bá ń bá obìnrin ẹni àjọṣepọ̀ á mọ̀ kó yẹn fi mọ́ tó bẹ́rẹ́ pọ́kọ tó lákìíyèsí ìjọ tó ní
0: ìpò
4: tó ẹ̀gbọ́n mi ẹ̀lọ́ àtúntò tó kò
0: ẹ̀lọ́
4: ìní gbọ́ ìdáda tó bá gbọ́ mi àtúntò tó tèmi.
0: Ẹ̀lọ́ hello.

0: Okay, Daddy, you can go in.
1: Ẹ ṣe àtọ́kùn. Ẹ bá ṣe sọ máa tó bá bímọ tó bá gbé pamọ́ fún ọkọ.
0: Ok,
1: bíbí kẹ́ẹ̀ẹ́dẹ̀ wò ó máa ní rízì tó bí ẹ fi gbé pamọ́ ọpọlọpọ ọbí tí wọ́n bá ń bímọ tí wọ́n kì í sọ pé àwọn bímọ. Nǹkan tó máa ń sábà kẹlẹ̀ ni wípé ẹni tó jẹ́ bàbá ọmọ yẹn kò sáàdì máa ń wà lórí ẹ̀ bóyá ẹni tó jẹ́ bàbá ọmọ yẹn bóyá family member ni tàbí kó jẹ́ wípé ará àjọ ẹni tó já tó fún àkúrí ẹ̀ bá tú kò lè yí kò ní ṣe é sọ síta ẹyìn májèké yóò sọ pé àáfà mi ló fún mi lóyún pásítọ̀ mi ló fún mi lóyún ẹ̀gbọ́n mi ló fún mi lóyún ọ̀rẹ́ bàbá mi ló fún mi lóyún inú àwọn ọ̀rọ̀ yẹn kò ṣe é sọ síta lọ́pọ̀lọpọ̀ ṣe máa ń ẹ̀jẹ̀ ẹ̀ because èèyàn bímọ yẹn kì í ṣe àrùn pàtísìlì tó pẹ̀lú bí gbogbo àwọn pípù yẹn sọ́ọ̀sì ibi tí bàbá ọmọ yẹn ti wá olówó àkọsílẹ̀ olówó máa jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin máa gbé pamọ́ ìkíní nìyẹn ṣẹ́rí tí obìnrin bá fi nǹkan pamọ́ fún ọkùnrin rízì tóbìnrin fi máa sábà fi pamọ́ fọkùnrin ni pé àwọn ọkùnrin ẹwà mọ́ jealous ju obìnrin lọ kò yẹ yí tí obìnrin bá rọkùnrin tó mọ̀ ẹ́ pé ọkùnrin ti ní èèyàn tẹ́lẹ̀ ó ti lóbìnrin tẹ́lẹ̀ ó ní girlfriend obìnrin sì lè ṣáìdí ẹ̀ kó má fi síjà ṣùgbọ́n tó bá jẹ́ pọ́kùnrin ni ọlọ́pàá wọ́kùnrin ni a ní la máa wà tún jẹnà sí yẹ pé inú wa máa tètè ru tó bá yẹ pé èèyàn kí ẹ wò ẹ ti rí fídíò yẹn èèyàn rí ọkùnrin rí ọmọ skul ẹ obìnrin ó fò mọ láyà ó jẹ ọgì ẹ gìrì ó tún ìkejì ó fò mọ ó ọgì ẹ ó rí kẹta ó fò mọ ó gọgì ẹ ìyàwó ò sọrọ ìgbà tó máa rì síwájú ìyàwó náà wá rí ọmọ kan tó mọ bí ẹ ṣe ọgì ẹ nǹkan fariga ìwọ ọkùnrin obìnrin ta ti ọgì ẹ ìyàwó òbínú ọkùnrin kan wá ọgì ìyàwó ìwọ wá fara ya ìyẹn ni kẹfì mọ pé àwọn ọkùnrin a máa wà kí jealous tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá fẹ́ ṣègbéyàwó gẹ́gẹ́ bí èmi ṣe bá pásítọ̀ kan sọ mo ní kí ìdí tó fi máa ṣe kánsẹ́lìn ó ní gbogbo àṣírí pásítọ̀ ní gbogbo àṣírí tó bá wà láàrin ọkọ àti ìyàwó bí àwọn máa kọ́kọ́ béèrè wọ́n á béèrè lọ́wọ́ ìyàwó láìsí ọkọ níbẹ̀ wípé ìyàwó ṣe o ti ṣẹ́ ní rí mo ti ṣẹ́ ní rí ọkùnrin mélòó ló ti ní rí body count mẹ́ta ni mẹ́rin ni so ṣo ti wá free láti go ahead ṣó lọ́mọ níta ṣó lọ́mọ níta tó láti bèrè yẹn wọ́n wá tó wá bí pé irú àṣírí wo ni o ti tú fún ọkọ nínú gbogbo àwọn sífì tó wà lẹ́yìn wọ́n ní tí ò bá tí ì tú bóyá ni pé mi ò bímọ rí yẹ wọ́n sọ pé kí àwọn tó jẹ́ kí wọ́n ṣègbéyàwó pé kókó lọ bọ́kọ sọ tó bá lóun ò bọ́kọ sọ wọ́n kó gbé ọkọ wá wọ́n á jọ bá ọkọ̀ sọ ṣó yẹ pé kò fi ní sí ìjà láàrin àwọn méjèèjì kò yẹ yín ṣó irú gbogbo ọgbọ́n yẹn wà ṣùgbọ́n wípé èèyàn bí kì í ṣe wọ̀ ìwọ obìnrin tó bá bímọ tó bá lọ gbé ọmọ pamọ́ tàbí tí o bá sọ yín pé bàbá ọmọ ti kú kò sí bó ṣe lè fi pamọ́ yẹn fí ni ó máa tún jáde kò sí bó ṣe lè ṣe á jáde lọ́jọ́ kan àti ṣìkìtì ṣe rí tí ọkùnrin àtobìnrin bá wà bá ti wà yí ọkùnrin àtobìnrin bá jọ kó tó bá jọ ń sọ̀rọ̀ nípa bíbá sùn ìgbéyàwó mo bímọ mi ò bímọ obìnrin lè háìdí ẹ̀ kó má fi ṣe ìbínú sí débi pé tó bá dọjọ́ wájú kò ní ṣe ó lè mọ ó lè fi ṣe ìjà nígbà tílẹ̀ bá ti ṣó ṣùgbọ́n lásìkò tí nǹkan lọ lọ́wọ́ yìí kò ní tí ìṣú ẹ̀ ọkùnrin ò lè gbà àwọn ọkùnrin mo tètè ṣú ẹ̀ á máa fi hàn pàápàá jùlọ tó bá jẹ́ wípé ẹni tá à ń bá jà tọ́ pẹ́pẹ́ ẹni tá à ń bá dọ́jà bí ìyàwó wa bí olólùfẹ́ wa àti ṣèkìtò tó bá jẹ́ pé irú ẹni ẹ ṣe àṣìṣe kan ká máa tètè rí fáàsì bó bá jáde ọkùnrin á sọ pé ibẹ̀ yẹn ló lọ ta ló kí ta ló má sọ lórí fóònù nǹkan tó gbé sì má fi ọ̀pọ̀lọpọ̀ ọkọ yẹn pamọ́ nìyẹn ṣe rí pé èèyàn wá fi nǹkan pamọ́ o kò fi nǹkan pamọ́ o ṣe rí secret àwọn nǹkan tá à ń sọ pé secret yẹn àwọn secret kan wà fún necessity kò yẹ kẹ́ fi pamọ́ ṣùgbọ́n gbọ́dọ̀ fi pamọ́ nísìnyí ẹ fi máa fi pamọ́ ní pé gbọ́kàn ní Bọ́lá Adéṣọlá ẹ̀kọ́ ẹ máa fi pamọ́ lọ sínú grave yín nítorí pé ẹ mọ ẹni tẹ́ ń bá lọ́jà. Òun ló ṣe sọ pé privacy is no more. Pé o ní nǹkan tara ẹ o fi pamọ́ olú ò ní báyọ̀ sọ bóyá private conversation pẹ̀lú ọ̀rẹ́ ni bóyá àwọn nǹkan ìyá bóyá pé téèyàn bá gbá ní ìfà. Kíléèsì tó fi lè fi pamọ́ ni pé wàá mọ ẹni tó ń bá lọ́jà wàá mọ̀ pé ọkọ èèyàn bàbá ẹ̀ ló nínú fùfú tí bá sọ kí ni lójú ẹ̀ ó máa gbéjà kò ní lójú. Wọ́n mọ̀ ọ́ nípa kínní kò ní tèkè yízì. Ó láti mọ ẹni tó obìnrin náà dẹ̀ mọ ọkọ tó fẹ́ pé tóun bá sọ kí ni ọkọ wo kò ní tèkè yízì rárá ó máa dàrú. Ó ń bẹ́ tà kí kúkú ya kí kúkú yẹn síra ni kì í má sọ síta. Ìjọ tó máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ kíkù sẹ́kẹ̀tì nìyẹn ó mú ṣe sọ pé àwọn sẹ́kẹ̀tì kan wà tó wà fún necessity tó bá mọ̀ kó ṣàṣìṣe along the way tó jẹ̀mọ́ fásitì yẹn ó máa da ìgbéyàwó mú tàbí àṣìṣe yẹn lè fa ẹ̀mí ó lè la ẹ̀mí lọ ó bẹ́tà kó kíkù àṣìṣe yẹn sí ra ẹ̀ kó kíkù ẹ̀ fún rẹ kó bá tẹ́ nìkankan mu kò sẹ́ni tí ò kì í jáde tílẹ̀ bá sú àṣìṣe yìí tó kò sẹ́ni tí ò ní sí kí bá ṣe wáyé gbogbo alálẹ́ nǹkan tó fi pamọ́ bí ẹ pé ẹ fẹ́ ẹtẹ ẹjọ́ ń gbé mọ̀ ẹ máa sọ pé máa mọ bóyá lọ́la bóyá lọ́tùnla òbí mọ o sọ yìí pé òbí mọ rí mo sọ kí nìkan kí fóònù yẹn kọ́kọ́ tilẹ̀ kan tí ọkùnrin yẹn bá jẹ́ ẹni tó lákìyèsí tó bá gorí ìwo obìnrin á mọ̀ wípé òbí mọ rí tó bá ń bẹ ní àjọṣepọ̀ tó rẹ̀ sọ pé òbí mọ rí àpáfọ̀ yẹn pé bóyá ó jàbáyé kò jàbáyé yẹs alámọ̀ pé o ti bímọ rí tó bá pẹ́ tó lákìyèsí só kí la fi pamọ́ tó ti yẹ yín adéyìn tó kò wọ̀ tiẹ̀ ọmọ bíbí kì í ṣàìsàn ṣèbára ọmọ èèyàn tí wọ́n máa àdọ́pùtì ọmọ ọmọ tí ò kì í ṣe tiwọn ẹlòmíràn àdọ́pùtì ọmọ jẹ́ pé tẹ̀bára òun àtọmọ yẹn ẹ̀ nínú èyí pé òun kọ́ ló lọmọ bí náà ìpamọ́ bá tún wá tóòtì lọ gan ẹni pé àwọn èèyàn tó máa máa rí wọ́n máa sọ pé ọmọ ẹ̀ nígbà tí ẹ bá lè àdọ́pùtì ọmọ tó ń gbọ́mọ sọ́dọ̀ tó dẹ̀ tọmọ yẹn bí ọmọ ara ẹ̀ tọmọ bó mọ̀ pé ẹni kì í ṣe bàbá o wá ìtì wọ̀ ìyá máa sọ pé ìrọ̀ ò tí ì bímọ ni àwọn tó bá ṣe bẹ́ẹ̀ tọ́ bá ní rìsíkìtì yẹn àti ṣìkìtò kọ́kọ́ kọ́ lọ wo owó ọkọ tí wọ́n ní ṣé tí wọ́n bá ṣì wá rí ìdí rìsíkìtì yẹn fọkọ ṣọ́kùn yẹn máa lè gbà àti ìdíjọ tọ́kùn yẹn máa jóni fún mi nínú fùfú tí ò ní gbà ó bẹ́tà kí wọ́n ya gbé síkìtì kọ́kọ́ máa gbé lọ sọ́run òun ló ṣe sọ pé àwọn síkìtì kan wà fún ẹsẹ síkìtì ní gbogbo ẹ lọ àti ìṣìkìtò ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn síkìtì yẹn ọ̀pọ̀lọpọ̀ máa ń di problem lọ́jọ́ ọ̀la o ìwọ tó bá ṣe irú ẹ̀ lọ́dọ̀ tèmi tí mo dẹ̀ ń bẹ tọ́mọ kìíní tí mo tọ́ kejì tọ́mọ lọ sùn tó lọ bí tó lọ bí tó lọ bí tí máa ń find out àti ìṣìkìtò ó ní màá lé o mi ní láwọn ọmọ torí pé ṣẹ́rí bọ́ọ̀dì yá ti wà bẹ́ẹ̀ bá mọ ọmọ gáárí tẹ bá fi inú kan fẹ́ràn ọmọ gẹ́gẹ́ bí ọmọ yín tẹ bá fi inú kan fẹ́ràn kó tẹ̀ jẹ́ pẹ̀lú gọ̀ọ̀kan lórí ẹni tí ò kì í ṣe biological one jẹ́ ti yín tí ẹ bá fi inú kan fẹ́ ọmọ yẹn àti ìṣìkìtò ṣẹ́rí bọ́ọ̀dì yẹn á ti wà mọ́ di bẹ́ẹ̀ tẹ̀ láwọn ọmọ ẹni ó máa máa sọ́ọ̀dì sí lójoojúmọ́ so tínú yẹn bá parọ́ ó bẹ́tà kẹ́lékẹ́ni yẹn máa lọ tóbi ẹni tó bá pariwo lábẹ́ yẹn fún yín lọ́dún kìíní tí ò dẹ̀ sòótọ́ ọdún kìíní tí ò sòótọ́ ọdún kẹta tí ò sòótọ́ ẹ́ á yóò sọ pé àwọn ọ̀rọ̀ kan míì wà tó yẹ pé kò tí ì fi pamọ́ fún yín tó wá máa dọjọ́ ajú tẹ máa lọ mọ̀ sọ àwọn tó bá jẹ́ sì àti ìṣèlú tẹ̀ tẹ̀gbà oníyàn kọ́ tètè ya kọ́ mọ̀ tó bá ń mọ̀ pé ẹni táwọn máa bá lọ́jà wí pé iṣẹ́ tó máa lè tèkè ìsì kọ́ wà yọ̀ tó máa rọ́ sí tó bá rẹ̀ ni pé kò dẹ́nì kankan tó máa gbọ́ sí lẹ́nu kọ́ kíkù ẹ̀ fúnra wọn irú ẹni tẹ́ ẹ̀ sọ ibi tẹ́ ẹ̀ sọ yìí á jẹ́ ẹ̀yẹ o ẹ má jà tọ́ra wa torí kò sí ọkùnrin tó máa lè gbà á sì dìtò á jẹ́ ẹ̀yẹ so nígbà tí tó tẹ̀ burú jù bẹ́ẹ̀ ni pé kó tún lọ sọ fún ọkọ yìí pé bàbá ọmọ yẹn ti kú nígbà tí àbọ̀ ọmọ yẹn wà láyé ìdọ́tọ́kùn yẹn máa wò ni pé tó bá jẹ́ pé ọ̀dọ̀ tòun náà ni bó ṣe máa wọ́n fẹ́ lò míì pé òun ti kú ẹni lẹ́bọ́. nkan te yan ba se ni pe opolopo gba lo ma se mo ti dai to so pe so pe iyan o ni olo o bi mo me o ni yawo meri o de so pa yan pe iyawo meta ti ku ninu iyawo o ti ba do ri ko edi pe mo ni o ni yawo meta ku ninu iyawo wa ti si ki to gbogbo awo ni Nigeria yi won dawo fun ti ba daru pe gbogbo yin le mo won dawo fun pe iyawo meta awon iyawo mere ni de wa le lẹ́yìn tó sọ pé wọ́n kú táyọ̀ dáwó fún mẹ́ta dẹ́kun ní àwọn ìyàwó ìyá tí ṣètò ẹni tó fi mẹ́ta mẹ́ta dẹ̀wà kú nínú ìyàwó mẹ́rẹ̀ẹ̀rẹ́ ẹyọkan tó kù tó dẹ̀rí pé ẹyọkan tó kù tó dẹ̀rí pé yẹn kú ẹgbẹ́ lẹ̀ yàtàdù so ẹni lẹ́ bọ́ kíyàn má fẹ́ ni pèpè fún ẹ tó bá bímọ ó lọ èmi mú lọmọ wọn lè payọ sí nǹkan tí èmi rí sí ní ẹ ṣe ẹ máa dé tòbọ̀.

0: rẹ̀ lẹni tí mò ń sọ yìí lọkọ bá rẹ́rìn níta lọkọ bá ní ọ̀dà káwọn gbà díẹ̀ ìfẹ́ ìfẹ́ ló mò ń ṣe ní sí gbogbo ẹ̀ náà ni pé ọya kò ní òótọ́ kò ní òótọ́ tó bọ́ ìṣiṣẹ́ yìí lọ́wọ́ lè ṣe yìí kò ní ṣe gbogbo ní pípẹ́ fún gbogbo nǹkan bá ń dá ọkọ rẹ̀ wò mọ́
1: so ìfẹ́ ló jẹ́ kó fọmọ pamọ́ pọ̀ wò bímọ.
0: Ìfẹ́ ni o, ìfẹ́ máa ń padà dá.
1: Ìfẹ́ eléyìí
0: ni. Ìfẹ́ ni ìsìn, ilé yìí máa tó lọ, ó lè jẹ́ pé ọdún mẹ́ta ní ìṣòtò lè má rẹ̀ ní kankan pé kí ló ń dára. So ìdí ni ìdí nìyẹn. Àbí? Bí wọ́n bá pẹ́ kí títọ́ bá mọ̀, òun ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n bò ń sọ ju wọ́n bò ń bẹ̀.
1: Ọ̀dà ẹ ṣe gan sa but gbogbo wa ń sàn ọ̀rọ̀ àbọ̀tá lọ síbi pé ọmọ nísìnyí ọmọ ẹ ti wá lóyún fún ọ̀rẹ́ ọkọ kí ni wọ́n fẹ́ wá ṣe síyẹn nísìnyí ká ló sọ pé ọmọ òun níṣẹ́ mọ̀ pé ó pọ́síbù kan máa mọ́nítọ̀ ọmọ yìí àbí bọ̀ àbí mi ò mọ̀ bóyá mo bí àti nǹkan tí mò ń sọ right ọ̀dà ẹ ta ló tún wà ní ẹ̀jẹ̀ ká gbọ́ látọ̀dọ̀ ẹ̀ ni.
2: Ìbàjẹ́ fún bàbá UK. Daddy UK, God bless you. Àwọn ọ̀rọ̀ yín olú ẹlẹ́dà ń gbọ́ ọmọ olùkálẹ̀ ó yẹ kí èèyàn máa tún gbọ́ kó máa tún gbọ́ kó máa tún gbọ́ ni látàrí ló lè parẹ́ wòlíì tó ń kìlọ̀ ẹ̀wà second Corinthians 13:8 kó rí a kò lè ṣonkún lòdì sí òtítọ́ bí kò ṣe òtítọ́ bíbélì fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ tó lè yàrá parọ́ apá yẹn o tí èèyàn bá ń jalè kò sí wàhálà ó mọ bó ṣe máa tọjú nǹkan rẹ dáadáa fún ẹ tó ń parọ́ apá yẹn ẹ sá fún ẹni tó bá ń pọrọ daddy uk mú kí yín gan máa bá yín sọ̀rọ̀ lẹ́yìn ètò dáadáa god bless you samuel ibi tó yẹ ọmọ ìyá òlì tó ń kìlọ̀ ìwà.
1: ọ̀dà ẹ ṣe gan sa ẹ ṣe gan sa ó dá ẹjẹ́ ká play draw ẹjẹ́ ká tètè lọ play ẹ̀ so that ẹni tó ní owó lálẹ́ yìí á ṣe kí ni á gba owó ẹ̀ mo ró lérò pé ẹ ti get ara yín ready torí à ń pẹ́ play draw nísìnyí à ń bọ̀ àwọn tí ì dé.

0: Ẹlú ọkàlẹ́ o.
1: Ok, ẹ kàlẹ́ sà.
0: Ẹ kú tó orúkọ tèmi ni Joseph Taiwo Jayé Ọba.
1: Àgbọ̀ yín sà.
0: Èké kòròkòrò bàbá mo pẹ́lẹ́ lágbọ́ ní àdí o.
1: Pápápá ẹ jọ.
0: Ṣẹ̀rí àwọn ètò tẹ gbé wá lálẹ́ yìí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Àwa ti ní ìrírí tó pọ̀ lórí ẹ̀ nígbà tí mo wà lẹ́nu iṣẹ́ ìjọba.
1: Ok.
0: Àṣírí mi wà tẹ́lẹ̀ mi ò fẹ́ bò, àṣírí yìí ò ní bò. Nítorí pé Bọ́lá bá fẹ́ tú wọn láṣìírí, ó ní Bọ́lá ń ṣe tú ọ̀dàlẹ̀ láṣìírí. Nígbà tí mo wà ní Kétu police station ní CRO. Àwọn kan wà tá a mọ̀ wọ́n, dúrábà làwọn méjèèjì ní ọ̀gáràjì ẹ̀. Wọ́n jọ mọ rìn àpò kan náà, wọ́n jọ mọ wọ̀. Ǹjẹ́ bílíì pé ọ̀kan ń bá ìyàwó èkejì sùn. Ìyàwó bá lóyún. Nígbà wọ́n lọ gbọmọ lọ hospital, àyíká bá pọ̀ ọ̀gbẹ́ni ilẹ̀. Wọ́n sì ti ń sọ tẹ́lẹ̀ pé báyìí ló ṣe rí. Àwọn èèyàn ní àkò lérí bẹ́ẹ̀ àgọ́ ọkọ ní àìrọ́ kò lérí bẹ́ẹ̀ ńgbò rí bẹ́ẹ̀ ni à. Bọ́n ṣe gbé débà mọ́wùlẹ̀ wọlé mi àti ilé ẹ̀ ló ti lọ kó ẹrù gbogbo ẹrù. Bọ́n àwọn náà bá ń gbọ́ lálẹ́ wọ́n mọ̀ gbọ́ ló kòrò ló ń sọ bẹ́ẹ̀. Wọ́n àti ilé ọ̀gbẹ́ni ẹni wọ́n ti kó gbogbo ẹrù lọ sí ilé ẹni tó fún lóyún. Ìyàwó ọ̀tọ̀ náà tí ò tí ì bímọ tó wojú ọlọ́ọ̀lọ́ náà bá yà palẹ̀ ẹrù ẹ̀ mọ́ ló bá kó lu mọ́tò. Wọ́n jọ ń wa mọ́tò èrò Ìbàdàn sẹ́kọ̀ọ́ ni. Àìmọye mélòó la kà nínú àwọn ọmọ wa náà tá a bí. Àti eré tó sọ pé bàbá àwọn ya wèrè tó lọ tí wọ́n ya lọ fi pásítọ̀ ṣe é bàbá fún wa. Tàwádìí 30 wọ́n ń sunkún báyìí táwọn náà bá ń gbọ́ prógíráàmù wọ́n ń sunkún báyìí. Wọ́n ti mẹ́tọ́ ń sọ̀rọ̀. Àṣírí tí ò bá níbọ̀ ọlọ́run ní jóbò ẹ ṣàjẹkún kálukú mọ́ ṣọ́ra ṣe ká máa kóra ẹni níjànú.
1: Ẹ
0: kú ètò ẹgbẹ̀rẹ̀.
1: Èèyàn wa happy independence sí gbogbo àwa Nàìjíríà. Ẹ jẹ́ ká play eléyìí fún yín ká fi kí gbogbo wa pé ẹ kú yín.

0: ṣùgbọ́n wọ́n ní tàbá fọwọ́ fún sọwọ́pọ̀ wọ́n ní nàìjíríà tó rò àdẹ̀dá dádì uk àti uncle bj ó yẹ bá wa kí nàìjíríà bí nàìjíríà sì kọ́ ní í mọ̀ ni.
1: àwẹ́ happy 66 years o àwọ̀ sáwá ka nínú ọgbọ́n nínú òye ni o yóò sí torí owó tó wà nílẹ̀ yíyí sí àti mọ̀ bíta ń gbà o ẹ jẹ́ ka aláti sọ bí ẹ ká sọ. Aláti sòfò tó wà bẹ́ẹ̀. Àwòtọ́ ni ìbá àti mọ̀ bí tá ń gbà.
0: Nàìjíríà ń ṣe báyìí ẹ̀dẹ̀ tún ní àti mọ̀ bí tá ń lọ.
1: Àwòtọ́ náà láti sòfò tó wà bẹ́ẹ̀ náà. Wọ́n ní kọ́ wọ́n ní kọ́má dàgbà yà. So ó dàgbà ti fẹ́ máa rẹ síbi ẹ̀ṣá happy ṣe bí òbí happy yẹn náà kàn fi sí ní ìgbọ́sà àti ìlú kó ilẹ̀ ṣe jọ́mjọ́m.
0: Èmi
2: àbí àtúnṣègì tó èmi máa sọ pé happy new month and happy independence day to all Nigerians at home àtàwọn tó wà ní abroad àwọn tó wà all over the world. Àkọ́mọ́ I wish Nigeria a blessed and peaceful and prosperous months and years ahead. Àtúnṣègì tó ẹ jẹ́ kí a máa fi ẹni dáadáa pé Nigeria àbọ̀bí ìlú wa ti rí but at the same time náà. Ó dáa náà ní ẹgbẹ́ kan tó sọ lẹ́ẹ̀kan ẹni tó fi ẹnu pé ìyàwó mẹ́ta kú nígbà tó ní ìyàwó mẹ́rin tí mẹ́ta dẹ̀ kú ní ìyàwó ẹ̀ ẹyọ kan tó kù ó fere gidi ire. So Nàìjíríà máa dà Nàìjíríà máa dùn Nàìjíríà máa láàrinrin bọ̀dẹ́ẹ̀lì ẹ jẹ́ ká sọ báyìí o bí Mọ́láyí ṣe sọ nígbà tí Nàìjíríà bá dùn kó lọ jẹ́ gbogbo wa ká wà bẹ́ẹ̀ kó lè fi gbà ọmọ wa gbogbo àríjápa àríjápa tí ìlú bá dùn kò sí nǹkan tó ń jẹ́ wọ́n ń japa títí tó.

0: sábà ń bi Nàìjíríà pé which way. Mo fẹ́ ká bi ara wa náà pé which way. Mo kọ́kọ́ ṣẹlẹ̀ ní èní nígbà tí mo wà lórí báìkì. And I was shocked. Báìkì ń bọ̀ lẹ́yìn báìkì dẹ̀ pọ̀ rẹpẹtẹ tó ń bọ̀. Ǹjẹ́ mọ̀ pé èèyàn méjì tó gbé mọ́tò. Ìkan ń lọlé, ìkan ń bọ̀ báyìí. Èyí tó ń jáde lọ ẹ̀yìn ẹ̀ ni gbogbo wa tò pẹ̀lú báìkì. Àwọn méjì dẹ̀ páàkì ní títì, wọ́n dẹ̀ ń discuss. Eléyìí wà ní ọ̀dà sàdé, eléyìí wà ní ọ̀dà sàdé, wọ́n dẹ̀ jọ ń discuss. Everybody wá ń wò wọ́n. Èmi ni mo máa pariwo, mo ní please, you people should get out of the road, we need to pass. Wọ́n ní what nonsense. How can you be discussing on the road while everybody is while everybody packed behind you? Wọ́n ní I don't understand it. Immediately èyí tó wà nídìí ọ̀dà sàdé. Oh sorry, ó kọ̀ move you. Self-centeredness. Ó ń pa Nàìjíríà. Whether we like it or not. Nigeria don 66. Make we wey dey inside make we change. Téyàn bá dá company ilẹ̀ nísìnyí. Bá a ṣe máa jẹun la ṣe máa wá. Ẹni tó máa lọlé tó máa kó bírẹ́dì tó máa kó sandine tó máa kó géṣà tó máa kó gbogbo àti indomie sínú àpò. Ìyẹn wọ́n dá mọ́ọ̀lì ilẹ̀ wọ́n gbà á ṣiṣẹ́ ló ṣe bẹ́ẹ̀ o. Tẹ̀ bá rányàn níṣẹ́ nísìnyí nǹkan tó bá ti jẹ́ 10,000. Tí kò bá ní rí owó lórí ẹ̀ kò ní dá yín lóhùn. Ṣiṣẹ́ ìjọba náà ló ń ṣe yìí. Tó bá báyàn ṣe bísínẹ́ẹ̀sì tó wó gidi ti jáde, bó ṣe máa pa ẹkọ́wó yẹn jẹ́ ti ẹnìkan ló máa wá kiri. Is that government? Happy Independence, Nigeria.
1: It's ruining the country.
0: Nigeria is 66.
1: Corruption here, there are never.
0: We wait there inside how we take the live our life. Tó bá ń ṣoríire níbìkan tó ti ń ṣiṣẹ́ bí wọ́n ṣe bẹ́nìkan ṣe máa bẹ́nìkan máa ṣe everything láti di pé wọ́n lé ẹ kúrò. Is that government? Nígbà tí ẹ wà tó jẹ́ pé ẹkọ́ lé epo ẹkọ́ mọ́ọ̀lì ẹkọ́ gbogbo ẹkọ́ gbogbo ẹ̀ ẹ dẹ̀ wá da gọ́tà yín ìjọba ṣe gọ́tà ẹ wá bo gọ́tà mọ́lẹ̀ ẹ wá da omi sí títì ibi tí mọ́tò ń gbà ṣé ìjọba náà ni. Let us change. Once again, happy independence to Nigeria and a happy new month to all the lovely ones out there. Husband and wife, Nigeria ti gbòmìnira. Mo wá fẹ́ kí ọkọ àti ìyàwó tí wọn ò bára wọn sọ̀rọ̀. Àbí ìyàwó tí inú ń bí torí nǹkan tọkọ ṣe fún. Àbí ọkọ tí inú ń bí torí nǹkan tí ìyàwó ẹ̀ ṣe fún. Ó yẹ ẹ jẹ́ ká jọ settle.

0: va.
1: Ajá. Ah, no, no.
0: Ay. Ajá. Mira. Hello, Nicola.
2: Apagio. Apagio.
0: Hello.
2: Apagio.
0: It was your Apagio. I never hear that language.
2: Apagio. Apagio.
0: Ah, okay. Ashesa.
2: Ọmọ èdè lẹ́sẹ̀ méjòjò yìí tí ò béèrè òye lọ́wọ́ ọba kẹta bí jòyè
0: kọ́lá wẹ́n ló ń sọ̀rọ̀ ó yà pa pàpà àwọn èèyàn pọ̀ ńlẹ́sà.
2: A ti yín fún ọdún o.
0: Ẹ ṣé o.
2: A sì fi orílẹ̀-èdè wa náà fún àyájọ́ ọdún rẹ o.
0: Ẹ ṣé o.
2: Wàhálà ìdààmú ò ní ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí o.
0: Àmì Jésù á mi ìdèwà ní flag mi.
2: Flag mi ò ní bàjẹ́ o.
0: Àmì o.
2: A ó ti máa tẹ̀síwájú.
0: Àmì.
2: A ti bàbá tó wà níbẹ̀ yẹn o.
0: Ẹ ṣé.
2: Àdúrà àwọn ọmọ gba o.
0: Àmì o, bàbá UK ni ẹ.
2: Bẹ́ẹ̀ni.
0: Àti ọkọ̀ bíjì, ẹ ṣe sà.
2: So lórí ti èyí tí ẹ sọ ti ọ̀rẹ́ tó fún ọmọ lóyún ọ̀rẹ́ ọkọ. Wọ́n ní àgbà tó bá mọ ìtìjú, ó mọ̀ sí olè ṣeré, èyí sí olè mẹ́ta o. Gbogbo tí wọn ò bá ti lè bá èèyàn bẹ̀ kéèyàn fi proud. Kò yẹ kéèyàn máa ṣe. Náà ló sì wọ́n ṣe nǹkan yẹn ní nǹkan àṣírí ló tú síta yìí o. Lé tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ó jẹ́ pọ̀ fún gbogbo wa o. Rí pé kéèyàn tó fi lẹ́jọ́ yàn kó fi jọ ara rẹ̀ wò.
0: Ok, ẹ ṣe gọ́sà.
2: Ẹ ṣe nǹkan tó bójú mu o.
0: Ẹ sà. Ẹbọn nǹkan tí mo tiẹ̀ fẹ́ tún ọkẹ́ ṣe gọ́sà. Nǹkan tí mo tiẹ̀ ń bèrè ẹ̀nàwó ẹ̀yìn àgbàlagbà, ẹ má bínú ẹ̀yìn àgbàlagbà ọkùnrin. Kí ni àwọn àgbàlagbà ọkùnrin máa ń rí lára àwọn ọmọ kékèké náà? Tó fi jẹ́ pé orú ọmọ kékeré yẹn òun ni bàbá yẹn ọkùnrin yẹn lọ ń dó. I don't know. Daddy UK àti Uncle BJ, is there anything different between àwọn ọmọ kékeré yìí pẹ̀lú àwọn àgbàlagbà obìnrin? Àwọn àgbọn mi.

0: Hello, ṣe dadi UK and Uncle BJ gbọ́ mi lẹ́kan.
1: Mi ò gbọ́ ọmọ kan, ṣáà gbọ́ wọn gbọ́ mi, nǹkan tí mo gbọ́ nìyẹn, mi ò gbọ́ nǹkan.
0: Mo ní, is there any difference tó wà between ọmọ kékèké wọ̀nyí pẹ̀lú àgbàlagbà ni tó fi jẹ́ pé àwọn irú àgbàlagbà yẹn lọ ọmọ kékeré yẹn ló lọ ń bá sùn.
1: Iṣẹ́ rí bí ọmọdé mélòó lọmọ yẹn tá à ń sọ ń pa
0: yìí. Like 17.
1: 17. Because number one, ọmọ yẹn ẹ̀wọ̀n minus ni.
0: That is it.
1: Anyway, àmọ́ bófin Nàìjíríà ṣe, mo believe bófin Nàìjíríà lòdì sí pé ẹni kó ṣe kíní kó máa bá minus. Èmi ò mọ irú nǹkan tí ẹ máa wá dédi ọmọ 17 tó di pé bàbá àgbàlagbà máa ma lọ kí ọmọ 17 mọ̀lẹ́tọ̀ máa ma do, which is very very wrong. It's out of order. I don't know, but ṣe mọ̀.
0: Nigeria is 66. Part of nǹkan tí a tún máa sọ ní ìjọ 11th of October yẹn náà nìyẹn. A fẹ́ jẹ́ káwọn ọmọ yẹn mọ ráìtì wọn, kọ́ mọ nǹkan tó wà nínú òfin. Kò yẹ yín, because ọ̀pọ̀lọpọ̀ òbí náà ò mọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìyá ò mọ̀ pé tọ́ bá ọmọ ẹ sùn o lè fà á. Àwọn tó lè bá ẹ fẹ́ fà á pẹ̀lú ẹni tó ṣe é láì gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n wà ní Ìbàdàn yìí. Àwọn lọ́yà tọ́lẹ̀ ṣe based on pro bono. Kò yẹ yín, gbogbo nǹkan yẹn la ṣe ní káwọn ìyá wọn bá wọn wá. Ta bá kọ́ àwọn ìyá wọn pé ọ̀nà tó lè gbà rèé, má jẹ́ kẹ́nìkan sọ pé óyá ẹ panumọ́, kò ṣe gbọ́ǹta, ọmọ yẹn dẹ̀ máa sun ẹkún, ọmọ yẹn máa kú lọ nítorí kinní yẹn. A máa ṣí ojú àwọn ọmọ àtàwọn ìyá wọn, à ń bọ̀.
1: Ó gbogbo ọ̀gá àwọn sọ náà ni pé ó ná pé àti ìdàgbà tó ní akọ̀wọ̀ jẹ́ 66 ilé àti ìdàgbà tó. Òun náà nìyẹn.
0: À ń bọ̀
1: àti ìdàgbà tó.
0: Ṣé ṣọ̀pẹ́ àti ìdàgbà tó pé akọ 66?
1: Àti ìdàgbà tó. Because ẹ wo níbi tí ibi tó fi bá ti múlẹ̀, irú ọkùnrin tó lọ bá irú bàbá yẹn tó lọ bá ọmọ 17 sùn, a kọ́kọ́ ṣẹ̀wọ̀n ná, a ṣe ẹ̀wọ̀n kò sí bó ṣe fẹ́ ṣe dákẹ́ ibi tí ìlú tó fi ti wà ni, a ṣe ẹ̀wọ̀n. Tó bá jẹ́ pé ibi tí àwa wà yìí ni, wọ́n wá tún wá fi orúkọ ẹ sínú, wọ́n máa pe kinní kan ní sex offender register. Orúkọ ẹ máa wà ńbẹ̀ anytime tó bá ń fẹ́ ṣe anything, orúkọ yẹn máa jáde ni. Number one, o nílè bá ọmọdé, ibi táwọn ọmọdé bá ti wà, ọmọ máa ṣọ ńbẹ̀. O lè ṣiṣẹ́ nínú school, o nílè ṣiṣẹ́ pẹ̀lú obìnrin. Ṣé o yẹ yín? Ayé ẹ̀ ti bàjẹ́ pátápátá nìyẹn. Tó bá ti tirú nǹkan bá ti tó bá forúkọ sí sex offender register, gbogbo àwọn tó bá wà ní irú ibi táwọn àgbà yìí kọ́ pè wọlé kọjá kọ́ enlighten wa.
0: Ìtara kínní yẹn ni ìyá yẹn fi jẹ́wọ́ pé òun lòún bímọ yẹn. Because ọkàn tó bóyá pé ẹ̀gbọ́n ẹ tó lọmọ. Oh God, à ń bọ̀, ẹ jọ̀ọ́. Hello, èèyàn kan wà ní látẹ̀kan. Hello.
2: Mo ní Ṣíṣítò.
0: Pápá
2: kan. Ṣẹ́rí kò fún Ṣèbátò lóde lẹ́ẹ̀kan. Ṣẹ́rí ẹ̀sọ̀ kankan lẹ́ẹ̀kan ni mo fẹ́ kí yín lẹ́yìn. Àwùjọ tá a bára wa, tí nǹkan bá ṣẹlẹ̀, kí ni ayé fẹ́ sọ, ọ́n dẹ̀ fi ba ayé ọmọ mi jẹ. Débi pé ọmọ mi máa dìídì lọ kọ̀ mí ti suicide fúnra ẹ̀. Tó dẹ̀ jẹ́ pé tẹ bá jáde síta, tẹ bá sọ̀rọ̀ síta, àwọn tó máa jà fún yín, àwọn tó ń jà, wọ́n wà dáadáa, bẹ́ẹ̀ ni iná wọn nẹra.
0: Wọ́n wà.
2: Ìfẹ́ jẹ́ kí Aṣukúra náà pé kan bá ìṣẹlẹ̀ sọ́mọ mi. Ìfẹ́ jẹ́ kí bàbá kinní kan, òun náà ti ba ayé ọmọ kan.
0: Bíkọ́ ṣe ni ọmọ tó fi tipátipá bá sùn, ọmọ yẹn ò kí ń wà òkè mọ́ mẹ́ntálì.
2: Yes na. Yes, gbogbo o le wà ó emotionally and mentally, ó ṣe ẹ̀ lè wà òkè mọ́ ni. Ó máa wo ọkùnrin gẹ́gẹ́ bí tó bá ń rí ọkùnrin gan, irú wọn náà máa ń padà ń kọ̀ mí sí suicide pẹ̀lú ọkùnrin pé ìwọ ṣe nǹkan bá ṣe. Bọ̀ tó bá ti tètè gbígbé síta, irú nǹkan bẹ́yìn ò ní máa rí síta rẹ̀. Ẹ wò orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́run bá tún ṣe, kò fó ṣì ní náà gan-an.
0: But a máa ti 66 yá, àmà kì í ṣọmọdé. 66 ò máa kì í ṣọmọdé, àbíbò, àbí ẹyin èèyàn, àbí ṣé ó ṣe ọmọdé ṣe yìí. Dádì UK, ẹjọ́ ẹjẹ́ ká sáré gbé kọ́ọ̀lì ilé, mo ti gbé ọ̀rẹ́dì àmọ́ abásọ́dọ̀. Hello.
3: Hello.
0: À ń gbọ́ yín.
3: Àkàkú ọdún.
0: A lè continue ẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ rédíò yín, dádì UK, à ń gbọ́ yín.
3: yes, I think it is too. Microphone of living of Bolaji Sony. Sherry Oponopo, yet me, I want Balaga. See what value opportunity, what my exploit, I want more kicking. Sherry, tell me about Sherry, who like to cut so you. If they are, I will be our family, or my little boy, you want to go away.
0: Shh, it must remain. Circumstances wo lo le mu ma mama le so be
3: a fisi ki to iru e ni wi pe ti won ba repu ibi
0: okay
3: seri te ma bi lowo opolopo awon eyan ti ki to so pa se to fun wa se ma bi lowo opolopo awon eyan ke so yi pe pari o kokon to disvagin won e ni pe ninu ile kokon te ba ni obirin marun ibe ẹni pé nínú family méjì tàbí mẹ́ta nínú àwọn ilé ẹbí ni àwọn family ẹ̀gbọ́n ọkú wọn ti disbagi àwọn ọmọ wọn bí ní ẹ̀bá ṣẹlẹ̀ tó bá lóyún kò yé yí ọpọlọpọ òbí tó bá mọ̀ tí ọ̀dẹ̀ lè ṣẹ́ nìyẹn wọn kò gbọdọ̀ sọ síta ọpọlọpọ agbọ́mọ wọn lọ gbé lọ síbò ní àtúnṣìkìtò náà irú ìtẹ́ ẹ sọ yìí ṣẹ́rí nǹkan tẹ̀mí rò pé ó lè kọ́ sí ẹ ṣẹ́rí ó máa ń ṣòro tó bá rí pọ̀ ọmọ kò yé yín kí ọmọ yẹn wá máa fi ẹnu sọ fún ẹni tí kò wà wọ ẹtù ká kó lọ bá ìyá kó lọ bá bàbá ṣé ní nǹkan tí mo rò pé wọ́n láti ṣe ni pé àwọn ọmọ tí wọ́n rèpù yẹn nọmba one wọ́n láti kọ́kọ́ ní direct nọmba kan tó jẹ́ pé tí àwọn ọmọ yẹn bá ti tó bá ti rèpù wọn àwọn ọmọ yẹn máa kọ́ọ̀lù nọmba yẹn kò ní ni pé wọ́n sọ fún ẹnì kan tó máa dẹ́rùbà pé ẹ tó bá sọ wá pẹ́ ṣé tó jẹ́ pé táwọn ọmọ ẹ bá ti gbé fún ọba ìtọ́ bá sọ pé nǹkan kan bá ìṣẹ̀lẹ̀ wọ́n máa bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ wọ́n pè ní wọn láti
0: bá ọmọ sọ̀rọ̀ lágbára ọlọ́run ní ètò tá a fẹ́ ṣe lọ́jọ́ yẹn àwọn ẹ̀wọ̀n àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nínú kí ló ń pè wọ́n àwọn lọ́yàs máa wà ńbẹ̀ àwọn ẹ má jẹ́ kí n bẹ but mi sọ fún àwọn lawyers máa wà nbẹ on human rights àwọn èèyàn jankanjanko máa wà nbẹ tó yẹ pé àwọn ọmọ yẹn á ní contact direct tí ò ń ṣe tere because ó ti pọ̀ jù
3: ṣẹ́rí nǹkan tó jẹ́ kó pọ̀ jù ó ní wípé ṣẹ́rí punishment tí wọ́n máa ń fún àwọn offenders yẹn ní bí ìfíìtì kọ́ọ̀lù tí wọ́n kọ̀
0: ọ́ ti ẹ̀kí ń fún wọn ní punishment wọn ò ń fún
3: wọn
0: àwọn máa rìn káàkiri kò kàn wọ́n ìkan ṣẹlẹ̀ ọmọ yẹn ń ṣiṣẹ́ ní họtẹ́ẹ̀lì ó ń bá ènìyàn ṣiṣẹ́ ní họtẹ́ẹ̀lì ẹni ó máa ń kílìnì rúùmù ṣe gbogbo ẹ̀ ǹjẹ́ mọ̀ pé ẹni tó ní họtẹ́ẹ̀lì yìí kéèsì yẹn wà nílẹ̀ nísìn ọmọ ní kí mo ṣe sọ lórí rédíò bọ̀ mo sọ́rì ó dẹ̀ wọlé tí ọmọ yẹn ń jọkọ̀ tó ní ọmọ yẹn ti close ọmọ yẹn fẹ́ máa lọ lórí kinní kọ̀kiri ó ní gbé fúláwà lọ sókè lọ sí rúùmù tó wà lókè pé kò lọ gbé síbẹ̀ kíni ìgbà tọ́mọ yẹn máa débẹ̀ ó bọ́ ọmọ yẹn wọlé ó tilẹ̀kùn ó dẹ̀ bá ọmọ yẹn fà á títí ó fi réèpù ọmọ yẹn because nobody will do anything but mo fẹ́ kọ́ mọ̀ pé gbogbo àwọn tó ń ṣe yẹn ọ̀ ẹ̀ lè pa èmi o but tíjọba ọba ti give ìjọba máa give lọ ẹ jẹ́ kí sunday yẹn dó tóná kò yé yín.
4: ndúbà yẹn ẹ̀wẹ̀ nzukọ onye nu ya kọ́ libe yo.
0: ànyìnwèrè nzukọ.
4: ndúbà yẹn ọ̀nà abíọ́lá.
0: a ní ìpàdé ẹni bá gbọ́ kó sọ fún ẹ̀kejì ọ̀hún ni túmọ̀ nǹkan tó sọ yẹn. ìpàdé yẹn dẹ̀rẹ̀ gbogbo obìnrin tẹ bá ti ń bọ̀ yẹn mọ́mọ yín dání tó bá dẹ̀ jẹ́ bàbá ló fẹ́ mọ́mọ yẹn dání kò sí problem ṣùgbọ́n máa pìrìfẹ́ kó jẹ́ pé ìwọ obìnrin ló máa mọ́mọ yẹn dání tó bá fẹ́ kọ́ mọ ẹ̀ kó jẹun lọ́la torí wọ́n ti pọ̀ ń ta gan nísìn wọ́n á kàn máa dú àwọn ọmọ yẹn bó ṣe wù wọ́n ni bedroom secret la ń ṣe if na mi ò bá play video kan fún ẹ̀wọ̀n èèyàn tó yẹ pé omi máa bọ́ lójú èèyàn lórí bẹ́ẹ̀dì báyìí ní ọmọ kékeré tí bọ̀dá àdúgbò ti ba yí ẹ̀jẹ̀ tí gbogbo iwájú àtẹ̀yìn ti jápọ̀ báyìí tẹ àtẹ̀jíṣẹ́ orúkọ ọmọ ẹ àti ọjọ́ orí ẹ. Tó bá rẹ́gísítà ọmọ ẹ má súnmọ́ bẹ́yẹn ń jọyàn mú mi ò ṣeré o. Ìyẹn tó bá tiẹ̀ rí nígbà tó bá bo gbogbo wájú táwọn ọlọ́pàá wà ní everywhere. Torí àwọn èèyàn jakọ̀jakọ̀ tó fẹ́ wà ní o. Kò ní fẹ́ súnmọ́ bẹ́ẹ̀.

ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wa sọ wọ́pọ̀ lórí ètò yẹn lọ́jọ́ yẹn ẹ fẹ́ fún wa ní nǹkan kan ni ókè ochikito báàgì ráìsì kan rí fún àwọn ọmọ yìí ó ṣe fún wọn o kíní kan o ẹ bá akídádi uk hall tí wọ́n gbà fún wa lásán 600,000 ni wọ́n bá san fún hall so ẹ̀yin tọ́lọ́run bá fi tọ́ ní ọkàn láti nawọ́ sí wa ẹjọ́ mo bẹ̀yìn ni mi ò ṣàkọ́ wà láì pé a nídi àwọn tó máa fún wa ní projector tá máa lò táwọn ọmọ yẹn máa fi wo fíìmù a nídi kí la tún ní ìdìnà tọ́lọ́run bá fún ní agbára láti fún wa ní t-shirt táwọn ọmọ yẹn máa wá ní kí gbogbo àwọn ọmọ yẹn wọ t-shirt white àti jeans jean blue jean I want to see them happy kò yẹ yìí kájọ sọ̀rọ̀ kájọ fẹwọ́ wẹwọ́ kò yẹ yìí dádì uk ẹ tún máa ṣe nǹkan kan fún wa ẹ dákun ìwé yẹn ẹ máa fún wa lówó tá a máa fi tẹ̀ ẹ́ torí kò ń ṣọmọdé owó ló ń pè lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ dákun ọlọ́run á wà pẹ̀lú yín bẹ́ ẹ ṣe ń ṣe náà wẹ́n mọ̀ pé ọlọ́run máa bùkún yín so ẹjọ́ ẹ̀yin ìyanwó ẹ̀yin tó bá fẹ́ darapọ̀ mọ́ wọn abọ́ ẹ jẹ́ ilé iṣẹ́ o àbí ẹ jẹ́ èèyàn tó jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ sí nǹkan tá à ń ṣe ẹ mo fẹ́ mi ò mọ orúkọ dádì yẹn bọ̀ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n pè mí wọ́n ní àwọn nífẹ̀ẹ́ sí ètò yẹn jọ sunday wọ́n ní àwọn fẹ́ darapọ̀ mọ́ àwọn dẹ̀ máa wà ń bẹ̀ ń jọ yẹn so ẹ̀yin tẹ bá fẹ́ wá bẹ́ẹ̀ tiẹ̀ mọ́mọ́ wá tẹ bá fẹ́ dá wá gbọ́gbọ́ bí àgbàlagbà ẹ wá torí gbogbo aná làjọ máa fẹnu kọ́nu tá máa fi bá wọn sọ̀rọ̀ ní ọjọ́ yẹn torí kíní yìí ti pọ̀ jù láti máa bá àwọn ọmọ yìí sùn àwọn ọmọ obìnrin ò wá sèèvù wọn nínú nàìjíríà tá a wà yìí kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwa náà dàgbà táà ń wọ pátá supertẹ́ẹ̀dì kiri tá máa sá kiri ìgboro tójú bá ń rọ̀ tá a tún gúnyàn tá a mọ̀ pọ̀ yàn làǹgù tí àwọn mọ́mí distance pain me àdẹ̀mọ̀ nǹkan tó jẹ́ ń gbà yẹn.

0: ọmọ ò save mọ ọkùnrin ò save obìnrin ò save ah eba aha àwọn ọmọ yẹn á dẹ̀ jó gọ́njọ́ yẹn ẹ rí ṣìkìtọ́ in action lọ́jọ́ yẹn pẹ̀lú àwọn ọmọ mi gbogbo wọn obìnrin èmi gan máa di bébì ńjọ yẹn 16 years nigeria 66 àbí ṣìkìtọ́ 16 years. Ko si e ma. Aha. Hello. Amisa.
1: Oyin so kilo wa na ni Samuel Ibijoye. Ejo. Ki e ma re lowo kan te ka koko ma se ati dade UK. E kori kori ati iye. Gbogbo yin ati ayin ojo won te wa nbe. Ki e ma won bi gan won o da. Awon ki mi o ni awon mo kiki te ti o si o da. Jo ti pe ti ya. Wọ́n ṣe gbogbo lẹ̀ láàrin ìlú wọ́n ṣe ìdajì ọ̀yàn wọn lẹ̀ wọ́n máa káàkiri bẹ́ẹ̀ òbí wá dẹ̀ máa wò wọ́n wọ́n kólẹ̀ kìkìkì ní ilẹ̀ kàbí ìbèbè ni wọ́n máa ń pè ní àjáde síta nínú mọ́tò nínú dánfọ́ gbogbo kí ni wọ́n ká káńsù ẹ̀ náà anybody tó bá ṣe gbogbo lẹ̀ tàbí tó ń lu mú tó ṣoge orí burúkú tí ò ṣe ẹ mọ ọ̀nà tẹ́ máa gbé gbà ọyọ kí ni ẹ kúrò náà.
0: Ẹ ṣe bẹ́ẹ̀ sá.
1: Kábàbẹ́ nínú wí kábẹ́rẹ̀ wí o.
0: Ọ̀dà ẹ ṣe sá.
1: Kẹ́gbọ́n ẹ̀jọ́.
0: Yẹ sá. Hello. Hello.
2: Hello.
0: Hello.
2: Àlàáfíà fún ètò.
0: Pápápá.
2: Ọmọ bá gbé gbogbo ọdún láti dára padà. Mo kí gbogbo a ní Nàìjíríà pé a kú ti òmìnira tá a tún bẹ̀rẹ̀ léni. Lágbọ́lá kò ní di òmìnira fún gbogbo wa. Àlàáfíà fún ètò.
0: Ẹ ṣe gan ni sá. Hello. Hello.
2: O yàtọ̀ o sí òfò ni o yóò sí òfò dànù ni o yàtọ̀ òfò ni ogun yóò ṣe ń bẹ̀ yóò fò.
0: Mi mọ̀ bóyá dáàdi yìí kẹ́ bóyá ẹgbọ́n kan tí ẹni yìí pò tó sọ nísìnyí.
3: Ṣé ẹ gbọ́ o?
0: Kò yẹ kẹ́ gbọ́ o. Mi ò mẹ́ni tó jẹ́ ó dẹ̀ pé ó ní ata ó yàtọ̀ aṣòfò. Ó ní gbogbo àwọn fámílì àwọn onídìílé wọn pátápátá láti òkè dé sálẹ̀ gbogbo wọn aṣòfò. Ẹni pẹ́ lómi wà tó jẹ́ pé nǹkan ti ń ṣe. Tó bá ń gbọ́ mi níbi tó wà yẹn ṣé rí pé ayé ti tọwọ́ bọ̀ yín lọ́pọ̀lọ́ sà. Ṣé rí pé ẹ ní ìdí ìrànlọ́wọ́. Because ẹ pè lórí National Radio. Ẹ dẹ̀ ń sọ pé ẹ pè èèyàn lórúkọ ẹ ló máa ṣòfò ẹ dẹ̀ ní gbogbo yín nílé nídìílé yín ìrandíran yín to 10th generation yẹn ní gbogbo yín máa ṣòfò. Kí ni ìbá bí yín nínú débẹ̀ tẹ wúrú wà tẹ wù yẹn. Ẹ dẹ̀ wá mọrú àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ torí kí ni time ok 12:42 mi ò ní sọ̀rọ̀ tí ò dá sí nítorí ti bá sọ ó máa mú yín lẹ́sẹ̀kẹsẹ̀ mi ò ní sọ but èmi ń sọ fún yín pé má try nǹkan tẹ ṣe mọ́. Ṣẹgbọ́.
3: Ẹdẹ bá bẹ̀ ká kò sẹ́nì kan tí ṣì kíkó mẹ́sàn-án tó kù ọgbẹ́ ẹ̀ ló ń bọ̀.
0: Bẹ́ẹ̀ mẹ́sàn-án tó kù àwọn ọlọ́ni bọ̀ tí n bá lanu pẹ̀lú bó ṣe rí lọ́kàn mi tí n bá ju ọ̀rọ̀ sí lórí afẹ́fẹ́ àwọn alálẹ̀ wọn ṣe á mí sí tí ò bá dẹ̀ wá bẹ̀bẹ̀ tí ò bá dẹ̀ wá bẹ̀bẹ̀ àbí kí n sọ̀rọ̀ sí bọ́ kí n sọ sí bọ̀ bọ́ a lè ń ṣe program ó dẹ̀ pé oní ó yàtọ̀ ta ó yàtọ̀ aṣòfò ó dẹ̀ ní gbogbo yín nínú ilé yín ìrandíran yín gbogbo yín máa ṣòfò.
3: Hello.
0: Hello. Hello. Ẹni tí ò bá nínú ẹni òkúkú ọkọ̀ tó lè sọ.
4: Hello.
0: Hello sir.
4: Madam. Iná dìnnú.
0: Ẹ ṣe sá.
4: Mo ti fi ayé. Mo ti fi ayé.
0: Lágbára ọlọ́.
4: Tó bá ní àìmọye mò ń ṣe ti ń ṣe dìbò France fún. ó ní àìmọye aláàfáà tí ó ṣe dìde france fún
5: agbára ọlọrun
4: èyí sọ pé fẹsẹ wọ pé wọ nígbà tí wọn wù yẹn sójà ara àwọn òpàyé yéèyàn nìyẹn
5: bẹẹ ni ara wọn lọ́nbà mọ sun
4: ó ti ṣe ayé kò sì ní rí ìyọnu ọlọrun
5: àmì jésù
4: bẹẹni irú wọn pọ bẹẹ ẹni wípé mo sọrọ kan lẹẹkan àwọn òpàyé lẹyìn yẹn bí ẹtù wà lágbàlagbà ni ẹ wà lọmọdé wọn láwọn ń darí ìlú òwe sọ fún mi yòówù tó bá wà ó lánàá àkókò tá a wà ní.
5: ẹ ṣe sí rẹ mo ṣe pé mi ò fẹ́ sọ̀rọ̀ ẹni first mi ò fẹ́ sọ̀rọ̀ hello.
6: Da mommy. You don't say that man well.
5: You know well, I know she'll say it well.
6: That's it, next week I give you a drink, that's it, no joke.
5: Oshi ogun loni.
6: Oshi ogun loni.
5: Oshi ogun loni. Hello. Hello.
7: Hello.
5: Eshita.
7: Ekale seri okunrin yen ma.
5: Eh.
7: O ti se ru eri ni 32 FM.
5: Eh.
7: Olori ibu ni ni se ma se kiri gbogbo program ni e. O ti se ru 32 FM. O fun le pe ni.
5: Eh, pe en lo wa nja bayi.
7: Yeah.
5: Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah.
7: Yeah. Yeah. Yeah. Yeah. Yeah.
5: Yeah.
7: Yeah. Yeah.
5: Yeah. Yeah.
7: Yeah. Yeah. Yeah. Yeah. Yeah.
5: Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. E dariji.
7: Ko sa to sun.
5: E dariji. E dariji tori ori ibu buruku leleyi e dariji e dakun. E ba mi be awon iya, awon alale ko dariji. Awon Olorun lo ni ki ma so temi tori ti ba so temi. O my words ju be lo. Olorun lo ni ki ndake hello. Hello.
8: Hello ma. Aso to ma.
5: Yes sir.
8: Ọ̀pọ̀ ẹ̀yẹ eléyìn ẹ̀rígbé ní ọ̀gbádùn.
5: Eléyìn
8: ọ̀gbádùn yóò ṣe máa ṣe lọ ni. Pẹ̀lú òwú ọdún ayé ẹ̀ ti bàjẹ́.
5: Ẹ̀tún lò ó ní stamp.
8: Olè àti olè olè rí ọ̀nà àyíká kò lè rí ọ̀nà náà rẹ̀ kàmọ́.
5: Bẹ́ẹ̀
8: ó ti kó bá rẹ̀ ó ti kó bá àwọn ọmọ ní ìgbẹ́ ògbóbí náà gan. Ara wọn tí wọ́n ń ṣe àwọn nǹkan
5: ara wọn tà ń sọ nìyẹn ṣé orú ẹ ní lọ kí ọmọ kékeré kan mọlẹ tó bá rí ní àárọ kùtùkùtù.
8: ara àwọn tó ń sọ ara wọn nìyẹn ibi ń ṣe nìyẹn. So ìgbà ìdàgbé ló ń pè yín láti
5: wò. ẹ ṣe gan sa. ẹlẹ́wọ̀n ẹ̀rọ
8: ọmọ wa pẹ̀lú yín.
5: àmì sà yẹ sà ẹ káàárọ̀ sà yẹ sà ẹ bá gbóhùn sókè sà. wọn jẹ ká gbọ bàbá ìmọ̀ hello.
9: Mọ́mí ṣe kíntò.
5: Kò fún ṣe.
9: Ṣáàmù ọ̀pẹ máa yẹ ó ti ṣe bẹ́ẹ̀ fún Gbẹ̀ngà Oyatọ̀ náà ni bóyá bíi 2 weeks ṣíṣe. Wọ́n ti gbé ṣe pè ní. Ètè kò wá ń ṣe pé Nàìjíríà gan àti India náà ti fún lé pè. Kò fún ṣì ní látò lóde ọ̀pẹ.
5: Wọ́n láì báyìí yóò náìjì rárá. Láti UK wọ́n ní India lọ ti gbé lọ ti rán èpè sí.
9: Àwọn santi shima lọ ṣe kì í fi àwọn santi shima.
5: Àwọn santi shima tí ẹ ti bá ó yà lọ bẹ̀ wọ́n ẹ lo.
10: Ẹ kàlẹ́
5: sà.
10: Inú ìfìyàn náà.
5: Ó ti kúrò léèyàn.
10: Ogún àbáwọ̀ yẹ̀ ti bàjẹ́.
5: Ẹ ṣe sà mo dáríjì. Ok, a lọ sọ́dọ̀ àwọn dáríjì ní ìbámu.

0: Falai Daddy UK o dan wa ke wa si program yen o. Eh no eh ni mo se renrin.
1: Mo si ko si mo pe se lo fono lati se. Ji ki so yin na mo.
0: Abi ka stream live pelu yin. La join.
1: Agbara na o bi. Ko si wa na ti se ki to o mo pe a mo lose available. So ko no ba ti get at si ki to aba.
0: Mhm. To ra ma je ka mo fe fe wa nbe. So that awon iya to ba wa won ma eyin na ma ba won iya soro Daddy UK. Le. Awon baba na to ba wa. Mhm. Gbogbo yin la pe o. Gbogbo yin la pe tori iya ati baba gbodo je juku. Sugbon te ba ma wa, wa je ka mo o tori o ko ma de bi gate. Ka won to gbe gbas gba ba jina tun ko ya. Hey, we. Ko ma ma binu pe sikito so fun mi. Eh jo ye ko ri be.
1: Am bi sikito.
0: Yes.
1: Se mo pe ti aso ba ya. Ti lo ba kun. Ero da wore ni.
0: Eh.
1: Ti wa so gbe n ta se ba ti lo ba kun ni wore.
0: Eh.
1: Eh. Mo ba oro to fo mo lo abi. Ala fi afun ro to.
0: Okay. Ayo ya. Ko de wa da ta lo se kini si lara. Hello.
1: Ifẹ̀lẹ́kọ ni.
0: Ifẹ̀lẹ́kọ. Oda. Uncle BJ. Happy Independence. Oya, ki le fẹ́ bá àwọn èèyàn wa sọ ká tó kúrò lórí ètò.
1: Ẹ wẹ́. Gbogbo ìgbà fi ń sọ náà ni òun náà ni gbogbo èyí tẹ bá máa fẹ́ ọkọ tẹ máa fẹ́ ìyàwó. Ẹ jẹ́ kí gbogbo tó bá ṣe sọ nínú ọ̀rọ̀ ìgbésí ayé yín, ẹ jẹ́ kí wọ́n mọ̀. Bọ̀ tí ọlọ́mọdé pé òtí bímọ yẹn, no matter what that you can solve kan pe pe ya circumstances of you no matter what o le ma so pe ti won mo ko je ko mo o ti bi mo ko se ko ma ko so ko question o ti bi mo ri o ti bi mo ri omo yen wa ni sagamo o wa ni ko word wa o ti bi mo
0: e de ma da won to
1: o se pe o sharun o se pe kini kan asa ti ran o je kon te ti won ti bi mo merin marun fe poko nito to tun a fe won
0: ton
1: le tun se ro ton le tun bi won nile oko yen so okunrin atobirin mo ba wi o tori awon okunrin na ma n puro o okunrin na ma n puro pe iyawo mi o se o le bi of course
0: se pe awon okunrin na ma n kuro kai iwa iburuku ni eyin okunrin to
2: n puro e do ma
0: e ta pe lori
2: hello e do ma
0: hello
2: e do ma àwọn èèyàn mi kan mọ́ pè mí ọ̀dà gan mọ́ láwọn fẹ́ wọlé àwọn òbí wọlé wọ́n ní kẹ́ ẹ bá ní nọ́mbà ẹni yẹn mú kẹ́ ẹ sọ síta fún wa. Ẹ jọ àwọn èèyàn wá tí wọn ò rí bí wọlé kájọ máa ń ṣe program ni ẹ sọ nọ́mbà yẹn síta fún wa ó ti ṣe ayé kò sì ní gbọ́n bẹ́ẹ̀. Gbogbo àwọn tí wọn bá ti ń ba tìyàn bí ọlọ́run ó ba tiwọn jẹ́ ni.
0: Àmì ẹ ṣe gan san àwọn ti bínú sí bọ̀bọ̀ yìí gan èmi tí mo lè ní kí n sọ ọ̀rọ̀ gbogbo kò yẹ kí n sọ̀rọ̀ mọ́ ní ìsìn tẹ́lẹ̀ láti UK ní kí n dání.
1: Ẹ̀ ṣe rí eré èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ kàn fi ẹ fo you will be seen to people like that atẹ́gùn ti fẹ́ sí lórí ni so èyí pé on silent
0: ni
1: of course silence ni kí ọkàn kú kò sí ṣé irú yẹn lèèyàn máa léèwọ̀n bá sọ̀rọ̀ ẹ tó kọ lọ pé ẹ mọ̀ pé wọ́n bá wò ìjà ìrírí wọn kan pé ṣé wọn kan gbádùn fún rẹ̀ a máa rí rẹ̀ àyíká ti rí rẹ̀ náà bá kan ìkan tó lóun fẹ́ bá ti chìkì tó sùn
0: o ma láwọn àwọn ti pera wọn ju àwọn ti ń tírèsì mi àwọn máa bá mi sùn àwọn máa fà mí nítan ya àwọn máa gbé mi kàn wọ́n pa mo dẹ̀ wọ́wọ́.
1: olórí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fi sílẹ̀ tó bá sùn ṣé tẹ bá ń fún ṣé ní gbogbo ìtàn sọ yìí ìyẹn ni wọ́n máa yẹ kí inú ẹ̀ dùn bíkọ́ tó fẹ́ rí nìyẹn ìkọ́ wọn máa tó bá ń búlì ẹ̀ tó ń pè é lórúkọ tó ń di ogun ẹ̀ tó ń bínú nǹkan tí búlì fẹ́ rí nìyẹn ó fẹ́ máa rí pé nǹkan tó wọ́pẹ́ tó bá sọ kọ́kọ́ tó bá ń wò tó bá yá sún wọn òun kan ní tí wọ́n máa bí tí òun ti ẹ̀ sọ ogun ẹ̀ kò sọ kíní kankan mẹ́rin so anyway ẹ jẹ́ ká máa ṣe tọ́ fúnra wa o wá sí pé afẹ́fẹ́ ra wa ẹgbẹ́ ta bù ní èyí tó bá ṣe sọ ẹ sọ èyí tó bá dẹ̀wọ̀n pé ẹ lè sọ torí like I said earlier on àwọn nǹkan kan wà tá a lè sọ síta everybody
0: ni wọ́n tún ọdẹ láti ìlú sọ
1: síta.
0: So èmi na try láti wá tèmi síta mọ̀ sínú mi. Ẹ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ Okay. Daddy, you can give us a fun way.
3: Ìjọba jẹ̀bi nítorí wípé punishment ẹni ti sọ lẹ́ẹ̀kan ìfìtì crime tí wọ́n commit olùjọba fi jẹ̀bi. Ṣẹ̀rí àwọn kan wà ní Nàìjíríà tí wọ́n bìlì pé àwọn wà untouchable tó máa sọ pé táwọn bá débẹ̀ ìyàwó padà wá àwọn dẹ̀ wá ní àwọn wá punish àwọn wá pa ẹ́. Ṣé mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé ó láti ní nọ́mbà kan tó jẹ́ pé wọ̀n tiẹ̀ nímẹ tó sọ̀rọ̀ àwọn òbí ò lè stop ọmọ tí kéèsì yẹn bá ti dọ́wọ́ ìjọba ṣe ìjọba lórí kéèsì kì í ṣe pé ìyá kan lè wà bàbá kan lọ wípé àṣe kéèsì mọ́ kéèsì ti dọ́wọ́ ìjọba lórí máa hàn lè ti apá kan nìyẹn òbí ọmọ ẹ mú fóònù wá iPhone tuntun ọmọ tí ò ṣiṣẹ́ ibo ló ti rí ó wọṣọ ńlá ó wọ bàtà ńlá ó gbé báàgì ó tètè bí ní àbá ti sọ lẹ́ẹ̀kan bá wòlíì tó kìlọ̀ wà ó gbé kinní sí bẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀kí òun náà kọ́ ọmọ ẹ padà òun náà kọ́ ọmọ ẹ bíbélì ní kọ́ ọmọ ẹ kó lè fún ẹ ní ìsinmi tó ò bá kọ́ ọmọ ní ìsinmi ẹ tó bá dọjọ́ wájú kí ló fẹ́ rí ọmọ máa gbójú wá ni àti ṣèkìtò àwọn ọmọ yìí náà káwọn náà mọ̀ pé ẹgbẹ́kẹ́gbẹ́ kò dá kọ́ lè máa ní ìtẹ́lọ́rùn nǹkan tó òbí bá fún wọn kọ́ jẹ́ kó máa tó wọn lọ́rùn ju gbogbo ọ̀nà àdúpọ̀lọ́ gbogbo yìí ẹ bá mi kí ọ̀gá wa gbẹ̀ngà ọmọ gbajúmọ̀ happy birthday in advance èmi àṣọpọ̀ ọdún láyé o
0: amí. A ti fẹ́ dìde àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba Àjìkí àtẹrẹrẹ kárí ayé kìnìún ẹyà Júdà bàbá tí ó so ilé ayé tí ilé ayé ò jà tó so sánmọ̀ tí sánmọ̀ ò fàyà Sunday tó ń bọ̀ lọ́hùn ni o ò ń ṣe Sunday ilé ìyá àtàmọ̀ obìnrin ẹ̀tú yáyẹ jáde wá sí event hall wa tó wà ní Akalawe a fẹ́ bá àwọn ọmọ wa obìnrin sọ̀rọ̀ a fẹ́ connect ọmọ obìnrin pẹ̀lú ìyá ẹ̀ let there be a bond ṣùgbọ́n ẹ máa register o free of charge ní àgbà kọ́bọ̀ wọn á jẹun wọn á wo fíìmù tó máa tún ayé wọn ṣe wọn á dẹ̀ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ọjà èèyàn jàǹkọ̀jàǹkọ̀ tó ṣe é bá rìn láwùjọ tọba wa ń lọlé wọn á wá gba ìwé tèmi gangan chiki tó kọ èyí tí mo pè ní a letter to my daughter èmi àti wọn á wá connect a máa wá di ọ̀rẹ́ àjọ máa máa sọ àjọ máa máa rẹ́rìn àjọ máa máa jẹ àjọ máa máa ṣeré wa nọ́mbà yẹn ni 080 bí a bá fẹ́ register ọmọ yìí orúkọ àti ọjọ́ orí ọmọ ni kẹ send sí orí fóònù nọ́mbà mi yẹn àwọn tó ń gbé jáde fún mi wọ́n ti ń gbé jáde wọ́n ti ń kópa báyìí nọ́mbà yẹn 080 81 2 1 8 1 4 5 0 0 8 1 2 1 8 1 4 5 Chiquito Loruko happy independence happy 66th birthday to Nigeria ẹjẹ́ ká ó ṣe bó ṣe yẹ ká ṣe ṣe gẹ́gẹ́ bí citizens kó ba lè rí bó ṣe yẹ kó rí ó dà rọ̀.